0: ẹyin tó bá jẹ́ kẹ́ bá wa lórí ọ̀fẹ́ tẹ sàwárí channel wa lórí WhatsApp our WhatsApp channel that is citizens responsibility and right alliance CRRA ẹlọ sórí WhatsApp channel kẹ search fun ẹ bá ti search fun ẹ̀yin ní ìdára pé gbogbo tí mo fẹ́ sàlàyé báyìí yéké fún yín láàyè yín gbogbo ẹ ló ti wà ń bẹ̀. ẹ search fun channel wa lórí WhatsApp CRRA citizens responsibility and right alliance. Ekini ẹjọ dako ẹyin tẹ n gbọ mi patapata ẹyin ba go kan se koja aseju mẹtale ni ogun ta la n pe ni oludibo.
1: Orí súnmọ́dé káyìnlá ọ̀pọ̀ nínú ẹlẹ́dẹ̀. Ìṣọ́lájà
0: ni
1: èyí.
0: Gbogbo ẹ̀ ń bá ti ní orí ọ̀fẹ́ tó láǹfààní tó sì ní ojúṣe láti ṣe.
1: Àlàníra sá.
0: Láti kópa nínú ètò ìdìbò. Láti lè yan ẹnìkan sí ipò kan.
1: Kàmí o, ẹni lọ́dọ̀
0: pọ̀. Irú ẹni bẹ́ẹ̀ là ń pè ní olùdìbò voters. Akintomide Ayobami all the way from Osun State Ilesha. Remind you, sir, I'm from Osun State Ilesha. How are you, my brother? Thank you very much. Àwọn ti lé ṣàrí.
1: Ẹ̀súnlẹ̀ mọ ọ̀nà mi ọ̀kan nínú ọ.
0: Ẹ̀dùn tó paṣẹ wadé lé ìbàdàn.
1: Ẹ̀gbìn ọlá mọ̀ọ́rù fún mi ọ̀kan nínú ọ.
0: Rẹ́mlọ́ọ̀sì ń gọ́ o.

0: mi máa ní sójú òpó lẹ̀. Ẹja wo láàrin bí ìṣẹ́jú díẹ̀ ìṣẹ́jú bíi méjì mẹ́ta mẹ́rin márùn-ún 091-23-708-675 ẹ̀yin tẹ́ wà lókèrè plus 234-814-249-1006 ẹjáwó yẹn kan tàbí méjì kàláǹfààní àti tẹ̀sọ́wọ́ wájú. Hello. Hello, sir.
1: Èyí tó wọ̀ ká ni.
0: Ẹra, sir.
1: Ẹkùnṣẹ́ ta, ẹkọ́ àjẹ́.
0: Yes, sir.
1: Orúkọ mi ni Àpòsù James Àdàlá.
0: Láti
1: ẹ̀. Ẹ máa padà wà dá wa lẹ́kọ̀ọ́ lẹ́ẹ̀kan sí.
0: Ah.
1: Lẹ́ẹ̀mẹta. Nípa ẹ̀ lè jáde ìdìbò tí voters card pọ̀. Ẹ̀rù ń bẹ lómi ọ̀rọ̀ ọlọ́pàá rí sá.
0: Bẹ́ lómi ọ̀rọ̀ ọlọ́pàá rí.
1: I swear to my God. Ẹ lómi ò rí ibi tí mo bá ti gbọ̀ tẹ́ lómi bára dàbí ẹ̀ yóò sá ni.
0: Yóò fèrè gí.
1: Mo sọ ẹ̀. But àwọn tá a wà tá a ti pẹ́ tá a ti dìbò rí tá a dẹ̀mọ̀ pẹ́tọ̀ wá ni nínú ẹ̀tọ́ pé mo ń dìbò mo ń jẹ o. Mi ò rí sójú ọba àfadà halẹ̀. Ẹni bá fẹ́ tẹ̀lé màá tẹ̀lé. Kò sí ètò tí lágbe ló ń ṣe tí mi kì í tó títí dijọ́ kejì náà. Ẹgbẹ́ yín bẹ̀rẹ̀ náà mo rẹ̀ ti ń ṣiṣẹ́.
0: Ẹ ṣe é.
1: Làká yìí yẹn nípa rẹ o.
0: Àmì o, àmì o.
1: Ẹ bá mi bẹ dájì, ẹ bá mi bẹ̀ wọ́n. Ẹ tún wá lẹ́ẹ̀kan sí i. Kẹ̀kẹ́ bá wọn lẹ́kọ̀ọ́.
0: Ọ̀dà, ọ̀dà.
1: Ìwà mọ̀tò jẹ́ ìbò, ẹ mọ̀ jẹ́ ìbò ọ̀pọ̀ jù kò lè yá wọn kan.
0: Ká mọ̀ jẹ́ ìbò ọ̀pọ̀ jù kò lè yá wọn kan, ó ti yé mi.
1: Àwọn méje la wà nínú ilé tí wọ́n dúró lẹ́gbẹ̀ẹ́ rédíò tẹ́ ń gbọ́. Mo yí wọn mo lè ṣe é ṣètùmọ̀ ni.
0: Ẹsẹ̀ ń ṣètùmọ̀ rẹ̀ fún ọ̀dà a wò bá ṣe ṣe.
1: Àwa ni máa kú yìí.
0: Ẹ ṣe ẹ ṣe. À ń wo pé bóyá ọmọ wa kan náà lé lórí ọ̀fẹ́ àti máa gbọ́ wa láàjẹ̀ báyìí tí wọ́n sì fi taratara náà. Bọ́lá ohun tá à ń wò ni pé à ń wo ọmọ wa kan náà lè máa gbọ́ wa báyìí tí wọ́n sì fi taratara gbọ́ Yorùbá lójà máa ṣe ní àmúlù mala. Ẹ ṣe mo dúpẹ́. Thank you very
1: much. Ẹni yóò gòsà.
0: Àmì àmì.
1: Orúkọ mi ni Àpòsù James Àjàlá.
0: Ẹ ṣe.
1: Ẹ padà wà lẹ́ẹ̀kan sí ẹ wá dá wa lẹ́kọ̀ọ́.
0: Ọ̀dà. Hello.
1: Hello sir.
0: Hello sir.
1: Àti Akinyemi kò ní bàjẹ́ fún ẹ.
0: Àmì dádì mi.
1: Mo mọ̀ pé ọ̀jọ̀gbọ́n Ambali Assis láti Amẹ́ríkà ó máa gbọ́ yín bẹ́ẹ̀ kété-kété.
0: Wọ́n ń wò wá kété-kété.
1: Kódà ẹ wá bá mi sọ fún wọn bẹ́ẹ̀ tí ẹ bá ti mọ ẹ fún èmi ní nọ́mbà wọn. Mo communicate wọn lórí Facebook bẹ̀ ni wọn respond. Ẹ fún mi nọ́mbà wọn. Ọ̀jọ̀gbọ́n ni ọkùnrin yẹn.
0: Bí wọ́n bá ti
1: yọ̀. Wọ́n dẹ̀ pẹ̀lú àwọn tó máa tún Nàìjíríà yìí.
0: Tí wọ́n bá ti yọ̀ǹda fún Akáṣe bẹ́ẹ̀ àná ń gbọ́.
1: Ọlọ́run Ọlọ́run rán ó rán wọn sí Nàìjíríà. Wọn iṣọ́ máa lè. Ọkùnrin ẹ̀mí òlúlú ẹ̀rí láyé mi.
0: Ẹ ṣe.
1: Ọlọ́run.
0: Ẹ ṣe.
1: Ọládẹ̀ Samuel Ìdíjọ́ yọ ọmọ ìyàwó ní tòkìlọ̀ ìwà.
0: Ẹ
1: sọ pé Akin Akinyemi.
0: Ẹ̀mí náà ti mọ̀.
1: Bá mi send the number ìsòrí WhatsApp.
0: Àná ń gbọ́ sẹ́. Ẹ bá ti
1: fún wa. Ẹ
0: bá ti fún wa lórí ọ̀fẹ́. Ẹ ṣe hello.
2: Hello Ìjọ́wò.
0: God bless our great nation.
2: Ẹ kú ètò.
0: Olúwa kú ètò rẹ o. Orúkọ yín bolẹ̀ ti ń pè wá.
2: Ọlá mi lè kọ́ láti bẹ̀rẹ̀.
0: Láti bẹ̀rẹ̀ mọ̀ gbádùn yín.
2: Ẹ̀rù ọlọ́run fún yín ṣe délé
0: ọdún
2: àyàgbà.
0: Àmì àmì.
2: Ẹ ṣe ń kánsẹ́lì wa yìí. Àwọn ẹlòmíì wọn mọ ìtumọ̀ voters card. Wọ́n kàn mú dání ni. Pẹ̀lú ìdẹ́fà náà ni ẹlòmíì ẹ̀rù ń bá wọn. Àti jáde. Especially ó ní girama wa kan gan ní Libre. Àwọn wọn lè ṣe kán máa dìbò. Wọ́n máa ń dìdí wà mú wọn ni. Ẹ̀mọ̀ gbogbo ariwo ariwo girama láwọn ò ní jáde dìbò. Gbogbo ariwo tí wà láàpọ̀ gbogbo ẹ̀ láwọn ò ní jáde dìbò. Èmi mo tún sọ fún ẹ pé ẹ̀tọ́ wọn ni.
0: Ẹ̀tọ́ wọn ni ojúṣe wọn ni láti dìbò fẹ̀ ní owó wọn. Ẹ ṣe mo dúpẹ́. Thank you sir.
2: Ẹ ṣe gan.
0: Yes sir. Ẹ jẹ́ ohun yẹn kan tàbí méjì sí ká wá sun wájú. Ká wá sun wájú. Ẹ jẹ́ ohun yẹn kan tàbí méjì sí. Káwa san wájú. Gbogbo alájọ ló léde yìí o. Àwọn èèyàn wa tán wà lókèrè ń pariwo fúnjọba orílẹ̀-èdè yìí. Àwọn amọ̀gbà tí wọ́n fún wọn lórí ọ̀fẹ́ láti fáwọn lórí ọ̀fẹ́. Ẹlòmíì ni wọ́n máa ń travel láti Amẹ́ríkà, láti Canada, láti Europe, láti Austria, láti Australia, láti Arab nation, láti African nations, lati wa so lede ati wa ti wa soju se won lati wa dibo won a travel wa won ni koyi to cost awon sugar an ro joba o lede yi mi ba n gbo wa bi ki bi tan ba ti n gbo e wo be se le se ta won mo wa to wa ni outside the country ti won fi le lori ofe ati ma dibo fe n to wu won ni bi tan ba wa mo ki yin eh ku kale nbe un ha adupe adupe pe okun ah eyin na ni won fu lori ofe a bo sibi ta n lo gan ni san hello
3: Hello,
0: Eko Ajela wa yo ago meji oti ilu opuseju kan.
3: Eko Ajeo.
0: Yes sir.
3: Ori bele aseo.
0: Ami o.
3: Nte mi fe bere ni pe se bi Futas card ta lo ni 79 to ti pe lowo wa 20 o sonu.
0: Eh le loyun mo o. Be ba
3: to ti pe ni
0: e ta lo ni 1999. Te ba si ni lo wo ti o ti eh na ni ngbe ni 70 ni le da ko
3: eh
0: ta to wa ta ko di to ba wa lowo yin to si du dede
3: eh
0: ko si wa ala ile lo
3: amen
0: amen ile lo hello ile lo e se mo du ba mo don mo like yi fu be te be run to wa lowo yin elomi oruko boyo ti o ti luku date boya ko sise mo o shin shise elelo yes ba e se eyin te ba ti wa lo fa ti kuro lati dadugbo te ngbe tele e lo sodo ajo inec ke lo se atun bi atuse re pe to mo ti kuro ladugbo bi ti mo ngbe tele ba mi wa yo mo gbe won o se fun yin eh me ba wa de ke ba de bi ke te wa ni h ti won fe da yin lo e ja gbon e ja gbon to adupe lowo olorun adupe lowo olorun adupe lowo olorun fa wole fe mi eh egbon wa daada won ni ah lenti yin ngoka ngoka opo ngoka eyi to wo good morning sir I have silently patiently stood your education and enlightenment on the voters right and respond but why but with my own experience I don't think majority of Nigerian voters are ready for all this thing with all sense of humility without missing words I've been to campaign grand and party meeting in my own areas and even somewhere else. And I discovered what people are doing there is money, sharing, and individual personal benefit, not discussing pressing issues that affect society collectively, and how to demand for those things that are society entitlement. So, sir, I stand to be corrected. Majority of voters and party faithfuls you see around are there for personal gains and by inducement from party members. It's such a pity, but that is my observation. Many will not vote without the money. My generation is even a complete disappointment. I was in my mid-40s. Good morning. Nice radio programming. Good morning, my brother. Good morning, our Egman. Good morning. Ajilawawa. Alaye won okun. We appreciate you, sir. Sugbon aliwajo suwa o. Iro kan won ni pe gbogbo bi tan ti lo boya ti ba se campaign tabi ti ba egbe kini egbe keji won na ri pe gbogbo ti pe ra won lo me egbe won. Atopo to wa be. Ohun ti won o ri mu lo le ni nbe lokan won ke si ten to fe dije dupo n ti won fe so tabi tegbe won fe so pa won wa ri pe so se se sa ka yo rowo ku loro ta n so pe ro ni o won ni awon gan ti pese pese koja omo goji odun die soke sugbon an wo pe last koko ti wa yi o ti di boko boko aluboko e je fe nikan la nfani
4: yes okay
0: hello
4: okay e ka ro sir
0: hello sir o
4: yeah e ko re bi sir mi do so wa ke yo
0: ah mo ti ma e gba mu yi lati new york e ku jo meta o
4: yeah mi e re sir e ku e ko ye
0: yes sir
4: e ku re sir
0: yes sir yes sir
4: eh bi so ni pe si o ba ti je pe ese ma awon e ma gbowo ko to dibo ko si nkan to ke change in Nigeria o
0: ko si nkan ta to fe yi pada o ba ti je be ka gbowo ka to dibo
4: ah ko le change wallahi si ki se antadura atena oluwa ko alo se ori oke alo antadura si so oru no to ba ti je pe awon eyan won ti igbon pelu radio ko ka kri tawon ti na yan lo ji pe e gboro gbo kile fe gbo e kan to fe fun e to ba 10,000 fun college yin kan mo gbo ma daruko we mo ore won desi
0: Mm.
4: Ugbo program won ton pe eni kan oloselu kan fun won ni 1.2 million fun program to se mo le ri mo pe e to do 2 million laye bi be di se program ko se pe laje ko lo fe dawo o fun 1.2 million e se mo pe ti yan ba wole 20 million lo ma di seri o si si awon yan emi o won ya lo ma je ki yan gbon emi o mo ti ya o ba je kan awon yan
0: ti ya to ti ya o ba de ka awon yan gbon to
4: eh o ti o ti ton to gbe yen gbeni se pe ni to pe ni to so yen to to send message ni yen iriri ton ri ni yen pe ko si pe awon eyan pe owo lo fe gba eh to ba ti je be yen ni ka kan mo pe a kan fe lo bi pata fe sere ni election ta fe se ka ti mo pe ta ba ti pari election a ton ma complain lo na ni o eh eh aye ko ko si wa o ni to ko la bara da bara yi ko o
0: ko si gbe ni go to wa sori radio pe bi npa bi o
4: no wa ma wa no wa ma wa ah ah o ma wa se bo wa ba yin eyin le te wa lo se pe yin wa eyin o yin emi o petele imansha no mo yan pe imansha no mo tele bi ko lo pe wo owo ti mo fe send ko ni issue ma send wo mo to wa ri pe mo sa le gbe 20 million feyin kan en kan bi mo ya o de ti ba ye tele bi da se mo le gbe 20 million fun oni ti e don gbe 20 million for sure ko ni gbe 20 million fun oni kan ni to wa fun yan bi 300 ni 20 million se o possible mo eh eh so ri pe ka gba ni Nigeria ki da ni a se lu da eh eh so bo si je niyan eyin to ba te ba ti gbo ba ti gbo to ba n pariwo eh bi n pa mission ko ma ba so do eyin na ma ri mi ba le ba lo ba desi pe ko jo ke ba n wa ibi pa won fe se won si tu e te ba gbo te di bo fe n to ma sa nu yen to to ni fe mi lokan eyin mo to e se an ba yin
0: my good brother Fawole Femi wani my generation is even a complete disappointment. In egbo. Ada. We ta si loji na o. To mu the ton. Hello.
5: Hello
0: sir. E ka ji ajin la wa ruko yin bulletin npe wa.
5: Ruko ti ni sabere ti o.
0: Hmm. Mo ngbo yin lati
5: Lati Gbora.
0: Otojo meta. Otojo meta.
5: Bẹni sa.
0: Otojo meta. Gbogbo ọra nko o.
5: Adukọ fọlọ sa.
0: Won lẹgbẹ ẹgbẹrun mẹfa ni Gbora lati Ibadan. Ojawo lafani ati owo kan ti ganu soke o.
5: Ewo. Fọlọ sa nu wadi. Fọlọ sa du wadi.
0: Won lati Gbora de gangan ẹgbẹrun meta ni.
5: Asiko yi lu gba be ebi de bi pe
0: beyan ba lo ibarapa na ti nisin ko di wa po ni
5: sa e pujo do sa olohun ni team yi so do vai la asiko yi pelu kono emi bi gun alaafia ka a n gbohun yi ni wa n du won lo je ki ni wa tuwo ma du si seri akoko ni mo kii fun nkankan ori ise te n se yi ise awon NOA ni National Orientation Agency o ma n dun mi pe ajo yen aafe eri wulo won ni society awon kondo wa nibe ti won n gbowo salary gbogbo ẹ láì ṣe mọ̀kútẹ́ ṣe ń sọ̀rọ̀ ìlú ìbò ẹjẹ́ ìṣàṣẹ́rí kan fún yín mo fẹ́ ṣe transfer fún tasca ní mi ò dẹ̀ mo ṣe lè ṣe pẹ̀ lálẹ́ ìtẹ́ sọ ni mo ṣe tó mọ̀ so ṣe mọ̀ torí ìfá mi ti ń gbé máa tẹ̀ sí google pé how will I go about it so a form of enlightenment lẹ́yìn ṣe yìí lóṣù o jẹ pé bóyá ẹyin lè wọ pé ètò lẹ́sìn lóòótọ́ bẹ tó tún ti ju ètò lọ ẹsìn ẹdúkẹ́tà àwọn èèyàn lórí àwọn tuntun tó yẹ kí wọ́n ṣe so màá dẹ̀ tún rọ àwọn dá radio station náà tí wọ́n máa ń gbọ́ ìwọ́n àwọn nǹkan báyà ní ìdẹ nígbà táwọn NOA tí wọ́n ti fojú ṣe wọ́n lẹ̀ tí wọ́n ṣe tí gbogbo wọn fẹ́ẹ́ máa sọ̀rọ̀ nísìnyí tinubu la máa bú ọ̀gádà ìjọsìn yẹn wà but n ò jẹ́ ká rí impact ẹ̀ nílùú she understand you know you tell you see you see a lot of people only questions on what they so just okay what you want to my baby in power election terms or anything so I quit to that I don't have to be going in that video at the slash FM
0: okay I see da lu bi an lo jina o e ji fe nkan lanfani si ka wa lo bi an lo ge lo
6: pero so akin yenu
0: ah
6: ma di kan lo jina
0: my daddy all the way from United States of America where
6: ono mi jin gan United States of America mo I'm following to se toro ton mo fe kin leyin mi
0: se
6: gbo mo ni notebook bi mo se mi se visual impaired tin ba ko lori ara won laaro la awon grandchildren mi laaro bayi awon wa ba ba me justify tin ba ko lori ara won en ko wa ni eko gan ni se ti awon omo tan fe yawo fun student loan ken fun wa a gbe kale gbogun omo mi to wa ni federal college of whatever man so fun won ni won fa won won ni won fa won won kon close the portal nkan kan man so fun pe no Professor Akinyemi so lori radio pe e lo ba won oga yin ke so fun won pon ti open portal date gbogbo man ko ti date fun won so yeyin bayi en ko wa lo lokan gan ni voters card temi 2011 mo ti vote gbeyin won ni won ri ka mi oju mi de wa nbe o won lo ri ka mi o se so fun
0: won ni won ri ka yin
6: 2011 la we mo lo si vote mo lo vote won ni ikini na won Christopher won si mistake ni ni mo yi copper to register ni jo yen to si mistake ni oruko mi mo si ma fight e o
0: e wa lo si local government I think Oyo East local government or Jobele abi Jobele yes awa is under Jobele
6: e
0: lo si Jobele la fi jo baba te ba de INEC office to wa nbe it is better you go there now so okay. They will be able to find a way to rectify that before very the good. Election day.
6: I see.
0: There, but what they be? Ti won ba wa da yin lo e pe mi lati be.
6: Okay.
0: Let me be able to let me be able to
6: number yin lowo ma pe partner number 4191
0: yes.
6: Last 4 digits
0: lowo. So those e pe mi kin le ba en to ba wa nbe soro. We must not deny you your right. Whatever the issue, don't make we go to rectify it.
6: God bless you.
0: Yes,
6: we are still on our at soon.
0: Yes,
6: God
0: sir.
6: Bless.
0: Yes, sir. Gbogbo ni o ba ni issue le pe mi gba le ba mo. Number te pe mi si ni 08032954191. 08032954191. Una ni WhatsApp number me. Either you want to do you transfer of your voter's card. E lo si local government yin. I neck office to one be e lo ba won te ba fe transfer but yeah for one reason or the other if it's local government interlocal government transfer of your voter's card e jagbo if it is interstate transfer e ko le ngbe tele e ti wa ni pele Oyo e jagbo any case de ba je ma ka dodo commissioner of state electoral commissioner adibe any case e ba je ma adibe awon iru wa po bayo ibi an lo si jina o ha oda eje sa leji sa eje nwele na o le je pe okere ni hello hello
7: eji to wo
0: God bless our great nation
7: ambale aziz lati USA
0: mo ngbo yin sir
7: cherry topic te mu wa ye topic to da ni pero juse gbogbo wa ni ka lara wa loye ni pa ba se dido ni to juse ijoba ni kan se o pe bo kan bo ni odo wa na ni lu pe ma bayi
0: awa na mo
7: ni bi bayi e ba ki tan yin lati bi osu ta mu yi o ni leta ti wole wa wa ti se n dan leko individual orisisigan meli ti on kaluku en ti o mo yen gan ti o mo yen je tin so bo kaluko se dibo abi ti o so yi
0: o je mi
7: o ka je pe lodo ti wa o ye ki joba je kini kan wo o ye ko je ko jo kan pere tabojo meji ye ni won ma la le fun ogbo lati ma dibo ki roro be iro do wa se ibo se ma di November 3 at 2015 lati ma bere bayi 15 ni won ti ma dibo ye le won ti ma di ti ṣùgbọ́n ló fẹ́ ń bá tìrí yẹn ọkàn sí ilẹ̀ fún àwọn àgbẹ̀ láti jẹ́ kí wọ́n kórí oko wọn torí ẹ̀sìn ìgbàgbọ́ pé wọ́n ti kórí oko wọn tẹ́ báyìí lùfẹ́ ń bá ṣeré so kò ní sí excuse mọ́ ilé tó máa ń fi ìlò òyìnbó wọn sí lùfẹ́ ń bá tìrí
0: yẹn
7: ó yẹ kó jẹ́ pé àwa náà lè fi bí ọ̀sẹ̀ méjì ẹ lè wọ́ọ̀kì lọ sí ọ̀dọ̀ àwọn tẹ́ ń dìbò ya inec ó gbà pé kálukú káàdì kan ló kálukú ní ẹnì kan ò lè dìbò tẹ́lẹ̀ mí ìmọ̀ sí ẹ̀ sọ́dọ́bá ti dìbò sí ẹ ó ti kó lára àbò nìyẹn ìwọ́n sọ pé ń jọ́ ọ̀bùn gangan láwàá lọ owó lù ú náà kí ní kó wà ní wọ́n mọ fàdá halẹ̀ gbórógbórógbórógbóró so mo fẹ́ ká yẹ àárín
0: òṣìṣẹ́ wa ní owó wò o le pẹni hoda eje ma so fun yin gbogbo en te wa ni pele oyo papa ju eje wa ni badan ajo vio lagbara on vehicle inspection ina ti mo won a bere eto idani ilani loye tan pe ni sensitization lola lagbara olohun se mo pa ti won o suba ba iku oni bale mi ati yin lori o arun oni bale wa lori ajalu ibi kò ní bàlẹ̀ wa lórí à ń láti ṣe ń tàn pè ní ìlanilọ́yẹ sensitization ọ̀la ni ó wáyé o láti inú secretariat gbogbo owó ti bọ́ ta láti tò lọ́wọ́ ọ̀wọ́ a dè mọ́ kọ́lá roundabout a ti bẹ̀ bọ́ sí gate a ti bẹ̀ bọ́ sí wo road bóore ọ̀fẹ́ bá wà á dọ́jọ́ a dè challenge a báwọn ọlọ́kadà onímárúwá onímìkrá ọlọ́kọ̀ ọ̀gbóró àwọn bọ́ọ̀sì àwọn tí ń ná traveling all our drivers the passengers every individual tá a bá pàdé lójú ọ̀nà ńlá láǹfààní àti bá sọ̀rọ̀ nítorí yẹ ká ṣe nírú àkókò yìí bó o ní situation ọkọ̀ wa ṣe rí ọkọ̀ tí wọ́n ná ṣogbo síbàdàn ètí ọ̀nà ìbàdàn sí wo ètí ọ̀nà ìbàdàn sẹ́kọ̀ gbogbo rẹ̀ láá ṣe o mo sọ fún yín pé ambassador tí ò lówó nú fàjọ vio làkàkí yẹn mi ṣe o àwa náà láǹfààní àti báwọn ìrìn àjò papọ̀ lágbára ọlọ́run ọba ti di ẹyọ ní kíníkẹ́ ní tòun di méjì ọ̀la lọ́n di 15 ọ̀dà bákan náà gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ẹ́fẹ́yìn tì ní àwọn iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ wa gbogbo àti àwọn òṣìṣẹ́ ìjọba àbílẹ̀ tí wọ́n fẹ́ẹ́ fẹ̀yìn tì láti ọjọ́ kìíní oṣù kẹwàá ọdún yìí títí dínú oṣù kẹfà ọdún tí ń bọ̀ gbogbo wọn pátá ni wọ́n ó péjú pèsè àjọ kan tá a mọ̀ sí local government staff pension board àwọn náà fẹ́ẹ́ ṣe ìlanilọ́yẹ tá a mọ̀ sí sensitization fáwọn èèyàn wa láti làwọn lọ́yẹ o bẹ́ẹ̀ bá fẹ̀yìn tìtàn bó la ṣe ṣe bó la ṣe ṣe bó la ṣe kojú àwọn ìpèníjà tí ń bẹ wájú wa o bó la ṣe ṣe gbogbo ẹ̀ lágbára ọlọ́run ọ̀la náà ni tí sọjọ́ kẹẹ̀ẹ́dógún ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù tá a wà yìí lágbára ọlọ́run ọ̀la náà ni rí n báyìí bí torí èmi náà wà lára àwọn tí ó gbé ètò ńlá kẹkalẹ̀ ń bẹ̀ lọ́la láago mẹ́wàá láàárọ̀ sensitization training for prospective retirees of public primary school teachers and local government staff who will retire between 1st October 2026 till 30th June 2027 all local government staff those who are to retired gbogbo won pata ni won wa nbe bo la ti se local government staff training school hall secretariat mbadan ola lojo kedogun osu kewa odun 2026 ago mewa laaro akaki yemi na wa nbe o won ni a wa gbe gbolu oro kakale nbe bó ní ṣe wá mísì ẹ̀ together pẹ̀lú àwọn vio ìwọ ọlọ́run sàánú mi o gbọ́ yìí tẹ́ jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì gbogbo yín ni àti tẹ́ fẹ́ fẹ̀yìntì là ń retí bẹ̀ lágbára ọlọ́run tó bá ti di ọ̀la ń la ń retí ń bẹ̀ VIO na ola na ni ke wa se VIO nikan awon olopa na wa pelu wa awon road safety na wa nbe awon civil defense na wa pelu wa ah wo wo gba na iboro bada o mi titi ah mu oni moto kankan ngba di ni VIO oja ni siga ah oje bo bonda kamilu kamilu kon bo so gba mo bonda o aya mu eni kenni ilani loye ni tomorrow might be a bit free. We are not arresting anybody. We are not dealing with anybody. But we want just to come out for sensitization. Ilani lo yeni. That's so funny. We know suba babala wai. Hello, me niya. Emma jakparomo December. Emma jakparomo November. Emma jakparomo October. Emma jakparomo September. Emma jakparomo Toton. Eja wa kowa. Bubwe lo ni woro wo. Ati si bubwe kolo ni woton wosi. Ha! Oda! Eje wa bossi da fe bossi gan eja lo be e ma binu eyin te npe mi eyin te npe mi e ma binu ah ti fe gba nkan lu kankan lasiko yi ni o e ma binu eyin te npe mi o mo rowo yin o mhm mo rowo yin eyin te npe mi o mo ri o Dauda Fizz 1000% kudos to you sir. I always go along with all your program on Lagilu. A lie! Latirua. Joe Jones, well done, sir. Kudos for the good work you are doing. Halimi Taid. Equator, sir. Lagilu, nibaje. Latapata. Emma Lori Kanibandore. As I worry, Lagilu on Facebook. Shari Boboti Mosa Kodore. Footway Toy Dibo. Esawari Citizens Responsibility and Right Alliance Lori's WhatsApp channel one no for program e to wo

0: so oro ta fe ba wa so le ni ewo o ba iyawo o tu ba oko wi te ba re dada ba ta ba koko fe ka to di pe awole oko abi a fe yawo wole aso a ma ni awon ore kan to je pe ore mi lele emule mi ni gbogbo to ba nse mi patapata e lo bile re gbogbo e lo marin mi o marin mi dada ko se nkan deyan fe so nipa mi ti o mo so mo ko a ma ni ru e ko to di pe boya iyawo ni loko abi oko ri yawo sugbon ti mo fe so yi o common sa won okunrin dada to fi nje wipe ti yawo won to ba si mari bayi to ba si re wonu le imule yawo won so mo pe ah te ba ri lagbaja ah e le ri lagbaja se ti ba si ri lagbaja oh e ti ri won lo ni won lo mo gbogbo bo se man se nje je mo pe awon okunrin mi wa to je pe won ko ma ni won ko ma decide lo so ko orukan ni wo mi fe bo ko ba lagbaja rin mo eni te si jo nbara yin bo lati kekere titi ta fi dagba titi te fi woli oko koko yin ko sadede ni pe ah mi fe joko ba lagbaja rin mo mi fe je ko ba rin mo without reason without tangible reason pe ah nkan bayi mo fe mo fini ko ma ba ah teyan ba ti o ma nipa ma ba lagbaja rin mo o sa ma need to fini ma ba lagbaja rin mo ki need ohun ko wa ma bi oko lere ki lo nji to fini pe ki ma ba lagbaja rin mo mi kan fe je ko ba rin mo ni ah ah o fe ye ki n ba rin mo o ma need kan ko si mo ko mi kan fe mi kan fe rin ajo iwa ti e mi fe ri po mo be lawon obirin mi wa te pa won mi wo iwa ti eni mi bo ko come on ko wo po laarin obirin ko so foko pe eyin mi fe je ko ba okunrin go se ni gba nibo sugbo to birin o ba se be ah hey to birin o ba se be o le mu nkan ti je pe obirin o fi ko ni oko fine ore to te si jo ngbara yin bo lati le te mo wo ara yin dada ti kan ba sele gan yo sare guide ni be ni bowo kan ba fe ore mi o na o ni okoko wo boya boya je ka se bayi ta wa woli oko tan koko wa ni ai mi fe wa si epo mo to den bi oko leri pe kilo sele kilo to fini ki ma ba lagbaja rin mo ti ko wa ri nkankan so pe mi kan fe ni irin wa ti e mi fe ibasepo awo ati e mi o fe so kon yo de ni tangible reason pe nkan bayi o tori nkan bayi o ni mo fini ko ma ba rin mo toko yen de exist pe opo iya ni eni yi mi ani mi fe ri wa ti e po mo e mo po wo ko fa awon okunrin kan daada ti o kan ji lo so kan oruko pe wo mi fe je ko ba la gbagbaja ni mo ije ki lo mo nfa to ba wa je be na ki le yan le se saarin se toko ba si ni pe ma ba lagbaja ni won iwo na ba baja iwo na ba ni barin mo ta bi gbo lo ma so fun to re ma ma ko kini mo se fun e se mo se ni to wa nti wo gangan o ni ni tangible reason pe ah nkan bayi o lo se fun mi seyin o kin lo re ni teyin ba si loko tan keyin ma lo re mo abi teyin ba si ni yawo tan keyin ma lo re mo ti nkan bayi ba nsele aizo ki lo ro pe yan le se si ki lo ro po tun ma nfa ti nkan fi ma nsele to fi ma ri bayen ninu igbeyawo
1: to akule aku ataro aku ojumo ini olorun ni jo baje se ri yoruba man so gan pe te se o ba se ise kan ki se lasan mm. tori pe se ri bi ye oro oko ati yawo boro wa se wa papa ju lo lori a lo re nigba ta ba loko tan abi a ni boya bi kori kosun oni ti ma fa o okunrin se ri papa ju lo nigba ta ba fe yawo tan si okunrin ba ti ri pe true en ti mo se igba ti mo pata pade ara wa en ti mo ri pelu yawo mi papa julo mo ni fe yawo mi mo fe fe en ti mo wa ri to je ore mi ni condemn in time ti mo
0: te jumbo
1: ta don courtship o mi ni condemn o ti ma ni igbese kan ti ma ti ma ri lara ore yawo mi e to ye pe mo le ma fi body language sometime yen ti mo ro pe ba pe o le inu le bi mi o ni condemn ngba yen sugbon ngba ti mo ba ti ri pe okay fine emi ati e ti jo di eyo kan nu mo le so mo le fi gbogbo ara soro fun e patapata en ti o nbarin to ba ti fe ka last jasile o le je ko ri ko sun e o sugbon ti ni nkan ti okunrin ri ko to di pe o soru nkan be yen fun yawo e se wa ri tobirin obirin o ba le ba obirin o le ba yawo e so obirin o le pa oko e so
0: okay
1: tori pe tobirin ba fe so o loju bo se ma so
0: okay
1: obirin o ni upper hand lati control okunrin gege ba wo okunrin se ni upper hand lati le ba yawo wa so ro pe okay fine mo fe ko se nkan bayi mo fe ko se nkan bayi ni tobirin fi ma so ru nkan bayi body language ni o atoju tobirin nsin to ba ti ri ore mi yen ti o fe kemi ati e ka jo se mo oni won so ke se bu agba won so ngba mi o bu agba ni o igba to ba wa mi wa to ti bere si se ba kan so ore mi yen ore mi gan to gan ba jo mo oju ti e so mo ara definitely a ti ma mo pe elekeru ti ore mi ti gbe sile yi o da pe ko fe mi ri ninu ile ore mi yen mo ko fe kemi ati ejo rin mo iru e ma nsele dada tori pe ba se wa yi se ri okunrin mi le paro fun yin a je enikan to ye pe a cherish inu ile wa gan a cherish inu ile wa gan to le da inu leru tabi to le ma munu yawo wa dun to ba je pe to ni time to ba ri pe ina fe yen jonu le a kin fe ta ba ti wa ri body language yawo wa lagbaja ki lo sele ore mi de wa o se ba kan ba mo le ma le so fun loju ore mi yen o mi ni le so fun sugbon gba tin ba ri ko re mi yen ti lo maija wa ki lo sele to wu wa bayi to wu wa bayi sweet that mi o inu mi o kan mi o kan mi o kan fi taratara gba tin won ni se tin ri pe ko le so fun mi ko le come out boldly lati so fun mi
0: nlo ara o awon obirin mi wa ti o so fun igbagun
1: e se ri
0: se eleji
1: e ma mix it up e ma mix it up se ri obirin to ba to ba to ba open to ba open boldly fun ko e definitely ko ni respect for ko e to ni
0: okay
1: to my own opinion to my own understanding
0: okay
1: tori pe ti body language to ba speak up okunrin gangan jade a come out fun obirin a come out obirin ki lo sele a bere question ki lo sele to behave by ki lo sele to mi o de like e ibe en lobirin a ti wa so fun pe nkan ba mi o like e
0: bo iwo na sha nso yi pe ti obirin ba ti wa lo eko bayi to ba lo re o le cut ore
1: mo le cut e because mi o ni fe ko danu le mi ru
0: okay pe boya to ba ti ri awon kokoko
1: ti ba okun okunrin ti ma ri awon igbese kan
0: to te tokunrin yin o ba wa so fun yawo e pe nkan bayi bayi bayi ni mo ri nko
1: e ko ye kokunrin ma keep malice to ba je to ba si fe ki inu ile e ko wa solid ko ye ki okunrin ko ma ko ma ko ma hide ni temi
0: ore te yan ti ma jo n ba re yan bo lati kekere
1: okay.
0: o de ro pe ore yen le tu yi
1: yes o le tu
0: okay je gbo nkan ta won ara le so
1: yeah
0: ẹyin ara ilé ẹ bá wa dà sí ojú wo lẹ́yìn fi wò ó tọkùnrin bá wà tóbìnrin náà bá wà tí wọ́n bá ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ abi so ma se wa fe ra won wonu ile tan ore se won si jo nbo ra won bo lati le kokunrin wa ni pe wo mi fe ye ko balagbaja rin mo line reason kankan line ni kankan pe nkan bayi mi fi fe je ko ba rin mo abi to ba se wa je
1: reason ma wa
0: abi to ba se I mo yo kunrin mi ti oni so pe reason bayi mo fi ni
1: ko
0: ma ba rin mo
1: ko ni so
0: why
1: ko ni so
0: okay
1: tori pe to ba fe so
0: ja gbo nkan ta won ara ile o so
1: o ye je kan pe won tin pe won tin pe
0: 0912370875 hello
2: hello garo
0: ako ojumo sir
2: e dada laji o
0: adupe fọlọrun sir
2: oni o sa wa lagbara lo
0: amen amen
2: as quick to them am my she
0: amen
2: e oro te gbe wa yin oro ni papa julo awon to ba sese bi ti omu won o ko applicable si awa ti adagba na o sugbon te mi ri nbe ni pe ri pe a yan nana to ba yin yan nana e wa di so opolopo oro sugbon te mi ri to se pataki nbe ni pe there must room must be given for dialogue a gbodo faye sile lati le so aso ye papo mi ro bo yi ka to da to ni kokorin ka so e lori pe mi olori ile oni de facto family ko so pe yawo mo be ni kan mo ah ah yo pe ni se be bi ni igbore ni a just so yi po bi be yin e wa e je ka jo so aso yi papo ko to ri pe yo give order yen executive order yen yo ti pe yawo e o le ba foro wa lenu o ore yi yo ri bo ti change sha a be ki bawo ni ki lo ri do o lo le ma da do ri wa ra ma gba ra ma gbe wole die die die o se se ko je pe through that yawo gan wa sex times yo roye lai je po nga ni ama en force ko ma ba ni mo five wasa na ni bo je pe yawo na ni si oko yawo lo ma da do ri se ore ye oko
0: hello
3: ele ma kojumo
0: ojumo ni
1: kojumo stambali
3: ambali asisin lati america biba se ri oro se mu aye oro to da ni oro to de lapere ni se ri gege bi de mo la se wi o se ri gele ni ye ko so ku re ti o ni kenikan ma ba yawo re ma ti ba ku ba ti ri ntori
0: beni
3: to te ni e ba ri o le mo so ko beni en gba mi so to bi en ba mo ko ni le owo lo ko se te ni ase opo e ni
1: bẹ́ẹ̀ni sọ
3: torí ṣe láwọn obìnrin ọ̀pọ̀lọpọ̀ nígbà kan mò ń fẹ́ ọmọ kan nígbà yàrá bá lọ lù sí mẹ́ta nígbà náà kò tí ìdí yẹbẹyẹbẹ jẹ́ ń lù sí o ẹ̀rọ ló ń bà mí ọmọ ìmọ̀ lù sí mẹ́ta ìyáwó tèmi ni ọmọ tí wọ́n fẹ́ yóò tún lù sí ẹ bọ́dí lágbo ẹgbẹ́ mo fi lé lọ.
1: O lè jọpọ̀ rẹ̀ lórí tó yàn lù etí mẹ́ta sà.
3: Ìyá ìgbà fún yín ṣe láwọn obìnrin tẹ obi tẹ ma fẹràn tẹ ma ti rí àwọn red flag èyí ò sì lé ẹni kù lára ẹ tóbi ni ọba ti gbọ́ kéèké ìyàwó èèyàn ẹ kú ètò.
0: Ẹ ṣeun adúpẹ́ sà ẹ ṣeun. Hello.
4: Hello.
0: Akojumo.
4: Akojumo.
0: Ojumo.
4: Ẹ̀sìmá kíní ìtìṣẹ̀lẹ̀ sí mi rí òun ló jẹ́ ìpè wọlé ìdajì láàrin ìmọ̀ àtọkọ mi lọ́dún yẹn. Mo ti rí ìrírí yẹn mo ti rí ìran yẹn pé ó máa ní àwọn ọ̀rẹ́ kan tó dẹ̀ máa yà ó dẹ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ mo dẹ̀ sọ fún mo ní má ní ọ̀rẹ́ lásìkò táwa torí ó bá ti jáde ó máa wọlé òun sọ̀rẹ̀ kó lọ sílé ọtí kó mu sìgá kó ṣe gbogbo ẹ̀ ṣùgbọ́n nígbà táwọn ọ̀rẹ́ yìí wọlé àwọn ọ̀rẹ́ yẹn ló pé wá ń yà kò ṣe pé bóyá obìnrin ò lè sọ fún ọkọ ẹ̀ pé kó má ní ọ̀rẹ́ ṣùgbọ́n nǹkan tí obìnrin yẹn bá ti rí tó bá sọ fọ́kọ ẹ̀ ìpé kíní yìí o mo rí o má ṣe o ọkùnrin lágídí gan o wọn ò ní dá obìnrin yẹn lóhùn wá náà ò lè kọńtò mi wọn tí kíní yẹn bá wá ṣẹlẹ̀ wọn wá rí i pé ìyàwó yẹn dẹ̀ ti sọ fáwọn ẹ kú ètò.
1: Ẹ jọ mọ́mí ẹ ló mọ̀
4: ẹ ló mọ̀
1: ẹ jọ mo fẹ́ bí ilé rẹ̀ béèrè kan ni mà.
4: Ok sir.
1: Ẹ jọ ìgbà tí àwọn ọ̀rẹ́ ọkọ yín yẹn tí wọ́n wá ṣé ń gbọ́ mi mọ̀
4: ìgbà
1: tí wọ́n wá tí wọ́n ṣé wọ́n máa ń wá sílé.
4: Wọ́n máa ń wá sílé.
1: So kí ni reaction tí yín gbà tí wọ́n wá sílé yẹn sí àwọn ọ̀rẹ́ ọkọ yín yẹn.
4: ìgbà tó kọ́kọ́ wá sílé yẹn mi kọ́kọ́ rí àti àṣì nígbà tó yẹ pé iṣẹ́ kan náà lọ́jọ́ ń ṣe bọ̀ létà tí wọ́n lọ ni mo rí sígnà yẹn pé àwọn eléyìí ìṣẹ́ni tó yẹ kan bá rìn wípé owó ẹ̀ lọ fẹ́ jẹ torí òun máa ń ríṣẹ́ jù wọ́n lọ tó gbà tí wọ́n máa wá wá lẹ́lẹ́kejì ẹ̀sà mi ò tọlọ́rẹ́ ètè infact mi tẹ̀ wẹ́kọ̀mù wọn.
5: Ma ìgbà yẹn gangan ló ti yẹ kẹ́yìn gangan fi body language lé wọn. Ṣé ẹ dasa ṣe orúkọ ṣé ìmọ̀ sí wọn ti kọ́kọ́ bẹ̀rẹ̀ látọ̀dọ̀ tí yín mà ṣé ẹ understand àwọn gan ti kò nídìí kí ọkàn yín gangan káwọn gangan sọ pé àwọn fẹ́ lé wọn tán bá ti kọ́kọ́ rí ẹ̀yìn gangan tí reaction yín tí ò bá ti suit wọn tí ò bá ti bá wọn lára mu definitely àwọn gangan ti kọ́kọ́ lọ before ọkọ̀ yín gangan tó sọ fún wọn pé àwọn ò lè bá wọn rìn mọ́.
4: Ẹ fẹ́ gbọ́ ìrírí mi sà ṣe rí body language tèmi fi lé wọn yẹn wọ́n fi mú ọkọ̀ tèmi náà jáde. Ọkọ̀ tí ò ń pẹ́ kó tó wọlé ó wá bẹ̀rẹ̀ sí ní pẹ́ kó tó wọlé tèmi mi ò fẹ́ dá wọn nínú
0: ilé. Torí ipẹ́ ẹ tún lọ body language.
4: Ẹ jẹ́ màá bí torí pé mi ò ní o welcome wọn nù lé ọkọ̀ tèmi jáde.
0: Tó bá dé ìpẹ́ ẹ ti sọ tẹ̀sí pé wọ́n tẹ̀sí sọ fún wọn pé nǹkan báyìí báyìí báyìí báyìí báyìí.
4: Mo jẹ́ ti sọ fún ọwọ́ àdókù wa wọ́n wá mu jáde. Táìmù tí wọ́n máa ń wọlé kò ń wọlé mọ́ àlọ́ wà pẹ̀lú àwọn ọ̀rẹ́ wọn níbi apàlọ́. Ṣẹ̀tìdì pé ìyẹn kinní yẹn tún léwu gan.
0: Bẹ́ẹ̀ni
4: òun obìnrin gbọ́dọ̀ fọgbọ́n ṣe é. O gbọ́dọ̀ fi body language lé ọ̀pọ̀ ọ̀rọ̀ àwọn ọ̀rẹ́ ọkọ lọ lọ just like that torí mo fẹ́ ní regret ẹ̀. Torí èmi fojú lé wọn. Àwọn náà dẹ̀ fi mu ọkọ mi náà jáde. Ìgbà tí ó bá wù ú ló máa wọlé. Ọmọ lóru lóru ẹni tí òun lóru lóru tẹ́lẹ̀ bí ẹ́pàgọ́ mẹ́jọ mẹ́sàn-án lù bá ń ta. Ó wá jẹ́ ẹni tó ń wọlé láago kéékèèké bí aago kan. Anáwọ̀n wà ní abba ìpalọ̀. Ṣẹ̀tìrì bẹ́ẹ̀ tó obìnrin gbọ́dọ̀ lo wisdom. Ipe gbogbo ọrẹ ọkọ téèyàn bá rí kọ́ nìyàn gbọ́dọ̀ máa lé just like that. Ìyàn gbọ́dọ̀ wulo wisdom ẹ̀ ó láìkí wọn lóòótọ́ ó ti rí nǹkan kan. In fact láti kó wọn mọ́ra yẹn gan kéèyàn kàn wùwá ẹ́sẹ̀rì àyàbá nínú bíbélì. Tó ń wọ̀pọ̀ táwọn rèé o òun ló fẹ́ pa àwọn ẹni pé kò lè ó dẹ̀ ara jókòó pẹ̀lú ọba ọkọ ẹ̀ ó dẹ̀ yẹn ni náà rè ọ̀tá kìíní rè.
0: Ẹ ṣe wọn àdúgbò ẹ ṣeun. Sọ yìí bẹ̀rẹ̀ láti ọkọ̀ máa ṣe wọlé láàárọ̀ tèmi náà Lawal Saheed Adéwálé ẹ ṣeun àdúpẹ́ Abdulwasil Olatunbosun ẹ ṣeun Akinyemi ẹ ṣeun àdúpẹ́ ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun. Ẹ kàn bá ṣe máa ń ṣe pé tó bá tún ti di aago mẹ́fà kọjá tó padà sórí ètò òwúrò ọ̀làwà ẹ ṣeun tẹ̀ ń gbọ́ wa Abdulateef ẹ ṣeun.
6: Lagiluwa FM 96.7.

ó yá gbogbo ará ilé gbàgede ọpẹ́ yá o nítorí pé gbogbo ọlá gbogbo ẹ̀yìn gbogbo àpọ́nlé gbogbo ògo gbogbo ẹjọ́ tí olódùmọ̀rẹ̀ náà ni ẹ kò sókè fọ́ ní bú ara wọ́ yí méjì lókè ká pariwo ògo. bàbá alábíyamọ yín tá a fi ṣe ọlọ́mọràn gangan ti dé o pásọ fọ́kẹ́yẹ mọ́nẹ̀ ni mò ń jẹ́ màmá bó ṣe ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ àjálù ọ̀fọ̀ àjálù ibi kò ní jálù ọ́ o bàbá màmá rán mi sí ọyẹ́ bẹ̀rù kí ẹ̀rù tó dé nítorí olúwa fún ọ ní ẹ̀mí ẹ̀rù bí kò ṣe ẹ̀mí akin wọ́n ló máa sọ ọmọ lòó yá tètè sọ fún owú pé ọlọ́run ò sọ bẹ́ẹ̀ wọ́n ló máa ta dúkìá wọ ẹsẹ̀ ó sọ fún owú pé ọlọ́run ò bá ẹ sọ bẹ́ẹ̀ láti ìpilẹ̀ṣẹ̀ wa wọ́n ló sì máa kù wọ́n nìkan ó yá tètè rí jẹ́ ti olùfẹ́ ìwé Jeremiah chapter 29:9 olúwa lòun ò ránṣẹ́ ibi sí ọ bí kò ṣe ṣe ayọ̀ nítorí náà báyìí lolúwa àwọn ọmọ gúwì ọmọ rẹ ò ní sọnù ìròyìn ayọ̀ ló máa gbọ́ lórí ọmọ rẹ báyìí lolúwa àwọn gúwì ò ní pòrérẹ́ lórí ọmọ olúwa àwọn ogun ló rán mi sí ọlẹ́ni wípé ò ní faragbàrùwẹ̀ lórí ọmọ ìran ọ̀ràn ìran bí kò ní ṣe sórí ọmọ rẹ iṣẹ́ aríran òdì kò ní pàlẹ́ ọmọ rẹ iṣẹ́ wẹjúwẹjú òdì kò ní dáhùn lórí ọmọ rẹ olúwa yóò gbà wá tọmọtọmọ o ò ní kó sówó àwọn aráyé rọrùn lẹ́ẹ̀kan ṣoṣo ò ní ṣe kòǹgẹ́ ibi níbi tó ti ń káàkiri yìí o ò ní rógun awí fún òun ni ò gbọ́ àwọn aríran òdì kò ní jèrè ọ̀rọ̀ lára ìwà tọmọ rẹ ayé ò ní tẹ ọmọ rẹ mọ́lẹ̀ ò ní ṣe léyà tọmọtọmọ ọlọ́run yóò máa tọ́ ọ lórí àwọn ọmọ rẹ pékélé pékèlè ọmọ rẹ ò ní jẹ gbèsè lórí ọmọ rẹ àti iṣẹ́ mi ò ní kó sówó aríran òdì báyìí lolúwa àwọn ọmọ gúwì Jeremiah chapter 29:5 ẹ kọ ilé fúnra yín lẹ sì máa gbé ibẹ̀ tó bá gbé ọkà fúnra rẹ ló jẹ èso àjàrà bẹ̀ ọmọ rẹ máa lọ́kọ́láya lójú rẹ wàá rí àrọ́mọdé ọmọ rẹ sì sá nínú lẹ́yìn bíbélì mo tẹ̀lé ẹ ní dínkù tọmọtọmọ o aláfọjẹ́ kò ní fẹ́ tọ̀tún ilé rẹ ká iṣẹ́ alálẹ́ òdì bàjẹ́ lórí àwọn ọmọ rẹ ayé wa tọmọ rẹ jáde lábọ́ ìgbèkùn ọba tó jókòó lórí ìtẹ́ kò ní jẹ́ ká yóò rí ọmú ayé ò ní wo ọmọ rẹ bẹ́tọ̀ sí tọ́ o ọmọ rẹ ò ní dáràn ayé ọmọ rẹ ò ní dọ́mọ àgbákò ọmọ rẹ ò ní dáràn àwọn àgbà o ọmọ wa ò ní dọ́mọ àdánwò ayé ò ní fọmọ pa ọ́ lẹ́kùn ayé ò ní fọmọ fòró rẹ ọmọ rẹ ò ní tí aṣọ ayé mọ́lẹ̀ o ní rí ìbànújẹ́ látara ọmọ rẹ o ní lé olóore lára ọmọ rẹ ayé ò ní sọjú ayé ọmọ rẹ síwájú ọmọ rẹ máa mú àyàn mọ́ṣẹ́ òkú ọ̀tá ò ní bà lóru lẹ́yìn o inú ọmọ rẹ yóò dùn láti ṣe ìfẹ́ ọlọ́run o ní pẹ́ ìṣòro sínú ewé fún ọ lórí ọmọ akẹ́kẹ́ ayé kò ní tàwọn ọmọ wa ọmọ rẹ ò ní di àrísá kò ní di àrípòṣe lágbára ọlọ́run ọmọ rẹ dẹ̀ máa rí iṣẹ́ yẹn o ògo tí wọn lò rí nílé bàbá ọmọ rẹ lò lé ni o ògo tí wọn gbà rí nílé ìyá rẹ lórúkọ Jésù ayọ̀ǹda rẹ fún àwọn ọmọ rẹ ìyá náà bàmí olúwa ayọ̀ǹda rẹ ayé ọmọ rẹ yóò sọ tuntun.

0: ogun sẹlára ìwà tọmọ rẹ lónìí wàá borí ogun tọmọtọmọ olódodo rẹ kò ní wà nǹkan retí ẹmí ojú kòkòrò kò ní balẹ̀ ọmọ rẹ bíi júdásì wàá ní ìrírí ayọ̀ lórí àwọn ọmọ rẹ oòrùn òṣùpá yóò tù ọ́ lára tọmọtọmọ agẹ́yẹ orí kìíní òní rógbà jáde apẹ̀rẹ̀ lórí ọmọ ọwọ́ méjì lórí màmá orí rẹ dorí àpèsì orí rẹ òní dorí àrùkiri orí ọmọ rẹ òní gbàbọ̀dẹ̀ orí àkọ́bí dorí ọ̀la ó dorí ọ̀la orí yígbà kọ́kọ́rọ́ owó lẹ́ni o ó yẹ kó lọ́nu ilé yẹn nínú ọdún yìí ọ̀rọ̀ ọmọ rẹ máa padà já sọ́pẹ̀ ẹni borí rẹ níbi yóò yí lé lórí o ìgbẹ̀yìn ọmọ rẹ máa dára ẹ̀gbọ́n ayé kò ní gún ọmọ rẹ lẹ́sẹ̀ ẹni afíṣẹ́ ibi rásí ọmọ rẹ kò ní délé májàmú ìjàkárí ó bàjẹ́ nu ilé ilé ni iṣẹ́ òwò alátakolú àbàjẹ́ dídùn lọ́sàn án sọ ayé ìwọ àti ọmọ rẹ máa dùn àánú júdà mú àwọn ọmọ rẹ kúrò láàrin àwọn aláṣetì ọmọ rẹ ajé èèyàn òtútù kì í mẹ́já nísàlẹ̀ ẹ̀dọ̀ ọ̀ọ́nì iṣẹ́ ẹ̀sà tọmọtọmọ o tòjò tẹ̀rùn ilé alága kì í gbẹ lọ́rùkọ jésù òní wá ìrètí agbára tó ṣàwárí àké nínú odò yóò ṣàwárí ire ọmọ rẹ lónìí ọmọ rẹ di ọmọ ọlá ọmọ rẹ di ọmọ ọlá ẹni iṣẹ́ ó tó tún ṣáájú ọmọ rẹ àṣírí rẹ máa tú agbára tí ẹlẹ́nì ní ọmọ rẹ gbójúlé yóò padà dá san o òní fẹ́ wà jẹ wà ní yàrá kólóbó ọmọ rẹ ò ní jẹ tán ọmọ rẹ ò ní ọbọ òní túlẹ̀kẹ̀ ìṣòro lórí ọmọ o orí àtẹ̀sẹ̀ rẹ ò ní takora wọn o olóyún lọ bímọ láyọ̀ oníbísí ọláyọ̀ kó sọ nínú rẹ jésù olúwa ẹnjíníà ilé agbára yà.
1: mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọlọ́run tó mú mi lọ ipò lóyún gbogbo ibi tí mò ń dénà lọ ń rí ikú mọ́mì mi máa ké ọ́ máa ṣe gbogbo ẹ̀ máa ní kó má wọrí pé ọlọ́run á mú mi lọ láyọ̀ máa bọ̀ láyọ̀ mo ṣáà lọ ibi tí mo ti fẹ́ bímọ ẹni ẹ dá mi dúró like 2 weeks ọmọ ṣáà mú mi láti jọ sunday yẹn monday náà kọjá wọ́n ní pé ọ̀nà tí ń là ìgbà tó yá ọ̀nà ṣáà dì ọba transfer mi lọ sí another place ọ nípa máa ṣe sí ẹ̀sùn mi mo ṣáà ní gbàgbọ́ pé ọlọ́run baba lábíamọ màá lọ láyọ̀ màá bọ̀ láyọ̀ òróró baba lábíamọ ẹ màá lò màá mu omi ẹ̀ ngbà tó pé 4 months mi ò lọ kílíníìkì mọ omi baba lábíamọ máa ń mu gbà ẹni tó fún mi lóyún ó ní kò sówó gbà tí mo dẹ̀ bímọ tọ́nà ó sá lọ mo pe dádì gbàdúrà fún mi ni pé màá ráàánú gbà mo ní mo ti gbọ́ àkàrà ní mọ́mì mi ń tà mo ṣáà ní gbàgbọ́ pé ìyanu á ṣẹlẹ̀ mo ṣáà dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé mo rí ọmọ náà gbẹjọ́ láyà tàlàáfíà ìdí ọpẹ́ mi rí
2: ọkọ̀ wá dà báyìí
1: ọkọ̀ ti sá lọ mi ò rọ́kọ gbà tó dé ọkọ̀ mọ́ ọjọ́ kò mọ ló wá láti ìgbà yẹn náà mi ò dẹ̀ rí mọ́ ìyá mi ló ń ti gbogbo àtàwọn àbúrò mi.
3: bẹ̀ tó wá lọ́jọ́ ìkó mọ.
1: ó wá ó dẹ̀ lọ.
2: ó wá wojú ọmọ.
3: iṣẹ́ wo ló ń ṣe.
1: ó lóun díje.
3: ok díje.
1: láti ìgbà yẹn mi ò dẹ̀ rí mọ́.
3: ọ̀rọ̀ díje lè. ṣe báwọn tó ń ṣe báyẹn ni.
2: chikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikichikich
1: kò dẹ̀ wá mọ́ kò mọ bọ́mọ ṣe ń jẹ bọ́mọ ṣe mu kò dáná o.
2: Ẹ pé.
1: Mo pé kò gbé aago mi gan mọ́ báyìí.
3: Kò gbé aago mọ́.
1: Bẹ́ẹ̀ni.
3: What?
2: What?
3: Ẹnìkan sọ pé ó ga o. Ọmọ táwọn kan ń wá kiri. Ẹnìkan bímọ gbójú wíńdò sá lọ. Ẹ mọ̀ pé àwọn kan wà. Òun rọmọ ó sá lọ. Obìnrin ni àbí. Ọkùnrin ni.
2: Ọkùnrin ni díje bí o.
3: Gbogbo ohun tẹ́ ẹ sọ yìí sọmọ igan mọ̀.
1: Mo máa ń sọ̀rọ̀ sí létí.
3: Pé dádì ẹ ti sá lọ.
1: Bẹ́ẹ̀ ni mo sọ fún o. Kọ́lọ̀ ń fi àánú mi sí lọ́kàn.
3: Ọmọ ìwádìí ńlá.
2: Amen.
4: Jésù.
3: Omi ìyá díje. Wàá wá máa gbowó yìí. Kò lọ máa tọ́jú ẹ̀ títí tìgbà tí díje Michael máa yọjú. Kò mọ̀ wé.
2: Dọ́là rè o.
3: Gbogbo ẹni tí ó ṣe àìfúnni kankan.
2: Yóò ta ìyá lọ́mọlọ́.
3: Oh my God. Ìrànlọ́wọ́ ó máa yọ sí ọmọ yẹn.
2: Amen.
3: Gbogbo ẹ̀yin tẹ́ ìta ọmọ yẹn lọ́rẹ̀ ẹ lọ pàdé aláàánú.
2: Amen.
3: Tó bá ń gbọ́ irú eléyìí la máa rí. Gbogbo ìjọ olókòwò jọ èmi ò rí irú ẹ̀ rí o. Wọ́n ń ṣàánú ní ṣọ́ọ̀ṣì o. Máì kò sí láìlọ̀, máì kò sí láìlọ̀. Kò dání, kò dání, kò dání, kò dání, mo sọ.
2: Ẹ dà sílẹ̀ lẹ̀, inú nylon yẹn ò lè gbà.
0: Wá o, mo lẹ́kẹ̀ rí ẹ̀. Náà ọ̀la ní ìfọ̀. Ó ní àwọn kóró mustard tí mo kówó láti orí òkè. Oró mustard yẹn ló máa dà sínú òróró tó bá ń gbé bọ̀. Bọ́ọ̀lẹ̀ ní bọ̀sú bọ́ọ̀sọ̀ tó wà ní ìfọ̀ ní Ògùsè. Ní bọ́ọ̀sọ̀ yẹn sọ fún ọlọ́kadà kan gbé lọ sí ṣọ́ọ̀ṣì àwọn fàkẹ́yẹ. Aago mẹ́sàn-án ni ò wá rí re gbà. Tọkàntọkàn ni mo fi dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ̀ ń dá ọ̀rẹ́ láti jẹ́ kí ètò ìkó máa tẹ̀síwájú. Ọwọ́ yín ò ní relẹ̀ o. Ọ̀rẹ́ ti tè ní mo fẹ́ kẹ́.

0: mo bọ̀ ń bẹ̀ pẹ̀lú gbogbo àwọn ọmọ lẹ́yìn mi. Jésù ló ní ká bẹ ìlú náà wò ní ọ̀la. Ẹ̀mí Ọlọ́run dẹ̀ ní kí kó má bù wá fún àwọn tó bá máa pàdé mi níbẹ̀. Kí n dẹ̀ á fún ọ ní ọ̀fẹ́ káde sórí lọlé. Prophet tó pé bàbá Revelation ń lólùgbàlejò wà. Ago mẹ́rin ní ìrọ̀lẹ́ ọ̀la ni sà. Tó bá ti dé ìlú Atan, bèrè fún Atan Asarodi Primary School. Ibẹ̀ ni wòlíì rẹ máa wà ní ìrọ̀lẹ́ ọ̀la.
1: Ọlọ́run bàbá alábìyamọ o,
2: ààyè ló wà.
3: Hello, hello, Prophet 09060 57 11 10. Fún ìtẹ̀síwájú ètò yìí, ẹ lè fi ọrẹ sínú account details yìí 30 34 34 77 14. Lẹ́ẹ̀kan sí 30 34 34 77 14. Fákẹ́yẹ̀ Emmanuel ló máa gbé jáde First Bank.
0: Abiyamọ o, a ò ní máa bọ́ jẹ mọ́.
4: Lagilu FM 96.7.
5: Lagilu FM, jagaba agbogbo rédíò máa.

0: kẹrìnlá oṣù kẹwàá ọdún 2026 14th of October ọjọ́ Wednesday.
1: Ọlọ́run tí ó mú igi gbígbẹ rẹ digi tútù, ó mú iyè jáde nínú ayé tí wọ́n ti pè ní òkú, àwọn tán fojú tẹ́ḿbẹ́lù rẹ nígbà kan, àwọn náà tún padà wá kí ọ pé ẹ kú oríire o. Ṣé kò tọ́pẹ́, ṣé kò ju ọpẹ lọ. Bàbá jẹ́ ká fi hallelujah tún yin Olúwa láàárọ̀ yìí gẹ́gẹ́ bí ìṣe wa. Hallelujah méje la máa ké bá a ti máa ń ṣe láràárọ̀, ojúbọ ibi àdúrà wa la ti máa ń ṣe bẹ́ẹ̀. Ẹsà fún ẹlẹ́dàá wa, ẹ kíyèsí láàárọ̀ yìí, bàbá jẹ́ àjọké hallelujah méje 1 2 go.
2: Hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah,

fẹ́ láti gbọ́ mi ní àárọ̀ yìí. Ẹ jẹ́ ń kọ́kọ́ bẹ̀rẹ̀ báyìí. Òní ni ọjọ́ Májẹ̀mú. Ó tún papọ̀ mọ́ ọjọ́ àánú. Orí ọ̀fẹ́ ńlá la ní ní òní. Gbogbo ẹni tó bá ní orí ọ̀fẹ́ láti gbọ́ mi. Ohun àkọ́kọ́ tí màá kọ́kọ́ tẹnu mọ́ ni pé bó bá ní orí ọ̀fẹ́ láti gbọ́ mi láàárọ̀ yìí, gbà mí gbọ́, ó lè lọ pẹ̀lú ọwọ́ òfo láàárọ̀ yìí. Fún bí ọjọ́ bíi méjì mi ò tí ì fẹ́nu sí i pé ká gbàdúrà sí òróró sí ọwọ́ wa. Ṣùgbọ́n mo fẹ́ sọ fún yín láàárọ̀ yìí pé òun náà ni màá tún lò. Ṣùgbọ́n lílo ti àárọ̀ yìí máa wá yàtọ̀, àní fi òróró sí ọwọ́ wa. Gbogbo ẹni tó bá fẹ́ gbàdúrà pẹ̀lú mi, mo fẹ́ kẹ́ ẹ lọ síbi ẹnu ọ̀nà. Tó o bá lè dúró ńbẹ̀ kàn lọ ṣe tí mo fẹ́ kó o ṣe yìí, kó o wá padà síbi tó o fẹ́ dúró sí. Ṣùgbọ́n tó bá lórí ọ̀fẹ́ tó o lè dúró lẹ́nu ọ̀nà títí màá fi parí ìpàdé yìí, o lè ṣe bẹ́ẹ̀. Ṣùgbọ́n tó o bá lè ṣe bẹ́ẹ̀, mo gbà yín níyànjú, ẹ mú òróró ní ọwọ́ yín, ẹ lọ anointi ẹnu ọ̀nà. Ní bí mo ti ń sọ̀rọ̀ ìyẹn túmọ̀ sí pé ẹ lọ kán òróró àdúrà yín, ẹ lọ kàn án lẹ̀ ní ẹnu ọ̀nà. Ó lè jẹ́ ẹnu ọ̀nà yàrá rẹ̀, òbí ó lè jẹ́ ẹnu ọ̀nà mọ́tò rẹ̀, ó lè jẹ́ ẹnu ọ̀nà ilé rẹ̀ gangan, ó lè jẹ́ ẹnu ọ̀nà àti wọlé lẹ́nu géètì ilé rẹ̀ tó bá jẹ́ pé wọ̀ lónílé. Ṣùgbọ́n tó bá jẹ́ pé òun yalé gbé ni lẹ́nu ọ̀nà yàrá rẹ̀, àná ìtibẹ̀ torí nǹkan kan ni Olúwa rán mi. Tó sì ní ìtumọ̀, tó sì ní agbára ní àárọ̀ yìí. Ẹ anointi ẹ, ẹ jà lọ. Ẹyin kan wà ń bì, ẹ jẹ́ ń sọ ilé yìí. Bá a bá rí agbára tí kìí jẹ́ kí ìṣe rere gbẹnu ọ̀nà kọjá dọ́dọ̀ ẹ̀. Bí a bá rí agbára tó máa ń dí orere lọ́wọ́ láti ẹnu ọ̀nà ilé bàbá rẹ̀. Mo dúró nínú àṣẹ Olúwa ni láàárọ̀ yìí. Àsọ tẹ́lẹ̀ rèé, bó o bá lè anointi ẹnu ọ̀nà rẹ, bí o bá lè fi òróró yìí sí ẹnu ọ̀nà rẹ, mo sọ bí wòlíì. Láti òní lọ, ẹnu ọ̀nà ò dá ọ dúró mọ́. Ẹnu ọ̀nà ò dá ọ dúró mọ́. Fún ìṣerere, ẹnu ọ̀nà ò dá ọ dúró mọ́. Ẹ gbọ́, gbogbo ẹ̀yin tẹ́ ní orí ọ̀fẹ́ láàárọ̀ yìí. Àkọ́kọ́ ni pé màá máa sọ pé ohun tó dáa ni. Tó o bá lè fún mi ní àkókò rẹ ní àárọ̀ yìí, torí Olúwa rán mi. Gbà mí gbọ́, ẹ̀yin kan wà ń bì tó jẹ́ pé ẹ̀yin la rán mi sí. Ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ báyìí. Kò sẹ́ni tá a dá sáyé yìí tí ò ní àyànmọ́. Kò sẹ́ni tó wà láyé yìí ẹ̀sà tí ò wáyé pẹ̀lú ògo tiẹ̀. Kò sẹ́ni náà tá a bí sí ayé yìí. Ẹ gbà mí gbọ́, tí kìí ṣe pé a bí nítorí pé kí ògo kó lè fùnà lára rẹ̀. Ó ṣe ni láàánú, ọ̀pọ̀ wa nígbà tí a dé tán ni a rí pé àti rí ìṣe rere wa lò àti rí múṣẹ, òun ló di wàhálà. Kó dẹ sí méjì tó fà á, nítorí wípé ẹnu ọ̀nà òun nìkan náà ló lè dá ọmọ ológo dúró. Ẹ̀sà ọmọ ológo lè sọ̀rọ̀, ọmọ ológo lè sapá, ọmọ ológo lè sáré. Ẹ gbà mí gbọ́, wọ́n tiẹ̀ lè ran ọmọ ológo lóore, wọ́n lè ràn lọ́wọ́, wọ́n lè ṣe lóore. Ẹ gbà mí gbọ́ sà. Ṣùgbọ́n tí ẹnu ọ̀nà bá sọ pé ọmọ ológo ò lọ́bì kankan, èmi ni mo sọ bẹ́ẹ̀, kò lọ́bì kankan nìyẹn. Kò sí nǹkan tó burú ju ẹnu ọ̀nà lọ. Kódà wọ́n lò fún Jésù náà. Ẹ̀sà wọ́n ti gbọ́ tí Jésù sọ pé bí mo bá kú mo máa jí dìde. Àyànmọ́ mi nìyẹn. Wọ́n gbọ́ lẹ́nu rẹ̀ sà. Ó sọ níwájú àwọn ọba. Ó sọ níwájú àwọn afarisí. Ó sọ níwájú àwọn sudasí. Sẹ́ni tí ò sọ níwájú ẹ̀. Ó bẹ̀rẹ̀ sí sọ fún àwọn èèyàn pé bí ẹ bá gbà mí láàyè máa wó tẹ́ḿpìlì yìí, màá sì tún kọ́ láàrin ọjọ́ mẹ́ta. Ó fi ń bá wọn sọ̀rọ̀ ńbẹ̀ yẹn. Ó sọ pé bí ẹ bá tiẹ̀ mú ọmọ ènìyàn lọ, yóò kú yóò sì jíǹde. Tóró ń ta aràn òun nìyẹn. Àyànmọ́ Jésù nìyẹn. Wọ́n wá lọ dúró dè. Nígbà tí wọ́n gbé Jésù sínú ihò, wọ́n wá lọ dúró dè. Wọ́n wá ní ẹja yí òkúta sí ẹnu bojì rẹ̀ káwo bí yóò ti dìde. Nítorí wípé ohun ẹyọ kan tó lè dá Jésù dúró nínú ibojì yẹn náà lẹ́nu ọ̀nà tí wọ́n yí òkúta sí. Ẹ̀yin kan wà ń bí, kò sí nǹkan méjì ní gbogbo ibi tó ń dé ẹnu ọ̀nà ilé bàbá rẹ ni òjì ò lọ. Ẹ̀sà èèyàn kìí dàgbà kọjá ẹ̀. Ẹ gbà mí gbọ́, èèyàn kìí gbẹ̀yìnbó kọjá ẹ̀. Èyìnbó ò rán. Ẹ kíyèsí, iṣẹ́ téèyàn fàárọ̀ ọjọ́ èèyàn ṣe kò rán. Ẹnu ọ̀nà ni àfi bá a bá ṣẹ́gun rẹ̀, àfi bá a bá gba ìjọba rẹ̀. Bí a kò bá gba ìjọba ẹnu ọ̀nà, ẹ kíyèsí, kò sí ìtumọ̀ sí ohunkóhun
si agbeda ni to ni tumo ogo adam eni akoko ninu ogba edeni ogo yen jabo lowo e won si se enu ona mo won si se enu ona mo bibeli so wi pe a si le jade ninu ogba awon angeli onida ina won si duro lenu ona na ko si mo na be mo emi awon woli bi enu ona o ba ti si bi enu ona o ba ti faye le omo ologo mo damu omo ologo yo ma ni yo lenu ada bi pe ko mo se ada bi pe olorun ko si leyin e eyin kan wa nbi ti mo fe ke mo ile idaju ohun ti oluwa fun mi laaro yi o ni mo fe ko sise lori e eyin te ba nbe lenu ona eyin ni ke soro ibayi eni iwe enu ona ile wa iwo enu ona ile baba mi loni ni ko faye le fun mi eyin te le so be eyin na so ninu ile yin iwo enu ona ile baba mi iwo enu ona ile wa iwo enu ona ibi ta ti bi mi loni ni ko faye le fun mi iwo enu ona ile wa iwo enu ona ile baba mi loni ni ko faye le e kiesi eleyi ti mo so yi eyin kan wa bi ti ma tenu mo fun ti ma fe ke kiesi ke mo ile idaju ko le si aye fun ayanmo re lati soro ko le si aye fun ayanmo re lati se bi enu ona ko ba sisile bi o ko ba gba ijoba enu ona gbogbo eyin ti eni ori ofe lati gbo mi ni mo fe ke kiesi ninu iwe judges iwe onidajo ori 14 ese keta bibeli so pe Samson si ru enu ona e awon filistini e kiesi sa ni inkete ti won ti ri ko ti yo enu ona ilu won bayi ni won ti sa seyin ni won ti gba wi pe eleyi ke se ni ta le koju eyin kan wa nbi to je wi pe ma mo tenu mo ma de si ma pariwo e ma de si ma so fun yin wi pe bi e o ba gba joba lowo enu ona ibi ta ti bi yin bi e ko ba gba joba lowo enu ona ile baba yin e sa je so ele fun e sa eyin o le ri ayanmo re lo e ja so ile keji eyin te wa lenu ona abeyin ti ohun ti mo so yi ti oye re yi eyin

0: àwọn kan ti fàyè wọn fún Jésù, síbẹ̀ wọ́n sì ń dààmú nítorí wípé wọn ò kọ̀nẹ́ẹ̀tì ni sà. Jésù àti Pétérù wọ́n fẹ́ jọ rìn lórí omi. Pétérù ti ń rẹ̀, Jésù ti ń rìn. Nígbà tí Pétérù dẹ̀ bèrè lọ́wọ́ Jésù pé ṣé kí n wá olùkọ́ ni, Jésù ní máa bọ ìwọ náà lè ṣe. Ṣùgbọ́n Bíbélì sọ pé bó ti mú ojú kò lára Jésù, níṣe ló bẹ̀rẹ̀ sí rí. Ìyẹn túmọ̀ sí wípé ọ̀nà lè ṣí. Tí májèmú ò bá dúó ẹ̀sà, ọ̀nà tó ṣí nígbà kan lè tì padà. Mo fẹ́ bẹ̀ yín, ẹ̀yin kan wà ń bí, mo fẹ́ fi nǹkan kan yé ọ láàárọ̀ yìí. Mo bí májẹ̀mú tó ń bẹ lórí mi, ó ní mo gbé wá o, ó ní mo wá fi bá ọ sọ̀rọ̀ pé ìwọ náà kọ̀nẹ́ẹ̀tì mọ́ májẹ̀mú yìí, wá wo ohun tí adániwáyé lè ṣe. Ẹ̀sà ẹnìkan ni yóò mú ohun tí mo ń sọ yìí, tí ó sì mú lọ́kùnkúndùn, tí ó sì ṣiṣẹ́ lórí ẹ̀ ní ọdún 2012. Gbogbo ẹ̀yin tí ẹ mọ́ ń gbọ́ mi láràárọ̀ ni mo ti sọ fún láìmọye ìgbà pé bí ìbá ṣe pé mo májẹ̀mú Olúwa dìde fún mi ni, bí ìbá ṣe pé mo wọnú májẹ̀mú Olúwa ni ní ọdún 2012, tó sọ pé ọmọ dìde, èmi náà mo fẹ́ ran oníṣẹ́, mo fẹ́ lù ọ́, mo fẹ́ fi ọ́ dára, tí mo sì gbọ́, tí mo sì wọnú májẹ̀mú ẹ̀, ọdún náà ni nǹkan yí padà. Ẹ̀yin kan wà ń bí láàárọ̀ yìí, Olúwa ní ọmọ, mo fẹ́ bá wọn dá májẹ̀mú, mo fẹ́ wọnú májẹ̀mú pẹ̀lú wọn. Sọ fún wọn kí wọ́n lọ wá kachivu funfun. Ẹ̀mí àwọn wòlíì, wá bẹ oníkúlùkù ọkàn, pàápàá jùlọ àwọn tí wọ́n bá wà ní ìlú Ìbàdàn, Nàbẹ́yà Mákèdé Mozobalia Mahanash, àwọn tí wọ́n bá wà ní ìlú Ìbàdàn, àbí gbogbo ẹni tó lè wọ mọ́tò ní ibi tí a ti máa ń wọ mọ́tò ní ìlú Abẹ́kúta wá sí Ìbàdàn ní Ṣàpọ́n, tí àwọn náà lè wá sí ìṣòru yẹn ní Ìbàdàn ní alẹ́. Ẹ̀sà kìí ṣe ìṣòru fún àwọn ará Ìbàdàn nìkan, àwọn ènìyàn ń bọ̀ láti Abẹ́kúta. Màá sọ bẹ́ẹ̀ ti wọ mọ́tò, ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ darapọ̀, téèyàn bá fẹ́ wá láti Abẹ́kúta ní ìṣòru lónìí, Ẹ̀sà màá sọ yẹn. Bọ̀ jẹ́ n kọ́kọ́ sọ ilé fún ọ pé ẹ wá kachiv white. Ẹ̀sà gbogbo ẹni tó bá dé ibi ìpàdé ni Olúwa sọ pé ọmọ sàmì àgbélébù pẹ̀lú ọwọ́ rẹ ni, kìí ṣe tẹlòmíì, pẹ̀lú ọwọ́ rẹ ni sí ara aṣọ funfun ìléwọ́ yìí. Gbogbo ènìyàn ó mú padà lọ lé, wọn á lọ sọ ọ́ mọ́ àtẹ́rígbà ilé wọn. Olúwa ní ọmọ ẹnu ọ̀nà ilé wọn láàfin ṣàpèjúwe ẹnu ọ̀nà ilé bàbá wọn, torí bí wọ́n bá ti sọ mọ́bẹ̀, Olúwa ní ààyè yóò gbà wọ́n láti lọ ibi ìṣerere tó yẹ kán wọ̀ wọ́n máa wọbẹ̀. Olúwa ní ọmọ wo bí bẹ́ àwọn ènìyàn yìí kí wọ́n mú aṣọ yìí débi májẹ̀mú lónìí. Mo bẹ̀ ọ́ ni, gbogbo ohun tó bá lè ṣe, ẹ̀yin tẹ́ ẹ wà ń Ìbàdàn ni mo kí kú oríire jù. Ẹ wá aṣọ ìléwọ́ handkerchief white ẹyọ kan, ẹ wá rí i pé ẹ débi ìpàdé ní òru òní. Kò ní sí ìpàdé Ọlọ́run kankan ní Ìbàdàn ní ọ̀la. Alẹ́ ni ìṣòro wa mọ́jú ọ̀la, ó dẹ̀ tán nìyẹn ní ọ̀sẹ̀. Ẹ̀sà gbogbo ẹni tí ò bá darapọ̀ ní Ìbàdàn, ẹ lọ síbi orí bíríjì Iwo Road. Ẹ̀sà níbi ilé epo rosu wálé lórí bíríjì Iwo Road, ẹ lọ wájú díẹ̀, àbí kẹ́ ẹ bèrè ńbẹ̀ pé ọjà wo ni wọ́n ń pè ní ọjà Jọ̀ǹkú, ibi tí àwọn Haúsá ti ń ta watermelon. Ibi ọjà yẹn lórí títì, kìí ṣe níbi nísàlẹ̀ níbi ọjà yẹn, orí títì, orí express yẹn gangan, ẹ ti rí àwọn mọ́tò wa ńbẹ̀. Àti aago mẹ́rin ìrọ̀lẹ́ títí di aago mẹ́jọ alẹ́ ni mọ́tò yóò máa gbé àwọn èèyàn wá sí chọ́ọ̀chì wa ní Àpẹtẹ, torí Àpẹtẹ láti ṣe ìpàdé yẹn ní alẹ́ òní. Wá gbọ́ mi, 500 naira péré ló máa mú dání tó bá fẹ́ kí wọ́n gbé ọ dé ibi ìpàdé. Mọ́tò yẹn ni ó gbé ẹ lọ, á dẹ̀ tún gbé ẹ padà. So mo bẹ̀ẹ́, ìwọ náà wá ọ̀nà kó débi ìpàdé, ó máa kún fún agbára gan. Ìyẹn ní òru yìí, èmi ò mọ bí mo ṣe lè sọ fún ọ jù báyìí lọ. Ìwọ tó mọ̀ pé ìwọ náà fẹ́ kọjá, ó wù ọ́ kí ìwọ náà kí àyànmọ́ kó ṣẹ. Mo bẹ̀ ọ́ ní àkókò ìpè, jẹ́ kájọ wọnú ìpàdé ní àṣálẹ́ òní. Gbogbo ẹ̀yin tí ẹ wà ní Ìbàdàn, ẹ jẹ́ wá sọ gbogbo àwa tí a wà ní ìlú Abẹ́kúta, èèyàn fẹ́ darapọ̀ nínú ìpàdé alágbára yẹn ní òru òní, ohun to ma se lele gbogbo eni ti o wa lati abekuta si ilu ibadan gbogbo ona iwo na wa owo moto re dani 5000 naira ni moto ti o gbe e lo ti o de gbe e pada now gbogbo eyin ti e ba nbo ni inu post office sapon ni gbogbo wa yo ti pade esa ago merin ni irole ni moto yo gbe awon eniyan e kiyesi sa won ti seto pe te ba ti de ti moto kan ba ti pe wa pe moto awa gbe yin a de ma gbe yin bo ti meji ba ti pe wa pe keji bi won ti se niyan nibe yen loni so gbogbo eyin te ba fe dara ko fe lo o meji ni ori ofe to ma ni to ba wa akoko ni wi pe handkerchief yen ma mu bo owo mi ni ma fi ami agbele busi akoko niyan ele keji ni wi pe gbogbo eni to ba wa lati ilu abekuta oni ori ofe fun counseling so ma ri o ma gbadua pelu re so ati role ni ago mefa ni ma ti ma pray pelu awon eniyan automatically teyan ba wa lati ilu abekuta deden ni ma ri o teyan ba wa lati badan na to ba mu number deden ni ma ri ohun na so gbogbo eyin te ni ori ofe ni ilu abekuta e lo si church wa ni post office ni sapon ni role oni tete debe ki won le seto moto fun iwo na mo be oni eyin ti e mo pe e fe ki enu ona yen faye le o se waso ilewo ji ajo gbadua iyen ni oru oni enikan ni igbawo ni padi yo bere yo ti bere lati ago mesan ale titi di ile moju bere eyin kan wa nbi ti ma gba yin niyanju pe ke wa nbe eyin kan wa mu fe gbadua fun yin ni enu ona kin to ma lo oni ni ojo anu ma fi ele sere wo bi sa ma fi ele dewewa ma be o pe a ojo anu toni o bo si ojo majemu ni awon kan wa won ki mi si e gbogbo ojo majemu ni won ma nda ore ore ojo majemu de yato si ore ojo anu sugbon loni ore ta ma da o ti papo gbogbo eyin te ba le ri ore 1400 1400 ore majemu ni wa wo bi sa in to daju teyan fi le sopo pelu majemu o ni pe keyan gboro that is number 1 obedience keyan gboro bibili so pe bi iwo ba fara bele gbo ohun oluwo olorun re lati tele ase re gbogbo en so teyan ba gboro o a ma sise akoko niyan elekeji ni wi pe teyan ba le fi ohun to ni lati connect lati fa isopo tori wi pe ore eniyan le lana fun eniyan be ni sa so ma be gbogbo eyan omo Olorun ni aro pe e wa ore e mu ore dani 1400 o le fi connect mami ohun kan ni ma se fun gbogbo eyin te ba da ore yi laaro yi now ohun ti mo fe se lele gbogbo eyin te ba ni ore anu laaro yi te fe sopo pelu majemu mi tori oni ni ojo anu ma fi aka number ile sugbon mo fe ke se nkankan fun mi e fun mi ni oruko yin ati oruko e ti a le pe ni boya bi oriki oruko re ati oriki re wa ko mejeji oni wa send si atejise number ti mo ma pe oluwa ni omo gbadua si loni majemu ile ko fe si enu ona fe faye le ma gba oniyanju pe iwo na wa ona ko ni ore yen number yi ni e le fi ore yin si iyen ni aka number te le fi ore anu si laaro yi 02 71 96 92 04 e je to pe 02 71 96 92 04 Wema Bank ni bank yen Wema Bank temi tope okun ade aladewura eyin kan ni mo be yin gan mo be yin daddy mo be yin mommy e wa ona eyin na e ni ore anu ni aro ite ba ni e wa fun mi ni uruko yin e je kin sure ojo majemu si uruko yin ma igba ta ba pari nisin ma fi number to fi uruko re yen sowo si ma fi ile egbo ile sa eyin kan wa nbi gbogbo to ba le se o se wonu ipade majemu lale pa pa julo eyin te wa ni ilu ibadan mi o mo bi mo se le so fun enikan ni dadi e ba njuwe mo fe gbe moto wa ni maru wa ni mo fe gbe wa funra mi emi ma gbe okada wa ni e ba njuwe bi ma ti debe gbogbo ibi kibi te ba ti nbo te ba ti bi apete oja apete oja lati sango o le wo moto apete be ni sa gbogbo ibi kibi to ba ti nbo ma bo sango ni ibadan lati sango le wo moto apete to ba di apete oja wa gbe okada so pe o nlo si jeje arokoto church uni glass wa ma gbe bon church eyin kan wa nbi eje nbe yin pe ettd to ba fe mu number pe o fe kin gbadua fun ettd eyin te ba nbo lati abekuta 5000 naira ni owo to ma fun ni moto esa kosi bi owo yen ti po to denden ni kin tuba yin fikun be ni sa tori awon onimoto yen o le gba oye yen sugbon ti iwo ba le ri 5000 naira now o ma gbe e lo ade ti gbe e pada be ni so gbogbo eyin te wa ni ilu abekuta te fe wa si ipade agbara ni ilu ibadan ohun to nilo ni e mu owo re dani lo si church wa ni sapon ni post office ati ago merin awon eyin o ti wa nbe ti won fe wa si ipade to kun fun agbara mu gba oniyanju wonu ipade yen ko won ti adani waye fe se eyin kan ni mo be gbogbo ona gbogbo te le se e ri pe eyin na darapo ke wa won ti adani waye yo se e je n pe account number ile kan si fun eyin te ma da ore anu laaro ore anu to ni yato ki se bi ti tele tori oni bo si ojo majemu 1400 ni ore majemu ti oni e je n pe account number yen le kan si 02 7196 9204 ejen to pe 02 7196 9204 wema bank ni temi to pe okun ade aladewura ago mejo ni ale oni ipade to ma kun fun agbara ni ilu ibadan gbogbo eyin te wa te fe ba moto wa lati worod 500 naira pere ni ko mu dani ni oja jonku ibi ti awon awusa tin ta watermelon ori express yen wa ri awon boss wa nbe lati ago merin so iwo na le darapo 500 naira pere ni ko mu dani moto ma gbe the church 090 number te le send oruko yin ti ma fi gbadua fun yin si leleyi abi eyin te fe pe pe woli e ba njuwe emi na fe wa mo fe mu number mo fe darapo mo fe mu number te fi le da mi lohun ni ale oni 090 25 20 27 24 090 25 20 27 24 thank you god bless you
1: Lagilu FM 96.7
2: La Lagilu FM Jagaba Gogo Radio

0: Olúwagbà ọpẹ́ wa. Alágbàwí o, àtúntí dé o, òní yìí. Olúwadá sọ̀rọ̀ wa. Bàbá gbogbo àgbáyé, ìwọ náà lọ lọ́run. Lẹ́yìn ẹ̀kọ́ sọ́lọ́run mìíràn. Ọba tí gbogbo ayé àtọ̀run pé bọ́. Ọlọ́run tó ní gbogbo ogo, ọba tó ní gbogbo agbára. Ìwọ là ń ròyìn, ìwọ là ń ké sí, ìwọ là ń ké pè, ìwọ là ń sátọ̀. Àgbàwí, àgbàsọ, àgbàṣe, abániṣe yọrí, olórúkọ ẹgbàgbéje. Ìwọ tí jẹ́ ká bí ọ́ òsì, ta ló lè bí ọ́ Olúwagbà ọ̀pẹ́ rẹ̀. Ògo ni forúkọ rẹ̀. Ẹnìkan gbọ́ mi, aṣogun tán wọ̀ sí ọ lára. Yákàdó Nanaka Idakilia. Yóò sábà poríṣiríṣi ìṣòro pàdé. Ẹ̀rí pé aṣogun nìyẹn. Ó ti lẹ̀ mọ́ lára. Bó jáde lọ, ó gbógun pàdé. Bó ń wọlé, ó bá ṣòro pàdé. Láàrin ẹgbẹ́, ọ̀rọ̀ ẹ̀ wò lójútùú. Ibi iṣẹ́ kò sáṣejèrè. Aṣogun burúkú. Ó yá fàyà! In the name of Jesus. Àánú máa ń ṣògo ní abẹ́ ẹ̀tẹ́ ìdájọ́
1: ni.
0: Àánú ló ń ṣògo lórí ìdájọ́. Ibi tí àánú bá ti ṣiṣẹ́, gbogbo ogun tó kù máa ń panu mọ́. Ogun máa panu mọ́. In the mighty name of Jesus. Má gbàgbé mo sọ fẹ́ pé tó bá ti ń gbọ́ mi. Àdúrà tabata sí. Máa gbé omi sí di rẹ́dí. Kó dẹ̀ gbé ọ̀pọ̀lọpọ̀ iyọ̀ sí yálọ gbómi yẹn síbẹ̀ tó bá ṣe. Gbé iyọ̀ lọ́pọ̀lọpọ̀ sínú ẹ̀. Owó tó lò lánàá tún fi sínú ẹ̀.
1: Mo
0: sọ pé tó bá ti lo tán kó máa yọ. Dẹ̀n tó bá dẹ̀ jẹ́ èmi lo fẹ́ lo kó lo èmi. Torí lẹ̀ tó bá ti yọ yẹn má nà dànù.
1: Má
0: fi sáàrin owó ẹ̀. Ó tẹ̀ wá bẹ̀ fúngbà díẹ̀. Àgbà náà tòṣì ló máa mú pẹ̀. Wà rí pábà náà ni wọ owó yẹn mọ́. Omi yìí tá a bá ti parí,
1: òun
0: ló máa fi wẹ̀. Wà tún fi wọ́n ṣọ́ ogo níjà wa náà. Mo gbọ̀dọ̀ àkátá nínú àbòsà. Oníléèwé tó lọ ń jà pẹ̀lú àwọn òbí
1: yìí.
0: Kí iléèwé má bàa run lọ ṣọ́ra kó fọgbọ́n ṣe ogo ò ní borí wa. Ológo ò ní borí wa. In the name of Jesus. Ẹni tó máa ń tajà, tó máa ń kó ọjọ́, ó máa ń lọ ra ọjọ́ ọ̀nà oko bí pé kán lọ ra gàrí alájàpá yẹn. Wọ́n lò lọ gbowó kan, ọ̀nà ti bá ìkíjú bọ̀, ó dẹ̀ fẹ́ di gbèsè. Ṣé mo lè gbàdúrà fún ẹ? Ìgbèsè burúkú tán náà sí owó sí ẹ. Àránsí burúkú tó wà ń bẹ tó fẹ́ sọ ọ́ láì dàgbà
1: rẹ̀.
0: Lónìí Olúwabawí. In the name of Jesus. Mọ̀mọ́ ìmọ̀ sunkún lórí ọ̀rọ̀ ọmọ
1: yìí.
0: Ẹ̀wọ́n ló ń mú nǹkan oríṣiríṣi. Ọlọ́run máa padà gbé kúrò lẹ́nu. Máa rẹ kẹta dání náà káyà. Mo gbàgbọ́ àwọn ọmọ tí ò bọ̀rẹ̀ Olúwakó fáńṣẹ́ dúró rẹ̀. In the name of Jesus. Ẹgbẹ́ mo ti sọ o. Mo dẹ̀ ń repeat ẹ̀. Ṣẹ́ni gbogbo ẹ̀yin tẹ́ bá ti mí sí ẹ̀ lẹ́yìn pé ní ọjọ́ Wednesday ni o. Torí ìjòkun community hall ni mo máa wà. Ìjòkun community hall ìyẹn ní Sábòdì
1: o.
0: Ìjòkun community hall under Sabo Bridge ní Sàgámù. Ibẹ̀ la máa wà láàárọ̀. Èmi náà ló máa start program. Lágbo ọba tó la yé àtọ̀. Ṣẹ́ni bí mo ṣe ṣe ní Abẹ́òkúta lénìí. Táwọn èèyàn dé ní almost 12 tán ní táà ti parí yẹn. Táwọn èèyàn wá ń rọ́ dípé bó lẹ́ ṣe yá ṣe bẹ́ẹ̀. Bá a ṣe máa ṣe ń Sàgámù
1: lénìí.
0: O ṣì lè rí mi gbogbo owó tó wà ní Korodu gbogbo owó tó wà ní K2-12 gbogbo ẹni tó wà ní Alápẹ̀rẹ̀ gbogbo ẹni tó wà ní Kẹja gbogbo ẹni tó wà ní Mọ̀wé Ìbàfò tó wà ní Bẹ́gà gbogbo yín pàápàá gbogbo ẹni tó wà ní Rẹ́mọ Ògèrè lẹ́wà ní o Òde Rẹ́mọ lẹ́wà ní o gbogbo owó tó wà ní Sàgámù àti gbogbo agbègbè ẹ̀ èmi nìkan lẹ láǹfààní láti rí
1: mi
0: torí tí mo bá ti ṣe program tán lẹ́nu ó lè tó ṣùpẹ́ kí n tó padà wá. O dẹ̀ mi ìsẹ̀ ni o mi pé Ìbàdàn ló máa wá ní. Torí apart from that, a jẹ́ kó bóyá o máa wá Sàbẹ́kúta. Torí every Tuesday ni mo máa ń wà ní Láfẹ̀wá. Láfẹ̀wá ìyẹn ní Lisa Bio tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé ẹja Yẹsọ. Every Tuesday ni ọba ti dé laago mẹ́sàn-án gbà tó bá wà dàgún méjìlá a ti bù ṣe. Then lágbo ọba tó la yé àtọ̀ gbogbo ọjọ́ Monday náà la wà ní Àlìṣibà tiri bus stop ní Sango. Sango ni o gbogbo tó wà ní àná pàjá
1: gbogbo
0: ní tìrìtìrì bọ́sọ̀ ìfàṣẹ́rí is glory ọ̀rù yẹn ilé kejì sí matrix petrol station náà kò ní fún matrix filling station ibẹ̀ gẹ́gẹ́ ni ilé kan ló la matrix filling station àti is glory ọ̀tí àtàmátà sí wa wà á tẹ pẹ̀tẹ́sì tó ti ẹ̀ láyẹn ibẹ̀ ló a ti rí eagle eye clinic pẹ̀tẹ́sì eagle eye clinic yẹn wà òun ló la matrix petrol station àti is glory ọ̀tí ṣẹ́rí is glory ọ̀tí gẹ́gẹ́ direct opposite YK college ni YK kọ̀lẹ̀ wọ́n jọ face àwọn abáyé ní tìrìtìrì bọ̀ lórí bẹ́ẹ̀ road express yẹn ni alágbà lọ́jọ́ Monday so tó bá ti mí ìsẹ̀ ní Sàgámù bóyá kó máa bọ̀ bẹ́ẹ̀ tàbí kó máa bọ̀ Lábẹ́kúta lọ́jọ́ Tuesday àmọ́ bí bẹ́ẹ̀ kọ́ ọjọ́ Friday yìí ibi tó bọ̀ Ìbàdàn ni mo dẹ̀ ti promise gbogbo àwọn ará Ìbàdàn káńsẹ́lì lè máa ní agbára ìyẹn lọ́jọ́ Friday yìí so gbogbo tó ń gbọ́ mi lágbègbè Ìbàdàn lọ́dẹ ìkirè gbogbo tó ń gbọ́ mi ní gbọ̀ngàn ọdọ òun gbogbo tó ń gbọ́ mi ní ìwò gbogbo bí tó ti gbọ́ mi tó bá ti jẹ́ olúwo ló bọ ìwó road sí olúwo junction olúwo junction sí atamata sí gbogbo olú tó bá ti ń bọ̀ tó bá ti dé wo road wà á kàn ní ta sí tó ń pe olúwo ẹgbẹ́dá olúwo ẹgbẹ́dá ni ẹ̀wọ́n máa pa alákì adégbè olúwo ẹgbẹ́dá tazí ẹni kò wọ̀ ni kò jẹ́ sí olúwo junction gòkè sókè níbi pharmacy yẹn oníkọ̀kadà máa gbé ọ̀bọ̀ látàbátà sí kò jù bá yẹn lọ ogun ò ní jà wá friday eléyìí máa ní agbára
1: ẹ má
0: dẹ̀ gbàgbé àgbọn tí mo ní kẹ́ ẹ lọ gẹ́ẹ̀tì gbogbo èèyàn lọ gẹ́ẹ̀tì àgbọn kan

0: efese ba gba e ti gba ka gogo le e gba ninu le to wa se se fura si o ko gba beni wa ma gbadura isegun ni gbogbo onu to bo wa mude a wa pari ise lori e lagbo ba to laye ato a pari ise lori e bi olon se betemi be sagamu lati ma pari ti sagamu leni a pari ti banu lojo friday ti alishiba ni songo ota e songo yen ojo monday la ma pari ti won be ti abekuta ojo tuesday to nbo ni alishiba bi o so lo get agbon ko be si lo bayi ha idi amo ja o se gbogbo awon to ma mu bo re ti won sase ti nkan daru mo lowo ti kan oye lo get agbon yen oh my god iji kan ni oluwa gbodo pa iji elenu agbo oro na abayo ogun ma se loruko to ti ibi to nbo leni sagamu ni o ugbe te wa ni ko ri te ba ti miss e leni ibadan le ma wa ni o ibi te nbo under sabo bridge under sabo bridge se pe mo repeat e iyen ni sagamu ni ijokun community hall under sabo iyen lo alegbe npc ibe la ma wa la ogun ma se idede ma ja e wo mi oni te oruko mi woli ajulo le atamata si ile ise na se christ artillery crusader to ba fi le wa in the name of Jesus.
1: Ba mi so lori eni yi o. Oni awon ero to fi sise. O lero, elero awon tin lo ero, ton lo ilubo le ta lo gbogbo e. Emi Olorun ni ko sora se o. Ibi to n gbero si yen gba adura si be o. Tori wi pe iwo gan sakese abo ran ti ala to la. Bayi ni mo so, ala ibi yen ko ni se.
2: Amen.
1: Eni fe fo mo gbajo lowo re. Leri oro aluata alonkan imoye ko dasan
2: amen
1: imoye dasan
2: amen
1: imoye dasan
2: amen
1: imoye dasan
2: amen
1: in the name of Jesus
2: amen
1: won ba mi so lori enikan o construction company lo tin sise awon to se titi ko ile yen ni construction company lo tin sise won mejo re kiri o won fejo re so eni ti o ye kan fi su eni ti o ye ko da soro o tin da soro bayi o gbogbo eni ti o ye ko da soro re ti aye gboro re lowo lati ma daamu re o ya lo ni segun lo ni a fe lo ni baba ti be leyin agbara nla ase nla oro nla edidi nla majemu nla oba to ni eri o wa gbo we soke gbogbo yin o fe ti ogo so ba mo ba alagba ti mo gbe tele aiku aisa pe pelu oya o Jesu Oluwa wa
2: amen
1: wa teri re ba wa mu orokun re dani wa ma wo waju oni nbo mo kunse owo owo awon baba e to mo bini si owo iya re onibe le mi wo ti si to fi da mi lari ya wa so pe olorun adeda aseda
2: oba
1: to ni mi
2: mu
1: oro aye mi yi
2: ma
1: da mi da ogun to nja mi yi
2: to
1: koja agbara mi
2: igi
1: yi ti lagbara ju pa se fun ko da ke roro ki okan mi le bale ki ire le tetede ire mi wo da ha bo bayi
2: ola
1: mi ma bo ogun ma bo ko wa se re ogun mo soro
2: ayo
1: ni ko mu eri jade ki awon wa fola mi toro Jesu Oluwa
2: amen
1: kule se mejeji o ti kule yin
2: dowo dile
1: bayin wa wa fori bale nigba meta wa ni mimo so lo Olorun go ya o ayo fe to ngbo mi Oluwa kan ni ki gbadura lenu ni ogun ma se
2: amen
1: mo ni ogun ma se
2: amen
1: mo ni ogun ma se
2: amen
1: egbo won ni gbadura fa won to gbadura ti o gba e won ti gba titi adura wa gba won gba o dabi agbanu adura won gba irete pin ninu we Genesis baba Abraham na gbadura be o bere fun omo nigba to sun ni Genesis 15 yen Oluwa o ma tin lo seru lo ma wa take over ile oni Oluwa ni ko lo gbe bise mo gbadura leni Oluwa de ni ki gbadura fun gbogbo adura ti wa temi ti gba ti o gba lati o ya ko ja itewo gba
2: amen
1: Mark 11
2: yes sir
1: 24 oni gba ko ba ta ba ti gbadura lori nkan oni ka mo ma se ye meji o oni ta ba ti se ye meji o lo nta bere yen ta ba mo pa ti rigba o la ti rigba ni tewo e si waju o Oluwa lo ni gbadura gbogbo ta ti le gbogbo ta ti fa gbogbo ta ti nowo si gbogbo ta ti wa kiri gbogbo ileku ta ti kan gbogbo anu ta nbere ti ari lati jo o ya ka lo rigba to ni ka pa so ka mu so na gbe mo ka fi de mu le agba ti adura yen o ta gbadura le titi ti o je itewo gba yen o ya je itewo gba
2: amen
1: ko ka ni na ba ya ka sa oni ka beru la rigba ni nitori oro re o ya adura gba
2: amen
1: adura gba
2: amen
1: adura gba
2: amen
1: lati oni mama baba aunty sister emi ati wo adura bere si baba
2: amen
1: ade bere si leri in the name of Jesus
2: amen
1: awon wo ni pele ekeji awon alaseri aseri ati asedanu seri kan ba soro aseri won so pe ki an ma se gbogbo to nse ko ma lojutu ko ma le nkankan
2: nabe
1: ni asise o alaseri o nso le o alaseri leni to nse ti sere o mere wa ni alaseri leni to nse to nse asedanu ni o alaseri leni to nse to je pe won ri laye oh my god se eyan kan ma sha mi ogun aseri yen oluwa ba
2: amen
1: mo ni oluwa bayi ogun asedanu yen teye se ko ma mu ere wa loni ogun yen ka so ogun keyan se ko bo sori ko iwe tan pe ni Luke chapter 5. O so ni pokun kan tan pe ni Peteru apeja. Bibeli gbogbo orun lo fi sise to duma. Nigba to ma di aro awon nikan lo nfo. Apeja ti o mu ede lasan ko ri mu debi ti o reja. O se aseri. Gbogbo ise oro orun yen asedanu lo ba ti. Bi ba se oro Oluwa to kan. Jesu to lu okan. Nigba to ni ko ti okan sinu bu to ti okan sibe tan. Ha oni ko ku akopo eja. O de ko. Mo gbodua. Gbogbo en ti saseri asedanu. O ya tewo esi waju lati oni opin Jesu.
2: Amen.
1: Kabe si shakiru.
2: Amen.
1: In the name of Jesus.
2: Amen.
1: Awon ipele eketa da. Awon ipele eketa ni asejegbese. Awon ti kan se gbe to ma nbo si gbese. Be baba o gbowo. O se ngba gurumi lo ngba lapo lo ngba gbo nle lata gba pali lata gbo nle lata. O ti yawo lowo anu yawo lowo adugo yawo nu oja. O gba oja awin sori gba. Sibe sibe igbese lo bade. Oh my God. Wo mi esara. Omi ti mo ni ko bi o se won sala ikinwa. O ya bu si owo e. Fo sile bayin. Mo so bayi pelu ase igbese yen lo.
2: Amen.
1: Ayo kadana ka ile bo nna kaza. Igbese yen fo. Igbese yen fo. Igbese yen fo. Igbese yen fo. Won ran mi si oni o. Won ran mi si obo se gbo mi o. Ya ma sha mi o. Won ran mi si oni o. E wa wo. Wo ba ro pe re ni. Loka iwe tan pe ni iwe awon ba keje ori ekeni. E wo odidi woli lo ji gbese nbe. Nbe mo so.
2: Odidi woli je
1: gbese. O je gbese. Omo woli ni won pe. O je gbese. So je ba omo woli na ni. Omo woli ni o pada di woli. Woli ni o pada di agba woli. Agba woli ni o pada di arugbo woli. Ah. Mbawa ina nan pe woli lati bi omodun mejo. Kerekere awon 30 40 50 60 atuko je. Awa ton pe lo omo woli nbe adi baba woli ba. So omo woli yen tabi ka pe woli o wa je igbese. Igbese yen lo pa. Je gbedu afọ. Ami ni ko se. Igbese tin pa ni. Igbese tin pa kadarada. Igbese tin ba ogo je. Igbese tin ba irawo je.
2: Ani
1: kan se igbese tin gogo je o ba je. Nba gbese ba po. Gbogbo rere to ye ko se. A te ma bata ko pade. Momo fun loja. Momo ya lowo. Momo gbe fun. O mo ni ri gba. Ojo go ti baje ni. Bayi ni mo wi. Ogo igbese yen sha.
2: Amen.
1: Gbogbo igbese to nba ogo je. Igbese to nba irawo je. Loruko Jesu. We just see God in the name of Jesus.
2: Amen.
1: Bọ́ mo ní kékeré sá. Nígbà tí ó tọ́ kọ kú tán. Ìyàwó náà olúgbèsè bá dé. Wọ́n a fẹ́ kú ọmọ máa lọ. Ìyàwó ní ẹ̀dá kan ẹgbà mi. Ó forí lọ́dọ̀ òwúlé. Àyànfẹ́ òde ń gbọ́ mi. Múra o. Ọ̀sẹ̀ yà gbàdúrà tó. A ti ẹ̀ gbá ni. Olúwa ni ká ṣiṣẹ́. Gbogbo ohun tá à ń gbà yà máa gbá gidi gan ni o. Tó bá bi àwọn tó wá sí tẹ́ntẹ́ wọn mọ̀ pé a gba àwọn àdúrà kan. Fọ́lọ́ ọ̀pù lélẹ́yìí o. Tàṣọ gbogbo ibi tó bá ti ń gbọ́ mo sọ mo níbi tó bá ti ní àsoníkálukú. Tó rọ ẹlọ́run ni kò wá. Òun sọ pé 33 bus stop ní eré àlìṣíbà ní direct road. Ó yẹ òun bọ̀ láti agége ni o. Òun bọ̀ láti ànàpájà ni o. Tó bá ti wọkọ̀ ifọ̀ tó bá ti kọjá bridge yẹn kò máa wọwọ́ ọ̀tún ẹ wà á tẹ̀ 33 bus stop níbi matrix yẹn padà níbi matrix yẹn lẹ́kan ló la matrix at its glory hall ìwà àti lódì kejì ẹ̀gbọ́n wa ti rí YK academy ìyẹn YK college ni mo mi o YK college òun ló dojúkọ its glory hall yẹn ibẹ̀ ni atamátà sí ọjọ́ monday ni mo sọ fún pé monday ni kò ti débẹ̀ bí ọwọ́ aago mẹ́jọ àdúrà máa ní agbára jù bọ́lọ̀ ṣe bẹ̀tẹ̀ mi ẹ̀bẹ̀ ẹ wá wo mo jẹ sọ mo ní ọjọ́ every tuesday afẹ́ gbé gbèsè àdúrà o that's why everybody ẹ lọ get agbọn. Lọ get agbọn mo ti sọ níbi tẹ́ntẹ́n mo ní tó bá ti get agbọn máa fi ẹsẹ̀ gba kiri inú ilé. Yes, fi ẹsẹ̀ gba fi ẹsẹ̀ máa gba owó tó bá ti wá gba tán agbọn yẹn ni kò máa mú bọ̀ any of the branches ni bá a ti ṣiṣẹ́ ẹ wá gbé eléyìí Ìṣàgàm àti agbègbè ẹ̀ under Sabo bridge lẹ́mbọ̀ abẹ́ Sabo bridge ní ìjòkó community hall ẹ kéde bá mi máa sọ ilé gbogbo èèyàn ó lè tó ṣùkàn kí n tó wá o. Oh my God. That's why gbogbo ẹni tẹ bá wá láti traveling ìwọ tó wá láti Ìkòròdú o wá láti Odógíyán gbogbo ẹni tẹ wá láti Mòwe Ìbàfọ yẹn gbogbo ẹni tẹ wá láti Kẹ́tù Ẹjọ́ta ẹgbéra tẹ̀bá ti dé under Sabo bridge ìyẹn ní Ṣàgàm ẹ tètè dé èmi náà ló máa open program ó dá ṣiṣẹ́ kan lọ́wọ́ mi ẹ wá wo sà tẹ̀bá ti ṣe tán máa ṣe káṣẹ́lì fún ẹ lẹ́yìn ẹ̀yìn tẹ̀bá ti mìíràn Ìbàdàn lẹ́ ń bọ̀ ní Friday o. Torí gbogbo àwọn ará Ìbàdàn gan wọ́n bọ̀ Friday yẹn. That's why èmi náà ló máa open program. Màá ti parí ẹ̀. Program yẹn pẹ́ jù 12:00 ó ti parí. Màá bẹ̀rẹ̀ sí ṣe cancel. Èmi dẹ̀ máa sọ pé tá a bá lọ́dọ̀ wòlì. Ìwọ kọ́ ló máa sọ tó bá wá. Ẹ̀mí mímọ́ ló máa gbẹnu mi tú àṣírí ogun ẹ àti ìgbésẹ̀ tó máa gbé. Má tanra rẹ o. Yóò sọ̀rọ̀ pé kò wá jọ ní church. Wòlí ilé mi yóò kí ń ṣe pastor. Ṣùgbọ́n kí ni solution sọ̀rọ̀ ayé rẹ̀? Ẹni ayé ẹ̀ bá dáa ni pastor dámọ̀. Ẹ máa má jẹ́ kí n tẹ̀ yín. Àní kú. Àní dààmú.
2: Àní
1: ṣàṣeyọrí.
2: Àní
1: ríṣòro. Oh my God. iyawo woli to je gbese yen wa wa woli e laisha lo ni chapter 4 yen oni ko gba okan ti ku bo se sololododo sibe oku ori ko fa se wa woli eh mo ma so kini kan ma ni ayo sharpness ayo ibi mo da si woli ma da si oni kalu lo ni ministry ti ibi ti mo lo re iyawo lo se wa sa to woli e laisha lo oni egbon yen ni kilo ni oloro oro tan gbe sile ti o wulo lati join oro ti o gbe sile ti won mo ko je nkan kan o la pada wa lo to pada wa die ri oh my god mo ko awon akanse oro kan bo leni pelu awon akanse ose wuli mo lo ba jowo eba mu ki e ku rire ta ma kan fe ni kokoro e sam ni atoro olodun to ma kan bo se olodun se bete bebe o je na ko leri ama leri
2: amen
1: in the name of Jesus gba won to je gbe so gba won ti se daru mo lowo gba won to na won daru gba won ti o ti eye mo yen ah to won ba bo oru atose yin pelu titobi ati ase olodun atoruko olodun ah ma pada wa dupe mo so mama yin sami dadi e sami e kan ma tan
2: amen
1: ogun e ma tan
2: amen
1: igbese e ma tan
2: amen
1: in the name of Jesus
2: amen
1: an wo loluwa tun ni gbadu afun awon taye fin sesin awon taye fin seleya awon taye ngan awon eni aye ngan awon no shorting si agan eh mo pada shorting si agan awon lawon to wojo olua fun omo awon lemi ma npe ni ya biye awon lemi npe ni ya olomo bibeli so wipe omo ni ni oluwa oni omo nu si ni ere e oni bi ofa se lowo awon alagbara oni bi amola awon ewere awon omo mari e gbo ibuku ma neni ti apo re ma ku fun o e wo oluwa ba mi soro kan asiri ti mo mo re e to re ni ko bimo tori ma jamu tolorun ba eniyan da ni pe ma bi si ma re si so pe o ti bimo leni toro fe bi omo ologo ni ha mama sera o gan pa ko to ra mo bi ologo omo ma lo bi olorun gbo ta ba ti ri ana nko oripo ologo omo lo bi ni iyawo manua nko eh o ma lo bi samson ologo lo bi gbogbo na pa bi mo gbogbo la ye ngan tele tele gbogbo la ye fi se eye o ri ba yen tan tan tan tan ta buku gbogbo wa pada bi ologo omo oluwa ni ki so tele saye yin gbogbo eyin ta ye ngan tele fi se eye o ya lo bi mo ah e bi mo e ro mo bi mama yi omo re ti o ro mo bi o ma ro mo bi olorun gbo o ma ro mo bi odun lo ma loyin oyun ye ma lu a oyun iye oyun ologo omo oyun president oyun governor oyun senator oyun awon eyan la oyun to ma nini yen sister iwo bi won ge ni ma da won lohun oluwa ti ni gbadua fo mo si gbadua bo se ma ri ni yen that's why jo bubu en te nba woju oluwa fo mo agbon ti yen jo pe meji o fe lo kan fun loto oto lele ise ta fe se e mu bo ti asha na pin omo bo se kankan mu daniwa mo fe ri yin laye oto ise na se yawo mi ni a de dupe tolorun ba lo bayin ha ke n pe tan obinrin fi ma n loyun tan bi mo o ki n gbe bi o ṣugbọn pe eyan wo ko eyan wo mo ah tabi ki marriage ko settle olorun ma lo fun o ya ka tabari aba mo wa bi mo ti
2: a
1: that's good oluwa ni kan ku gbadura fa won tan ni problem pelu marriage boya marriage le lo ni o abi marriage le naya e pe lo mi bayin ojo to ti loyun fokun yen ti yen ni ko loyun o fe se wedding ko ku se wedding fun o loyun yen na bayin o file pelu oyun yen ni ma yakata bori aka mo so o nana ka ba o marriage na yen opin de si bayin gbogbo anti to ye ko lo ni oko won try o won kun powder won lo perfume won ko foundation won kun makeup makeover won wash to da won wo kaba won wo sokoto won wo nika ko sun tan wo tan pe kan le roko ama mi kan ti wa lara won ton fi jeun roko ami yan pare
2: amen
1: bo lomi yan pare elomi bayi ton ba be lowo kun ani bi arugo lojo loju ton ba pe lowo elomi ani boju ologbo logbo soju ni elomi ani go ton wo bayi won kan wo bi ai bi ba ton wo ekun ni elomi ani wo bi ba ton ba wo login ni won wo bi mo ba wo bi baba wo igala lo mi anu wo elomi ba ah aloju ejoju adiye ojoju eye ha ami buruku ni bayi ni mo so gbogbo ami buruku to nbe lara yin won yi o ya cancel
2: amen
1: oluwa cancel
2: amen
1: muno oluwa cancel
2: amen
1: muno oluwa cancel
2: amen
1: muno oluwa cancel
2: amen
1: muno oluwa cancel gbogbo eyin ami buruku o ya ipara
2: amen
1: in the name of Jesus
2: amen
1: marriage ni ma boss ba
2: amen
1: pe ki won to da efa ni won ti da adamu tori adamu na se da efa eh o ki adamu le ni enikeji so nibo ni adamu ti e wa sister ti o wa lati joyi ibi kimi to ba wa oluwa pe wa ba marriage ya boss
2: amen
1: o kan ma bale iyanu ma sele
2: ije
1: ma ja ogun ma se in the name of Jesus
2: amen
1: ah oluwa ni gbadura fa mi le e lo mura seri ba se ku o bi ba yin si e ma je ki tan yin tori mi lo ma start program awon eyan ni daddy e kan lati te se beri a tu se lele ibi na ni o tu start lagbara olohun so a tete nlo awon to de fe ri mi na kan tete de everybody tete de ki o ma lagbara nbe leni that's why mo fi yan encourage pe ko tete de ogun ayo ni ja wa
2: amen
1: oro wa ma loju ti oro wa ma ja soko oro wa ma ja se in the name of Jesus e gan dogo
2: amen
1: Jesus mighty name
2: amen
1: nigba ti oluwa ba fi so pe ki woli ko gbadua
2: yes sir
0: tabi ko so tele awon nkan kan ma nsele ti opolopo ofura angel ma nwo sele kia kia hey angel ni o sare lo se nkan kan o ti a so yen mo so jade ni oruko jesu adura so tele o o ma se
2: amen
0: nipa ti oni woli olorun so ninu iwe awon oba keji woli esa lo soro nibe o oni ki oba ezekiah ko fi okan bale to ba ka iwe awon oba keji yen ori kankan di logo chapter 19 to ba lo láti verse 14 ó ní Ezekiah sí gba ìwé náà lọ́wọ́ àwọn oníṣẹ́ náà ó sì ká Ezekiah sì gòkè lọ sínú Olúwa ó sì tẹ̀síwájú Olúwa nígbà tó dé verse 20 ó nígbà náà ni àìsẹ́ ọmọ amóhùn ránṣẹ́ sí Ezekiah wípé báyìí ni Olúwa Ọlọ́run Israẹli wípé àdúrà tí ìwọ gbà sí mi sí sẹni kẹrù bàbá sílà èmi sì ti gbọ́ nígbà tó máa di verse 33 ó ní ọ̀nà tí ó bá wá ọ̀kan náà ni yóò bá padà kí yóò sì wá sí ìlú yìí ní orúkọ ni Olúwa wí nítorí èmi ó dáàbòbò ìlú yìí láti gbà á nítorí èmi fúnra mi àti tí Dáfídì ìránṣẹ́ mi kí ló ṣẹlẹ̀ angẹ́lì bá bẹ̀rẹ̀ iṣẹ́ ló verse 34 ó ní ó sì ṣe ní òru náà angẹ́lì Olúwa jáde lọ ó sì pa 1,500 ènìyàn ní ibùdó àwọn àsírà nígbà náà tí wọ́n sì dìde ní kùtùtù rọ̀ kíyèsí òkú ni gbogbo wọn angẹ́lì ló máa ṣiṣẹ́ tí wọ́n lè bá ti sọ̀rọ̀ mọ́ sọ̀rọ̀ angẹ́lì olùlànà ó yá kó ṣiṣẹ́ lónìí mọ̀ má ṣàmì dáadáa wọ́n omi ẹ sára omi tí mo ní ó fi hàn sí ẹ̀ angẹ́lì olùrànlọ́wọ́ ó máa bá wa ṣiṣẹ́ lónìí angẹ́lì alátìlẹyìn ó máa tì wá lẹ́yìn lónìí angẹ́lì olùgbéga ó máa gbé iṣẹ́ wa ga lónìí angẹ́lì aláàánú ó máa ráàánú sí wa lónìí gbogbo ẹni fẹ́ gba visa ẹni fẹ́ ìrànlọ́wọ́ kan ẹni fẹ́ admission institution ẹni ọmọ rẹ̀ nílé ìwé ẹni wọ ọ̀rọ̀ márẹ́jì ẹni wo owó ọjà ẹni fẹ́ wọ ọjà ọdún mọ̀ sọ angẹ́lì olùrànlọ́wọ́ máa dìde sí wa ìrànlọ́wọ́ máa dìde àṣẹ náà ni kò dẹ̀ níta sí Jésù Olúwa wa àwọn kan máa fẹ́ sọ ẹ̀rí ẹjọ́ sọ ẹ̀rí tí
3: sick láti December.
0: Ẹ ti sick láti December.
3: Bí ẹni máa kú bí ẹni máa kú.
0: Bí ẹni tó máa kú.
3: Mo pẹ́ pé mi ò kú tó ní mò ń sọ pé mi kì yóò kú.
0: Bí kò ṣe yíyè.
3: Mo ṣẹ̀ṣẹ̀ ń wà òkè tí mi kò tí ì ju 2 weeks mo bẹ̀rẹ̀ sí lọ church. Mi ò dé church ṣeré. Tí n bá dé church máa jókòó ṣe gbogbo program.
0: Ẹ jókòó ṣe gbogbo program.
3: Àwọn máa làágùn wọ.
0: Bọ̀wọ̀. Ẹ àgọ́ méje
3: láti. Mi ò jókòó mo sọ fún ọmọ mi. Ó lọ nǹkan wò ní lórí. Máa ń jókòó ṣe program ni tí máa ma làágùn báyìí màá dẹ̀ ti jẹun aago méje márùn ojú ni
0: láti
3: gbọ́ program yìí tán báyìí next ni oúnjẹ
0: ẹ fẹ́ lọ jẹun
3: oúnjẹ ti jẹun
0: ẹ ti jẹun báyìí ẹ jọ àgbọn èrò lọ́lù
3: náà
0: àgbọn èrò lọ́lù
3: after
0: wa
3: mo máa ma
0: sọ báyìí
3: mo máa gbọ̀n báyìí
0: oúnjẹ
3: mi wà nbẹ yẹn
0: oúnjẹ yín wà bẹ yẹn
3: oúnjẹ
0: ọlọ́run àtàmátàṣe o ó ṣe bẹ́ẹ̀ máa fi ọwọ́ gba bíi tó ń lu ẹ̀ máa fi ọwọ́ gba bíi tó ń lu ẹ̀ báyìí a máa pọ orúkọ jésù ní ẹ̀mẹ́ta ẹ̀mí mímọ́ lẹ́ẹ̀kan ẹ̀jẹ̀ jésù lẹ́ẹ̀kan a ní ọlọ́run àtàmọ́tà sí omi sàn máa sàn gbà mí là máa là. Máa rìbọ̀ tó bá ti nígbàgbọ́ lórúkọ Jésù. Ó yà gbá ìwọ sọ̀. Gbá ìtú sílẹ̀. Àṣẹ tí mo bẹ̀rẹ̀. Jésù Olúwa wa. Ìwọ gan náà lẹ̀rí kan báyìí o. Mo fẹ́ gbẹ̀ rí tiẹ̀ báyìí. Mo fẹ́ gbẹ̀ rí tiẹ̀ báyìí. Àmọ́ kí n tó máa fún ẹni náà bá gba orí rẹ̀ gbọ́, wàá dẹ̀ ṣeré. Ẹ wá wo Yorùbá gan sọ pé mo ṣeré kò gbè mí. O lọ́wọ́ kan ẹ̀ka nínú ni. Ẹ̀yin méje àkọ́kọ́ yẹn, èyí ló fi mọ̀ pé Ọlọ́run nìkan lalágbára àti pé lẹ́yìn Ọlọ́run Ọlọ́run nìkan ló kù. Mo sọ bí wòlíì ní kí á ìyanu kò tó bá mi rẹ̀. Èèyàn méje àkọ́kọ́ yẹn àti gbogbo ẹni tó máa fi ṣọ́ra ìrúbọ lẹ́nìí. Mo ní ìlẹ̀kùn olè ní gbogbo ẹni tó máa san májẹ̀mú tó máa sanre ẹ̀jẹ̀ tó máa sanre májẹ̀mú ṣoṣo àti èdìdí rẹ̀ yẹn. Ìyanu máa dé ṣe é in the name of Jesus. Bó àká nọmba náà lẹ́kan sí UBA 10 2 4 34 77 77 50 80 80 orúkọ tó máa rí níbẹ̀ Christ àtìlẹ́yìn àtàmátàṣe 10 10 Bọ́lọ́run àtàmátà ti ṣe máa ń ṣe
4: ní
0: gbogbo tí mo kàn fẹ́ sọ fún ẹ̀. Èmi ọjọ́ àánú yìí, èmi Wednesday, ìjòkun community ọ̀rọ̀
4: bọ̀,
0: ìjòkun community ọ̀, ìyẹn ní ṣàgámù
4: bí,
0: gbogbo ẹ̀yin tẹ́ wà ní Ògìjò, ẹ̀yin tẹ́ wà ní Ìkòròdú, gbogbo ẹ̀yin tẹ́ wà ní Mòwe Bàbí, gbogbo ẹ̀yin tẹ́ wà ní Ìkẹ́nẹ́, gbogbo ẹ̀yin tẹ́ wà ní Rẹ́mọ pátápátá, gbogbo ẹ̀yin tẹ́ wà ní Kétúgẹ tẹ wà lọ́jọ́ ta tẹ wà lápẹ̀rẹ̀ gbogbo yín tẹ wà ní Bẹ́gà orí ọ̀fẹ́ rẹ̀ wọ́n tún gbọ́ mi ní Jẹ̀bú
4: òde
0: wọ́n tẹ́ ń gbọ́ mi ní Jẹ̀bú
4: òdúgbò
0: gbogbo ẹ̀yìn agbègbè yẹn ẹ tètè múra láàárọ̀
4: yìí
0: ibi tẹ̀ ń bọ̀ ìjòkun community
4: ọ̀ ni o
0: lọ́dà sábòbí ìjòkun community ọ̀ Under Sabobi, ìjòkun community
4: hall.
0: Tẹ bá ti di under Sabobi yẹn. Community hall yẹn ló wà lẹ́gbẹ̀ẹ́ ilé epo NNPC. Ẹ wọ́n ń ta àwọn nǹkan níwájú ẹwọlé sí wọ́ọ̀lù. Wàhálà àǹfààní àti rí mi bí wòlíì
4: lónìí.
0: Ẹ wá gbọ́ agbọ́n tí mo ní kó ní kálukú mú wa
4: yìí.
0: Ẹ rí pé ẹ mú wá láàárọ̀. Ìwọ tó bá wá rí mú wa ó ṣe ṣe kó ra àwọn tó ń tà kán tà fún ẹ níbẹ̀ lágbàbà tó la yàtọ̀. Ẹ wá gbọ́ tó bá yín míì sí ẹ lénìí. Ìbàdàn lẹ́ ń bọ̀ Ìbàdàn lẹ́ ń bọ̀ tàbí kó jẹ́ sango ọ̀tá ní three three bus stop ní ìdórí ọ̀ ní àtàmátà síbẹ̀ tàbí kó jọjọ Tuesday ló fi wá sí Abẹ́òkúta ni àmọ́ ìnítọ̀ Tuesday yẹn. Láfẹ́wá ló máa wá nìyẹn o. Àwọn kan ti ẹ̀ wá ní àná ẹ̀rín pa mí. Mo dé níbi ọwọ́ tó wá. Mo máa dé nítorí àwọn onípa àti parí. Ó ti ya ọ̀pọ̀lọpọ̀ lẹ́nu. Pé pápá aláṣẹ. Lágbára ọba tó ní ayé àti
4: ọ̀rọ̀.
0: Ha tẹ̀lé ìtẹ̀ tún máa yájú báyìí. Torí mi tí mo start náà ní Abẹ́òkúta. Náà ni màá tún start. Ẹni màá tún start ní Ṣàgámù. Nígbà táwa fi máa sọ pago mọ́kànlá. Èmi tún ti múra àti
4: Randolph
0: UBA UBA
4: UBA
0: 10 24 24 77 50 80 orúkọ tó máa rí níbẹ̀ Christ Artillery Atamátàsí
4: ogun
0: òní jà wá a máa rí àánú gbà àǹfààní kílódé fi hàn kó jèrè ayé
4: kò sí ẹ̀yìn
0: a ò ní sọjọ́bọ ọlọ́run ìyanu máa ṣẹlẹ̀ ìdè tó dé wa máa jà ìdààmú ẹ̀ tí ni mo
4: fi dùn
0: ẹ̀yin kan ẹ fẹ́ fọ́lò mi lórí social media lọ fọ́lò mi orúkọ mi lórí social media Ajílóore Atamátàsí
4: prayer
0: life Ajílóore Atamátàsí prayer life. Láìpẹ́ láì jìnà ẹ mọ̀ gbádùn ọlọ́run lọ́yẹ̀ mi tó mo fẹ́ ṣe ìsọjí ọjọ́ mẹ́ta
4: kan
0: lórí social media ó máa ní agbára lọ́ máa prepare sílẹ̀ ó máa ní agbára so Ajílóore Atamátàsí prayer life lọ fọ́lò mi bí ẹ̀yin kan náà ẹ lè fọ́lò mi kẹ́ gba nọ́mbà mi kí lè máa sẹ́ndẹ̀ bí àdúrà fún yẹn lórí WhatsApp máa sẹ́ndẹ̀ nọ́mbà mi sí yẹn ẹ lè fi sọ ẹ̀rí o fúradùn àti àgbàlẹ́ ni dẹ̀bùjẹ̀lẹ̀ ní máa
4: fara
0: mi so tó bá sọ ẹ̀rí ẹyọ kan wà á lè rí mi tó bá sọ ẹ̀rí kan ó parí síbẹ̀ ni so mo fẹ́ kó o gbìyànjú kó o bẹ̀rẹ̀ sí sọ ẹ̀rí báyìí ohun tó lọ́run ti ṣe
4: fún
0: nọ́mbà tó máa sọ sí má kàn pè mí lásán lọ fọ́lò mi kò ní kí n àdìẹ sí péyàgò kò lè máa ládùúrà
4: gbà
0: ogun òní jà wá nọ́mbà náà rè
4: 070 70 35 35 23 14 14 17
0: bọ́lẹ̀ kan sí 070 70 35 23 14 14 17 àárí àánú gbà múra o ìjòkun community
4: ọ̀nàdà
0: sábò bridge olùn bọ̀ báyìí láàrọ̀ ìní wednesday olúwo lọ́nà tó gé
4: tẹ́gbẹ́dá
0: ní àtàmá àgbọn tí mo ní ko mú dání yẹn mú dání máa bọ̀ tó bá dẹ̀ rí máa bọ̀ wàá rira níbẹ̀ lágbà bàtú la yàtọ̀ àní sọ̀jọba ọlọ́run jésù olúwa.
5: Àwọn ogun wòlíì kan ń bẹ nínú Ìbàdàn. Ṣọlọ́run lò fún ìtúsílẹ̀ tí ọ̀nà àbáyọkú ọ̀làwọ̀ ogun. Gbogbo ọjọ́ Friday láago mẹ́jọ òwúrọ̀ 8 a.m. láwọn èèyàn máa ń kọ́ra jọ̀kọ̀. Láti gbàdúrà lábẹ́ pé yìí. Lẹ́yìn àdúrà, láàyè wọn náà wọ́n kánsẹ́lì máa ń wà lágiri wòlíì. Òní lọ láti sọ̀rọ̀. Ọgbà tó o bá ti ń kúnlẹ̀. Lẹ́mí ọlọ́run wọn máa tún àṣírí ogun ọjọ́ pípẹ́ pẹ̀lú ọ̀nà àbáyọ ojú ẹsẹ̀. Àwọn táàrọ̀ wòlíì sí Friday ọ̀sẹ̀ yìí. Gbogbo ẹni gbèsè mú lọ́rùn dúdú. Akùnrin àti obìnrin tó ti bí òfú márì. Ẹ̀yin bọ̀ wojú ọlọ́run fún ọmọ rere. Àwọn ẹni òkùnkùn tí àìsàn dè mọ́lẹ̀. Gbogbo ẹni fẹ́rẹ̀ rìn àjò lọ́ọ̀lú òyìnbó. Olúwa ẹgbẹ́ dàbí kẹ́ ẹ máa bọ̀. Lọ́jọ́ Friday ọ̀sẹ̀ yìí láago mẹ́jọ òwúrọ̀ ẹ̀ wòlíì obìnrin jí o. Àti wòlíì ọkùnrin àì o. Ajílúrí àtàmátà ṣe. Bí Jésù gbé kalẹ̀ ń bá o. Èsì ẹsẹ̀ àtàmátà ṣe ibùdó agbára àánú tó ń bẹ lólu wọn bàdàn. Friday ọ̀sẹ̀ yìí àṣírí ogun ayé rẹ̀ máa tú ọ̀nà àbáyọ máa ń là.
6: Like. Agilu FM 96.7.
7: La Agilu FM, Jagaba Gogo Radio.

0: Moroni,
1: Ejago,
0: Kule Mesli, Kongfa,
1: Ejago,
0: Angelu FM 96.7,
1: Ejago.
2: Ago mefa ti lu gerege lati ikani lagilu FM oke gajoke. Ile funfun balao felele ni lu Ibadan. Akojopo iroyin agbaye lamutoyin wa lafejuma oni temitayo oyeladun loniroyin yin saaju egbo koko to wa ninu iroyin na oluran lowo pataki lori eto iroyin si Atiku Abubakar in lo ti npe fun alaye lori owo na eleyi ti alakoso fun olulewa Nigeria ison wike to na lori ipade oniroyin eto nse lemo lemo awon osise feyin ti nle ise omogun le wa Nigeria won fe onu won si di enu loro ajo to rin si owo feyin ti won ni lu Abuja iwadi alagbara lo ti bere si waye o lori bi eyan merin se dagbere faye ni bi ijamba na kan to waye ni Island akoni magba fun iko agbabolu Udinese nlo ti benu atelu okoyi ati Batola lori bi won se padanu sowo iko agbabolu Torino egbo iroyin na lekun rere olubani damoran pataki si igba keje are le wa Nigeria tele Atiku Abubakar ye Paul Hibe on lo ti ro alakoso fun olulule wa Nigeria yi son wiki wipe ko se isiro owo ile to na lori ipade oniroyin to nse lemo lemo Ibe in lo pe fun igbese yi ninu atejade to fi sowo sori ikani X lana nibe in lo ti nbere ibere lowo wiki to je alakoso folule wa Nigeria wipe lo gan ini pato owo to na fun le ise radio ati television fun ipade oniroyin eto se Ibe in lo kuya mo wipe laarin million 10 si 20 million naira oni ile ise kokan gba fun wakati kan le to se pe amo wipe ile ise gbohun saefe mejo ototo ona in lo kopa ninu igbohun saefe ipade oniroyin na ti won si lo dede wakati meji meji le to pe apapo owo ohun ti won na wa laarin 100 million naira ati oko le ni 300 million naira fun ipade oniroyin kan soso ti ison wiki se si waju si nigbati o se siro iye owo na fun odidi osu mejila o pe apapo ohun be laarin 1.92 billion naira si 3.84 billion naira ewe nse lo pe awon olugbe olululẹ wa Nigeria oni won nilo lati mo iye ti ison wiki ti o na lori ipade oniroyin e to nse lekookan ati pe lo gan lowo ti won na lori awon nkan eleyi ti o nko ba olululẹ wa Nigeria leyi ti ninu alaye re o pe wiki yato fun mi ma na owo ni inakuna sori ile ise igbohun sarefe won ro lati mu oro igbaye gbadun ilu ati ipese awon kan maye derun ni okunkundun awon osise feyin ti ile ise omogun le wa Nigeria lana oni won di enu loro to wole si ofisi ajo to rin si owo feyin ti won to nbe ni Dosi Alaji Labuja latari bi won se nfi ehonu han lori atunse ile ti won se si owo feyin ti won awon ose feyin ti ile ise omogun le wa Nigeria ohun ona ni won di gbogbo ayika ti ajo to rin si owo feyin ti won pelu awon aga lolokun ojo kan ati ati baba be lo je pe omogun le wa Nigeria dina won lati wole si ofisi ohun lojo aje ifeonu ayi lo waye leyin ose die tawon osise feyin ti ile ise omogun le wa Nigeria ti won ti ifeonu won lo si ile ise eto abo le wa Nigeria losu keso odun yi ti won pe fun ekunwo owo ifeyin ti won alakoso feto abo Nigeria Christopher Musa náà ló fi ọwọ́ sọ̀yà tó sì fi ń dá wọn lójú wípé àtúnṣe tó ń ti ẹ̀kúnwó yóò dé bá owó ìfẹ̀yìntì wọn lóṣù kẹwàá ọdún yìí. Ẹ̀wẹ̀ àwọn tí wọ́n jẹ́ òṣèfẹ̀yìntì iléeṣẹ́ ọmọ ogun ilẹ̀ wa Nàìjíríà òun náà ni wọ́n fi ẹ̀dùn ọkàn wọn hàn lórí ìlànà eléyìí tí wọ́n dì mú láti fi kún owó ìfẹ̀yìntì wọn pàápàá jùlọ lọ́dọ̀ àjọ tó ní sí owó ìfẹ̀yìntì iléeṣẹ́ ọmọ ogun ilẹ̀ wa Nàìjíríà. Ìbàdàn la ti ń ròyìn láti ìkànnì Lágilú FM òkè gajòkè ilé funfun báláwo fẹ́lẹ̀lẹ̀ nílẹ̀ Ìbàdàn wáyé o ẹ tẹ́tí sí ròyìn tó wá láti ilẹ̀ òkèrè. Iléeṣẹ́ ọlọ́pàá ti Island ó ní wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣe ìwádìí alágbára o lórí bí ìjàmbá náà kan tó wáyé ní Waterford ṣe mú ẹ̀mí èèyàn mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ lọ. Gẹ́gẹ́ bí ìròyìn ṣe ṣàfọ̀mọ́ ẹ̀ pé àwọn ọmọdé méjì àti àwọn àgbàlagbà méjì lè ta ti rí ọkùnrin kan àti obìnrin kan ló dágbére fáyé níbi ìjàmbá náà ọ̀hún tó wáyé ní Birch Avenue eléyìí tí wọ́n pe ó jẹ́ ìloro sí ìlú Waterford ní nǹkan bí aago márùn-ún ní ti orílẹ̀-èdè náà lọ́jọ́ ìṣẹ́gun èyí tó kọjá yìí. Bẹ́ẹ̀ ni wọ́n pe àwọn ọmọdé méjì míì òun náà ni wọ́n tún fara pa yànnàyànnà ṣùgbọ́n tí wọ́n ti ń gba ìtọ́jú lọ́wọ́ nílé ìwòsàn. Wọ́n fìdí ọ̀rọ̀ múlẹ̀ pé ìwádìí alágbára ló ti ń wáyé lórí ìjàmbá náà ọ̀hún léyìí tí wọ́n fura sí ó dàbí ìmọ̀ọ́mọ̀ ṣekú pa ni tí wọ́n sì ń rọ ẹnikẹ́ni eléyìí tí ó bá wà ní agbègbè ọ̀hún láàárọ̀ kùtù àì ní ọjọ́ ìṣẹ́gun kí iná ọ̀hún tó bẹ̀rẹ̀ kó kàn sí ikọ̀ tó ń ṣèwádìí náà. Lákòótán ìròyìn eré ìdárayá akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù Udinese Coastal Rangers òun ló ti díẹ̀ bí ikọ̀ rẹ̀ ṣe jákulẹ̀ látàrí bí ikọ̀ agbábọ́ọ̀lù Torino ṣe díyàjẹ́ wọn pẹ̀lú àmì ayò 2-1 ru àìgbọ́ra-ẹni-yé eléyìí tó wáyé láàrin asọ́lé wọn pàápàá jùlọ Maduka Okoye eléyìí tó tún jẹ́ asọ́lé ikọ̀ Super Eagles tó ń ti akẹgbẹ́ rẹ̀ kan tórúkọ rẹ̀ ń jẹ́ Nicolo Batola lásìkò tí ìfẹsẹ̀wọnsẹ̀ Serie A ọ̀hún wáyé lọ́jọ́ Àìkú Sunday. Gẹ́gẹ́ bí ìròyìn ṣe tàn mọ́lẹ̀ sí wọn pé asọ́lé ti ikọ̀ agbábọ́ọ̀lù ọ̀hún òun náà ni kò tètè pinnu lórí èyí tí ò bá ṣe nígbàtí ìfẹsẹ̀wọnsẹ̀ ọ̀hún tó ń lọ lọ́wọ́ ní pápá ìṣeré ti Olimpico Grande Torino nígbàtí wọ́n wí pé lágbègbè ibi tí Goliwomi kí ń gba ti mọ́ wáyé ní àṣẹ ọ̀hún ti wáyé wọn pé Okoye ìní ọjà raburabu láti lọ rè é gba bọ́ọ̀lù tó sì lọ rè é kọlu akẹgbẹ́ rẹ̀ míì tó kọ rẹ̀ ń jẹ́ Batola léyìí tí wọ́n wí pé àṣìṣe yìí òun ni agbábọ́ọ̀lù Torino Sandro Klenovic ìní ó ràn dí mọ́ eléyìí tí ó fi gba bọ́ọ̀lù náà wọnú àwọ̀n ní ìṣẹ́jú 77 láti lè gba àmẹ́ta dundun lára ikọ̀ agbábọ́ọ̀lù ti Udinese nígbàtí akọ́nimọ̀ọ́gbá àwọn ọmọ fìdí ọ̀rọ̀ múlẹ̀ òpè lóòótọ́ ló ń gbà pé àṣìṣe eléyìí tó wáyé láàrin asọ́lé àti akẹgbẹ́ rẹ̀ ni ló ṣokùnfà bí àwọn ṣe fi ìdí rẹmi nígbà táwọn ń kojú ikọ̀ Torino. Kí n tó máa lọ ẹ gbọ́ kókó tó wà nínú ìròyìn lẹ́ẹ̀kan sí i olùrànlọ́wọ́ pàtàkì lórí ètò ìròyìn sí Atiku Abubakar ni ló ti ń pè fún àlàyé lórí owó náà eléyìí tí alákòóso fún olùlẹ̀wà Nàìjíríà Ìsọ̀n Wike tó ná lórí ìpàdé oníròyìn ètò ìṣe lemọ́lemọ́. Àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì iléeṣẹ́ ọmọ ogun ilẹ̀ wa Nàìjíríà wọ́n fẹ̀hónú hàn wọ́n sì di ẹnu lóru àjọ tó rí sí owó ìfẹ̀yìntì wọn nílùú Àbújá. Ìwádìí alágbára ló ti bẹ̀rẹ̀ sí wáyé o lórí bí èèyàn mẹ́rin ṣe dágbére fáyé níbi ìjàmbá náà kan tó wáyé ní Island. Akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù Udinese ń ló ti bẹnu àtẹ́ lu Okoye àti Batola lórí bí wọ́n ṣe pàdánù sọ́wọ́ ikọ̀ agbábọ́ọ̀lù Torino. Ìròyìn àfẹ̀júmọ̀ ní òní jù báyìí lọ láti ìkànnì Lágilú FM òkè gajòkè ilé funfun báláwo fẹ́lẹ́lẹ̀ nílùú Ìbàdàn fọ́kàn òjọ̀ kan ròyìn tó ń jáde láti kànnì ẹ kàn sí ìtàkùn àgbáyé wa pẹ̀lú www.lagilufm.com ẹ lórí ọ̀fẹ́ àti tẹ̀lé wa lórí ìkànnì X pẹ̀lú Lágilú FM 967 bẹ́ẹ̀ ni kẹ́ ẹ fẹ́ràn wa lórí Facebook pẹ̀lú Lágilú FM 96.7 Túndé Ọláwúwo lolóòtú ìròyìn yìí pẹ̀lú ìrànlọ́wọ́ Ìbùkún Olúwa Ọlágúnjú Tèmítayọ̀ Oyèládùn ló ti ń ròyìn ẹ ṣe tẹ̀ ń gbọ́ wa ká máa yáṣẹ́ o ire.

0: Eka wa pada sa reto yin ito wa owuro lawa ni koni la gelo 96.7 FM. Oke, tsoga jokelo. Ege ba shen babo, ansoro ni kpa okunrin ati obirin yawo atoko to je pe boya yawo o te ni awon ore kan tele tele to je pe kori ko sun in lore un jesun ore ati kekere mi wa se de o sa dede o mari oko e kan ni pe ko ma be mi ni esoro mo won o fe ri ipo mo pelu won ni to won jo nsoro won o fe ri ipo mo pelu ore ton ti jo nbara won bo lati kekere yawa kilo de kilo shele definitely be ki ma ba rin ke fun ni ke ma ba so ore kori ko sun mi ore temi ati jo nbo lati kekere o to di pe mo fe yin gan ni mo ti mo toko na wa ni lase ani mi o fe ri wa ti epo mo lai si nkokon boya bi reason or tangible reason kon to pe idi to fini ah tori nkan bayi ni mi fi fe je ki wa ti ejo ni po mo to ba wa ri be igbugbe se wo lo ye ka gbe ati pe ki lo le fa gan to fi ma je pe ah eyin wa ti ore ese mi fe je ke jo wa po mo iru oju wo leyin fi wo eyin ara ni 0912370 8675 Tabi 0814491006. Hello.
1: Oh, kuko ni Olorun ile oko ni diere.
0: Ami.
1: Dere oni daro ati jana.
0: Ami.
1: Eku iwo ma baba wo lati kesi.
0: Kesiun.
1: Eri bi owo awon gbagbo, won ni emi ni Olorun. Bi emi ko ti le o nse un gbogbo. Engba to ba ti tori apere kan lare. Yẹ gboro kilo fobirin re. Yawo lagbaja iya olojoko mbi sugbọn ti o sonu. Ah, ke so nlo mu o digba ba ri kara ti e no to mo. Awon yawo oko fe de o wa. Awon ti won isi gboto ko bon kalu gba ti fili si ni. To ni dede re ru o. Ori ko lu bemi na se so fa yawo mi no. Ama la ko ti lede o.
2: Hello,
0: I'm
2: a question.
0: I saw you, sir.
2: And it's I saw. Hello.
0: More Apollo, sir.
2: I put that.
0: Yes, sir.
2: Yes, you did. Yes, you, sir.
0: You know, Hello.
3: Se ma pe ngba ti obirin oba ti ni akoti lede lede gbogbo oro to ba le ko akoba boko tabi to le fari fufoko se ma pe won ni fi lo o si se pataki tori we mi ti mo ba soro nisin mo ko rira kin lo bi se kin wa woni lale kin wa de ko mi nkan ma pe won se kin ni kala dugbo iyawo yin ke kilo fun ke ma ba soro a ma fo mi lori tori na Olorun ni jara la ko ba ni sise o. E ku eto.
0: E seun sir. A dupe sir. O do like me o insurance manager. 0912370 8675. Hello.
4: Hello,
0: ko jumo. Ako jumo ma.
4: O ku eto.
0: Yes, ma.
4: Amen. O, I don't know what I wrong. O ni ba je ba ni ke gbo. nígbà tó pé ọkọ rẹ bá dé látàárọ wà kí ọkọ rẹ ẹsẹ dáadáa sí ra yín ọgbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ ẹja mẹkun ṣe ọrẹ yóò sì mọ kálẹ ní báyìí ló kú tó wá pé kéèyàn máa rẹ kan rìn mọ lẹyìn ó fura ni awọ ẹgbẹ mọmọ ìlà gidi nǹkan rẹ ń kó báyàn ìkúyọ òun kó kó bára rẹ ìgbọ́nà ó jẹ̀mọ́ lúlú lọ ọkọ lọ́lá sí orí aya ó ní tọkọ náà rí ó yá ìyàwó ọ̀rẹ́ rẹ máa ní ìṣẹ́gbẹ́sọ́kọ rẹ ní òun ọmọ àmọ́yìn ọkọ tí ń bá ọ̀rẹ́ rẹ ṣe àṣepọ̀ ìyàwó sì ní mọ̀ nílé àmọ́ ẹ bá pápá pé má bẹ́ẹ̀ nìkan rìn mọ́ lálùpọ̀ gbọ́ èyí kẹ́kọ̀ọ́ ọ̀rẹ́ sì mọ́ ọ̀rẹ́ sì mọ́ pa ní ẹ̀rẹ́ ọmọ ńlá yàn lẹ́sì iṣẹ́ rẹ lẹ́sì ọmọ rẹ lẹ́sì ọkọ rẹ ọ̀rẹ́ láṣẹ pé náà kọ́ ẹ̀yin ọmọ sí ẹ̀yin lọ́ bá wí ní ayé nìsín ọ̀rẹ́ kí ọ̀rẹ́ mẹ́rin náà fẹ́ ní àmọ́ ibi ìṣubú ọ̀rẹ́ pọ̀ jù ọkọ̀ ìbá fífún ọ kọ̀ gbọ́ gbọ́ rẹ̀ rìn gbọ́kọ̀ rẹ̀ ìwọ ní ọba wọn náà rí báyìí kí o ọ̀rọ̀ ọba nìkan mọ̀bẹ́ nìkan sọ ó ní mọ̀ bá rìn o àìsàn nǹkan.
0: Àláfíà ló wà mà.
4: Ọjísọ̀ náà o ẹgbẹ́ mu ti ẹ̀mẹ́ o ẹgbẹ́ ètò.
0: Yes ma ẹ ṣe o ma. 09123708675. Àpò ojúmọ́ sà.
5: Àpò ojúmọ́ o.
0: Ojúmọ́ ni sà.
5: Láti bí ọ̀sẹ̀ mẹ́ta. Tà á ti ń pè yín.
0: Ẹ
5: nígbé kọ̀ wà, àdúpẹ́ láàárọ̀.
0: Ẹ ṣeun.
5: A mọ̀ pé rò pọ̀ ni. Ọmọ ìdí ilé Sọmi dòjò oyè tí ò béèrè oyè lọ́wọ́ ọba kan tàbí lóye kan ni.
0: Ẹ ṣeun àdúpẹ́ sà.
5: Èèyàn ní orí ọ̀fẹ́ láti lè sọ tí kò bá fẹ́ fún ìyàwó rẹ̀. Kìí ṣe wípé bọ́yé èèyàn ń pàṣẹ. Torí pé bí ó ṣe rí òun wọ́n ní ẹgbẹ́kẹ́gbẹ́ ń mọ ba ìwà rere jẹ́. Bó ṣe wà fọkùnrin bẹ́ẹ̀ náà ló wà fún obìnrin. Ẹ lórí ti ọlọ́rẹ̀ dídẹ́ nì inú jìn o inú jìn wọ́n ní inú mi ni mo mọ̀ mi ì mọnú ẹnì kejì mi. Ẹ wo irin òrìn àjò yẹn a lè sọ wípé wọ́n ti jọ rìn bọ̀ láti ọjọ́ tó ti pẹ́. Ẹ wá wo ọ̀nà àbáyọ nísìn ẹ̀lò nídìí èyí ó yẹ kí kálukú bó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ a ní ẹbọ rẹ tí ó kò bá wa rin o ẹ pé tò.
0: Ẹ ṣeun àdúpẹ́ sà. Hello.
6: Ẹ kààrọ̀ o.
0: A kò jùmọ̀ sà.
6: Ẹ kú ètò náà ọ̀pọ̀lọ́ ní ọkùnrin ìjọba. Ẹ máa mọ̀ sọ. Orúkọ tèmi ni Ọjí ọmọ West láti United States of Ilé Tuntun Akẹ́dẹ̀rẹ̀.
0: Ẹ ṣeun sà.
6: Ó jọ bí eré ni kì í ṣeré. Kó wa wà ní káyẹ̀rẹ̀ wa wò. Tọ́kọ bá sọ fún ìyàwó ìpè lágbájá báyìí. Mo fẹ́ rìn wá tiẹ̀ mọ́. Ó yẹ kí ìyàwó yẹn náà wà fọ abalẹ̀ kó wá ṣàkíyèsí because ìgbà tí ìwà tẹ́pẹ́ àdìlẹ̀ máa bára wa kí wọ́n ṣàkíyèsí ara wa dáadáa. Ń tọ́kọ lára ọ̀rẹ́ ẹ̀ yẹn ìyàwó lè máa rí o. Ọkọ obìnrin mi máa wà ẹjọ pé ayé lọ rẹ ni ó ṣe wọ ẹ wá ọ̀tọ̀ ní gbèsè tó gbé pẹ̀lú ọkọ ẹ nulẹ̀ tí wò rẹ̀ lè mọ̀ because o lè fojú bẹ̀ wù ú. Àkíyèsí ṣe kókó ṣe pàtàkì ìgbọràn gẹ̀lélẹ̀ ó sọ jẹ̀bọ̀ rúrú lọ bó ṣe wà fọkùnrin bó ṣe wà fọkùnrin ló máa fọkùnrin náà o kò ní pọkùnrin lẹ́kọ̀ọ́ náà ló ti sọ fún ìyàwó ẹ pé lágbájá báyìí o ìyàwó náà bá sọ fún ọkọ ẹ pé ọ̀rẹ́ yín báyìí ẹ ṣọ́ra fún un. Ó ṣeéṣe kọ́kọ́ ló máa mọ̀ pé yẹ ó ń ṣe sí ìyàwó òun náà àbí ó ṣeéṣe kọ́kọ́ ló máa mọ̀ pé yẹ ó níwà burúkú kan lọ́wọ́ tó dẹ̀ hàn sí ìyàwó àkíyèsí ṣe kókó ó ṣe pàtàkì o ẹ jẹ́ máa ṣọṣẹ́ o ẹ máa bí tó bọ́ tó yẹ lórí ọjọ́ ìwọ̀n west ní láti United States of Ilé Tuntun Akẹ́dẹ̀mí.
7: Ajé abalẹ̀ kí.
0: A kò jùmọ̀ sẹ́.
7: Ẹ káàárọ̀ o.
0: Ẹ sì.
7: Gbogbo lájẹ̀ ló ń kọ́.
0: Adúpẹ́ Fẹ́lẹ́ Dùmàrè.
7: Lájẹ̀ ló ń jẹ́ náà. Ẹ pé ètò.
0: Ẹ sà.
7: ọgbẹni yìí ọmọ jọ dáàdì láti lé láti sọ yìí lé padà nǹkan àtọ̀rọ̀ tẹ́ mọ́ ara rẹ̀ ọ̀rọ̀ gidi ni ṣáàkì yìí ìgbà ti ṣe ni ìgbà tí mo ṣẹ̀ṣẹ̀ máa rí ni ọ̀rẹ́ ìyàwó mi kan bẹ wọ́n jọ kílóòsì dáadáa so èmi àtọ́kọ ẹ̀ àjọ máa ń gbábọ̀ ni ọ̀pẹ̀ wá sọ̀rọ̀ kan fún mi níbi tá a ti ń gbábọ̀ wọ́n rò pé irú ọ̀rọ̀ yìí mo lè sọ fún ìyàwó mi ni lórí bábábá ni ọ̀rẹ́ ìyàwó ẹ̀ sọ ọ̀rẹ́ mi àti ìyàwó ẹ̀ sọ wàhálà láti ìgbà náà ìyàwó mi gbà kò bá ọ̀rẹ́ yẹn ni mà ó túmọ̀ sí yìí pé àkíyèsí tèmi pè sí yẹn ó tètè gbọ́ bí o téèyàn bá pè yàn ṣàkíyèsí ọkùnrin lè pè yàn ṣàkíyèsí obìnrin lè pè yàn ṣàkíyèsí èèyàn lè jọ wà kéèyàn má fojú bẹ wòran wọn bá ti pè yàn ṣàkíyèsí kéèyàn náà wá dẹjú lẹ kéèyàn náà wá rí i kéèyàn bá ti wá rí i kó ètè han ó dára pé nínú ìgbéyàwó kéèyàn máa gbọràn ọkọ gbọ ti tayaka yọ gbọ ti tọkọ kí ìgbéyàwó lè lọǹgì kó lè láàkì náà ni ẹ pé ètò ọmọjọ láti sáyẹn ilé ìbàdàn.
8: ọpọlọ yóò níjọba
0: àmì
8: ọkọ mi nígbà tó wà láyé wọn ṣàlàyé fún mi wọn wọ ni wọn nípa ọrẹ tí mò ń bá rìn nígbà yìí àṣé ó wíṣì pé bóyá ọkọ mi ṣe ń tọjú mi àti àwọn ọmọ mi ó fẹ́ pé kí ọkọ mi kó máa fẹ́ òun ọ̀rẹ́ mi bí mọ́tímọ́ sí ni ẹ bá rí ọkọ mi bá mi sọ̀rọ̀ títí mi gbọ́ ìgbà tí ọkọ mi kú ni mo tó ṣẹ̀ṣẹ̀ wá deep set ẹni tí ọkọ mi wá sọ fún ipé kó bá mi sọ̀rọ̀ ìyẹn ló ṣẹ̀ wá ṣàlàyé fún mi sẹ́ni tí wọ́n bá ń wọ̀ nìyàn ìpé kó ṣọ́ra ó yẹ kẹ́ni yẹn ó ṣọ́ra nígbà tí ọmọ mi fẹ́ ṣe márèjì ọ̀rọ̀ tí mò ń sọ fún yìí obìnrin yìí fẹ́ da márèjì ọmọ mi rú fọ́ ìgbà ó fẹ́ pa àwọn èèyàn sí mi lọ́rùn pẹ̀lú ìlara sẹ́rí àwọn ọ̀rọ̀ tẹ máa ń sọ a máa ń kọ́gbọ́n lórí ẹ̀ nínú rédíò gan dìde ẹni tó bá ń gbọ́ rédíò máa ń gbélé kọ́gbọ́n yìí mo kọ́ lẹ́sìn mi ní hardware sẹ́rí àwọn ọ̀rọ̀ tẹ bá ń sọ báyìí ó yẹ káwọn èèyàn máa gba wọ́n mọ èsì ó yẹ kàn fi máa fojú rẹ̀ ọpọlọ ní òní ìjọba ibi tẹ́tí mú ọgbọ́n àti òyì bẹ́ẹ̀ fi ń kó àwọn èèyàn lágbára ọlọ ilé àtọmọ ní òní ìta
0: àfẹnù
8: yá gbọ
0: ẹṣẹ ọdọpẹ ẹṣẹ ọmọ. Ẹ wà lórí Facebook Live and Direct at Lagelo 96.7 FM or comment a like a share 09123708675. Hello.
9: Hello, Ajo Adeleke.
0: Akojumo, sir.
9: Akojumo.
0: Yes, sir.
9: Mo wo Are Labogo lati Lagelo.
0: Yes, sir.
9: Ajo mo tin soro o se na ni. Ta ma gba mara. Then I call Ajo kun ba Ajo bi Ajo soro. Ọ̀rẹ́ ti da ilé ẹlòmíì ru ọ̀rẹ́ ti da ẹlòmíì jẹ́ ní tí wọn ò lè gbà yóò pé ọ̀rọ̀ àti ohun tí ó lè gbà mọ́ra ní tí wọn ò lè gbà so ọ̀rẹ́ tó dá lọ́rẹ́ tí wọ́n ń wá ọjọ́ iwájú aláwọn ọ̀rẹ́ kan tó jẹ́ pé wọ́n á máa sọ fáwọn ọ̀rẹ́ dópò ilé ọkọ ẹ tí wọ́n bá sọ ọjọ́ ọkọ sí foríṣi àwọn ìyá wa náà foríṣi rọ wọn fi láàlùbáríkà ẹ̀kọ́ láti ẹ mọ̀ ya ilà gbogbo láti ràn lápẹ.
0: Ẹ ṣe wọn dúpẹ́ sá. Olówó ṣọ̀lẹ́ olówó. Hello.
10: Hello, ẹ mà káàárọ̀.
0: Akojú Musa.
10: Orúkọ mi ni Olóyè Kàwárù ní Àlàmù láti ní gàràjì kéde Kásùmù kéde ilé Jaláwo Lẹ́kọ̀ọ́ Ẹ̀fà.
0: Ẹ ṣe wọn sá.
10: Ẹ mà pẹ̀tọ̀ ọ̀pọ̀lọ yóò níjọba o. Ohun tí ẹ̀ mú fún wa ààrẹ kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ẹ̀ kọ̀ọ̀pọ̀ púpọ̀ bẹ́ẹ̀ fún kálukú di tiẹ̀ mú mi o.
0: Lati abala ti Facebook o Miki omo ibile lati apata esun odupe Murisala Olamide won ni kweto mo esun lati eyin grammar ni malite Alimi Tohib won lati apata esun odupe Adekunle esun lati Oyo Molafin esun odupe Bami Gboye Oyedeji esun oni okweto esun odupe Soliu Olugbile esun odupe 0912370875 Hello Akojumo sir
11: Ki se wi pe boya eyan ma lo fe to power wi pe mo ba lagbaja rin mo ba la kasi gberin yo ne ti ajari to fi ngbo ti ajo ba ri nkan ko to mo gbo eyan o ne so fe iyawo e bi pe me fe ri o pelu lagbaja mo be na de ni okunrin na ti iyawo e na ba so fun mo ni ti e se o ba se e se didi se ti o ba ni bi ese didi se yo ni di ka tabi o mera ngbe ti won ba ti wa pe yan si akiyesi pe yan no fura si arin yen to ra wa ti ba ore rin to ku die ko ran la re ni bi ti o ye ko lo ko ju ba na lo e pe to
0: ese won dupe sun
12: e ka ro
0: akoju mo sa
12: e pe to won ni jin to lati wo ni o abajumaka ile masabi iluwo bi awon ise so to kan orin oba ri nkan kan pato oni sare de so bayen be na si ni obirin ti oba ri nkan kan to le ko ba oko e tabi n to le ko ba yawo eyan eyan ni sare de so

0: gbàlẹ̀ tí aláàlá.
1: Àpọ̀jùmọ́.
0: Ẹ̀kú ètò ọpọlọ yìí ò ní jọba ẹ̀kú jọ mẹ́ta. Ìyá alágbó láti bí orí. Ọ̀rọ̀ gbogbo àwọn sọ̀. Tí wọ́n bá pé èèyàn sákíyèsí kóun náà tètè pé rẹ̀ sákíyèsí ni. Ọ̀rí ò sí mọ́ ká ẹni bá rìn lòkú. Ọ̀pọ̀lọpọ̀ ni ń gbọ́kọ̀ ọ̀rẹ́ rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ní ń gbàyàwó ọ̀rẹ́ lóde òní. Pọ́kùnrin bá ti pè é obìnrin sákíyèsí kóbìnrin ọgbọ́. Pọ́kùnrin ní bóbìnrin lọ́ba sì pọ́kùn ẹ̀ sákíyèsí kọ́gbọ́. Ọ̀pọ̀lọ ní òní jọ́bẹ̀rẹ̀ mọ̀ọ́mọ́ wí àdúrà ní ọgbọ́ ọlọ́ba ń déyàn kí ẹ ṣáké o. Dági ìlú òní bàjẹ́ láwa làápọ̀ àtàbí alágbódà ti kéré ẹ̀kú ètò ẹ̀rí ni.
1: Ẹ ṣeun àdúpẹ́. Bàbá mi jẹ́ láàrú mo kí yín ẹ̀ṣẹ̀wọ̀n àdúpẹ́ ẹ̀ṣẹ̀wọ̀n. Hello. Hello. Hello. Sọ́wọ́ náà láti gbọ́ lẹ́nu àwọn bàbá wa sí màmá wa yẹn. Ònà nìyẹn àti ọkùnrin àti obìnrin ẹ̀jẹ̀ ká máa gbọ́rọ̀ síra wa lẹ́nu. Bóyá ọkọ èèyàn tiẹ̀ wá rí nǹkan kan nípa ọ̀rẹ́ yẹn pa ẹnì yìí táyàwó tó bá ń bá rìn nǹkan kan máa ṣẹlẹ̀. Ó lè pín ìgbéyàwó wa ká, ó lè da ìgbéyàwó wa rú tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni àwọn ìyàwó mi náà tẹ́pọ̀ tó bá ti fojú fìlẹ̀ pa ẹni tọkọ mi bá rìn yìí ìgbésẹ̀ tí ò da lọ́kọ̀ mi máa gbé. Ẹ jẹ́ ká máa gbọ́rọ̀ síra wa lẹ́nu. Wọ́n ní nǹkan ò kì í dédé ṣẹ́. Tọkùnrin ò bá rí nǹkan kó lè pe ìyàwó ẹ pé ẹni yìí mi ò fẹ́ rí ipò mọ́ láéláéláé. Ó dẹ̀ máa ní tangible reason kan. Ìyàwó mi báyìí mo rí pẹ̀lú ẹni yìí. Ọkàn lè sọ fún ìyàwó pé má bẹ ẹni yìí sọ̀rọ̀ mọ́ tí kò ní reason pa. Nǹkan báyìí mo fẹ́ jẹ́ kó bá sọ̀rọ̀ mọ́. Bẹ́ẹ̀ lobìnrin sí ọkùnrin. Ìyàwó mi o, ọkọ mi mi nǹkan fẹ́ nǹkan báyìí, ọkọ mi fẹ́ nǹkan báyìí, ọkọ mi nǹkan fẹ́ nǹkan báyìí. Torí nǹkan báyìí mo fi yín kẹ́ ẹ má dára dé ẹni yìí dáadáa. Kọ́ lọ má jẹ́ ká bọ olórí burúkú ẹ̀dá rìn. Ẹ mọyì ọ̀rẹ́ náà tó ti gbọ́kọ. Ẹ mọyì ọ̀rẹ́ àtẹ̀pẹ̀rẹ̀yìn lọ́rẹ́ ìmùlẹ̀. Tẹ̀pẹ̀rẹ̀yìn lọ́rẹ́ tẹ́tíjọ́ wà láti kékeré tó sì ń lọ́ọ́ bọ̀ jẹ́ fọkọ rẹ̀ ṣé kò sí ni. Bíbá láti máa ṣàwárí láàárọ̀ tì ní adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba àánú tó tún gbà wá láyè lénìí. Adúpẹ́ lọ́wọ́ àwọn gbogbo tó pè wọlé, àwọn tó pè náà tí a lè gbé ìpè wọn ẹ̀mọ́ bínú ọjọ́ ti lọ ni. Adúpẹ́ lọ́wọ́ ọlọ́wọ́ bọ́sìnì tì ní àṣìzó tọ̀ títí ọjọ́ mẹ́jọ tí jẹ́ níbi sọlá bàlọ́ kéèsì lórúkọ mi. Irí àtàánú tí mo fi yín sí ó náà ni màá ti bá yín. Ẹlẹ́pẹ̀ mi sórí nọ́mbà 08160337888 ojú tẹfin wọ̀ wá kò ní fọ́ èsì tẹfin gbọ́ kò ní di pẹ̀lú aṣọ lọ. Títí ọjọ́ mẹ́jọ ó dàbọ̀.
2: Lágbèrè FM 96.7.
3: You are Alpha and Omega.

lẹ́nu lẹ́sẹ̀kẹsẹ̀ ló ń sẹlẹ̀ nínú ìjọ lẹ́sẹ̀kẹsẹ̀ tó kalẹ̀ sí mọ̀lẹ́ tó ń bàdẹ̀ bíbi tí ọlá ti lọ reverend paul àti barista tó dé ti olúwa ni lẹ́sẹ̀kẹsẹ̀ prayer altar pẹ́pẹ́ àdúrà gbóná yayaya kẹrẹ ẹ̀rọ witiwiti àdúrà bọ̀ lọ́ọ̀yà mi bí gbogbo ọjọ́ ajé mọ́ndé láàrin agogo mẹ́fà àbò òwúrọ̀ títí di agogo méjì àbò òwúrọ̀ bákan náà ìwà tó fẹ́ bọ́ nínú

ṣùgbọ́n kí ló dùn máa ná inú rẹ̀ dùn lọ́jọ́ tí solomon ni ọmọ rẹ̀ tó di ọba ní ipò rẹ̀ tó ń wá di bàbá ọba ọgbọ́n tó sọ ni ó ní ẹ bá mi ran solomon ọmọ mi lọ́wọ́ matthew solomon ní dọ́dọ́ kíkẹ́ àbí ọdọ́ ì ayọ̀ dáfídì nìyẹn kìí sọ ọmọ tó ya lágbèrè kìí sọ ọmọ tó yọ mùtí ọmọ tó mú kólọ́ọ̀sì táwọn ìyá rẹ̀ wá ń bẹ pẹ́ẹ́lẹ́ àtúnikọ̀wá gbàdúrà fún kò tún kó fọ́tò ẹ̀ kò tún kó wá kò tún lò ráyè èmi ń ṣe tèmi o mo gbàdúrà gbogbo ọmọ tó ti yàyàkúyà mo fọwọ́ kan ìṣẹ̀dá yín ẹ gba iye padà màmá tó ń gbọ́ mi ọmọ rí òní dídàkudà matthew àìmọye ni ìbá jẹun ọmọ ni ìbá gbádùn ọmọ ṣùgbọ́n àkókò tó yẹ wọ́n tọ́ wọn àkókò tó yẹ wọ́n fi gbàdúrà fún wọn ò ráyè wọ́n bísí ọ̀gá mi ó sọ̀rọ̀ ilé iṣẹ́ ò lé mi ṣùgbọ́n ńgbà tó rí gbogbo owó ń tán ẹ sà ọmọ náà lọ́wọ́ ń nalé lórí wọ́n wà ń sọ yí pé ẹ wò tẹ́ ẹ bá fẹ́ kára rẹ̀ ọ̀yá ẹ bó ṣe wà yìí kẹ́ni ẹ bá ń kú ní mù ìyẹn tiẹ̀ wá pọ̀ kólọ́ọ̀sì ní mù ìyẹn tiẹ̀ wá pọ̀ ẹ sà ayé ẹjọ́ igbó ni ṣùgbọ́n ní ìsìn bankú àti kólọ́ọ̀sì ni wọ́n máa ń ranjú èwo ni ọmọ tó ń pariwo mu láòdù lọ́lọ́ síra rẹ̀ bíi boko haram làwọn ọbọ̀lọpàá ń yìnbọn pàpà ọlọ́run ló ní kí wọ́n mọ̀ bá àṣẹ lọ́ọ̀dù ló mu lọ́jáde láti inú bó ní ìrànjú ní abá ní boko haram ọlọ́mọ ìyọ̀yá rẹ̀ tí bàbá lọ bá ń kọ́ ẹ sà lórí òkè tí bàbá lọ bá ń kọ́ àṣẹ láòdù ló mu ní ìrànjú ọmọ rí òní yàyàkúyà matthew àwẹ̀lí gbogbo wa wà láàárọ̀ ọ̀la tí ń fi da òróró sí gbogbo àwọn ọmọ lórí ẹwọ ẹ tọ́jú àwọn sáàmù mẹ́sẹ̀ẹ̀sán yìí fún àmọ́ yín alákọ̀ọ́kọ́ psalm 139 olúwa ní kẹ̀ẹ̀ká o sórí àwọn ọmọ yín kí wọ́n ó lè ṣàṣeyọrí ẹlákọ̀ọ́kọ́ nìyẹn o ẹlẹ́ẹ̀kejì psalm 121 bàbá mi ní kẹ̀ẹ̀ká fún ààbò lórí àwọn ọmọ yín ẹ̀ẹ̀ka ni o tí ẹ bá ń ka 121 yẹn gbogbo èèyàn lọ́mọ yẹn bí àká màá gbójú mi sórí òkè ń yo ẹ̀hẹ́n ẹ̀yọ kí ẹ̀sìn matthew kò sí àkókò mọ́ lẹ́yìn bá ti ka 121 yẹn ẹ̀ẹ̀ka psalm 23 gbogbo èèyàn ló mọ̀ yẹn náà psalm 23 ọ̀wá bá ń ka lórí psalm 23 jágùtàn mi èmi kì yóò sẹ́lá ìní ó mú mi dùn lóyún nípa gbogbo òtútù ó mú lọ sí àwọn ọmọdé akọ́rọ́ ó ń tọkàn mi lára ó mú lọ sí pọ̀ òdodo nítorí orúkọ rẹ̀ nítòótọ́ bí mo tilẹ̀ rìn láàrin àbò ní ìfojúkú èmi kì yóò bẹ̀rù ibì kan nítorí tí ìwọ wá pẹ̀lú mi ọgọ́ rẹ̀ àtọ̀pá rẹ̀ oh my god mo gbàdúrà ọmọ rí òní yà wèrè ọmọ rí òní yà yàkúyà matthew ẹlẹ́ẹ̀kẹrin psalm 46 ẹlẹ́ẹ̀karùn-ún

0: match MPFL. Ewo, yo dudu gbagbo kan si laaro yi. Eto to ni se pelu league olede wa Nigeria ni o. Eleti Hero Match. To se agbekale re pelu ajosepo GTI. Awon ni won jo se agbekale re. E ba so nipa Hero Match MPFL show. Eleti nwaye lojo Monday, Wednesday ati ojo Friday. Iseju meedogun akoko eleyi to tagan ta ba so nipa league olede wa Nigeria papa pa laide na penu live ya akoko sofo alawale amza loruko temi di top striker eleyi to gallant gan a to gbadun ara wa daada laaro yi eje sare gbalu eko lo eko akete aromi sale gbe legbe iko inter lagos iko inter lagos olukọ ni won olukọ ni zakiru giwa o ti kede o ti fe o ti kowo bowe o si ti resign o ko we fi po re le bo se je niyan o ta ba so nipa olukọ ni zakiru giwa to je olukọ ni iko inter lagos niyan o e me gba gbogbo inter lagos iko tutun ninu league olede wa Nigeria ni e wa mo gbo pelu bi iko yi se nra baja ti nra baja nisale tabili tori pe ninu ifigagbaga mejo ti iko inter lagos yo ti lanfani ati kopa wo ti lanfani ati bori nibi gangan o koda won ti padanu ifigagbaga mefa ototo won si ta omi meji point meji pere 2 points o na ni iko inter lagos o ni won ni lowo lowo he pelu ajele gbese ti nlo bi go mokanla niko inter lagos ni to eleyi lo mu awon lagoso iko inter lagos won pe aro won pe odo finu won won si pe oluko ni zakiru gi wa pe o wu wa ka si atunse si igbimo oluko ni yen technical crew ti iko inter lagos tori pe a ni laju wa le ki talubo ko wo o ese kan lati bodo oni ti fa baba wa lai gbe ese keji be se nkan to da o ni baje eyin oju ekuluju si ni wanu league olede wa Nigeria asese wo be ni so wa da ko je gbe ba se wa la se pada oda e a ro lo omo ge lojo si wa bayi e ja tete si atuse sibi nkan se nlo o won wa gbe olukọ ni pe awon fe si atuse si igbimo olukọ ni eyin awon fe resolve mo ro pe resolve yi o ni oba olukọ ni zakiru iwa lara mu bo se kowe fipo re lanu wi pe oda ori agbare o san ju oju agbare lo olukọ ni zakiru giwa lo ba e kowe fipo re le gege bi olukọ ni iko inter lagos pe eje mo ba temi lo e wo ibi mo ba de yi na boya ke wu atunse te ba le se ti nkan ofi ni bo e bo se yo lo bi nkan se rinu yen o ninu iko inter lagos oya papapa lati be yan asude go ninu ti iko 3 SC di oluyale warriors en to je alaga fun iko 3 SC di oluyale warriors executive chairman won ta ba so nipa honorable taiwo lekan salami o ti pabi o yabidun lana o nigba to nkopa lori eto nikan ni wa legeji ikan ni splash 105.5 FM lori eto ta lota nibi ta ti jo fi oro wero lana oluko ni abi ka so igbe alaga igbimo to nsagoso iko 3 SC di oluyale warriors honorable taiwo lekan salami o ti pabi o yabidun o gbogbo nti o yi awon eyan o ti tan imole si nigba to wa lori eto lana ojo ko di bimo wi pe ko si gbogbo gbokan laarin management ati technical crew o ko si wahala kankan eku nke bi eku eye nke bi eye omo eyan na won form bi omo eniyan ju gbogbo e lo kò sí gbogbogbò kan o gbogbo rẹ̀ ń lọ ní sẹ́rẹ́rẹ́ ń wẹ̀rẹ̀rẹ̀ láàrin ìgbìmọ̀ àti ìgbìmọ̀ olùkọ́ni àti àwọn alákòóso ikọ̀ 3S ọ̀dà ọ̀rọ̀ tó wá délẹ̀ yìí kí ló fa tàbí ṣùgbọ́n àbí gbẹ́mi sí omi òto èyí ṣe tẹ́ ẹ lé olùkọ́ni Nurudeen Aweroro olùkọ́ni tó kó yín jáde bí ọmọ tuntun lẹ́yìn ìgbà tó ti ń lọ bí ọdún bíi 28 tẹ́ ẹ ti kó gbogbo nínú ìdíje CAF tolùkọ́ni yìí ṣe dáadáa fún yín ní ìgbà àkọ́kọ́ ìyẹn first season rẹ̀ èyí ṣe táàfin jí ó dúró ẹbí wọ́n ní gbogbo ọwọ́ tó bá ṣẹ́gùn sí báyìí lọ́yẹ kó jẹ ọbẹ̀ rẹ̀ olùkọ́ni Nurudeen Aweroro ó ṣẹ́gùn sí tán ó gbà ta léná atájẹ ni ó bepo sí fata sí fi yọ̀ sí fi magí sí ọbẹ̀ délẹ̀ ìyẹn délẹ̀ ó kú kọ́ máa fi ọbẹ̀ kọ́ máa fi gbé ẹ̀gún sí sọ̀hún tó ń ti ẹran ọ̀yà tó wà ń bẹ̀ lẹ bá yọ owó ẹ̀ láwo èyí ṣe tó fi rí bẹ́ẹ̀ kí lẹ́sẹ̀ rẹ̀ gangan ṣùgbọ́n ọ̀nàrẹ́bù Taiwo Lẹ́kan Sàlámì ni àwa rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe rò nǹkan lórí ṣé báwọn làwọn gbà fúnra wọn sábà ní bóyá àwọn bá ń bẹ̀ ni ẹ kú rí gbé olùkọ́ni táwọn bá ń bẹ̀ olùkọ́ni Gbẹ̀ngàn Ògúnbọ̀tẹ̀ àwọn làwọn sọ fún pé tó tá a fẹ́ ṣe lọ́wọ́ yìí ó ní ṣe pẹ̀lú àwọn olùkọ́ni tó jẹ́ ọ̀dọ́ torí pé oró òsì wò yìí ajá wò yìí ló me oró wò yìí lé fún díẹ̀ yìí làwọn fi gbọ́ olùkọ́ni Nurudeen Aweroro ṣùgbọ́n gbà tí sáà parí àwọn tún ní àfojúsùn tó gara ju ti tẹ́lẹ̀ lọ o àwọn á rí i pé olùkọ́ni yìí ọpọlọ rẹ̀ ò ní gbégbé rí ọlọ́kọ̀ ìyẹn àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ni wípé olùkọ́ni Nurudeen Aweroro àjọṣepọ̀ òun àti àwọn agbábọ́ọ̀lù kò fẹ́ẹ̀ dánmọ́rán dáadáa nípa pé ẹbí ìgbà tí gbogbogbòn oúnjẹ yọ láàrin olùkọ́ni Nurudeen Aweroro àti agbábọ́ọ̀lù àti pé ìṣọwọ́ bá àwọn agbábọ́ọ̀lù yìí sọ̀rọ̀ ọmọ fa ìkùnsínú láàrin àwọn agbábọ́ọ̀lù tó ìṣeéṣe kó mú ìdàrúdàpọ̀ wá ní dressing room tó bá ti rí pé agbábọ́ọ̀lù ní olùkọ́ni rẹ̀ sínú nǹkan ò ní lọ dáadáa bó ṣe yẹ kó lọ òun náà wá wò ó pé ọ̀dà káà ó fowó kẹ̀kẹ́jì àti pé àfojúsùn àwọn nísà yìí ó ṣeéṣe kí agbára olùkọ́ni Nurudeen Aweroro kọ́ mọ kàtán dáadáa torí pé ibi gíga gangan láyé ikọ̀ 3S di Olúyọ̀lé Wọrí Ọ̀sẹ̀ làwọn bá fi pa owó pò làwọn fi pa gbogbo ẹ̀ pọ̀ dáa nítorí nùbí làwọn jọ sọ̀rọ̀ o àwọn ò lè báyẹn náà o ìṣe pé àwọn lè bẹ́yẹn o mutual consent ni o ìtùnbí nùbí àwọn jọ reach agreement pé n tá a fẹ́ ṣe ju tó lè ṣe lọ àwọn sì jọ forí okò sọ̀ọ́dún gẹ́gẹ́ bí alága ìgbìmọ̀ ikọ̀ 3S ọ̀nàrẹ́bù Taiwo Lẹ́kan Sàlámì ń ṣe ṣàlàyé nù o àwọn ń bèrè pé tọ́ tó bá sọ wípé ipa wo lolùkọ́ni yìí kó ní sáà tó kọjá wọn ni bá a bá gbé yẹn lórí òṣùwọ̀n ṣé ẹ rí ipa tí olùkọ́ni yìí kó kojú bí ìdá 20 lọ o 20% òun náà nípa tó kó tá a bá gbé lórí ìdá 100 tó ì jẹ́ pé 80% tó kù àti àwọn ìgbìmọ̀ alákòóso ikọ̀ 3S àtàwọn agbábọ́ọ̀lù àti àwọn olólùfẹ́ ni wọ́n kó 80% yòókù 20% olùkọ́ni yìí kó fún díẹ̀ yìí orí táwọn fi ṣèwé kéèkú ò ń bẹ̀ o percentage slash ẹ̀yẹn àwọn ó tún include ẹ̀sẹ̀ lẹ́yìn náà tí ó jẹ́ kí nǹkan ọmọ lọ déédéé wọ́n dẹ̀ jẹ́ kó di mọ̀ pé gbágbágbá làwọn wà lẹ́yìn olùkọ́ni tó ń tukọ̀ lọ́wọ́ báyìí olùkọ́ni Salisu Yusuf wọ́n ní gbágbágbá làwọn wà lẹ́yìn rẹ̀ o torí pé àwọn nígbàgbọ́ wípé yóò ṣe dáadáa ọ̀dà ẹ̀yà ẹsẹ̀ tí gbogbo ẹ̀ fi wá ń rí bó ṣe lóun ó rí wọn ni àwọn agbábọ́ọ̀lù pẹ́yọ̀ ti pọ̀ jù lórí wọn ni o àti pé àṣeyọrí ọdún tó kọjá ó dàbí ẹni pé ó ti di ẹrù gbàǹgbà lé àwọn agbábọ́ọ̀lù yìí lórí débi wípé pressure ti wá wà lórí wọn látọwọ́ àwọn oníròyìn látọwọ́ àwọn olólùfẹ́ pé pressure yìí gangan ni ọ̀jẹ́ kí àwọn agbábọ́ọ̀lù yìí kí wọ́n rí mú mi ṣùgbọ́n o àwọn ti ń gbé gbogbo ìgbésẹ̀ sán gbogbo ọ̀nà láti jẹ́ kí gbogbo nǹkan kọ́ lọ ní sẹrẹrẹ ń wẹ̀rẹ̀rẹ̀ ọ̀jẹ́ bó ṣe lóun ọ̀jẹ́ lápá abẹ̀yẹn wọ́n wá jẹ́ kó di mímọ̀ wípé ní kọ̀pẹ́ kọ̀pẹ́ kódà ọjọ́ di mímọ̀ yìí pé ìfigagbága ọjọ́ jímọ̀ tí ń bọ̀ yìí láàrin kan 3SC àti ranchers base nírọ̀lẹ́ ọjọ́ jímọ̀ ní pápáṣeré lẹ́kan sàlámì ibẹ̀ yẹn gẹ́gẹ́ ní ìpadàbọ̀ àbìjà fún ikọ̀ 3SC o ibẹ̀ yẹn gẹ́gẹ́ ìfigagbága yẹn oní 3SC yóò fi gbéra tán tẹ́ ẹ bá ń gbọ́ pé ẹ̀sìn funfun gbéra wọ́n ní friday yìí ni o gẹ́gẹ́ bí ọ̀nàrẹ́bù taiwo lẹ́kan sàlámì bí wọ́n ṣe jẹ́ kó di mímọ̀ nìyẹn o ju gbogbo ẹ lọ wọ́n wá ránṣẹ́ sí gbogbo àwọn olólùfẹ́ wípé ẹ lọ fọkàn balẹ̀ o ẹ lọ fọkàn balẹ̀ torí pé gbogbo ohun tí ò tó ni ó padà sẹ́kù lọ́la ọlọ́run kẹ́ẹ̀dẹ̀ kún fún àdúà lórí ikọ̀ 3SC ọ̀jẹ́ bó ṣe lóhùn ọ̀jẹ́ lápá ibẹ̀ yẹn ó yá pápápá láti ibẹ̀ yẹn àsìdègò wọ́n ti kéde àwọn officials tó máa tukọ̀ àwọn ìfigagbága lọ́lọ́kan ọ̀jọ̀ kan ta bá sọ nípa ọ̀sẹ̀ lẹ́ẹ̀kẹsàn-án week 9 nínú ìdíje hero match mpfl ọ̀sẹ̀ lẹ́ẹ̀kẹsàn-án tí ó máa bẹ̀rẹ̀ lọ́jọ́ jímọ̀ wọ́n ti kéde àwọn adarí ayò amúgbálẹ́gbẹ̀ẹ́ every assessor àti fourth official gẹ́gẹ́ bí wọ́n ṣe wá kéde ẹjẹ́ mú ti kọ 3SC wá àwọn tí ó máa ṣàkóso ìfigagbága yìí lọ́jọ́ jímọ̀ referee assessor benjamin neji ìpínlẹ̀ cross river òun náà ni ti ń bọ̀ ṣé ẹ wá rí center referee tí ó wà lọ́wọ́ àárín gangan adam abdulkadri lórúkọ rẹ o láti ìpínlẹ̀ kogi state ni ti ń bọ̀ ar1 assistant referee àkọ́kọ́ musa tale láti ìlú abuja lòun ti ń bọ̀ o bákan náà ar2 assistant referee ẹlẹ́ẹ̀kejì friday abu emeje láti ìpínlẹ̀ kogi lòun náà ti ń bọ̀ ìpínlẹ̀ kogi lòun náà ti ń bọ̀ ṣe wá rí fourth official òun náà ni ezeogu okochukwu ìpínlẹ̀ enugu nìyẹn ti ń bọ̀ ó ní reserve referee nìyẹn o bí nǹkan ṣe rí nìyẹn o bá bá ń sọ nípa ìdíje hero match mpfl ọ̀sẹ̀ lẹ́ẹ̀kẹsàn-án àwọn alákòóso tí ó tukọ̀ ìfigagbága ikọ̀ 3SC nìyẹn o bí nǹkan ṣe wá ń lọ yìí ó dàbí ẹni pé gbogbo nǹkan ti ń fojú hàn yìí pé ikọ̀ méjì tá a mọ̀ wá líìgì sí lọ́dọ̀ ikọ̀ rangers international tìlú enugu àti rivers united ni o bá a bá wo ìsọwọ́ bẹ̀rẹ̀ ìdíje league hero match ti ọdún 2026-2027 yìí a rí pé ikọ̀ méjèèjì wọ́n ń bára wọn pò lókè téńté ni o nínú ìfigagbága mẹ́jọ lọ́wọ́lọ́wọ́ báyìí àmì 17 points oni rangers international tìlú enugu fi wà lókè téńté ṣe wá rí olùkú rẹ̀ ikọ̀ rivers united láti ìlú port harcourt òun náà gbẹnulé gbágbágbá bọ́ḿbà pò bọ́ḿbà ni o torí pé nínú ìfigagbága mẹ́jọ tiẹ̀ náà àmì 16 points ló ti ní o ó sì ní àpapọ̀ góò bíi 11 tó wà ńlẹ̀ góò 5 ni rangers ní lẹ́ǹtìyàn àmì kẹ́dọ́ńdọ́ ní fi ń lékè rivers united lẹ́yìn tó túmọ̀ sí pé bá a bá wo ìsọwọ́gbá bọ́ọ̀lù ikọ̀ méjèèjì àtìlé àtìta wọ́n jọ ikọ̀ téèyàn lè wá líìgì sáà tí ń bọ̀ yìí sáà tá a wà yìí téèyàn lè wá líìgì sọ́dún àméjèèjì àárín àméjèèjì yẹn ló ṣeé ṣe ẹ mọ̀ wò ó pé kọ̀ wá ti wà yẹn lè jù líìgì nàìjíríà ò lọ fà rárá ìbẹ̀rẹ̀ ló níṣẹ́ tiẹ́ o ìbẹ̀rẹ̀ báyìí lẹ́ ti mọ ibi tí nǹkan ń lọ ní líìgì nàìjíríà ọ̀jẹ́ bó ṣe lóhùn ọ̀jẹ́ lápá ibẹ̀ yẹn hero match mpfl show ti èní ọjọ́ wednesday eléyìí tí hero match ló ṣe àgbékalẹ̀ rẹ̀ pẹ̀lú àjọṣepọ̀ gti ọmọ tẹnubodò láàárọ̀ ìṣùgbọ́n ẹ jálọ ojú ọjà ọjà ká gbọ́ iṣẹ́ eléyìí tí wọ́n ní ká wá tó tẹ̀síwájú ẹkú kalẹ̀.
1: ara sọ́ọ̀hún ya nígbà tí wọ́n gbọ́ jẹ́ kan mọ̀ látẹnu top striker.
2: lagilu fm.
3: Oya, ballers and street football gurus, make una just an antenna. Drama don't enter our local league. This na the Hero Match MPFL show where the real local action dey shele. Horse rivalry everywhere, raw tackles, correct banter, and back-to-back league updates, no cap. Just lock in every Monday, Wednesday, and Friday on top of this correct station. People they tear the MPFL matter, open give una. The Euro Match MPFL show, now our own local league.

0: láǹfààní láti pinnu ọjọ́ ọ̀la orílẹ̀-èdè wa. Ẹ dìbò fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti darí wa gẹ́gẹ́ bí ààrẹ wa lẹ́ẹ̀kejì. Ìdìbò rẹ ni ohun rẹ, ó sì jẹ́ ojúṣe rẹ gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè yìí. Ìyẹn nínú ìdìbò 2027 tó ń bọ̀ yìí, kópa láti dìbò pẹ̀lú àlàáfíà. Dìbò fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu lẹ́ẹ̀kejì gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Láti inú ẹgbẹ́ òṣèlú APC Renewed
1: Hope. Tinubu fẹ́ pé olóṣùṣù ọwọ̀ ká
2: Balonja Iregba.
3: Who are thy goodness?
2: Don't be ogoropo.
3: I replace you with battle.
2: Oye gba ire.
3: Receive your goodness.
4: Ọ̀nà ti wá sí ọ̀nà ti là, ohun tó ń pa wa láyà ti kúrò ń bẹ̀. Ìrìn àjò sílẹ̀ mímọ́ Israeli àti Jordani, ilé iṣẹ́ tó mójúlé jẹ́ bí You Fit Fly ò wọ́pọ̀. O tún ti wá tú àkókò láti lọ sórílẹ̀-èdè Israeli àti Jordani nípasẹ̀ iṣẹ́ ìránṣẹ́ CAC Covenant of Mercy. Bájẹ̀mú àánú lábẹ́ ìdarí Prophet Taiwo Abel Ojo.
5: Ọjọ́ kọkànlá sí ọjọ́ kejìdínlógún oṣù kẹrin ọdún 2027, April 11 to April 18, 2027.
4: Ìrìn àjò alágbára yìí máa wáyé pẹ̀lú àjọṣepọ̀ You Fit Fly nínú ìrìn àjò ẹ̀mí tí ọ̀pọ̀ iṣẹ́ ìyanu ti máa wáyé lórí onípòjípò tí òjò àánú àti ìbùkún sì máa rọ̀ sórí gbogbo wa. Yàrí dájú pé o kàn sí You Fit Fly ní gbogbo ẹ̀ka ọ́fíìsì wọn tó súnmọ́, tàbí kẹ́ ẹ máa pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0902-346-0310 àti 0907-868-0206. Ẹ má gbàgbé pé You Fit Fly mojúlẹ́jà hotel reservations, hotel booking tó fi mọ́ airport transfer, ìrìn àjò sí Israeli àti Jordani pẹ̀lú bàbá Abel Taiwo Ojo. Èmi ò ní gbẹ̀yìn bẹ́ o.
0: Ẹni tó ń wá owó lọ tó pàdé ọlá àti iyì lọ́nà, oṣù rí ilé gbá, oṣù rí ilé gbá. Àìmọye ọjọ́ ọdún oṣù tó ti fi ń wá owó kiri, ṣùgbọ́n gbogbo ìgbà ni wọ́n máa ń gbọ́ nípa káàṣì ẹ̀. Bẹ́ẹ̀ni tó fi bíbọ̀ ṣaláìgbọ́ nígbà tí káàṣì ẹ̀ ti gbé ọlá àti iyì fún ọ̀pọ̀ èèyàn tó súnmọ́ àti àwọn ọ̀rẹ́ rẹ tó mọ̀. Kí wá ló dé tó dọ̀dọ̀ ẹ̀? Ṣé ẹ̀tún fúnni ní ayọ̀ tó ga jù? Ó ṣe tán láti dẹ́rìn pé ìké ìwọ náà ní oṣù kẹwàá yìí. Láti abala àkókò tí ẹ bá wí ní gàlọ́, làwọn èèyàn ti ń gbọ́ pé bá-tù-bá. Lélẹ̀ ìtọ́kùn fún owó tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì ń jáwé olúborí. Wàyí o, má dúró má rosẹ̀, nítorí pé ọkọ̀ ojú irin náà tún ti gbéra lákọ̀tún. Ìyẹn nínú oṣù Òtúbà yìí, mílíọ̀nù gbé mílíọ̀nù gan tí káàṣì ẹ̀ kó wá nínú oṣù yìí. Ìwọ náà gbọ́dọ̀ gba ìpín tirẹ̀ nínú ẹ báwo ni gàlọ́. Nínú oṣù Òtúbà yìí kan náà ni àjọyọ̀ ọdún kọkànlá àti Ládélú FM. Ẹ wá wo bí ọ̀gọ̀rọ̀ ènìyàn ṣe ń fowó ṣèfàjẹ pẹ̀lú káàṣì ẹ̀. Gbogbo ojú ẹtì Friday gan ni ìjáwé olúborí oníbejì. Bẹ́ẹ̀ la sì tún máa ń ṣe àfihàn àwọn mílíọ̀nù tuntun. October 28 ni ayẹyẹ ọdún kọkànlá ti Lágélú FM 96.7. Ó máa lágbára dùn ní yùgbàyùgbà. Owó látùn, owó ló sì nínú oṣù kẹwàá yìí. Ó yẹ bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*#. Lórí Lágélú FM *347*1004*2#. Ẹ sì tún lè ṣàbẹ̀wò sójú òpó wẹ́bsáìtì www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọ̀yọ́ State Gaming Board ló fòun tẹ̀lú káàṣì ẹ̀. Nínú ẹ bá wọn ní gàlọ́ yìí, èmi ló kàn láti dì mí lọ ní àtúntún. Ṣó ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
6: Javis PL High Care Foundation ló ń lọ́gun tán wípé tí yín mélòó gbogbo èèyàn àbàdà tágbègbè. Ẹja máa ń ra wa létí pé gbogbo tó lu wá dáadáa ni. Ṣùgbọ́n nígbà tá a dáyé ọ̀nà kan tàbí ọ̀nà míì tá ń gbà lura wa, ó máa ń ṣokùnfà àrùn lọ́kàn ọjọ́ kan ságọ̀ ara. Ṣùgbọ́n nínú gbogbo ẹ̀yà ara ojú lọ bá ara. Ìdí pàtàkì rèé tí àjọ Javis PL Foundation ṣe ń pe àkíyèsí gbogbo ènìyàn tó bá ní ìpèníjà ojú láti tara sàsà wá darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Javis PL High Care Foundation. Àǹfààní ńlá gbáà lèyí. Èròǹgbà tí wọ́n fi gbé kalẹ̀ kò múnira dání. ₦2,000 péré lówó káàdì. Ọ̀fẹ́ ṣàlàyẹ̀wò ojú o. Reading glasses lọ́fẹ̀ẹ́ fún gbogbo ẹ bá nílò ẹ̀. Ànísẹ̀ ọ̀fẹ́ làyẹ̀wò fún gbogbo ẹ tó bá fẹ́ mọ bí ọ̀rọ̀ kù sí nípa ọ̀rọ̀ ojú. Fún rọrùn gbogbo olùkópa tó nípèníjà ojú láti ṣàgbékalẹ̀ Charity PL Eye Care Foundation. Nígbà tó tún wá gbọ́ bí tó ti rà á núgbà láìsí nira owó. Kí ló tún dúró ṣe? Orí ìran gara. Kọ́ ọmọ dẹni tí wọ́n ń fà ní tẹ̀tẹ́ fònà lójú pópó. Láfi ni ọmọ lọ tààrà. Lọ ṣàyẹ̀wò ojú rẹ ní number 94 opposite Unity Bank, Charity Council Building, Yana Àgbàlá Bus Stop, nítòsí Olówódé Fowósanú Shopping Complex, Ìwòrò Ìbàdàn. Lójoojúmọ́ ni o. Aago mẹ́sàn-án àárọ̀ sí aago mẹ́rin ìrọ̀lẹ́. ₦2,000 péré lówó káàdì. Fún béèrè àtàlàyé pé 0701015-2255. Ojúlọba ara, òní dín dúró mọ́ wa lágbárí.
7: Hi guys, welcome to my channel. So today I'll be showing you how I make a milky bowl of golden morn.
8: Yay!
7: I like to have my golden morn in a bowl first, then pour some warm water. I just stare and watch it turn into milky, nutritious enjoyment.
8: But when did you add milk?
7: I'm using Golden Mon 3-in-1, so no need to add milk.
9: So delicious, Mommy.
10: Golden Mon 3-in-1 comes with milk inside already.

0: ìbáṣe yín tí àkókò ń lọ. Agbára ìsọdọ̀tun Jésù wà síbẹ̀. Ìwọ ni kò sátọ̀. The Resurrected Lord Gospel Church Incorporated tí gbogbo èèyàn mọ̀ sí Resurrection Power Chapel. Ń pẹ gbogbo èèyàn síbi àjọ̀dún ìsọjí alágbára àti sin ìdúpẹ́ tọdún yìí. Àkòrí ni Ọlọ́run tó ń yí àkókò àti ìgbà padà. Daniel oríkejì ẹsẹ̀ kọkànlélógún, ọjọ́rú ọjọ́ kẹrìnlá àti ọjọ́bọ̀ ọjọ́ kẹẹ̀dógún oṣù kẹwàá, aago márùn-ún àbọ̀ ìrọ̀lẹ́, ọjọ́ ẹtì ọjọ́ kẹrìndínlógún oṣù kẹwàá, ìṣọ́ òru bẹ̀rẹ̀ laago mọ́kànlá alẹ́, tó bá wá dọjọ́ ẹ̀kú ọjọ́ kejìdínlógún, ìsìn ìdúpẹ́ la ó ṣe laago méjìlá àbọ̀ ọ̀sán. Gbọ̀ngàn The Resurrected Lord Gospel Church Incorporated lójú ọ̀nà tanimọ̀-ọ̀wọ̀ àdójúkọ tanimọ̀-ọ̀wọ̀ NNPC Depo àpáta Ìbàdàn ni ó ti wáyé. Àwọn tí Jésù ó lò ni Prophet Daniel A. Oladimeji, Apostle Adébáyò Akínbọ̀bọ́lá, Tófìmọ̀ Prophet Ṣẹ́gun Adéṣọ́yà àti Evangelist Wọlé Adéṣọ̀kan. Olùgbàlejò ni Pastor Dr. and Pastor Mrs. Yemi àti Yemisi Ayanyemi. Ọlọ́run tó ń so lórí burúkú dolórí ire. Ọlọ́run tó ń yí àkókò àti ìgbà padà. Yóò yí ayé tẹ náà padà sí rere. Torí pé lọ́jọ́kọ́jọ́ ni Ọlọ́run àjíǹde wà láàyè tó ń ṣe bẹ́ẹ̀.
1: Lágilu FM.

ẹ kú ojúmọ aláyọ̀ lákọ̀tún, mò ń kí yín o, mò ń lù yín lọ́gùn ẹnu pípé ẹ kú ọ̀yẹ̀ tó là pérégede káàkiri igun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé níbi tí ọwọ́jà àkànnì tó ń fẹ́ dé. Lágelu 96.7 FM lẹ ti ń gbọ́ wa, ètò yín ètò wa jẹ́ kájọ sọ́lẹ̀ sí ń gbọ́, torí pé àjọrò ní Yorùbá ń pè ní ìjẹrò, àjọrò ó ní Yorùbá ń pè ní ìjẹrò, ìṣínwò ìkòròwò, ohun tí a bá dìjọ wò ó yẹ kí ó gun dáadáa ni. Lórí ìlọsíwájú wa, lórí ìwàlálàáfíà ọmọnìyàn, ìdàgbàsókè ìlú, òjì alógún, lórí ètò yìí jẹ́ ká jọ sọ, tó jẹ́ pé orí ọ̀fẹ́ wà fẹ́yìn tẹ̀ ń gbọ́ wa náà láti lè wí tiyín, láti lè dá sí àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ láwùjọ wa. Láìpẹ́ yìí ó ní ìròyìn kan jáde ta létí, mo ti ẹ̀ tún mú ìkànkà láàárọ̀ yìí lórí ìròyìn tí ó ń pé ìtọ́jú fún àrùn rọpárọsẹ̀, owó tán fi ń tọ́jú ẹ̀ ojú etí àwọn èèyàn rí lóṣù lọ nílẹ̀ Áfíríkà. Kí ló ń bí? Bẹ́ẹ̀ bá wo àwùjọ wa, àwọn àìsàn tó ń gbé ọmọnìyàn sánlẹ̀, tá à ń béèrè pé níbo ló ti kó, níbo ló ti rí, ó pọ̀. Ara rẹ̀ ó ní àrùn kíndìnrín, a ní pé kíndìnrín ẹlòmíì ó ti bàjẹ́, mo bẹ̀rẹ̀ sí ṣètọ́jú ẹ̀ ibi ikọ̀ bígbà tí èèbó bá fi ẹnu ọkọ̀ tilẹ̀ náà ní padà ń bọ́ sí, wọ́n padà ń dágbére fáyé ni. Omíì ohun tún ní jẹjẹrẹ, onírànran ilé ètò ọmọnìyàn, ṣe kúkú wá mọ̀ pé ìdìkudì là á dẹrù okùn, ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tá à ń jẹ ó wà lára tí ń ṣàkóbá fún àgọ́ ara wa, ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá à ń mu ó wà lára tí ó ń kóbá ìlera wa, léyìí tí ó ń pè fún kí a làjúlẹ̀ ká lè rímú, ó ń pè fún ká joyè ojúlàlá kan fi sọrí lórí àwọn nǹkan tí à ń jẹ, lórí àwọn nǹkan tí à ń lò sára, lórí àwọn nǹkan tí à ń lò lápapọ̀, torí pé ayédèrú nǹkan ti pọ̀ láwùjọ. Tó ń tẹnu ẹ̀, àjọ NAFDAC tó ń ṣàkóso oúnjẹ àti oògùn lílò, ó ní wọ́n kẹ́ fi àwọn nǹkan mímu tó jẹ́ ògógóró alcoholic beverages tó jẹ́ ayédèrú lọ́pọ̀ yanturu, òun wọ́n mọ̀ rí o, wọ́n gbẹ́sẹ̀ lé ní Lagos International Trade Fair Complex, wọ́n ní àpapọ̀ owó ẹ̀ tó 2 billion naira. Àwọn illegal stores tó lé ní 20 níye òun náà ò ní wọ́n tún rí lásìkò tí wọ́n ń wọ́de káàkiri, tí wọ́n ń ṣe àyẹ̀wò sí àwọn nǹkan táwọn èèyàn ń tà, ìyẹn lánàá òde ni o. Omi lẹ́ngbẹ́ ẹ̀ ló wà. Láìpẹ́ yìí bẹ́ẹ̀ bá gbàgbé òun náà ni àjọ yìí ò ní wọ́n rí àwọn ìfọyín tó jẹ́ ayédèrú tọ́pọ̀ lọ, ẹ kàn rí pẹ́lòmíì iyin rẹ dédé bẹ̀rẹ̀ sí mọ́ mi ni, akòkòrò àbí òkòrò wọbò míì, kí ló ṣokùnfà ẹ̀? Àwọn nǹkan ayédèrú tá à ń lò ń kó bá àgọ́ ara wa, ẹlòmíì ti wà nípò fònékúfọ̀ ládìde tó sì jẹ́ pé àwọn nǹkan tá à ń lò tá à ń jẹ tá à ń mú ìlú kó bá wa débẹ̀, pàápàá jùlọ ọ̀pọ̀lọpọ̀ tí ó mu àwọn ọtí líle àti tí ò lé náà tó ṣe mẹ́lẹ́yìn dòdò, kò sí tí ò ní ayédèrú báyìí. Léyìí tí a ń ké sí gbogbo àwọn àjọ tọ́rọ̀ kan SON Standard Organization of Nigeria láti jígìrì ṣiṣẹ́ wọn, NAFDAC náà kán mọ́ tẹ̀tì lórí iṣẹ́ tí wọ́n ti gùn lé, àjọ NDLEA kán náà mọ́ dúró kán mọ́ wàrà ro lórí iṣẹ́ ìríjú tiwọn náà. Fọ́nrán amóhùnmáwòrán lórí bíṣẹ̀lẹ̀ ṣe ṣẹlẹ̀ èyí tí wọ́n kẹ́fẹ́ yìí lọ́wọ́ Bàṣẹ̀jẹ́ Obìtì Ṣolẹ́ẹ̀rùn, a ṣe àfihàn rẹ̀ fún yín, ẹ wò ó lórí Facebook wa, a gbé síbẹ̀.
nigbati akoko ba to lati wo awon ti le to ja ede ru to e pe o se polopo yanturu ele ti won gbese le le to wo re to 2 billion naira e ko oju ma layo la ko tun temi tayo ye ladun aboro in lo ko mi o

0: ẹṣẹ́ ti ẹ̀ ń gbọ́ wa yí ká àgbáyé fọ́nrán mú máwòrán tí mo sọ fún yín hùn ẹyẹ èyí tí wọ́n ẹ̀sẹ̀ gbẹ́sẹ̀ lé òní ó wà lórí Facebook wa nísìn ẹ lè lọ gbójú òwà live and direct ẹ rí ń bẹ̀ ẹ lọ sórí Lágelú 96.7 FM òkè tó ga jòkè ń bà dàn níbẹ̀ lẹ ti ń gbọ́ wa kitikiti bẹ́ẹ̀ bá ṣe ń wò ó ní kí ẹ bá wa ṣí àì ẹ pín in kó kárí ilé àjọ jẹ́ ọdún bí ẹnìkan ò bá ní àjọ jẹ́ ọdún bẹ́ẹ̀nìkan ò ní ẹ bá wa ṣí àì ẹ ṣe gan tí ẹ ń gbọ́ wa kíkà àgbáyé torí pé wọ́n ní gan ní avigi ìròyìn ò tó and direct ẹ rí ń bẹ̀ ó ti wà lórí ẹ lọ sórí Lágelú 96.7 FM òkè tó ga jòkè ń bà dàn níbẹ̀ lẹ ti ń gbọ́ wa kitikiti bẹ́ẹ̀ bá ṣe ń wò ó ní kí ẹ bá wa ṣí àì ẹ pín in kó kárí ilé àjọ jẹ́ ọdún bí ẹnìkan ò bá ní àjọ jẹ́ ọdún bẹ́ẹ̀nìkan ò ní ẹ bá wa ṣí àì ẹ ń gbọ́ wa kíkà àgbáyé torí pé wọ́n ní gan ní avigi ẹ ti rí àwọn ohun tó wà lójú ìwòran yín bó tilẹ̀ jẹ́ pé ojú ìwòran yẹn íńtánẹ́ẹ̀tì yẹn ń lọ wọ́ọ́rọ́wọ́ díẹ̀díẹ̀ ni àwọn ọjà yẹn ẹni tí ẹ ti rámọ̀ sí àjọ NAFDAC àwọn lẹ́rí yẹn ẹ ń wo àwọn oríṣiríṣi àwọn ọtí tó jẹ́ ayédèrú tí wọ́n bá lọ́dọ̀ ẹnìyẹn nínú ilé ìtajà ẹ̀ tó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni ó ti ganu sí i ó tiẹ̀ tún san ọ̀pọ̀lọpọ̀ owó gan fún omi lè tó sì ṣe pé ó ń ṣe àkóbá fún àgọ́ ara ìjọba la máa ń díẹ̀ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn wàhálà yìí rù tẹ ìjọba ni àwọn àjọ ìjọba ń ṣètò ìwọ ń kọ ẹni tí ó jẹ́ pé ó wò sùnsùnsùn kò rí okòwò míì ṣe ju pé kó mọ ṣe nǹkan ayédèrú lọ ó mọ lágbára ọ̀nà àwọn ọjà yẹn ẹni tí ẹ ti ra mọ̀ sí àjọyọ̀ NAFDAC ẹ ń wo àwọn oríṣiríṣi àwọn ọtí tó jẹ́ ayédèrú tí wọ́n bá lọ́dọ̀ ẹnìyàn nílé ìtajà yìí tó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn
1: where you get all these materials from? I don't know because the owner is the person that brings it here. I don't know where he's taking it. Tell all the wine that you produce here. Don't produce any other one. The one you do here, what am I going to tell you where? What's the one? The one that you are hired to protect for them. This is the first time they are hired me to do this. No problem. They tell us the name. That's the engineer. What
0: is the engineer? Àwọn ọjà yẹn
1: production
0: ẹni tí ẹni tí wọ́n ṣe àjọ àwọn tí ẹ ń wò yẹn wọ́n sún pàǹpá púpọ̀ láwọn bar managers àwọn tó nílé iṣẹ́ tó nílé ìtura mi ò ti ra nǹkan tójú lówó àwọn ojìrọ̀ rẹ̀ ni wọ́n lọ ra fake wọ́n sì ta ní yẹyẹ fún àwọn tí ó mú mo ti pé ìdìkudì la máa dẹrù okùn ọ̀pọ̀lọpọ̀ ó mú ọtí mi báyìí ìgbà tí ó bá lajú ayé ńjọ́ kejì ilé ìwòsàn ni ó lajú sí ẹlòmíì o le gbabe so ja si ajule ni ajule orun gbogbo awon kan won yi o npe fun akiesi yato fun ise awon lajo lajo to nse lati pinwo e gbogbo awa ti a n gbe nu ilu na agboro ran won lowo ba ba ri awon bi ti won tin pon oti ayede ru ka tu won fo.

0: irresistible aroma and rich taste of Nescafe.
1: My coffee, my Nescafe.
2: Make my world my way, yeah.
0: Nescafe, make your world.
3: Madam, ṣé rumi náà lẹ́ ń ṣe abẹ́ fi mi wo YouTube? Ṣé data ti gbọ̀pọ̀ tó yẹn ni? Irú tí ẹ fẹ́ ṣe gan-an ni mò ń fi data MTN ó yàtọ̀ kọ́ lórí YouTube. Pẹ̀lú 400 naira, wọ́n fún mi ní ìpè ọ̀fẹ́ fún ìṣẹ́jú méje àti data 600 MB.
4: O lè fi káàdì 104 naira jẹ ìgbádùn ìpè ìṣẹ́jú méje àti data 600 MB fún ọjọ́ méjì. O sì lè jẹ àǹfààní ìpè ìṣẹ́jú 15 àti data gigabyte méjì fún ọjọ́ mẹ́ta gbáko lórí káàdì 800 naira. 331214# láti jẹ ìgbádùn MTN ó yàtọ̀ lónìí.
5: Beyond the Limits 2026.
6: Beyond the Limits. Akoko iṣẹ́ agbára tuntun lọ́dún yìí.
5: Nínú máa jẹ́ mú lọ́lọ́run tó pẹ̀. Pastor C. Ọláyà yóò ti rìnrìn agbára nínú ìpàgọ́ ọlọ́dọọdún yẹn níbi tó ti máa mú àwọn èèyàn kọjá gbèdéke. Bẹ̀rẹ̀ lápọ̀jọ́ Sunday 18 October 2026. Ṣé ìsìn ọlọ́run nínú máa jẹ́

0: e kaabo pada leka ipolowo oja e ti e ngbo wa nile loko kaakiri agbaye e je soju opo le fun yin bayi e je soju opo le e je soju opo le e pe wa iba wa da si oro aye de ru nkan ti won ta ki igboro ibo la se bombe 09123708675 e lori ofe be ba pe lati so iriri yin boya iru e ti seyin na ri e si le pe pelu +234814249106 e ku ojuma alayo e ku oye to le peregede fun toni te n ba wa da si e karo
1: hello
0: e karo
1: la wa lati boluwaji oke e ku seyin nipa nkan ayideru yi o ti pon dudu ti dori party moto gan o ti poju be ba debi o ti mumu e wo lu bo si ri e wo awon boys e kan so jomo gidi o ti pin nkan mumu ba ti won je nje la fe ku nu yi amo daada o ti dada ku dan gboro na gba ki je ngba ti ya ku ilu wa nbe ya fi aku yi olo ba ko fo nke ya ye sita ko awu ayan si je ko da ngba na o ti wa yi awon dabuda ti gan eyin o le mo pe nbe ngboro eyin mo pe nbe si bi ko ti fo nke
0: so pe won e so pe won asise won bi ise
1: of course te ba pe le ise yin kan le ko ma phone o le pe awon dabuda ti fi ngba te ba ni nkan to ja nkan ajaiba ko si so olohun sa nu wa kan jo mo pa won be ngboro elmi o pe olopolopa ni ka yemi mo elmi o pe custom be elmi o pe ni gbe sam be ma ti wa ja gba ne
0: olohun sa nu wa kan lo gbaju gbaja bi isane leta e se te pe wa te ba wa da si pe kawon ajo e na o sise ka je kawon
1: hello sir
0: hello e ko ojumo
1: e ta ro o aboro
0: e se o
1: e ma mo se sai data kan ati tagba ki awon yan ebere pe ki la fe se si ti kini yafi ka se nle emi ro pe ko si nta le se si na ju pe eti oba loko eyan lo nje be gege bi awon agba se wi sugbon ona owo ni a fi mo gege bi baba to so osekun si se so ije won fi ilana sile ona ta fi mo kan awon to dabe ni pe ki a ma mu won yi ona o lati ma kan si won so to ba fi yen sita so that e woru eleyi ti won ri nibi ti won tin se awon ti aimoye bi omi to tin se ogun fake drugs gbogbo kan be yen koda yin kan ta nse ta nje mo wa la wujo kan e je mo yin pe pomo lasan iya kan de so wi pe kini ti won fi nfo aso funfun ohun lohun fi nfo pomo nto ohun be ni tele leleyi iru emi at least mo gboju bayi pe ti pomo ba seku boya won o ta tan won o fi alomu si wi pe ko mo ba mo iyo adupe ko ma ba baje sugbon nisin oto ni ti won fi fo to fi mo saka o iya yen didi so si mi lowo mo ro pe later o n ba keji e so iyen na wa lati ma bi pe sugbon mo ro pa wa kisi pe jo pajeji kan lo wa laarin awon yi lo ba da ke nbe so gbogbo kini yi agburo kiyesi dada e ku eto
0: e se gan ti e pe wa te ba wa da si mo soro ti fufu le kan na pe awon kan re fufu pelu nkan to ye po tun le payan gbogbo ba ti n taru nkan be la gbegbe yin e fura o hello
1: agboro
0: e ku ojumo oruko yin bo le tin pe wa
1: e ku ojumo e ku ise opolo awo lowo ni lati Adetokun lo gbe wule Ibadan sẹ́rìrì ipa tí mílìkì ní tẹ̀fẹ́ sọ ọ̀rọ̀ jẹ́ta ni ojú ò tíwèé pẹ̀jù sẹ́rìrì mílìkì yẹn ètí ló bẹ́ẹ̀ orúkọ mílìkì yẹn kékeré wà ní lára mọ́sí kan bíi tọ́ńgù báyìí fún pálí kékeré náà wà sẹ́wàá rí mílìkì yẹn mo wà á ní ibi ni wọ́n ti ń tà mílìkì yẹn ti wá sọ ọ́nà nìkí méjì fi sítì wọ́n wá kọ́ tún mílìkì yẹn sínú gbọ̀ràn inú cup bí omi ni mílìkì yẹn ti rí wọ́n wá lọ fẹ́ tó tà wọ́n ní kò yẹ wo ní wọ́n ni gbogbo pálí mílìkì yẹn bó ṣe rí yẹn nìyẹn délẹ̀ kékeré omi ní báyìí ni ó ti di omi tán pátápátá nígbà tó sì gbọ́ padà jọ́ kejì yẹn ni wọ́n fún lábọ̀ padà gbé lọ síbẹ̀ kátọ̀n mi kì í ṣe orúkọ kátọ̀n dọ́mọ́ntà tẹ́lẹ̀ ni wọ́n gbé fún ọ wá pọ̀ ní ṣọ́ọ̀bù ẹ̀ tẹ́lẹ̀ yà kó lọ gbé fún tó yẹ ká máa wọ́ọ̀ṣ òmù kan bá ń jẹ ká tó máa jẹ́ sẹ́nu ẹjọ́ ẹ kú iṣẹ́ ọpọlọ.
0: ẹ ṣe gan n táwa náà bá jẹ ẹjẹ àyẹwò náà ìgbà tí yẹn bá sì ń bẹ láyé lèyìn ó sọ pé eléyìí ayédèrú ni ẹlòmíì ò ní bẹ́sù bẹ́gbà ó bá ṣe ń mú nǹkan báyìí kò ní yẹwò ojú wọn ṣe ijó ni ó expire yóò da jẹ ni dágọ́gọ́. Hello.
1: Hello sir.
0: Ẹ kú ojúmọ́.
1: Ọmọ Babọ́lájí Ajíbọ́lá Adémọ́lá Òkìlá tilẹ̀ rọ̀ mo yọ gbọmọ ṣe olóbì ni. Ṣeré kọ́lọ́ yọ wá ń bi fake ni. Ṣé fake yẹn gan ti wà? Ṣé kí n bẹ̀ láti drug? Drug wọ́n ṣe fake jáde. Àwọn ọtí káwọn èèyàn mu wọ́n ṣe fake ẹ̀wẹ̀ tó ń kó lábá kó lẹ́kọ̀ọ́ fake ti wà. Ẹ fanila ẹ wo you got ẹ ló yàgbé lẹ́nu fake wà. Ẹ wo àwọn tàgbọ́dọ̀ dárúkọ wọ̀n yẹn ẹja tí wọ́n ń tà fáwa Yorùbá. Ní pààlà àbí náà pé wọn fi ń pa ikú yẹn wọn fi ń protect ẹ ẹwà wọn tó ń ṣe gàrí ẹwò bọ́n ṣe ń produce ẹ ẹwò ìbọn tó ń ṣe lọ́nà ìbàdàn wọn ń sá ìlú bọ́sọ́gbó títí lọ ṣé kò sì di fake ni haúsó tutọ́ sí màálùú tutọ́ sí àwọn èèyàn tọ̀ sórí ẹ ẹwọ gẹ̀dẹ̀ kambad lọ́ fi ń pọ̀n epo páńkọ́ fake gẹ̀dẹ̀ àwọn ń da ẹ̀kọ́ sínú ẹ ẹwà ta àtàdúgbò lẹyìn sọ yìí náà ni o káwọn ẹ pariwo lórí rédíò táwọn nafdac or whatever kan wá jí dìde ẹ wá ṣé ní ti bá pè ká ní pé ọlọ́gbọ̀n mi fẹ́ dárúkọ pé ẹ pa àwọn kan pé ó kì í nǹkan báyìí ló ṣẹlẹ̀ ní báyìí o èyí ẹ lè padà jẹ bí o èyí ẹ lè padà gbà láti ẹni tí wọn ó sì mọ́lé o tó tẹ́ ẹ bá ti fẹ́ ṣe náà kó tún ṣọ́ra
0: ìlànà ìyẹn fi ń dákẹ́ tí wọn ò fi fẹ́ sọ̀rọ̀
2: ẹ kú iṣẹ́ sà àgọ̀rọ̀.
0: Yes sir, orúkọ yín bo lẹ ti ń pè.
2: Mr. Sanusi ń pè láti Ringo.
0: Láti Ringo, Mr. Sanusi, ẹ kú gbogbo ìgbà.
2: Ẹ ṣe mi sà, ẹ ṣe tó sà, yóò mọ ju yín ṣe.
0: Àmì.
2: Ṣé ẹ rí n tó délẹ̀ yìí gbogbo wa ni? Èmi máa ń sọ̀rọ̀ kan wípé ká lẹni tí ń sogún jẹ Nàìjíríà, ká lẹni tí ń sunkún, ká lẹni tí ń ké. Ìbáwọ̀ ara wa náà ni. Ẹyẹ wo bàbá tí a kọ́kọ́ pè wọ́n dárúkọ Professor Dora Akunyele yóò ṣiṣẹ́ takuntakun. Ṣé ẹ mọ̀ pé ọlọ́run ló yọ ẹ̀ ní wúmà yẹn nígbà náà? Ṣé pé wúmà yẹn ò bá ti kú síwájú kó tó kú yẹn? Tí àwọn tó ń ṣe fake oògùn nílùú ẹ̀ gangan nílùú ẹ̀ ni wọ́n gbé dáná ẹ̀ bọ́ ya fẹ́ pé ibi wíìgì orí ẹ̀ ń bi gèlè tó ń wé sórí báyìí ibi wíìgì orí ẹ̀ ni ọ̀tá àbọ̀ gbà kọjá fún wọn fi hàn lórí tẹlifíṣàn lọ́dún náà. So ó túmọ̀ sí pé ní báyìí níṣì báyìí nípa pé àwọn tí ń ṣe nǹkan oríṣiríṣi fèkì àwọn gan ti dìde ogun ṣùgbọ́n tó wá dùn méjì rẹ̀ mọ́ṣà tó dùn méjì ni. Ẹ wò gbà tí ìyá tó jẹ́ olórí àwọn nafdac ti sìn ìyá mo gbàgbé orúkọ rẹ̀ ìyá yẹn ìyá Yorùbá ni. Ṣé àmọ́ ìpínpà tó sọ wípé wọ́n ti báàdì kíní pẹlẹbẹ tí mo káàkiri yìí ó wá surprise mi wípé àwọn association àwọn lọ́ọ̀yà association àwọn human rights àwọn ní a tún dìde sí nafdac wípé ṣé wọn mọ̀ pé èèyàn ló ṣiṣẹ́ lè ṣe èèyàn ṣe ti ń pòdúṣe pẹlẹbẹ ni pé wọ́n fẹ́ gbaṣẹ́ lọ́wọ́ wọn tẹ́lẹ̀ wo kan ṣe pé ìyá rẹ̀ sọ pé òkè ní pẹlẹbẹ yẹn ó ti tọ́nà àwọn ọmọ àwọn youth wa ó ti da orí wọn rú pátápátá yẹnyẹn
0: pé
2: òkè kán mọ̀ ṣe mọ́
0: wọ́n ti báànù yẹn ẹ̀ báyìí.
2: Ẹ
0: ṣe gan Mr. Sanusi tẹ̀kù tẹ́ bá wa dá sí tó rọ́jọ́ ti wọnú ni wọ́n ti fòfin dè ẹni tí wọ́n bá jà jù lọ́wọ́ ẹ̀ nítorí ẹ̀ bá rí ó lè mọ̀ràn. Ẹ ṣe o tẹ́ ń pè wá tẹ́ ẹ̀ máa wá dá sí tẹ́ ẹ̀ sì dúró tì wá nìkan ní Lágelú FM. Tèmi Táyò Yẹ́ládùn ààbò ọ̀rọ̀ ló kọ́ mi ẹjẹ́ àpégbọ́n o ká má ba àpégbọ́n jìnnìjìnnì bí ẹni ojú rámú ààbò ọ̀rọ̀ tó fọmọlúàbí tó bá dénú ẹ̀ yóò dò dídí irí àtàrò láàfin pàdé ó dàbọ̀.

Ibadan ìlú Òjó ìlú Ajayi. Ọmọ agbọ́ sásá mọ́sá, ọmọ agbọ́ yàyà mọ́yà. Ìlú tàà gbé jẹ kàkà tó mú kọ yangá.

0: inú ẹ sì dùn wípé
1: kẹwàá múná mbà yìí o sẹlẹ̀kẹjọ oríire ti dé.
0: ó ní tó nífẹ̀ẹ́ mi sí ni pé èmi máa bọ̀hún sòdodo ọ̀rọ̀ mo nígbà tí ẹ ṣe pé tí wọ́n jẹ ni mò ń wá káàkiri mọ́ nígbà mo tiẹ̀ ń wá nǹkan tí wọ́n jẹ mò ń bá yàn án sòdodo ọ̀rọ̀ a tó ń béèrè ìgbà tọ́lọ́run ti yó mi. mo ṣàdúrà fún mo wá gbà á nímọ̀ràn wípé kọ́ ṣọ́ra fún ti ẹlẹ́yàmẹ̀yà ẹ̀sìn kọ́mọ gbé ẹ̀sìn kan lọ́wọ́ ó ti dúó bí ọba wípé ọba ni wípé ọba kìí lẹ́sìn ó lè lẹ́sìn inú lo kó.

gbogbo ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta ló ń ṣe dáadáa sí. Ó dàbí free thinker ẹni tí ọ̀lẹ́sìn kankan bá ní ìdí sáfíìsì ẹ̀kọ́ rẹ́ńdà níbẹ̀ ni ti ń sọ fún mi wípé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo sọ fóun kìí ṣe léyìí làkọ́kọ́ ó ní kí n bí gbogbo àwọn ará sọ́kà níjọ́ tí a fẹ́ wó ṣọ́ọ̀sì kan ládùúgbò àwọn mo fọ́kọ ṣọ́ọ̀sì ọ̀hún ṣe sàrá ṣọ́ọ̀sì ńlá ni ó lòun dúró tán bí ọmọ ogun òun sọ fẹ́ni tó wà lórí katapila pé kọ́ sọ̀ kalẹ̀ ọní sọ́jà dúró ń jọ́ náà ọlọ́pàá dúró wá òun sọ pé alẹ́ ní wó ṣọ́ọ̀sì ilé ọlọ́run

ẹ̀yin èèyàn mi ní Ìbàdàn North State Constituency 1 bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ Kànìké Agbádágbùdù Òkè Àrẹ Odò Oyè Òkè Olóró Oyanrìn Ìnálẹ́ndé Òde Ọlọ́ Adé Ọ̀yọ́ Yemẹtu Òkè Àrẹ̀mọ Ìsàlẹ̀ Àfá Ìtútàbà Ìdíọ̀mọ̀ Òjẹ́ Ègúsùn Kúbe Òkè Àpọ́n Gbẹ̀nlá Aliwo Total Garden Àtẹ́ndà Agbègbè NTA Tófidé Bashọ̀run Olúwo Aṣí Akínbọlá Ìkọ́làbà Kárí Gbogbo Sábú Pátápátá Ẹ fi ìbò yín gbé mi wọlé gẹ́gẹ́ bí ọmọ ilé-ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ ní Ìbàdàn North State Constituency 1 ẹni tó lóko ọrẹ tí ò ní fòókì bú bàjẹ́ ni mí dídùn lọ́sàn ó sọ fún gbogbo wa lágbára Ọlọ́run dìbò fún Mr. GRA dìbò fún ìtẹ̀síwájú ní Ìbàdàn North State Constituency 1 lábẹ́ ẹgbẹ́ òṣèlú onígbàálẹ̀

Ìbàdàn North Constituency 1 bẹ́ ṣe ń jàrọ̀ kan láti ní aṣojú rere nílé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó ti wá tú àkókò láti pawọ́pọ̀ yan aṣojú náà báyìí. Ìka tó bá tọ́ sí mú la fi romú láti wá jẹ́ kóhun gbogbo tá à ń fẹ́ sọ wá bọ̀. Nìbàdàn North Constituency 1 ọmọ yín olólùfẹ́ yẹn lẹ́yin jù àánú ni Alhaji Abdulrazak Abdul Ghani Mr. GRA ni ká pawọ́pọ̀ fìbò gbé wọlé sílé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́. Ṣé kó tó jọba ló ti ń ṣe bí ọba? Kò tí ì wọlé ìbò tó ṣe ń ṣe bẹ́ẹ̀ ní gbogbo agbègbè wa. Tipẹ́tipẹ́ làwọn ògo wẹrẹ àtàwọn ọ̀dọ́ wa ti ń jàǹfààní ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ scholarship láti ọwọ́ Mr. GRA. Ìrànwọ́ owó lóòrèkóòrè láti dẹ́rùn pẹ̀kẹ́ mẹ̀kúnù. Ìpèsè iná àrànmákùú solar powered street light. Ṣé ẹ wá rí pé tó bá wọ

0: èyàn ni mo fi mú àwọn oníbàárà mi wọlé ẹ káàárọ oníbàárà mi
1: ẹ káàárọ sà
0: ẹ kú ojúmọ o
1: ẹ sà
0: ǹjọkùnrin yóò gbọ yorùbá báyìí ojú rẹ bí ojú àwọn aráàlú ibo ni yes mo ń gbọ yín.
1: Orúkọ tèmi ni consultant Yetunde.
0: Yes.
1: So a mú ìròyìn wá fún wa ìròyìn ayọ̀ láti ilé iṣẹ́ Everyday Income Organization Bodija Ibadan. Ilé iṣẹ́ yìí jẹ́ ilé iṣẹ́ aládàáni tó ní òǹtẹ̀ ìjọba nínú.
0: Okay.
1: Ilé iṣẹ́ yìí wọ́n máa ń ran àwọn èèyàn lọ́wọ́ láti kọ́ wọn ní ọ̀nà mìíràn tí wọ́n fi lè generate income yàtọ̀ sí iṣẹ́ tí wọ́n ń ṣe. Professor Yemi Farombi tí wọ́n jẹ́ ambassador fún orílẹ̀-èdè ilẹ̀ Philippines. Ni wọ́n gbé ètò bye bye to poverty wá sí orílẹ̀-èdè Nàìjíríà.
0: Bàbá yẹn bàbá onírúgbọ̀n funfun.
1: Bẹ́ẹ̀ni sá.
0: Mo ti mọ̀ wọ́n pẹ́.
1: Láti bí ọdún mẹ́rìnlá ni ètò yìí ti wà ní orílẹ̀-èdè Nàìjíríà.
0: Nígbà táwa bẹ̀rẹ̀ sí ní kọ́sẹ́ rédíò tá ẹsẹ̀ bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ni ìgbà yẹn ni bàbá ti wà ní general manager NTA.
1: Bẹ́ẹ̀ni sá.
0: Ẹ ń sọ nílẹ̀.
1: So ètò yìí. Ó wà fún gbogbo ènìyàn. Ó wà fún wa láti kọ́ wa ní ọ̀nà tá fi lè rí owó. Yàtọ̀ sí ká gba bank loan àbí gbọ́ múlé láńtà. Ètò yìí wà fún wa láti kọ́ wa ní ọ̀nà tó jẹ́ wípé ta bá nílò owó fún project àbí a nílò owó láti fi rán ọmọ lọ sílé ìwé. Àbá nílò owó láti fi ṣe okòwò wa dáadáa bóyá ẹni tí okòwò rẹ̀ ti ń lọ sílẹ̀. Ṣùgbọ́n tó nílò owó láti fi gbé e lárugẹ. Ètò yìí wà ní Ìbàdàn báyìí. Wọ́n máa ṣe ìfilọ́lẹ̀ rẹ̀ ní ọ̀la Thursday.
0: Níbo lẹ ti ṣe ìfilọ́lẹ̀ rẹ̀?
1: Ní Bodija níbi ìyànà trans yẹn níbi ilé epo Conoy.
0: Sẹ́ni tí ń ṣe káràkátà náà lè wá.
1: Bẹ́ẹ̀ni sà kò yọ ẹnikẹ́ni ńlẹ̀ sà. Àǹfààní yìí kì í ṣe ọ̀fẹ́ o. Torí ticketed event ni ètò yìí.
0: Kérò ọmọ lọ pọ̀ jù.
1: Torí tíkẹ́ẹ̀tì kan ó wọ̀ ti 15,000 naira.
0: Tíkẹ́ẹ̀tì tẹnìkan.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Bàbá àwọn àǹfààní wo làwọn èèyàn jẹ nínú ètò tẹ gbé kalẹ̀ yìí.
2: Ok ẹ ṣe gan ni sà. Orúkọ tèmi náà ni consultant Samuel tí mo dẹ̀ wà láti lè ṣe Everyday Income Organization èyí tó wà ní Bodija ní UI níbí.
0: Ok
2: gẹ́gẹ́ bí ẹnìkejì mi ṣe sọ iléeṣẹ́ yìí jẹ́ iléeṣẹ́ aládàáni tí a dá sílẹ̀ tí a dẹ̀ máa fi ń ran àwọn ènìyàn lọ́wọ́ bí wọ́n ṣe lè kó owó jọ fún iṣẹ́ wọn láti tẹ̀síwájú. Bóyá ìwọ ní okòwò tí wọ́n ń ṣe tẹ́lẹ̀ tó nílò owó fún àbí o ní èròngbà láti sọ okòwò tó ń ṣe lọ́wọ́ di ńlá àbí láti gbé lárugẹ. Iléeṣẹ́ yóò fi ọ̀nà ràn yín bí ẹ ṣe kówó jọ fún iṣẹ́ yín láì ṣe pẹ́ lọ yàwó kankan ní ilé ìfowópamọ́. Ṣùgbọ́n ẹ gbọ́ ilé yìí iléeṣẹ́ yóò kì í yá èèyàn lówó. Ṣùgbọ́n máa fi ọ̀nà ràn yín bí ẹ ṣe kówó jọ fún iṣẹ́ yín láti tẹ̀síwájú. Bóyá ìwọ ní project tó ń ṣe tẹ́lẹ̀ ṣùgbọ́n kò sí agbára láti bẹ̀rẹ̀ àbí láti parí. Tàbí ọmọdé ló fẹ́ràn lọ sí iléèwé ṣùgbọ́n loan àtowó NAPO ti pọ̀ jù fún ọ láti san. Iléeṣẹ́ yóò fi ọ̀nà ràn yín tí ó fi ràn yín lọ́rùn tí ó sì rà wá náà lọ́rùn tó rà sí mọ́ pé orílẹ̀-èdè Nàìjíríà yìí gbogbo ẹ̀ kò tọ́ra wọn.
0: Àwọn iṣẹ́ èèyàn.
2: Ìgbékalẹ̀ ti wà ní iléeṣẹ́ yìí ọ̀nà báwọn èèyàn ó ṣe wà connected sí connected economy ta wà yìí. Torí àti dìde gan lórílẹ̀-èdè yìí gan èèyàn tún nílò èèyàn.
0: Ìlànà àtẹ̀ lè ti wà nílẹ̀.
2: Ohun tá à ń ṣe gẹ́lẹ́nu.
0: Níbo ni sẹ́mínà yẹn ó ti wáyé?
2: Ìpàdé náà ó wáyé. Ọjọ́ méjì ni ìpàdé ńlá yóò fi wáyé ṣùgbọ́n ẹ gbọ́ eléyìí ticketed event ni event náà tó dẹ̀ cost 15,000 naira ṣùgbọ́n àwọn ọ̀gá iléeṣẹ́ wa látorílẹ̀-èdè Philippines sí Abuja wọ́n ti san owó tíkẹ́ẹ̀tì èèyàn 30 èyí tó bá kọ́kọ́ pè sórí nọ́mbà yìí tàbí tó dẹ̀ send message through WhatsApp number èyí tí mo fẹ́ pè yìí nọ́mbà náà sì leléyìí 090-68-64-63-38 ṣùgbọ́n àwọn èèyàn 30 àkọ́kọ́ tó bá kọ́kọ́ pè sórí nọ́mbà yìí tó dẹ̀ send message òun ni ọ̀gá iléeṣẹ́ wa ti fún ní àǹfààní láti wọlé pẹ̀lú tíkẹ́ẹ̀tì ọ̀fẹ́ tí wọ́n sì fún wọn fún ìdánilẹ́kọ̀ọ́ ọjọ́ méjì.
0: Wọ́n gbọ́dọ̀ ní tí wọ́n ń ṣe tí wọ́n fẹ́ ìrànlọ́wọ́ lórí ẹ̀ sí kèékàn sí pé mo wá yáwó o
2: bẹ́ẹ̀ni
0: ẹgbẹ́ wọn mọ̀ kérò ọmọ lọ lù bẹ́ẹ̀ pa o
2: bẹ́ẹ̀ni ìwọ tó bá náà tó ń ṣe máa wulẹ̀
0: ọyá sista
1: eto yi tu wa fun awon ti won ni nkan ti won se o be ni sa o wa fun eni to ye pe boya o nwa ise
0: okay
1: ti o ni ise ti o ni kan ka be ise se bo lowo e iroyin ayo ni ma tete bo ni ola thursday ni ago mewa bo ni bodija ni bi ya no trans yen ni bi le epo yen e ma bo ati saturday na ago mewa bo laaro ni
0: Oya te ma bo. Oya papapa e pe number yen ti awon eyan mo pe.
1: E pe mi sori number yi 090 60 68 64 64 63 38 Eyan ogun akoko to ba koko pe
0: won ti sanwo won
1: won ti sanwo won tete ma pe bye bye
0: emuru kan gba be le to yi eropa nle pe ti mu o kin lo si fa awon agba ti mo sare lo lu oyinbo yen awon eto kan ye ki won o se ngba na ti an pe ni akanpo loko ore ola iyen ni carry over akola wale yin olootu omo adabanija omo ni ijoba ti pere lokunyin omo sasa loje omo wa mumi wa mumi Chief Commander Ebenezer Obe
3: Orun o Orun le ja ti wa saye e sowo omo
0: eniyan Eye finu wenu la aro yi won mu oro kan sakawe ki gbogbo re o le yan Afori aforun Ololufe mi ma ba o lo Awon ti ma sa fori aforun Eye finu wenu Fun mi sise ni le ise owo banki ni tin sise
3: Eni sere ko mura sile Eni sheka ko mura sika atore ati kai ko onibe
0: O ti wa ni omo odun meji din ni ogoji 38 years. Ko ni oko ko sori oke ti ogun. Agbeju le lomode gbege lera. O wa benikan o ba ba pastor kan pade ni pastor wa so fun pe ko na o ko tun wa re seun ni wa hun da.
3: Omo la keji, o pa ji ti omo re a je ni be. Mama se o ikan sun e mama se
0: o ori oke lo ti pade femi o pade femi won ba jo nse rejereje pelu ara won femi o ni se ko labo o lori oke n to wa gbadua fun ni bọlọrun o se fohun ni breakthrough Breakthrough ti o pade ohun ni fun mi to so na n woko fun mi omo 38 years to hun pe ko n ti ere nikan o wa legbe ara won won jo gbadua ngba o di stage gan ani so won meni tin be legbe re ma so prayer point re si leti ko hun na ma so prayer point e si o leti fun mi pe ohun woko ni o woko ohun ogbodo fo ohun ru o ne oko na ni ohun wa na abayo ni o ona abayo ohun ogbodo fo ohun ru o ilu ebo yi o ko gbodo bo mo nlowo o ore meta won si jo rin an meji ninu an meta ikan o se kini ti won ma se si wesi O se lo si London ekeji o wa ni Canada o wa ko hun nikan ile ti an gbe le fun atiment ti re di wahala awon yen wa nso fun wi pe awon o ti ni se o awon si wa lenu pe awon se fe balance ara awon ni awon mo fowo ranse si o ta n ba balance o ṣùgbọ́n rí wọn tí ń yọ bí ọmọ lónìí ọwọ́ fọ́tò tí wọ́n ń yà lásán sára wọn tutù bí ẹ̀ lọ̀lẹ̀ kẹ̀pẹ́ à ẹjẹ́ àjọ mọ́ wa manage kémi náà mọ́ bọ̀ ń bẹ̀ lọ́tọ́ olùn náà bá kò má dúà àwẹ̀ àtàdúà ọ pàdé fún mi fẹ́mi àti fún mi sọwọ́pọ̀ wọ́n ṣàdúà ńjọ́ náà wọ́n bá gba nọ́mbà ara wọn gbà wọ́n parí prayer.
3: ẹni ṣeré kó múra sílẹ̀
4: ẹni ṣèkà kó múra síta àtọ̀rẹ́ àti ìka ẹ̀kọ́ oníbẹ̀.
0: ọ lọ sọ́dọ̀ pásítọ̀ tí ń bá gbàdúà torí pé kìí ṣe chọ́ọ̀tì tí ń lọ gan-an ni orí òkè ibi tó ti pàdé fẹ́mi. ọ wá sọ fún pásítọ̀ pé kóbò ń tàn mọ́lẹ̀ sí wò ẹnìkan mọ̀ wàá bá òun kò sọ pé à ń jọ dúró lẹ́gbẹ̀ẹ́ ara wọn àwọn sowọ́pọ̀ àwọn jọ ń ṣe prayer point o.
3: òun
0: ni lórí òkè táwọn wà ẹnìkan wàá toast òun bẹ̀ kóbò òun tàn mọ́lẹ̀ sí kóbò òun fi tàdúà sí. ẹnìyẹn lọ da òní ọkọ orí ẹ ni kò jó tutù lẹ́sẹ̀kẹsẹ̀ lọ́gbà láago níbo lẹ wà brother fẹ́mi níbo lẹ wà yóò lóun wà nílé níbo lọ̀dọ̀ yín ó ní ibi báyìí ó ní ẹ jìnnà sọ ọ́fíìsì wa o tó bá di lọ́la ẹ wá bá mi níbi báyìí lọ́fíìsì mi ní báǹkì báyìí òfúkọ́bù láṣìírí ni o. ọlọ́run mọ̀jẹ̀ èèyàn ó finú wénú kéèyàn ọmọ jẹ́wọ́ bí fẹ́mi ṣe lọ bá ń jọ kejì nu nígbà tí ó débẹ̀ pé ẹni táwọn jọ ń sowọ́ pọ̀ tí wọ́n ń débẹ̀ rẹ̀ tì àsọ̀gá ni ní báǹkì sista alágbájá security ló mú lọ sọ́fíìsì ẹ̀ wọ́n bá jọ jókòó ó ní ṣe yóò mú tí ó po tí fún fẹ́mi tún wura rẹ̀ pé ó ní kí ni problem fẹ́mi ní òun fẹ́ ṣe bóun ṣe fẹ́ travel ni.

0: ó ní owó ní dáhùn dúró náà lòún wá sórí òkè fún tóun lọ wá breakthrough. Èyí tí máa ń yà mí lẹ́nu fún àwọn èèyàn wa ni wípé gbogbo tí máa ń ṣe èèyàn láyé àdúà làwọn èèyàn máa fi tẹ́ǹdì. Ìyàtọ̀ tí ń bẹ láàrin àwa àti China nìyẹn. Tẹ́ ẹ bá rọmọ ọdún méje ní Nàìjíríà tó bá mú prayer point báyìí tó bá bẹ̀rẹ̀ sí ní gbàdúà tí ń làágùn báyìí. Nígbà òsì pé ń tọ́ bá lọ́wọ́ bàbá rẹ̀ nu. Mbẹ̀lẹ̀ ti rọmọ ọdún mẹ́ta àbọ̀mọ ọdún mẹ́rin ní China tí ó mú fóònù yín tí ó tú palẹ̀ wẹ́lẹ́wẹ́lẹ́ tí ó tún kọ́pù rẹ̀ padà. Tí fóònù ó tún tan náà wọ̀n. Gbogbo kini antenna tó ga gogoro tẹ́yìn ń wò lókè lókè hun àwọn ọmọ ọdún mọ́kànlá ọmọ ọdún mẹ́wàá ní gùn ní China. Ẹni tí wọ́n fi ń kọ́ practical ní primary school wọn nù. Ti wà kò ń ṣe pé kéèyàn má ṣàdúà ṣùgbọ́n gbogbo a bìlífù pé àdúà láì nígbésẹ̀. Kéèyàn má ṣàdúà kó sì má nígbésẹ̀ ló dáa. Ọ̀rọ̀ Fúnmi àti Fẹ́mi wọ̀. Táìmù yẹn bọ́ sí dèdè ọwọ́ ọ̀sán tí ẹ máa close. Bí Fúnmi ṣe gbààyè nìyẹn pé òun fẹ́ sáré jáde. Ọ̀dọ̀lá o, ọba gbé báàgẹ̀ pàápàá. Kò sì gbé mọ́tò wá sórí òkè ń jọtọ̀ wá sórí òkè. Ẹni Fúnmi bá gbé báàgẹ̀ ìwọ̀ nínú mọ́tò. Ọba ní kí Fẹ́mi ọ wọlé. Fẹ́mi wà ń wò yeléyèlé pé àṣé èèyàn ńlá ti ẹ̀ ní ẹni tán jọ wà ní orí òkè. Ọ̀tán o. Bó ṣe mú Fẹ́mi lọ ilé rẹ̀ nu. Ọkọ̀ ṣẹṣẹ̀ mú fún. Ẹni tó ti jẹ nǹkan aláta tójọ́ mẹ́ta búrẹ́dì àti àkàní jẹ láti bí oṣù kan. Wọ́n mú ẹran gbàgùdù àti tinú ẹran àti gbogbo ẹ̀ wọ́n gbé sórí ìṣẹ̀mó fún. Ọjẹ́ lọ làágùn. Ṣé a wá rí obìnrin mọ̀dá o. Fúnmi ò fi àṣírí ẹ̀bò. Ọkàn kúnlẹ̀ ni wọ̀. Ó ní iṣu tó ń bá wá sórí òkè. Ó ní ọjọ́ orí òun ti ń lọ òun ti ń kalẹ̀kùn 40 òun ọlọ́kọ. Ọlọ́kọ lòun wá. Ó lẹ̀ sì wú òun lè fi yín sọkọ̀ tẹ́ ẹ bá gbà òun gẹ́gẹ́ bíi pé ẹ bá fọwọ́ ọ̀fẹ́ gbà òun. Àkáyín ọ jẹ̀gẹ̀dẹ̀ kí à ń rá tẹ́lẹ̀. Fẹ́mi ní gbogbo ń tọ́ àtìfẹ́ àti gbogbo ẹ̀ lòun ó fi gbà. Wọ́n bá ṣeré wọ́n sọ̀rọ̀. Nígbà tí Fẹ́mi ń lọ, ó gbé Fẹ́mi dé bus stop ibi tí ó ti wọkọ̀ lé ẹ̀.
1: Ọrùn lẹ já sí wá sáyé ìṣọwọ́.
0: Ó fún Fẹ́mi ní ₦10,000 owó tuntun. Fẹ́mi náà ní jádùá tó ń lọ gbà lórí òkè ò ti gbà báyìí. Jádùá àwọn ò ti gbà lórí òkè báyìí.
1: Ọ̀run o, ọ̀run lẹ já sí wá sáyé.
0: Bí wọ́n ṣe bẹ̀rẹ̀ ìgbésí ayé wọn nù.
1: Ọ̀run lẹ já sí wá sáyé.
0: Ẹni tí ń wọkọ̀ pàdé ẹni tí ń wáyà. Ṣùgbọ́n síbẹ̀. Fẹ́mi ò já mi lórí pé ànílù òyìnbó iṣẹ́ òun fẹ́ jápa ni. Ìyàwó tí ń fẹ́ ọ̀fẹ́ ọ jápa.
2: Kádàrá mi

0: ọjọ́ ibi ṣe pàtàkì ó ṣe kókó.
1: Ṣebí kábíyèsí la kọba kára ó le lákúlóyè láwùjọ bẹ́ẹ̀ ni ẹni bá ṣe ẹni tẹ́ni èèyàn ṣe èèyàn dandan ni kákírú ẹni bẹ́ẹ̀ ìdí rèé tí àràájà chief mrs láàrọ̀ olúwakẹ́mi akálà ìyálójà òjé tó fi dé gbogbo ìbàdàn northeast local government fi wá ń kí ọ̀kan lọmọ òjò à engineer chief doctor sanusi gbọ́ka olúbàdàn tilẹ̀ ìbàdàn fún múra sílẹ̀ tọ́jọ́ bí wọn ti ń bọ̀ lọ́nà gẹ́gẹ́ bá ṣe mọ̀ wípé gbogbo ọjọ́ kẹtàdínlógún oṣù kẹwàá ni engineer chief doctor sanusi máa ṣe ìyọjọ́ bí ni ìyálójà òjé tó fi dé gbogbo ìbàdàn northeast local government alájà chief mrs láàrọ̀ olúwakẹ́mi akálà fi wá ń kí chief engineer doctor sanusi pípẹ́pẹ́ lòún ṣe nílé arọ́ àtẹ̀pẹ́lẹsẹ̀ ẹ̀tẹ̀nà ni fi wá ní fíwú parí fèrègì jobi gbò. Ẹ̀tọ́ engineer doctor Sanusi ẹni rí ẹni abí ìràwùjọ ẹ wo ṣe bọ́ ọmọ Ìbàdàn nílé Olúyọ̀lé ni ọmọ ajẹ̀gbé yóò ọmọ ajẹ̀gbé jẹ̀ kára wọn máa fi kára wọn fọ́ ọrẹ́ mu Ìbàdàn ọmọjàmọjà ti kára wájú lẹ́rú tó bá wá rí bẹ́ẹ̀ alájà chief mrs láàrọ̀ olúwakẹ́mi akálà ìyálójà òjé àti gbogbo Ìbàdàn northeast lónìí ká máa kí yín pé happy birthday to you long life and prosperity ìgbà ọdún ọdún kan ẹ ṣàìmọ iye ọdún láyé àmì.
2: Lagilu FM 96.7
3: Akọ́láwọlé olóòtú ọmọ àdábánijà èmi fẹ́ ṣe surprise fáwọn unique mo rò pé ń bá wọn ní Africos ẹ ti da gbogbo Africos rú wọ́n ń retí yín ní Africos débi wípé ọba ìlú Africos ọba yáyá ó ní kí n

0: sọ fún yín pé àwọn retí yín pa àwọn ò rí yín gbogbo àwọn ọmọ yín wọn ti lu gbogbo ìlú africa òsì wọn ti lu bẹ pa gbogbo orí rédíò tí ń bẹ láfíríkà òsì ni à ń pariwo unique ìmọ̀ pé kiri ìwà ńlẹ̀ báyìí a tún àdé òsì ó lọ ṣẹṣẹ fàtó tó bá gbogbo rédíò wò rí nǹkan bí sọ tí a bá sọ kífẹrẹǹsì bẹyìí unique unique mo nílé iṣẹ mi ni ṣe náà lẹwàá fẹ lójú báyìí ẹ bá wọlé.
1: Bàbá mi aki tọlọmọ tọlọmọ ìlú áfíríkà òsì tí kò ṣe bí kò wà wá pálí èmi àti ìyá àjẹta ló wà yúkẹ tá a fẹ́ rí inú fisa wa. Àwa rò pé ọmọ àlò
0: express
1: ECOWAS ọmọ pé kí ni ẹni ECOWAS certificate.
0: Ok
1: travel certificate bíi pálí blue báyìí ni.
0: Ok
1: ìyẹn lè mi mú lọ́wọ́ ọba ní àwọn áfíríkà òsì o àti bẹ àti gambia àti senegal ìlú mẹ́ta yẹn ọ̀gbà láfíríkà. Ọlọ ti stop ẹ ti pẹ ọlọ fi ìpálí yẹn jalè nílùú wọn.
0: Ọlọ
1: stop ẹ nìyẹn. Àwọn nìkan ní sùúrù. UK ló ń pẹ́ tọ́tò nípa rí inú fisa àwọn èèyàn. Àtàwọn ti gba pásọ̀tù wa padà á wà nílùú wọn.
0: Ó tó fa
1: tá a fi lè lọ ní ọjọ́ yẹn nìyẹn. Ẹ wá wo tọ́pípí tá à ń gbé káàkiri tá a sọ ní last week. Bàbá mi ìyá ara yóò ní dòwú.
0: Ẹyin ni nba kó gbogbo tíkẹ́ẹ̀tì mi lé lórí. Mo ní àwọn kinní.
1: Mo
0: ní wọ́n dàbọ̀.
1: Ìgbà tí mo ní lábíkò sí mo ní àjẹ́ àbádọ́ pàdé náà ní pẹ́kípẹ́kì tí mo ní bàbá bẹ̀ ó dẹ̀ dùn mí ó kámi lára.
0: Mo fẹ́ surprise yìí
1: tó yẹ. Wàhálà ó dùn mí ó kámi lára gan. Kò bá dé wa kò bá wá lọ́gàn Dubai lọ tó wáyé pa wá ń bẹ̀ tí bàbá mi kọ́ ló lóòtú bá wà ń bẹ̀ ọdún tán ṣúgà ti jamọ́ alábìjọ ni.
0: Ibẹ̀ ti di ilé mi báyìí.
1: Bẹ́ẹ̀ni àti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. A sọ̀rọ̀ kọ́ ní last week.
0: Eba.
1: A ní mo fẹ́ ṣe ọjọ́ òbí. Ní October 30. Àlàfé Empower èèyàn 500.
0: Lóṣù tá a wà yín náà.
1: Lóṣù tá a wà yín náà. Àlàfé Empower èèyàn 500. Nígbà tí a fi máa dé ọ́fíìsì mi kọ̀rọ̀ lọ́rí èrò tó lọ ọ́fíìsì wa ó lé 1000. A fẹ́ forúkọsílẹ̀ ni.
0: Èèyàn mélòó lẹ́wà á mú tí ó fò kọ́lẹ̀.
1: A wá mú èèyàn 600.
0: Nínú àwọn tí ó ti
1: lọ ọ́fíìsì. Nínú àwọn tó lọ ọ́fíìsì pa a wá kórúkọ èèyàn 600 sílẹ̀ aláwọ̀ tá a Empower nìyẹn. Mo ti 400 lé.

0: ìyá àdúrà máa wọlẹ̀ pàápàá sọ́kọ̀ yín ò jepo látàkúrẹ́ ẹ jókòó. Màmá o, ẹ mọ̀ mi London títí ìyá àdúà.
1: Jésù ni.
0: Wọ́n ní wòlíì kì í lọ́lá nílùú rẹ̀, ẹ̀yin lọ́lá ńlé, ẹ tún lọ́lá lẹ́yìn odi.
1: Jésù ni.
0: Èmi báyà ìdé London o, mo sì rí tún méje yàyà mẹ́fà. Bó o lẹ ṣe kó gbogbo báàgì táwọn èèyàn dì léyìn lórí? Mọ́dọ́gbọ́n sani nígbà ẹ mọ di báàgì lé mi lórí nígbà àwọn ẹsẹ wọn máa pe bàbá ẹ bá wa gbé báàgì méjì mo lè ẹrú tèmi náà tó mi gbé báàgì bíi mẹ́fà mẹ́jọ kí ló dé táwọn èèyàn wá ń dẹ́rù jọ sí ibi tẹ́ ẹ dé sí.
1: Orí ọ̀fẹ́ ọlọ́run ni.
0: Kábíyèsí ọlọ́run ẹ sọ̀rọ̀ kankan tó lọ ẹ 100% ni tẹ́ ẹ bá predict tẹ́ ẹ bá wípé tẹ bá ntẹ bá ìríran yín pé 100% sure ni tọ́ da yín lójú.
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹni torí wípé ẹni ríran tara. Ẹni ẹni ríran tara.
1: Mi ní sọ tara mi ń tọ́lọ́run bá sọ.
0: Wípé ọlọ́run kì í sì sọ̀rọ̀ kọ yẹ.
1: Kò ń parọ́.
0: Kábíyèsí Olódùmarè, ọgọ́rùn-ún èèyàn ni mo fẹ́ kẹ́ ẹ bá mi gbàdúrà fún lẹ́ni. Èsè tí ó fi jọ́gọ́rùn-ún ni pé mo rí ọlá tọ́lọ́run dà yín lákùrẹ́.
1: Jésù ṣe.
0: Ọlọ́run wá fún wa fi yín hàn mí lókè òkun nílùú Èbó. Màmá àgbè yín lọ ṣe sọ́pìn o. Màmá ẹ ṣe sọ òru ńlé wa o. Màmá ẹ dákun o. Ẹ wá fún wa prayer 2 hours. Agbára tó wà ńbẹ̀ tí wọ́n fi ń fà yín káàkiri mo ní ẹ mọ gbọ́ pé ẹ tún múra Jerusalem báyìí.
1: Bẹ́ẹ̀ni ní on the first.
0: Àti Jọ́dánù.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Tó sì jẹ́ pé àwọn èèyàn náà ní kówó rẹ̀ lẹ̀ tí wọ́n ran yín.
1: Bẹ́ẹ̀ni. Ìgbà tí mo dìde láti London ẹnìkan wá ra mọ́tò tuntun fún mi. Bẹ́ẹ̀ni.
0: Ilé gbé wá láàárọ̀
1: yìí. Ṣáṣá ó wà ń ta.
0: Kábíyèsí Olódùmarè, ọyá màmá ẹ sọ nọ́mbà táwọn ọgọ́rùn-ún èèyàn ó pè sí láàárọ̀ yìí. Mo fẹ́ kẹ́ ẹ fún ọ ládùúà. Ẹ bá mú nọ́mbà yẹn kí n bá yín pè. Ẹja torí lásìkò mọ́ 08034715490 08034715490 ìyá tó sọ wípé Adeleke ni ó dìbò tí ó wọlé lọ́sùn rè ó ní ṣùgbọ́n tàjẹ̀ sílẹ̀ ó wà ẹ wo ti ń ṣẹlẹ̀ lọ́sùn dì sìn 0704 0038 0708 1640 ìdí tí nọ́mbà yẹn fi pọ̀ ìpè máa pọ̀ jù fún ìyá yìí bọ́ bá ti pé ọgọ́rùn-ún èèyàn èyún náà ẹ lọ́ọ́ mọ̀ sinmi màmá ẹ lọ́ọ́ mọ̀ sinmi tọ́ bá ti kọ́gọ́rùn níbo ni wọ́n ti.
1: Abẹ́bẹ̀rẹ̀ programu Ìbàdàn ní èní.
0: Ok.
1: Ní Olómi Academy.
0: Ní ṣọ́ọ̀ṣì yín.
1: Ní ṣọ́ọ̀ṣì wa tá a ṣe bẹ̀rẹ̀ Nìbàdàn.
0: Ní
1: Olómi Academy. Ní
0: Alájàgbé
1: bus stop. Lẹ́yìn ilépo Àkàndé. So lago mẹ́ta kí gbogbo èèyàn pàdé mi bẹ̀ gbogbo ẹ̀yin náà tẹ fẹ́ mọ bí ìrìn àjò ayé yín ti rí tàbí ẹ fẹ́ mọ kankan nípa ayé yín ẹ pàdé mi lórúkọ Jésù Ọlọ́run àfọ̀nà hàn yín.
0: Amina.

Tribune Road Malefala Fiyo Kiyadu Ipado.

0: dìbò fún àjàdí ògúntóyìnbó fún ipò ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà lẹ́kùn dìbò Ọ̀yọ́ Central. Dìbò fẹ́gbẹ́ òṣèlú APM. APM Nigeria First.
1: Trinity Care Foundation, àjọ ẹlẹ́yinjú àánú.
2: Trinity Care Foundation, àjọ tó dá dúró pẹ̀lú àtìlẹyìn Ọlọ́run lórí iṣẹ́ àánú ṣíṣe fún ọmọnìyàn láìsí ẹlẹ́yàmẹyà. Trinity Care Foundation, àjọ tó ń ro àwọn ọ̀pọ̀ ènìyàn lágbára tọ́pọ̀ èèyàn ti jàǹfààní ẹ̀ láti bí ọdún mẹ́ta sẹ́yìn tí Edumare ti ń ṣàtìlẹyìn wọn. Wọ́n ti pín, wọ́n sì ń pín oògùn fún onírúurú àrùn. Wọ́n ro ọ̀pọ̀lọpọ̀ oko lágbára, wọ́n pín gàga ojú, eye glasses, eye drops, fẹ́ni tí ojú ń dà láàmú. Wọ́n ro àwọn akẹ́kọ̀ọ́ lágbára pẹ̀lú gẹ́gẹ́dẹ́ òbítíbitì ìròyìn lágbára ló ti ṣẹlẹ̀ lọ́pọ̀ ìgbà nílùú Ọlọ́ka, Ẹgbẹ́dá Local Government Ìbàdàn. Bẹ́ẹ̀ni wọ́n rọ̀pìn lágbára ní ibùsọ̀ gbọ́rọ̀ níjọba àbílẹ̀ Olúyọ̀lé. Síbẹ̀ àjọ yìí sì nílò onígbàwọ̀ gbogbo èèyàn tí Ọlọ́run bá bá dá lọ́la. Ẹkún wa lọ́wọ́ kíṣẹ́ ìránṣẹ́ yìí kó túbọ̀ máa tẹ̀síwájú. TCFTC àjọṣepọ̀ pẹ̀lú International Inner Week Club lórí àwọn obìnrin tó lápẹrẹ cancer la pẹ̀lú ìtọ́jú. Àkànṣe ètò bẹ́ẹ̀ yóò tún wáyé lọ́tọ́bọ̀ ọdún yìí o. A bèrè fún àjọṣepọ̀ ilé-iṣẹ́ ńláńlá, ilé-iṣẹ́ ìjọba, ilé-iṣẹ́ aládàáni, àtẹlẹyinjú àánú tó lérògbà rere. For Educational Employment and Community Development, Office Address 21 Kọ́lásí Layout, Up New Ife Road, Ibadan. Telephone 09020460004. Trinity Care Foundation, àjọ tí ń fẹ́ràn fún gbogbo ènìyàn.
3: Ọ̀rẹ́ mi ní ibodò ń lọ, mo ń lọ káàkà ṣíwáyà.
4: Fẹ́sù ṣe ń halẹ̀ tó nílé ayé tí ń mọ́fọ lójoojúmọ́ tọ́ ya láì lójútì. Olódùmarè ò filé ayé lẹ̀ o. Gbogbo ń tọ́ sọ sí wa, iní ń sọ̀kalẹ̀ lé wa lórí lásìkò lásìkò. Ọlọ́run ọba tó ti gbélé iṣẹ́ kankanlẹ̀ bọ́bá ti wù kọ́ mọ́ sí ọ́. O rí bí ìgbà tó wà léwe ni. Eegun rẹ̀ ń dínkù, agbára ò sí mọ́. Gbogbo ń tọ́ bá rí kọ́ mọ́ sẹlẹ̀, ayé ti wà fún padà dọ̀tun ọmọ ẹ̀dá ènìyàn. Kágbà ó ṣe bí èwe, kéwe náà kó dúró bí èwe. Ẹ kọrí sílé iṣẹ́ Kàkásìwáyà Integrated Servicing Limited. Àwọn ni wọ́n létò tó yanjú lọ́wọ́ nípa àgbáyé gbádùn ọmọ ẹ̀dá ènìyàn. Pálántó kan ni, ó ń sánmi ń bì kan ni. Àbí kókó orú tó bá rí ọ jẹ́ kọjá ìsàn nínú ayé rẹ̀. Gbà pé kì í ṣe kádàrá o.
5: Kàn sí wọn ní nọmba 19 Emmanuel Onítìjú Crescent, Bello Police Station Road, Fẹ́lẹ́lẹ̀, Ìbàdàn. Pé sórí aago 08067918447. Kàkàṣe Wire Integrated Services Limited. Ìlera lọ̀rọ̀. Ìlera lọ̀rọ̀.
6: Javis PL Eye Care Foundation ló ń lọ́gun tátátán wípé tí yín mélòó gbogbo èèyàn bàdà tágbègbè ẹja máa ń ra wa létí pé gbogbo tó lu wá dáadáa ni. Ṣùgbọ́n nígbà tá a dáyé ọ̀nà kan tàbí ọ̀nà míì tá à ń gbà lura wa, ó máa ń ṣokùnfà àrùn lọ́kàn ọjọ́ kan ságọ̀ ara. Ṣùgbọ́n nínú gbogbo ẹ̀yà ara ò ojú lọ bá ara. Ìdí pàtàkì rèé tí àjọ Javis PL Foundation ṣe ń pe àkíyèsí gbogbo ènìyàn tó bá ní ìpèníjà ojú láti tara sàsà wá darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Javis PL Eye Care Foundation. Àǹfààní ńlá gbà lèyí. Èròǹgbà tí wọ́n fi gbé kalẹ̀ kò múnira dání. 2000 naira péré lówó káàdì. Ọ̀fẹ́ sì làyẹ̀wò ojú o. Reading glasses lọ́fẹ̀ fún gbogbo ẹ bá nílò ẹ̀. Ànísẹ̀ ọ̀fẹ́ làyẹ̀wò fún gbogbo ẹ tó bá fẹ́ mọ bí ọ̀rọ̀ kù sí nípa ọ̀rọ̀ ojú. Ó rọrùn gbogbo olùkópa tó nípèníjà ojú láti ṣàgbékalẹ̀ Charity PL Eye Care Foundation. Nígbà tó tún wá gbọ́ bí tó ti rà ánú gbà láìsí nira owó. Kí ló tún dúró ṣe? Oríran gara. Kọ́ ọmọ dẹni tí wọ́n ń fà ní tẹ̀tẹ́ fònà lójú pópó. Láfi ni wọ́n máa lọ tààrà. Lọ ṣàyẹ̀wò ojú rẹ̀ ní number 94 opposite Unity Bank, Charity Consult Building, Yana Àgbàlá Bus Stop, nítòsí Olówódín Fowó Sanu Shopping Complex, Ìwòròd Ìbàdàn. Lójoojúmọ́ ni o. Aago mẹ́sàn-án àárọ̀ sí aago mẹ́rin ìrọ̀lẹ́. 2000 naira péré lówó káàdì. Fún béèrè àtàlàyé pé 0701015 2255. Ojúlọ bá ara. Kò ní dín dúró mọ́ wa lágbárí.
7: Do you have 5 credits in WAEC or NECO and you desire to study abroad? Your global degree could start right here in Nigeria. MIE Pathways and NCUK create your pathway to the world. Enroll with us for a 9-month international foundation year through NCUK. Just 9 months of endless possibilities with guaranteed progression to one of over 90 universities in the UK, Australia, Canada and the USA. Spots are available for medical stream, science and engineering stream, law and humanities stream and business stream. And here is the best part. No jam me. Admission is going on now for November intake and limited spots are available. Join our next open day on October 9 at MIE Pathways Center, 21B West One Office Suite, opposite Environmental Task Force, Agodi GRA, Ibadan. Meet our NCUK certified advisors, explore your options at our campus and get full application support. For more information, call 08105-359-341, 08105-359-341. Bring your ambition, we will bring your future. MIE Pathways, study locally. Progress globally.

0: I'm going to catch you, pow, every week, though. I hear you talk. Amen.
1: Nothing for you to affect by one letting you cannot ban me, no, my bate me, pada. Me, affect by one. No, my bammy, my grandma, pada, shiny.
2: Hello, a castle. Hello. Okay, putting on hold. Hello.
3: Hello, my
2: dear. A castle.
3: Emma, that's a
2: yes, sir.
3: We are with you, lad, we are with you, more lava.
2: You see, while I'm your father, now. Hello, Hello.
4: Hello.
2: Dada. Emi atoko mi la argument, join argument. E wa ni mo raise voice, e ke mi o soko ewe, mi agba oju eni o. Se en se re. E raise o fe gba oju mo defend ara mi. E subu se mo ti subu.
0: Hello.
2: Hello.
0: Hello.
2: Hello.
4: Hello.
2: Ẹ ká sọ.
4: Mi fẹ́ béèrè pé irú eléwo gan lẹ ṣe tóbi di pé àbúrò ọkọ yín fẹ́ gba ìtì mi.
2: Ẹ jẹ́ kí n ṣàlàyé fún yín torí ó ṣeé ṣe pé pẹ̀ṣẹ̀ṣẹ̀ ń ṣí rédíò ni. Èmi àtọkọ mi la ní argument. Ṣòye yín normally ẹ mọ̀ pé màá pín ká dàlálẹ̀. A máa ní different types of adẹ̀ ní argument. You know, and next thing, ọkọ mi wọlé lọ, ẹ̀yin join conversation. Ẹwà ní kí ẹkíní kọkìnrin kan má bá mi sọ̀rọ̀ bó ṣe máa bọ́ kẹ sọ̀rọ̀ èmi àgbà ojú ẹ ni ẹ gba ojú mi kẹ ṣé ẹ ń ṣeré ni èmi sì ẹ̀rọ pọ́n ṣeré ni next thing wọ́n raise ọwọ́ báyìí wọ́n yẹ fẹ́ gba ojú èmi kọ́ defend ẹ̀ bẹ́ẹ̀ mi ṣe defend ẹ̀ báyìí ẹ mọ̀ ọwọ́ mi kọ́ gbà wọ́n ṣubú sínú chair ẹwà ni mo lù ú kí mo ṣe lù ú kí máa wòye kẹ gba ojú mi ni ṣé mi ṣe ọmọ níjọ́ ọmọ wọ̀ ni àbáná ọmọ wọlé ọ̀ ṣáà náà mo wọlé ọkọ ni.
4: Hello.
2: Hello.
4: Ẹ mà ká sàn.
2: Ẹ ká sàn.
4: Àǹtí Fọlákẹ́ Mike.
2: Ẹ ká sàn.
4: Pẹ̀lú ètò tí ẹni kádá sí.
2: Bẹ́ẹ̀ni.
4: Orúkọ ti fi ní elegant ẹlẹ́rìn láti lo làlátẹ̀.
2: Làlátẹ̀ ok.
4: Ṣé ní ohun tó ṣẹlẹ̀ ni pé kò yẹ kí àbúrò ọkọ tó tètè dá sí ọ̀rọ̀ ọkọ àtìyàwó bẹ́ẹ̀ wọ́n ní ohun tí ẹ̀yàn bá fi lọ ìrìn ìrìn máa ń dá sí ohun tí ẹ̀yàn ọba tí èsì lọ ìrìn ẹ̀kọ́ yẹn tẹ̀yàn dá sí tọ́ba ní ìyàwó ẹ̀gbọ́n òun rí ẹ̀gbọ́n òun fín ṣé ọ mọ̀ pé ẹ̀gbọ́n ẹ̀ lọ́tọ̀rọ̀ àrífín lọ́tọ̀rọ̀ àrífín lọ́dọ̀ ìyàwó tó fẹ́ ni tó o kọ̀ yẹ kó dá sí rárá ohun tí wọ́n bá pè é sí ló lè sọ sí bẹ́ẹ̀ bó ṣe wá rí yẹn ẹni ìyàwó ọ̀jẹ̀bí o ìyàwó ọ̀dájú kò sásì ní tó kéré yìí wọ́n gbá òun lójú torí pé tọ́ba gba lójú obìnrin á gba tẹ̀lé o ní ayé òde òní tá a wà yìí ẹni ǹjọ́ nígbà kan tí ìyá ọkọ bá gba ojú ìyàwó kan wọ́n lè fi mọ́ra but nísìnyí ọmọ táyé ti láyé kan o a lè fi àsìkò yìí wó tàtijọ́ o.
2: Hello. Hello. Hello. Hello. Ekaso. Yes. Yes, ma. Eshun. Ami. Alafiel. Ekaso.
5: Àbúrò ọkọ ìrẹ́sùn láti fi máa gba ìyàwó ìlú èyí lórí àkóhàn ti ìfúnpá bá ìyàwó ẹ̀gbọ́n ẹ̀ lè fi hàn ẹ̀gbọ́n rẹ̀ gan ló nà ìyàwó tí wàá ìyàwó tí wàá wò kí àbúrò ọkọ gbà ní òun náà máa gba tiẹ̀ kò sẹ́ni tó lè fi ẹni tó bá sọrí ṣe pé ohun tí àwọn ti rò dàpẹ́ kò yẹ kó gba ayáyàwó adé pé òun náà lè fi wẹ̀
2: Ẹ ṣe dáre.
5: Ẹ ṣe. Ẹ ṣe.

0: mi sàkókò iṣẹ́ agbára tuntun lọ́dún yìí.
1: Nínú máa ń jẹ́ mú lọ́lọ́run tó pè Pásítọ̀ C Ọláyà. Yóò ti rìnrìn agbára nínú ìpàgọ́ ọlọ́dún tó yẹ níbi tó ti máa mú àwọn èèyàn kọjá gbèdéke. Bẹ̀rẹ̀ lákọjọ́ Sunday 18 October 2026. Ṣé Ọlọ́run nínú máa ń jẹ́ mú làkórí tọdún yìí. Nínú máa ń jẹ́ mú láwọn ti máa gbàdúrà. Ní bẹ̀rẹ̀ tí máa jẹ́ mú ìbẹ̀rẹ̀ lórí àwọn ìránṣẹ́ yóò ti máa ṣiṣẹ́ agbára. Prophet Amos Adeyemi, Prophet Israel Jumbo, Prophet John Oluwapemi, Prophet Eseyi Bakare, Pastor Joseph Ajade, Prophet Laolu Sokunmi, Prophet Isaac Jayola, Prophet Kola Awonijo, Prophet Isaac Ogunjobi, Prophet Israel Oluwale, Prophet Michael Anfolayan, Prophet Asimilayo Yeri. Àwọn olórin àdébùkọ́lá Gani Sewolade, Gòkè Bájọ́wà, Sade Taiwo, Ìyanu Oluwapure, Eliza Boga, Ife Olubambo, Pastor C Ọláyà. Wọ́n máa sọ tẹ́lẹ̀ lórúkọ Jésù. Wákàtí wákàtí náà ló máa yọ̀ látọjọ́ Sunday 18 bíi Sunday 25 October 2026. Àyẹ̀wò lẹ́rọ ọ̀fẹ́ pẹ̀lú oúnjẹ ọ̀fẹ́ wà fún gbogbo èèyàn. Gbogbo ẹ̀ nínú ìjọ CAC Gbaremu Centre tó wà ní Leaders Junction, Tribune Ogunle, Falafẹ́ Òkè Àdó Ìbàdàn.
2: Gbogbo ìṣòwò tó fi mọ́ ìlọ́jà àǹfààní àti balẹ̀ sórílẹ̀-èdè China ti ṣí sílẹ̀ gbaragada níléeṣẹ́ You Fit Fly lábẹ́ ètò China Canton Fair Visa. Bẹ́ẹ̀ni o, your China Canton Fair Visa is now very cheap and affordable beginning from 120,000 naira. Bákan náà làǹfààní àti fò lọ sórílẹ̀-èdè Qatar ti ṣí sílẹ̀ báyìí nírọ̀rùn gbẹrẹgẹdẹ pẹ̀lú Qatar Visa tó wò rẹ bẹ̀rẹ̀ láti 79,999 naira. A jẹ́ pé gbogbo ẹni tó ń jà ọkọ̀ àti máa wọlé jáde máa ṣòwò bí wọ́n ṣe fẹ́ lórílẹ̀-èdè China àti Qatar. You Fit Fly ló mú kọ́kọ́rọ́ ẹ̀ dání. Visit You Fit Fly office today at Block 8, Plot 15, 7-Up Road, Oluwale Main Estate, Ibadan, or call 090-1111-1190 or 080-8377-7877. You Fit Fly, your sure plug to get in China Canton Fair Visa and Qatar Visa.
3: Bẹ́ẹ̀tọ́ ìdìbò 2027 ṣe ń bọ̀ lọ́nà yìí. Ó ṣe kókó káwọn olùdíje àtàwọn ẹgbẹ́ òṣèlú máa tàtẹ̀jáde ṣèkéde ìpolongo ìdìbò káàkiri ìlú. Glory Press ti ṣetán láti jẹ́ kó rọrùn pẹ̀lú ẹ̀dínwó nígbà tẹ́ ẹ bá ṣe printing sára aṣọ, fìlà, bánà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lọ́dọ̀ wa. 2027 is here. The campaigns have started and it's time to get your message out in style. For quality prints on t-shirts, face caps and other campaign materials, get in touch with Glory Press and enjoy big discounts pẹ̀lú àwọn ẹ̀rọ ìgbàlódé tá a fi ń ṣe printing. Àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ọ̀gá iṣẹ́ àti ìrírí ọdúnmọ́dún. Glory Print ni ẹ̀yàn fún printing tí yóò mú yín dáyàtọ̀ láàrin àwọn yòókù. Don't wait until campaign season gets hotter. Place your order now. Call 0915-3886-921 or 0701-1398-978 or visit Glory Print Shop H24B Heritage Shopping Mall opposite Merike Pharmacy, Dugbe Ibadan. Glory Print. Ẹ jàǹfààní ẹ̀dínwó lórí printing to quality.

Bien. Nešimo. Ok, so àwọn elétò ààbò àti àwọn oníròyìn wọn ti wà ní ọ̀gọ̀ọ̀gọ̀ bíi tí àwọn èèyàn sọ wípé àwọn kan ti ń attack àwọn kan torí bẹ́ẹ̀mi ṣe gbọ́n bí ènìyàn sọ gbogbo bó ṣe ṣẹlẹ̀ torí àwọn náà wọ́n fẹ́ sọ orúkọ wọn ṣùgbọ́n àgbàgbọ́ wípé àwọn elétò ààbò wọn á ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ ní ìbẹ̀yìn àbọ̀ náà adájú lórí gbogbo wa tó ìkọ́ni lágẹ̀lú 96.7 FM òun náà lẹ ti ń gbọ́ wa kí la rí gbọ́ òun sì ni ètò eléyìí tí ẹ bá wa fi ti gbọ́ lọ́sàn-án tòní ju gbogbo ẹ̀ lọ wọ́n ní mọ̀dé mọ̀gẹ́ báyìí òun ni àlàáfíà ìpè ìpèjú báyìí òun ni àlàáfíà tí èèyàn bá ti báyàn ṣe ọ̀rẹ́ bóyá ìyá ẹ̀kọ́ ni o ìyàwó ni ọkọ ìyàwó nǹkan ni àlá gbọ́dọ̀ wà níbẹ̀ ìsọ̀rọ̀ òun dẹ̀ ní ìgbésí so bá a bá ṣe ń bára wa sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà lè sì yẹn ṣe máa le tó ìnáwó tí argument kan bá ti ń dé level kan just kò tọ́ kí ìyàwó ìyá ọkọ àbúrò ọkọ kó máa gba etí ìyàwó kò sì tọ́ kí ìyàwó náà kó gba etí àbúrò ọkọ àbẹ́ ẹ̀gbọ́n ọkọ àbí family ọkọ even ọkọ àbọ̀ bó ti wù kó rí you know disrespect is reciprocal and it should be mutual mo gbàdúrà pé gbogbo ilé tó ń fi ojú wi náà wàhálà nínú ìgbéyàwó ọlọ́run a bá wa bu omi ẹ̀rọ a bá wa bu síbẹ̀ ṣùgbọ́n gbogbo wa ẹ jẹ́ kí a ní bá ṣe ń bọ̀wọ̀ fún ara wa ẹ jẹ́ ká ní bá ṣe ń respect ara wa ó wà very very important ẹ ṣeun tẹ bá wa gbọ́ ètò kìláàrí gbọ́ lọ́sọ̀ tòní ìrìn lágbára ọlọ́run á tún pàdé láìpẹ́ láì jìnà.

0: 96.7.
1: Trinity Care Foundation, àjọ tó dádúró pẹ̀lú àtìlẹyìn Ọlọ́run lórí iṣẹ́ àánú ṣíṣe fọ́mọnìyàn. Láìsẹ́ lẹ́yàmẹ̀yà, Trinity Care Foundation, àjọ tó ń rú àwọn ọ̀pọ̀ ènìyàn lágbára lọ́pọ̀ èèyàn ti jàǹfààní ẹ̀ láti bí ọdún mẹ́ta sẹ́yìn tí Dùmàrè ti ń ṣàtìlẹyìn wọn. Wọ́n ti pín, wọ́n sì ń pín oògùn fún onírúurú àrùn. Wọ́n rú ọ̀pọ̀lọpọ̀ oko lágbára, wọ́n pín gàga ojú, eye glasses, eye drops, fẹ́ni tí ojú ń dà láàmú. Wọ́n rú àwọn akẹ́kọ̀ọ́ lágbára pẹ̀lú. Gẹ́gẹ́dẹ́ òbítíbitì ìròyìn lágbára ló ti ṣẹlẹ̀ lọ́pọ̀ ìgbà nílùú Ọlọ́ka, ẹgbẹ́dá local government ń bàdàn. Bẹ́ẹ̀ni wọ́n rú ọ̀pọ̀ èèyàn lágbára ní ibùsọ̀ gbọọrọ níjọba àbílẹ̀ Olúyọ̀lé. Síbẹ̀ àjọ yìí sì nílò onígbàwọ̀. Gbogbo èèyàn tí Ọlọ́run bá bá dá lọ́lá, ẹ kún wa lọ́wọ́. Iṣẹ́ ìránṣẹ́ yìí ó túbọ̀ máa tẹ̀síwájú. TCFTC àjọṣepọ̀ pẹ̀lú International Inner Week Club lórí àwọn obìnrin tó lápẹrẹ cancer la pẹ̀lú ìtọ́jú. Àkànṣe ètò bẹ́ẹ̀ yóò tún wáyé lọ́tọ́bọ̀ ọdún yìí o. A bèrè fún àjọṣepọ̀ iléeṣẹ́ ńláńlá, iléeṣẹ́ ìjọba, iléeṣẹ́ aládàáni, àtẹ̀lẹ́yìn Jọ̀hánú tó lérògbà rere. For Educational Employment and Community Development, Office Address 21 Kọ́lásí Layout, Up New Ife Road, Ibadan. Telephone 090-20-46-0004. Trinity Care Foundation, àjọ tí ń fẹ́ràn gbogbo ènìyàn.
2: Èyí ọmọ Yorùbá, ó kí ìmọ̀ ká tó.
3: Ṣàtá ọ̀bámọ́mọdé díẹ̀ píparun láti wá gbin ojúdá ìmọ̀ èdè àti àṣà Yorùbá sínú àwọn ìwé àwùjọ, kí àwọn alámúlù mọ́lá ó má bàa fi ayé dèrú ohun àgbélẹ̀rọ èdè àtàṣà tàwọn jẹ. Nìkan ni Lágbèlú FM 90.7 fi ṣàgbékalẹ̀ ètò lágbàláyà àgbà.
4: Ẹ bá ń gbọ́ndọ̀ yìí gbẹ.
5: Jàǹgbàlà jùbú ìjùbú ìjùbú jàǹgbàlà.
3: Ní gbogbo aago kan sọ ọjọ́ Àbámẹ́ta Sátidé, àwọn ọmọ wa yóò máa péjọ bàbí ságbàláyà àgbà. Níbi tí ó ti máa pàdé atọ́kùn ètò tó mú yányán létè, àdéròkẹ́ Ògúnlẹ̀yẹ, tí yóò máa sọ àwọn onírúurú ìtàn gbọ́kọ́gbọ́n láti kọ́ àwọn ọmọ wa láṣà àti ìwà ọmọlúàbí tó fi mọ́ kíkọ́ wọn láwọn ẹ̀kọ́ pàtàkì. Àwa rọ gbogbo ẹ̀yin òbí tẹ́ ò fẹ́ kọ́mọ yín ó gbàgbé orísun ẹ̀ pé bá a gbọ́kàn sán bá ti lò. Ní gbogbo ọjọ́ Sátidé, níṣe ni ká máa jókòó ti rédíò yín pẹ̀lú àwọn èwe wa. Àǹfààní yóò ṣí sílẹ̀ fún wọn láti pè wọlé tàbí darapọ̀ mọ́ àwọn èwe ẹgbẹ́ wọn lórí ètò. Lágbàláyà àgbà ni kẹ́yìn èwe wo máa gbọ́ ká ṣàwà ó lè ráàyè gbilẹ̀ láàrin.
6: Bàbá Ìbàrùbá.
7: Ọba Ìsara.
6: Orúkọ tó lámilaka nínú iṣẹ́ ìṣègùn ìbílẹ̀. Àgbàlagbà ìṣègùn tó mojú léjà. Ewé àti egun àti ń tá a fi ń sọmọ aráyé lóore. Àwọn àìsàn tó lúgọ tàbí fojú hàn nínú àgọ́ ara ẹni. Kí gbogbo orúkọ máa roni, kọ́run ẹ̀sìn ó máa ròyàn. Ká máa rìn, ká máa mí gúlegúle, àbí ká máa ṣe yọ́ àṣejù. Báyé èèyàn bá ń lú kìkìkì, àbí èèyàn ń wọ̀ ọkọ́. Ó ń rí kùrukùru èèyàn kan di méjì. Ẹlòmíì bàtà ń jẹ́ bó ti ò ní mọ̀. Fífa ni wọ́n ń fa ẹlòmíì. Wíwọ́ ni wọ́n ń wọ wọnú mọ́tò bí àpò ẹwà. Jara rẹ gbà lẹ́yìn ilé bàbá Adédibú. Mímọ̀lété Nìbàdàn, opposite People's Girls Grammar School. Bàbá Ìbàrùbá kò rẹ́nì kankan ńṣẹ́ lọ́mọ pèrò sọ́pọ̀. Bẹ́ẹ̀ bá ti wá kájọ foríkorí kájọ sọ tó ń ṣe yín o. Ọ̀nà àbáyọ sì ti wà pẹ̀lú irinṣẹ́ ìgbàlódé tó máa tú àṣírí ibi tí àrùn wà lágọ̀ọ́ ara. 080-33-88-1008 tàbí 070-1821-1111. Bàbá Ìbàrùbá ọba Ìsara àgbà ìṣègùn tó ń bá ìsàn wí táìsàn fẹsẹ̀ fẹ.
8: Your future is calling, and at West Midlands Open University, the possibilities are limitless. Admission is ongoing, whether you're a fresh secondary school leaver or a direct entry candidate with NDE, NCE, HND or A-levels, there's a place for you at WMOU. We also offer HND conversion and BSc top-up. Choose from courses like Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Human Resource Management, Accounting, Mass Communication, and Educational Management. Take the next step towards your academic and career goals with West Midlands Open University. Our fees are affordable. Come and study under qualified and experienced world-class lecturers. Visit us at White House, Adewumi Street, Felele, Ibadan, or number 1A, Oba Akran Avenue, Ikeja, Lagos. Call 0704-700-0167 or visit www.westmidlands.edu.ng. Follow us across social media at WMOU Nigeria, West Midlands Open University. Possibilities beyond imagination.
1: Sísí gbagadagbagadagbagada ilẹ̀kùn iléeṣẹ́ agbófinró lọ́jọ́kọ́jọ́. Gbagadagbagada nílẹ̀kùn ilé ìwòsàn nígbàkúùgbà. Àwa ti sọ kọ́kọ́rọ́ yàrá àkéde ìpolówó ọjà sọnù ní Lágbèlú FM Nìbàdàn. Gbagada nílẹ̀kùn wá sí ilẹ̀. Gbogbo àyè ló gbà ọ́. Polówó ọjà kò ṣèkéde ohun gbogbo tó o bá fẹ́ ní Lágbèlú 96.7 FM Pẹ́lẹ́lẹ̀ Nìbàdàn.
9: Ọ̀rọ̀ rí ọjọ́ wà á sì máa ta ní wìtì wìtì.
10: Èrò ọjà olówó.
3: ni tosti ose yi gan la o fi ya loja tutu je loja gbe ni nilu ibadan alaja chief mrs basirat owo la wa ona ko ya gege bi ya loja gbogbo oja gbe ni iye agbe ni general market ti lu ibadan gbogbo eyin onibara wa jale jako e wa gbo o koni si anfani fun tita tabi rira ninu oja agbe ni ibadan iye lojo bo tosti ose yi ojo kedogun osu kewa friday ojo kerin di logun lao to shi oja fun raja aton taja inu oja agbe ni ibadan ajo se wa oni baje o gogo wa lawo ma ra jejeun atajere apabowo owo atajere oja ni fu gogo wa gogo egbe oloja agbe ni ilu ibadan lo nkede
0: esi wa mi kon ni mo pe kele o
4: Jesu nikan ni eto tuntun ti o ma waye lori ikanni yi ni gbogbo ojoru Wednesday ni deede agogo meje si ago meje abo asale nibi ti a ti ma gbo oro Olorun ko eko bibeli lati enu iranse Olorun Reverend Idowu Animashaun of World Hope Ministries Badeku
10: akin ta bo si ori eto wa eto ye Jesu nikan
4: e ma pade baba Idowu Animashaun lori eto ti a pe ni Jesu nikan ni Lagelu 96.7 FM ni gbogbo ojo Wednesday ago meje si meje abu asale ni o ago meje si meje abu asale ni o Jesu nikan ma

とハワイ、ハッピー、モスクエロ、シュウユ、ジョスコス、エビ、マティ、ハッタシュ、クイ、ジョスウェン、オーボ

0: Fẹ́mi.
1: Ọpẹ́ ni Fọlọ́run.
0: Ọpẹ́ ni. Bíbélì sọ wípé nínú ohun gbogbo.
1: Ayé ọpẹ́ ti yọ tipẹ́.
0: Ká máa dúpẹ́.
1: Ayé ọpẹ́ yọ lánàá yọ lónìí. Ọyọ ń jẹta
0: ọyọ ń jẹun. Ó rí pé ó fẹ́ lọ́mi já díẹ̀ wọnú kolu
1: yìí. N gbọ́ pé bó ṣe rìn nù. Kò jẹ́ àmọ́ bó ṣe jẹ́.
0: Ìròyìn tí mo gbọ́.
1: Ṣé ìròyìn ayọ̀ ni?
0: Ìròyìn àgbọ̀sọgbánù.
1: Ìròyìn ayọ̀ ni.
0: Ìròyìn
1: ayọ̀ ni.
0: Tí ò betí gbọ́.
1: Ó ti ń ṣẹlẹ̀ tipẹ́. Ó ti ń ṣẹlẹ̀ tipẹ́ orí ẹ̀kọ́.
0: Mo wá pe ọ̀gá wa Gbẹ̀ngà Ọláyíwọlá Ọ̀yàtọ̀. Bó o ni mo gbọ́ pé ẹ ti gbọ́. Ṣé ẹ ti confirm ẹ?
1: A tó gbọ́ ti pọ̀.
0: Big man presenter.
1: A tó gbọ́ ti pọ̀.
0: Ó ní o ti rí ìlú. It is well.
1: Ọ̀gbọ́n tí Bíbélì wí ni.
0: Kí ló wí?
1: Ó ní gbogbo ọjọ́ lọ́jọ́ Olúwa. Kò sí ẹ̀dá àti èèyàn tó máa ṣe kò tiẹ̀. Ìdínú tá a fi ń sọ fún ọkàn ayé àti ẹ̀mí. Ẹ̀sìn máa ń wọ̀n. Ẹ̀sùn gbogbo máa ń wọ̀n.
0: Ká lé ilé ayé yìí níwọ̀nba ká ṣeun gbogbo. Ṣọlá rẹ̀ o, gbé orin ìsókè.
1: Gbogbo ohun téèyàn bá dì mẹ́rù láyé.
0: Ẹ jẹ́ ká kọ́kọ́ gbọ́ orin iná. Ẹ̀yin ara lé.
1: Ìkọ̀ọ̀kẹ́ ìjèjì lè yán máa yọ.
0: Ṣé ẹ mọ orin yìí? Ṣé ẹ mẹ tó kọrin yìí? Let's go.

0: ẹ jẹ́ kí a máa ṣètò lọ́wẹ́lẹ́wẹ́lẹ́ rẹ̀ mí.
1: Ohun gbogbo ọmọ rí bó ti yẹ kó rí.
0: Ọ̀dọ́mọdé ògbóǹtarìgì òǹkọrin ẹ̀mí.
1: Ọ̀jọ̀gbọ́n.
0: Tọ́lọ́run ọba mi ṣe ń gbé lórí sókè.
1: Ọlọ́gbọ́n onímọ̀.
0: Wẹ́rẹ́ dè wẹ́rẹ́.
1: Tí ń kóná rẹ̀.
0: Wẹ́rẹ́.
1: Ọjọ́ títí ń wò
0: èké. Tọ́lọ́run dẹ̀ ń gbà á fún wẹ́rẹ́wẹ́rẹ́.
1: Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni.
0: Tolúwa ni sing. Òun ló kọ gbajúgbajà orin tí àwọn èèyàn ń kọ dáadáa lè jọ sí. Kábíyèsí ẹlẹ́dùnmarè ẹni ńlá funfun báláú àkàwé òsì láyé lọ́run o ẹ ti ń bẹ ẹ ó máa bẹ yọ́ máa jẹ sí. Àti bí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
1: Ọlọ́run ọba mi ló ṣe bẹ́ẹ̀.
0: Ṣàdédé la gbọ́ ikú ẹ̀ lọ́sàn-án ìní o.
1: Lákú lọ́mọdé kọ́ yẹ ni ọ̀sán jó ká dàgbà.
0: Olúwa ni sing. À ń gbọ́ o lọ́sàn-án ìpò ti jáde láyé.
1: Ó ti jáde láyé.
0: Ó dùn mí gàgà. Rẹ̀mí. Easter Musical Concert 2027 tó ń bọ̀ tí Ọlọ́run mú kí n máa ṣe lọ́dọọdún yẹn. Mo mà ti list orúkọ ẹ̀ lára olórin ẹ̀mí tó ń bọ̀.
1: O ní mú kú o, àwọn agbèrè rẹ̀ àrà akọrin inú wọn. Wọ́n mú kú o, ìwọ̀ nílẹ̀ Yorùbá.
0: Ilé ayé.
1: Ilé asán. Ilé òfò ni.
0: Àfọwọ́bà.
1: Ó ti wá tipẹ́.
0: Gbogbo olórin ẹ̀mí nípínlẹ̀ Ọ̀yọ́ lórílẹ̀-èdè Nàìjíríà.
1: Akin.
0: Akin o.
1: Akó àtẹ̀mọ́ra.
0: Akó àtẹ̀mọ́ra o.
1: Àní irú ẹ̀mí.
0: Akó etígbọ̀ tolúwa ni sin.
1: Irú ẹ̀ ò ní ṣẹlẹ̀ sí
0: àmọ́. Ọ̀dọ́mọdé olórin ẹ̀mí tó gbajúgbajà. Tọ́lọ́run gbà fún lọ́wọ́ yìí.
1: Ẹ rí ipò tí ń ṣẹlẹ̀ tipẹ́tipẹ́ lọ́pọ̀ ìgbà tó jẹ́ pé bá a bá gbọ́rù nǹkan wọ̀nyí a máa ṣe wágìrì. Ṣùgbọ́n láwọn abala ibòmíì bá a bá ti lóore ọ̀fẹ́ àti wáyé ẹ̀jẹ̀ á sinmi ẹ̀jẹ̀ á máa sinmi ká sì gbìyànjú bá a ti ń wa bá a ti ń lé bá a ti ń ba ká máa fààyè lẹ̀ náà láti fira wa fún àti ọmọ yẹ àgọ́ ara wa wò ká máa fún ara wa nísinmi torí pé Ọlọ́run ó fètò sinmi lẹ̀ lẹ́yìn ìgbà tó dá ayé tó dá ọ̀run tó dá ohun gbogbo ìsinmi ṣe pàtàkì kódà béèyàn ta gbogbo ohun tí ń kó kákó kiri pọ̀ kàn pa kí wọn náà lọ́jọ́ kan sọ́jọ́ méjì bí ìrìn àjò ń bá ti gbà ọ́ mọ̀jẹ̀ ọ̀dá owó lẹ̀ débi pé dókítà yóò máa ṣàyẹ̀wò rẹ̀.
0: Bá a gbórin ẹ̀sùn kí n.

0: 97.
1: Bàbá ìbàrùbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
2: Kára ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Bí wọn ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá ìbàrùbá tó sì fi ojú tu ewé àti epo àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbáragàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àrùmọ̀lẹ́gun làkú ègbé ìfúnpá gíga ẹ̀yọ́ ṣẹ́jù àdìkọ́mọkùnrin ó máa múná lọ gbárí lórí iṣẹ́ inú ilé. Àìróorun sùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ̀n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ ọ̀yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá ìbàrùbá ọba iṣan ara ìyànà UBA bank ní Mọ̀lẹ́tẹ́ Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan gan adojúkọ People's Girls Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bù bí èlùbọ́.
3: Everybody could hear the eagle as long as talk of the town.
4: Cash share.
5: The ultimate joy giver don't land again.
4: Season one of the Ember winning galore. Even come for September, people pack money tire. Money will enter people hand up till now. They never fit to believe I'm the train. Don't start again. Either on or like this, no looking back.
6: Money make the work go round.
4: You must get your own piece of the Ember winning galore for this month of October. October don't land. Cash year, they celebrate like the Lua FM 11th anniversary and with this splash money like never before. Double winning every Friday. A new millionaire go come out every Friday. Plus the mighty October 28th. Lagelu anniversary. Cash party. Money left. Money right. Money center. If you want play today, or you carry your food right now for Splash FM, now star 347 star 1004 star 1# for Lagelu FM, now star 347 star 1004 star 2#. You fit a bust. Enter website www.cashier.ng. Only those people with all reach 18 years and above. Nine go fit to play this cashier. And now your state gaming board. Nine licensor.
7: The Ember winning galore. I must go cash my own world.
4: Shooty cash, yeah. Nutty cash, yeah.
8: Jerry's PR Eye Care Foundation ló ń lọ́gun tata wípé tí yín mélòó gbogbo èèyàn bàdà tágbègbè ẹja máa ń ra wa létí pé gbogbo tó lu wá dáadáa ni ṣùgbọ́n nígbà tá a dáyé ọ̀nà kan tàbí ọ̀nà míì tá à ń gbà lóra wa ó máa ń sokun fún arun lọ́kàn ọjọ́ kẹ́sàgó ara ṣùgbọ́n nínú gbogbo ẹ̀yà ara ojú lọ́ba ara ìdí pàtàkì rèé tí àjọ Jerry's PR Foundation ṣe ń pe àkíyèsí gbogbo ènìyàn tó bá ní ìpèníjà ojú láti tara ṣàṣà wá darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Jerry's PR Eye Care Foundation. Àǹfààní ńlá gbà lèyí èròǹgbà tí wọ́n fi gbé kalẹ̀ kò múnira dání ₦2000 péré lówó káàdì ọ̀fẹ́ sì láyẹ̀wò ojú ọ reading glasses lọ́fẹ̀ fún gbogbo ẹ bá nílò ẹ̀ àníṣẹ́ ọ̀fẹ́ láyẹ̀wò fún gbogbo ẹ tí wọ́n fẹ́ máa bí ọ̀rọ̀ kù sí nípa ọ̀rọ̀ ojú rọrùn gbogbo olùkópa tó nípèníjà ojú wá sí ṣàgbékalẹ̀ Cherry PR Eye Care Foundation. Nígbà tó tún wá gbọ́bi tó ti rà ánú gbà láì sí nira owó kí ló tún dúró ṣe orí ìran gara kọ́ ọmọdé ni tí wọ́n ń fà ní tẹ̀tẹ́ kòdà lójú pópó láfi ni wọ́n máa lọ tààrà lọ ṣàyẹ̀wò ojú rẹ ní number 94 opposite Unity Bank Cherry's Cultural Building ìyànà àgbàlábọ̀ store nítòsí olówó tí fowó sanu shopping complex ìwòrò ìbàdàn lójoojúmọ́ ni o. Aago mẹ́sàn-án àròsọ aago mẹ́rin ìrọ̀lẹ́ ₦2000 péré lówó káàdì fún béèrè àtàlàyé pé 07010152255 ojúlọ́ba ara kò ní dín dúró mọ́ wa lágbárí.
9: Splash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
10: Ẹyin tèmi báwo ni o ṣe wá.
11: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ṣe fún wa? Làwọn náà ṣe fúnra wa.
12: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
13: Bàbá Túnde Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ó lá mọ́ mi lọ́wọ́.
14: Bó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nọ́mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jẹ́ ìké fún ọ kúkú mọ́ nínú.
9: gbìrànlẹ̀. Máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹrọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pé wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
0: 0807-112-4000 0807-112-4000.
9: Splash FM Media Academy ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

0: tuntun nene pẹlu awọn boys olon ti o biro ni remi ati remi remi additional big band presenter pẹlu remi babajide mc general lago meri koja seju meedogun di ago mefa irole ni gbogbo ojo eti friday ni toni lagelu 96.7 fm entertainment program to ta lẹnu bi kilisi eto ta fi se gbalado orike ebe asa efe ẹrin ani takiti le ma ma ba pade lori eto miliki special labala labala leto abala akọkọ tori tẹfẹ níbi tí rẹmi àti rẹmi ti máa ma gbé yín débẹ pẹlú àwọn orin àlùjọ tó yí bóbó abala kejì kí ló ń ṣẹlẹ ládùúgbò yín níbi tẹ ti ṣiṣẹ ní ọfíìsì yín láàrin ọrẹ méjì àwọn wo ni wọn yàn yẹ ẹfẹfẹ jọsìn tàbí kábàjọba sọrọ lórí àdúgbò yín ẹ pè wọn lé kábàyín dá sí abala kẹta ní pẹpẹ ọrọ níbẹ la ó ti máa fi ọrọ kan tàbí èkejì ṣe é létí bẹ́ẹ̀ ó sì máa bá wa dá sí ṣe ti wá rí pé gbọdọ̀ má gbọ́ ètò ìlétò mílíkì special pẹ̀lú rẹmi àti rẹmi lójú ọjọ́ ọ̀sẹ̀ mílíkì special ètò bàbá ètò.
1: Arákùnrin, jọ̀wọ́ fún mi lómi tútù kan, olùgbẹ́ ń gbẹ mí.
2: Ọ̀gá mi, ẹ gba omi Showbox bottle water kẹ́ ẹ fi ṣèbàlẹ̀ ọkàn yín.
1: Omi yìí dára, ó gbayì, kódà ó tuni lára pẹ̀sẹ̀, ó mọ́ lóló, ọkọ mi balẹ̀.
3: Omi yóò lọ ta o.
2: Nígbà tí olùgbẹ́ bá ń gbẹ yín, ẹ má ṣe mu omi kómi o. Ẹ yan omi Showbox bottle water, omi amọ́lólo tá a pèsè lọ́nà ẹ̀rà ọ̀tọ̀. Pẹ̀lú irinṣẹ́ ìgbàlódé, eléyìí tó dára yàtọ̀ sí ti tẹ́lẹ̀. Àjọ NAFDAC fóúntẹ̀ ló kódà fún mímu gbogbo ènìyàn. Ládùúgbò, nínú ilé, lọ́fíìsì àti lóde àríyá. Showbox bottle water wà ní Owúdé Estate, Second Gate, Àpáta, Ìbàdàn. Ọ̀fẹ́ lábàáyí gbèdélé ìtajà yín. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ̀pẹ̀ sórí 090-351-04468 tàbí 0089-510143. Láì sí omi, kò sí ìyè. Showbox bottle water, omi tó dára.
4: Lágbèlú FM 96.

0: lè sọ pé ẹ mọ wulẹ̀ pé wọ́n ní ó dàbí kọ́ ṣùgbọ́n kọ́. Hello.
1: Mo wà nú ọkọ̀ wọ́n wá ń wò ẹ má sọ pé.
0: Hello.
2: Hello sir.
0: Ẹ ká sàn.
1: Ẹ lẹ́ má dà.
2: Iṣẹ́ olúwa wà pẹ̀lú yín.
1: Amina.
3: Mi o.
2: Ara mi gba mi kò ń gbà bí o.
3: Amina.
2: Mèrè kì í lónìí o.
3: Kí ló ṣe?
2: Mímọ̀ lè ké. Ọlọ́run yóò ní gẹ́gẹ́ fẹ́ fún ara mi.
3: Irọ́ ni sínú ṣọ́ọ̀bù abẹ́fẹ́ fún mi.
2: Títí ẹ lọ ra nǹkan ní bòde ni.
3: Kí wá ló ṣẹlẹ̀ kọ̀kẹ́?
2: Mo ṣe ń bọ̀. Àwọn tó ń ṣe rálì tí wọ́n pọ̀ kọ̀ máa yẹn.
1: Kò ní ìdí ẹ̀dá kan máa ń.
4: Tó bá fẹ́ dá kọ̀.
1: Ẹ yẹ sọ ẹ̀. Ẹ má dá kọ̀ máa ń.
2: Ẹ̀tọ́ wọ́n tà ń ṣe rálì yẹn lọ. Gbogbo gbòòlò wà.
0: Irú rálì wo ṣé rálì ìsọjí àbí ìsọjí ìta gbangba àbí ìṣòru.
1: Àbí tí ìyá lọ́jà.
0: Òṣèlú
3: òṣèlú
0: ẹ̀. Ok.
2: Òṣèlú ni òun ni wọ́n ṣe. Gbòòlò yẹn wá pọ̀ gan-an títí lórí bíríìjì abẹ́ bíríìjì gbogbo ẹ̀. Kẹ́rin ṣàdédé ni lẹ́yìn tó ó ti lọ síwájú. Ṣàdédé ni láàrin lẹ́yìn táwọn tó bù. Mi ì mọ bí wọ́n gbé fún àdáyọ. Mi ì mọ bí Ọlọ́run lọ yọ mi gan lónìí. Onímọ̀lúwa gan tí mo sáré kó sí nínú. Ọlọ́run lọ bá wà o.
3: Kábíyèsí.
2: In fact, ó fẹ́ gbẹ̀lé lẹ́tọ̀ ó tún dìde ní. Ìgò tó jù ọbọ̀ sórí ibà wíwá yẹn padà gẹ́yì. Ìgbìmí tó tún jù díẹ̀ ló kù kó mu ní ẹ̀gbẹ́ ẹ̀gbẹ́ níbi ẹnu ọ̀nà dírẹ́fà yẹn.
3: Irọ́
2: wa life and life. Ọlọ́run lọ yọ mí o.
3: Kábíyèsí.
2: In fact.
0: Ẹ ṣe
2: ọlọ́run lọ yọ mí.
0: Ẹ ṣe
2: ọlọ́run lọ sọ wa o.
3: Àmì
2: o.

0: 96.7.
1: Trinity Care Foundation, àjọ tó dádúró pẹ̀lú àtìlẹyìn Ọlọ́run lórí iṣẹ́ àánú ṣíṣe fún ọmọnìyàn láìsí ẹlẹ́yàmẹ̀yà. Trinity Care Foundation, àjọ tó ń rú àwọn ọ̀pọ̀ ènìyàn lágbára tọ́pọ̀ èèyàn ti jàǹfààní ẹ̀ láti bí ọdún mẹ́ta sẹ́yìn tí Dùmàrè ti ń ṣàtìlẹyìn wọn. Wọ́n ti pín, wọ́n sì ń pín oògùn fún onírúurú àrùn. Wọ́n rú ọ̀pọ̀lọpọ̀ oko lágbára, wọ́n pín gàga ojú, eye glasses, eye drops, fẹ́ni tí ojú ń dà láàmú. Wọ́n rú àwọn akẹ́kọ̀ọ́ lágbára pẹ̀lú gẹ́gẹ́dẹ́ òbítíbitì ronú lágbára ló ti ṣẹlẹ̀ lọ́pọ̀ ìgbà nílùú Ọlọ́ka ẹgbẹ́dá local government Ìbàdàn. Bẹ́ẹ̀ni wọ́n rú ọ̀pọ̀ èèyàn lágbára níbùsọ̀ gbọ́rọ̀ níjọba àbílẹ̀ Olúyọ̀lé. Síbẹ̀ àjọ yìí sì nílò onígbàwọ̀. Gbogbo èèyàn tí Ọlọ́run bá dá lọ́lá, ẹ kún wa lọ́wọ́. Iṣẹ́ ìránṣẹ́ yìí ó túbọ̀ máa tẹ̀síwájú. TCFTC àjọṣepọ̀ pẹ̀lú International Inner Week Club lórí àwọn obìnrin tó lápẹrẹ cancer ra pẹ̀lú ìtọ́jú. Àkànṣe ètò bẹ́ẹ̀ yóò tún wáyé lọ́tọ́bọ̀ ọdún yìí o. A bèrè fún àjọṣepọ̀ iléeṣẹ́ ńláńlá, iléeṣẹ́ ìjọba, iléeṣẹ́ aládàáni, àtẹlẹyinjú àánú tó lérògbà rere. For Educational Employment and Community Development, Office Address 21 Kọ́lásí Layout, Up New Ife Road, Ìbàdàn. Telephone 09020460004. Trinity Care Foundation, àjọ tí ń fẹ́ràn fún gbogbo ènìyàn.
2: Ṣàtà ọ̀pámọ́mọdé díẹ̀ píparun ní parun ní parun. Láti wá gbé ojútá ìmọ̀ èdè àti àṣà Yorùbá sínú àwọn ìwé àwùjọ kí àwọn alámúlù mọ́lá ó má bàa fi ayédèrú ohun àgbélẹ̀rọ èdè àtàṣà tàn wọ́n jẹ. Nìkan ni Lágbèlú FM 90.7 fi ṣàgbékalẹ̀ ètò lágbà láì lágbà.
3: Ẹ bá àwọn gbọ́dọ̀ yìí bẹ́ẹ̀.
4: Jàǹgbara jìbúrí jìbúrí jìbú jàǹgbara.
2: Ní gbogbo aago kan ọ̀sán ọjọ́ Àbámẹ́ta Sátidé làwọn ọmọ wa yóò máa péjọ bàbí ságbà láìyá àgbà. Níbi tẹ́ ò ti máa pàdé atọ́kùn ètò tó mú yẹ́yẹ́ létè àdéròǹkẹ́ ògúnlẹ̀yẹ tí yóò máa sọ àwọn onírúurú ìtàn àgbọ́kọ́gbọ́n láti kọ́ àwọn ọmọ ogun aláṣà àti ìwà ọmọlúàbí tó fi mọ́ kíkọ́ wọn láwọn ẹ̀kọ́ pàtàkì. Àwa rọ gbogbo ẹ̀yin òbí tẹ́ ò fẹ́ kọ́mọ yín ó gbàgbé orísun ẹ̀ pé bá aago kan ọ̀sán bá ti lù ní gbogbo ọjọ́ Sátidé níṣe ni ká ẹ máa jókòó ti rédíò yín pẹ̀lú àwọn èwe wa. Àǹfààní yóò ṣí sílẹ̀ fún wọn láti pè wọlé tàbí darapọ̀ mọ́ àwọn èwe ẹgbẹ́ wọn lórí ètò. Lágbà láìyá àgbà ni kẹ́yìn èwe wo máa gbọ́ káṣà wa ó lè ráàyè gbilẹ̀ láàrin yín.
5: Your future is calling, and at West Midlands Open University, the possibilities are limitless. Admission is ongoing, whether you're a fresh secondary school leaver or a direct entry candidate with NDE, NCE, HND or A-levels, there's a place for you at WMOU. We also offer HND conversion and BSc top-up. Choose from courses like Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Human Resource Management, Accounting, Mass Communication, and Educational Management. Take the next step towards your academic and career goals with West Midlands Open University. Our fees are affordable. Come and study under qualified and experienced world-class lecturers. Visit us at White House, Adewumi Street, Felele Ibadan, or number 1A, Oba Akran Avenue, Ikeja, Lagos. Call 0704-700-0167 or visit www.westmidlands.edu.ng. Follow us across social media at WMOU Nigeria, West Midlands Open University. Possibilities beyond imagination.
6: Ìgbàgbọ́ ogun lọ́gọ̀ ọmọ èèyàn ni pé kò sí oyin ògidì mọ́ ìrọ̀ o. Àìrìnjìnà Lára Bùkẹ́ Ọ̀kẹ́ iléeṣẹ́ Super Saracen Beast Therapies lójúlówó iléeṣẹ́ tó ń sin oyin tí wọ́n sì ń ta oyin ògidì tí ò ní àbùlà. Àwọn ojúlówó yín wà nílẹ̀ bí a bá ṣe fẹ́. Tó bá jẹ́ púpọ̀ la fẹ́ tàbí lẹ́jẹ̀ wọ́n. Ẹ jẹ́ kàn sí iléeṣẹ́ Super Saracen Beast Therapies fún oyin ògidì. Tó bá sì jẹ́ pé àwa fẹ́ fi oyin ṣe ìwòsàn ara wa ni gbogbo èyíkéyìí àìsàn tó bá wà lágọ̀ọ́ ara wa, abẹ́rẹ́ oyin ni ẹ jẹ́ fi ṣe ìwòsàn rẹ̀ lówó tí ò gún párárá. Àwa tí a bá sì fẹ́ kọ́ nípa bí a ṣe ń sin oyin àti bí a ṣe ń fi oyin ṣe ìwòsàn, iléeṣẹ́ Super Saracen Beast Therapies ti wà níbẹ̀ láti jẹ́ ká nímọ̀ ní kókún nípa rẹ̀. Iléeṣẹ́ Super Saracen Beast Therapies wà ní Block Y1548 Bọ́láìgè International Market, Gbági, Ìbàdàn. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ni 08051426175 08058221537. Fún gbogbo tó bá jẹmọ́ oyin ògidì pẹ̀lú ìwòsàn látara oyin, ẹni tó mọ̀nà ní ká tètè lọ rí nítorí akọ́ṣẹ́mọṣẹ́ ni wọ́n lórí tí wọ́n yàn láàyò. Super Saracen Beast Therapies ni ẹ jẹ́ àtọ̀lọ́.
7: Beyond the Limit 2023.
8: Beyond the Limit, àkókò iṣẹ́ agbára tuntun lọ́dún yìí.
7: Nínú máa jẹ́ mú lọ́lọ́run tó pẹ̀, Pásítọ̀ Sí Ọláyà yóò ti rìnrìn agbára nínú ìpàgọ́ ọlọ́dọọdún yẹn níbi tó ti máa mú àwọn èèyàn kọjá gbèdéke. Bẹ̀rẹ̀ lápọ̀jọ́ Sunday 18 October 2026. Sísè Ọlọ́run nínú máa jẹ́ mú làkórí tọdún yìí. Nínú máa jẹ́ mú láwọn tí máa gbàdúrà ní bẹ̀rẹ̀ tí máa jẹ́ mú ìpẹ̀rẹ̀ lórí àwọn ìránṣẹ́ yóò ti máa ṣiṣẹ́ agbára. Prophet Amos Odeyemi, Prophet Israel Jomro, Prophet John Oluwapemi, Prophet Eseyi Bakare, Pastor Joseph Agade, Pro Prophet Laulu Sokubi, Prophet Isaac Jayola, Prophet Ola Wanija, Prophet Isi Ogunjabi, Prophet Israel Oluwale, Prophet Michael Anfolayo, Prophet Asumilayo Yeri. Àwọn olórin àdébùkọ́lá gẹ́rẹ́ ṣàwọlẹ̀ ẹjẹ́ sọ̀kẹ́ bájọ́ wa. Ṣadé Taiwo, Ìyàwó Olúwa Pre, Elizabeth Boka, Ìfẹ́ Olúmọ̀bọ̀, Pastor C. Ọláyà. Wọ́n máa sọ tẹ́lẹ̀ lórúkọ Jésù. Wákàtí wákàtí nínú àrùn ọmọ ayò látọjọ́ Sunday 18 bíi Sunday 25th October 2026. Àyẹ̀wò lẹ́rọ ọ̀fẹ́ pẹ̀lú oúnjẹ ọ̀fẹ́ wà fún gbogbo èèyàn. Gbogbo ẹ̀ níbi ìjọ CAC Gbaremu Center tó wà ní Leaders Junction, Tribune Road, Mọ̀lẹ́ Fọ́láfíà òkè Àdó Ìbàdàn.
1: Sisi gbagada gbagada gbagada ilẹ̀kùn iléeṣẹ́ agbófinró lọ́jọ́kọ́jọ́ gbagada gbagada ilẹ̀kùn ilé ìwòsàn nígbàkúgbà. Àwa ti sọ kọ́kọ́rọ́ yàrá àkéde ìpolówó ọjà sọnù ní Lágélú FM nìbàdàn. Gbagada ilẹ̀kùn wá sí ilẹ̀ gbogbo àyè ló gbà ọ́ polówó ọjà kò sèkéde ohun gbogbo tó o bá fẹ́ ní Lágélú 96.7 FM pẹ́lẹ́lẹ̀ nìbàdàn.
3: Ọ̀rọ̀ rí ọjọ́ wàá sì máa ta ní wìtì wìtì.
9: Ìgbà yí dá
10: ẹni tó ń wá owó lọ tó pàdé ọ láti yìí lọ́nà oṣù rí ilé gbá àìmọye ọjọ́ ọdún oṣù tó ti fi ń wá owó kiri ṣùgbọ́n gbogbo ìgbà ni wọ́n máa ń gbọ́ nípa káàṣì ẹ̀ bẹ́ẹ̀ ló tún fi bíbọ́ ṣaláìgọ́ nígbà tí káàṣì ẹ̀ ti bí ọ láti yìí fún ọ̀pọ̀ èèyàn tó súnmọ́ àti àwọn ọ̀rẹ́ rẹ tó mọ̀ kí wá ló dé tó dọ́ọ̀dù ẹ̀ ìṣẹ́ tó ń fúnni ní ayọ̀ tó ga jù ó ṣe tán láti dẹ́rìn pé ìké ìwọ náà ní oṣù kẹwàá yìí láti abala ọkọ̀ tí ẹni bá wí ní ìgàlọ́ làwọn èèyàn ti ń gbọ́ bẹ́ẹ̀ bá lẹ́lẹ́ ìtọ́kùn fún owó tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì ń jáwé olúborí wàyí o má dúró má rọsẹ̀ nítorí pé ọkọ̀ ojú irin náà tún ti gbéra lákọ̀tún ìyẹn nínú oṣù òtúbà yìí mílíọ̀nù gbé mílíọ̀nù pọ̀ tí káàṣì ẹ̀ kó wá nínú oṣù yìí ìwọ náà gbọ́dọ̀ gba ìpè tirẹ̀ nínú ẹgbẹ́ wo ni gàlọ́ nínú oṣù òtúbà yìí kan náà ní àjọyọ̀ ọdún kọkànlá àti Lágélú FM ẹ wá wo bí ọ̀gọ̀rọ̀ ènìyàn ṣe ń fowó ṣe fàjẹ́ pẹ̀lú káàṣì ẹ̀ gbogbo ojú ẹtì friday gan ni ìjáwé olúborí oníbejì bẹ́ẹ̀ la sì tún máa ń ṣe àfihàn àwọn mílíọ̀nìyà tuntun october 28 ni ayẹyẹ ọdún kọkànlá ti Lágélú FM 96.7 ó máa lágbára dùn nínú gbàyògbà owó látún owó ló sì nínú oṣù kẹwàá yìí ó yẹ bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí splash fm *347*1004*#. Lórí Lágélú FM *347*1004*2#. Ẹ sì tún lè ṣàbẹ̀wò sójú òpó website www.cashier.ng. ẹni ọdún méjìdínlógún sókè nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọjọ́ ti gémi bọ̀ ló fòǹtẹ̀ lu káàṣì ẹ̀. Nínú ẹgbẹ́ wọn ní gàlọ́ọ̀ yìí èmi ló kàn láti dèmi lọ ní àtúntò.

Politics, I told you.

0: ẹ̀yin wo lẹ wà ní mọ̀lẹ́ tí ẹ̀jẹ̀ á mọ̀ àti gbọ́ láti
1: ẹnu màmá wa kan
0: kí lẹ́yìn lè sọ
1: ó bá jẹ́ pé bẹ́ẹ̀ lórí ẹ̀jẹ̀ ká gbọ́
0: ṣé ẹ wà ní tòsí mọ̀lẹ́ tí kí ló ṣẹlẹ̀ ní mọ̀lẹ́ tí lọ́sàn-án èmi gangan
1: tẹ wà ńbẹ tí ẹ ṣe pé wọn ní tàbí ṣùgbọ́n
0: láàrin bíi bóyá ọgbọ̀n ṣẹ́jú wákàtí kan sẹ́yìn ní àdúgbò wọn rò pé ẹ gbọ́ kí ló ṣẹlẹ̀
1: ẹ jẹ́ ká mà látẹnu yín
0: tẹ
1: ẹ jẹ́ ká mà
0: ní wọ́n pín bóyá ẹ̀yìn súnmọ́ bẹ̀ bóyá ẹ̀yìn tí yẹn náà ìjámọ̀ 09123000675 nílùú tó lọ́ba
1: tónijọ́yè
0: ṣe yìí ó rí bẹ́ẹ̀ ṣá
1: akíọkíọ ìyá amaka ní gbági tuntun ó kí wa ojú òní tí ẹyin bọ́rọ̀ òyìn ṣe lọ bí agbára tọ́lọ̀ ń fún ẹranko kọ̀ọ̀kan bó ti ń ṣẹlẹ̀ ní ayé lẹ́rí yẹn oyin lílo ọ yàtọ̀ sí abẹ́rẹ́ oyin oyin tẹ́ ẹ sì ń wo ìwòsàn ní bẹ́ẹ̀ gbogbo tó wù kẹ́yìn gangan ó máa níbi ìlàkọjá ẹ máa gbìyànjú láti máa kàn síbi tí a sọ yìí alhaji ambali sàlàkọ́ àti ìyáwa alubaríkà ojú òní tí yín lágbára ọlọ́run ẹ máa tẹ̀síwájú nú ayọ̀ inú rere ẹni ọba kọ́ ẹni níṣẹ́ tọ́ba fòyí iṣẹ́ yíyàn ọ fẹ́ kí ọ tẹ̀síwájú ni kò fẹ́ kó dúró síbẹ̀ lágbára ọlọ́run àbúrò òní ṣẹlẹ̀ sí wa bí ẹ ti ń gbọ́ wa ṣe wà ní mọ̀lẹ́tẹ́ sọ́sọ́jú yín sẹ́yìn lè sọ sí ẹ pè wá sórí aago ká tó tẹ̀síwájú ojú òní tí wà á
0: ọjọ́ rẹbi àná
1: òrùn rẹbi àti wọ ọjọ́ tí ẹ ti lọ bí àná gan ọjọ́ tí lọ bí àti wọ.
0: ẹ jẹ́ kí a máa fèlè sí lọ
1: wẹ́rẹ́wẹ́rẹ́ bẹ́ẹ̀ ni kí yòókù òdìjí mà
0: ẹ jẹ́ àwọn fèlè sí lọ wẹ́rẹ́wẹ́rẹ́.
1: babawa imam ẹ yasin gbẹdẹmukẹ ojú òní tí akínkín ojú òní tí o lágbára ọlọ́run ọba pásọ olúwaṣeyí ojó mama wòlíì ọlágòkè bukola àti yáàfin badmus folusọ akínkín àti yáàfin fúnmilayọ yetunde ojó ojú òní tí lágbára ọlọ́run akín yòókù òdì jimoh olóyin nù lágbára ọlọ́run ọba ọlọ́run nífẹ̀ẹ́
0: ìṣáàjì
1: jimoh olóyin
0: lágbára ọlọ́run
1: yàtọ̀ yàtọ̀
0: àjọ pàdé
1: lágbára ọlọ́run
0: lórí ètò ilé òní léwá ọ̀nà òní náà wá àtàwọ̀ àtẹ̀yìn
1: àwọn
0: olóhùn gbé sọ̀rọ̀ bí òṣè bí ọmọ àbọ̀ ọlọ́run adájú
1: adájú o
0: lórí ayé
1: wa o tó tá a bá ń ṣe ẹ̀jẹ̀ àfi sùúrù sí o
0: lágbára ọlọ́run ọ̀nà kó fọ̀tà yọ
1: àmì o
0: lágbára ọlọ́run ẹni gbogbo wa ogun
1: àmì o
0: ẹ̀jẹ̀ ká máa fẹ́lẹ̀ ṣe lọ.
1: akí ìyáwa tó rìtáyà ìyá tí ò ní táyà láéláé adẹniran ìdòwú mo ìbá àwọn askarínu lágbára ọlọ́run ẹ̀yin tó kù bẹ́ẹ̀ náà
0: askari tó mò jé
1: askari tó mò jé ẹ yọrí láyọ o ní fi kún yín ránṣẹ́ o ayé ò ní dáwọ́ kó síjọ fún yín o adẹniran ìdòwú mo ìbá lágbára ọlọ́run gbogbo tí ọlọ́run fún yín kò ní bàjẹ́ o ojú òní tí wa.
0: ẹja máa lọ.
1: ká máa lọ. ọ̀rọ̀ tí ọmọ tí wá ìtì ẹ̀
0: kí
1: ọ̀pá kaṣọ díẹ̀.
0: ìyókù di friday lágbára ọlọ́run ilé òní ilé wa ọ̀nà òní náà wá àrùn ìròhùn gbé sọnù bí òṣè bí ọmọ ẹjẹ ká máa lọ. ẹ má gbàgbé rẹ ní ilé ayé ìjà mi bí ti má bàáyàn lójú má bàáyàn jà má lè rí mọ́yàn
1: wọ́n bí ọ ní ọ̀tá
0: má tàkà síyàn
1: kí lọ fẹ́ gbà bẹ́ẹ̀
0: má bàáyàn ní gbólóhùn
1: ọ̀sẹ̀ má dìyàn
0: má dìyàn sínú má bàáyàn keep malice má bàáyàn yòdì
1: mọ̀yàndì o
0: torí wípé abẹ́ ìṣó àti lẹ́dùnmọ̀ ìrìnà fi wá sí
1: ìrìnà lájọba wa olùkùnkùn tiẹ̀ ni ti ń gbé ká
0: tẹ̀rí láyé ta wàrí aṣọ
1: la fi ń bo gbogbo ẹ̀
0: pancake powder lọpọlọpọ fi ń gbéra
1: lọpọju
0: sórí ẹlòmíì rìn títì
1: mánéjà rẹ
0: àgọ ara rẹ nìkan ló wà títì
1: ó ti wà ní ọkàn tí lọ
0: gbogbo ọkàn
1: ó ti rìnrìn àjò
0: ọlọ́run ló ní káwọn mọ́tò ní hàn kan máa tẹ hàn.
1: bí a ṣe ń tẹ̀ tó ẹ tí ò ní gbọ́ ò ní gbọ́
0: ò ní gbọ́ but ẹlòmíì tó bá hàn tó lónìí bá gbọ́ báyìí
1: ọ̀hún ni
0: a kò sáré kò dùn tàbí kò sáré bẹ sínú kọ́tà
1: kọ́ bẹ́ náà gàlà
0: ẹ jẹ́ ká gbìyànjú ká ṣe dáadáa lórí àkẹ́tù tá a wà
1: yìí ká
0: balẹ̀ kẹsàn án dáadáa torí pé ilé ayé yìí
1: àfọ́bà fílẹ̀ kò sí nǹkan kan bẹ́ẹ̀ kò sí nǹkan kan bẹ́ẹ̀ o
0: ẹ jẹ́ máa lọ.
1: adúpẹ́ torí pé ètò tuntun wáyé ètò tí láǹfààní àti lọ síbi kọ̀ọ̀kọ̀ọ̀dọ̀ lágbára ọlọ́run ìgbà rí ọba tó dá wa kò ní ṣe lè ní àṣemọ fún wa àtúngbọ́ra àtúnríra àtúnríra wa lagbara onu ko ni se aloku tin da moran la
2: lagbara na
1: odo la o
3: lemi lemi e de ma je ka gbagbe pe ohun te e ba ni le gba
1: e ma fi lo me elomi
2: to lo lo
1: o le wu die
2: ni to ba mo po le gba
1: o ni ko fi teyan
2: ko fi teyan
1: o fi teyan
2: ni to ba to mo po o le gba ko fi se ma fi se mi
1: ijabu lo ko je sa oru pala oru soke
2: antoni
1: bodo ni
2: abiyo yali yali
1: yali yali
2: gbo mo baba
1: ti swa ko ko ni na ke
2: no no
1: o se baba
2: o di yali kan
1: gbo yin baba la ki o na ba di yali kan ama duro yin layo e na ma jo ti wa layo
2: a de mi ni o so lo bi se
1: ni la da ra
2: a ola yi mo a de yin kan a di a ni yin kan bi bi a de se ni ko bi se baba bi shola le o da jo si
1: ma ko si ni
2: da ba ti
1: Baba,
2: baba,

ẹ kúrò lẹ bẹ lásìkò iṣẹ àtúrọ àkójọpọ ìròyìn ti àgbáyé lòdì sí ti gbọ yín láti ìkànnì ti lágbèlú 96.7 òkè gàjòkè martini salau lóníròyìn ṣùgbọn ṣáájú ẹ gbọ àwọn kókó eléyìí tó ń bẹ nínú ìròyìn ọhún. Àjọ ayánilówó lágbàáyé òun náà ni wọ́n ti fún orílẹ̀-èdè wa Nàìjíríà ní àmọ̀ràn láti mójútó owó ìrànwọ́ eléyìí tí wọ́n fẹ́ yọ kúrò lórí epo bẹtiró. Kìyàmù náà ni ó sọ̀rọ̀ kò bá kùgbé sí Àtíkù Abubakar lórí ọ̀rọ̀ ilé ìtúsọ nípa ọ̀rọ̀ ẹ̀ka iléeṣẹ́ ọkọ̀ òfurufú. Iṣẹ́ abẹ ilé tí wọ́n ṣe fún pòfù òun náà ni oyọ̀ rìsìrìrì. Agbábọ́ọ̀lù nígbà kan rí fún ikọ̀ agbábọ́ọ̀lù ti Manchester United Wayne Rooney òun náà ni ó ti kọ̀rọ̀jú sí Martinez nípa ọ̀rọ̀ ilé ìtúsọ nípa àwọn tó ni ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United ní báyìí ẹgbọ́rìyàn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́. Àjọ ayánilówó lágbàáyé IMF òun náà ni wọ́n ti fún orílẹ̀-èdè wa Nàìjíríà ní àmọ̀ràn pàtàkì nípa ọ̀rọ̀ owó epo rọ̀bì eléyìí tí wọ́n yọ owó ìrànwọ́ kúrò lórí rẹ̀ eléyìí tí wọ́n sì jẹ́ pé wọ́n fẹ́ pe amọ̀ owó kan eléyìí tí wọ́n fi ṣe owó ìrànwọ́ tí yóò lè jẹ́ kí epo ọ̀hún kí ó lè wálẹ̀. Níbẹ̀ náà ni wọ́n ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún síta pé owó ọ̀hún òun náà ló yẹ kí wọ́n mójútó àti láti wá ọ̀nà láti pin fún un ní kálukú pàápàá jùlọ ní ẹ̀ka eléyìí tí yóò lè jẹ́ ohun amáyédẹrùn fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ẹni tí yóò jẹ́ adarí fún ẹ̀ka eléyìí tó jẹ́ pẹ̀lú ọ̀rọ̀ owó àti ìdàgbàsókè ẹni tí ṣe Rodri Vades òun náà ló sọ̀rọ̀ di mímọ̀ lónìí gangan. Níbẹ̀ ló ti ṣàlàyé pé epo rọ̀bì eléyìí tí wọ́n yẹ owó ìrànwọ́ rẹ̀ lórí owó epo òun náà ló jẹ́ pé owó tí wọ́n fẹ́ pè àmọ́ báyìí ni òun yóò rọ̀ wọ́n pé kí wọ́n rí pé owó ọ̀hún náà ni kí wọ́n fi sí ẹ̀ka pàápàá jùlọ fún àwọn òṣìṣẹ́ àti àwọn tí wọn kò rí owó ọwọ́ ọ̀rí. Níbẹ̀ náà ló ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún síta pé tí wọ́n bá tún dá owó ọ̀hún padà ó ní kì í ṣe gbogbo èèyàn náà ni yóò láǹfààní láti jẹ inú

ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà òun náà ni wọ́n ti kọ̀rọ̀ jù báyìí tí ìpànìyàn àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà ilé tí wọ́n ń gbé lórílẹ̀-èdè ti South Africa ilé tí wọ́n ṣàlàyé wípé ó ti wá gbogbo báyìí tí ó sì ti fẹ́ ju kẹ̀kẹ́ níbẹ̀ náà ló jẹ́ pé ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà ilé tí ó jẹ́ pé ó pàdé ikú òjijì lórílẹ̀-èdè ti South Africa lọ́wọ́ àwọn òṣìṣẹ́ ilé-iṣẹ́ ọlọ́pàá ti orílẹ̀-èdè ọ̀hún ní ọjọ́ ẹtì ọjọ́ kẹsàn-án oṣù kẹwàá ọdún tí a wà yìí ilé tó jẹ́ pé ní ilé rẹ̀ ilé tó jẹ́ pé ó ń bẹ̀ ní parksland ní agbègbè ti cape town gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ilé tí wọ́n fi léde náà ni pé ojú-eze chimeze ojú-eze òun náà ni ó jẹ́ pé àwọn òṣìṣẹ́ ilé-iṣẹ́ ọlọ́pàá ti orílẹ̀-èdè south africa òun náà ni wọ́n fi ẹ̀sùn kàn wípé ó ní àwọn oògùn olóró ní àkàtà rẹ̀ ilé tí ó sì ń tà á àmì bẹ́ẹ̀ náà ni wọ́n mú tí wọ́n sì mú lọ sí ilé rẹ̀ nígbà tí wọ́n ṣe àyẹ̀wò ilé rẹ̀ fínífíní òun náà ni kò sí àwọn àpẹẹrẹ kankan ilé tí ó fi hàn wípé ó ní àwọn oògùn olóró ní ilé òun láti bẹ̀ náà ni wọ́n ti taari rẹ̀ lọ sí àkàtà ilé-iṣẹ́ ọlọ́pàá níbi tí wọ́n ti ń fi ìyà jẹ́ wípé kí ó sọ ibi tí àwọn oògùn olóró ilé tí ó ń bẹ ní àkàtà rẹ̀ ibi tó wà ọ̀nìlẹ́yìn ìfìyàjẹni ọ̀hún òun náà ni ó dákẹ́ tí ó sì gbẹ̀mí mí sí àkàtà wọn gẹ́gẹ́ bí ìṣẹ̀lẹ̀ ọ̀hún náà ló jẹ́ pé ó ṣẹlẹ̀ tó sì jẹ́ pé láàrin ọ̀sẹ̀ méjì òun náà ni àwọn orílẹ̀-èdè áfíríkà bíi méjì òun náà ni wọ́n tún pa lára rẹ̀ náà lọmọ orílẹ̀-èdè wa nàìjíríà kan ń bẹ nínú wọn ilé tí wọ́n ṣekú pa ní johannesburg

mínísítà fún ọ̀rọ̀ ọkọ̀ òfurufú ẹni tí ń ṣe Festus Kiamu òun náà ni ó ti kọrojú sí ọ̀rọ̀ ilé ti ẹni tó jẹ́ olùdíje fún ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú ti ADC Atiku Abubakar níbi tí ó ti pè é gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ oníwà alágàbàgebè níbi tí ó ti sọ̀rọ̀ ń di mímọ̀ ó ní pé òun náà ka lébù sí ẹ̀ka ọkọ̀ òfurufú tó ní pé àwọn owó àjẹmọ́nú àwọn òṣìṣẹ́ wọn tẹ́lẹ̀ òun náà ni wọ́n kọ̀ láti san kìámù náà ló sọ̀rọ̀ ń di mímọ̀ lórí ìkànnì ìbánidọ́rẹ̀ ti X ẹ̀ lónìí níbi tí ó ti ń ṣàpèjúwe ìṣàkóso eléyìí ti Atiku Abubakar tó jẹ́ igbákejì ààrẹ gẹ́gẹ́ bí ìṣàkóso eléyìí tó wáyé ní oṣù kẹsàn-án ọdún 2004 níbi tí wọ́n ti jẹ ogunlọ́gọ̀ ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn òṣìṣẹ́ tí wọ́n jẹ wọ́n lówó ó ní àwọn òṣìṣẹ́ náà ni wọ́n sọ dáláì níṣẹ́ nípa ìgbékalẹ̀ òfin eléyìí tó yọ wọ́n kúrò níṣẹ́ ó ní àwọn tí wọ́n tún fẹ̀yìntì òun náà ni wọn kò sanwó ìfẹ̀yìntì wọn àti owó àjẹmọ́nú oníṣẹ́rú ẹni bẹ́ẹ̀ náà ni ó wá tó sí láti máa sọ̀rọ̀ nípa ìṣàkóso eléyìí tí ó ń bẹ lóde kìámù tẹ̀wájú náà rọ̀ rẹ̀ ó ní ààrẹ Bọ́lá Tinubu òun náà ni ó ti buwọ́ lowó eléyìí tó tóbi bílíọ̀nù 36 owó náírà gẹ́gẹ́ bí owó tí wọ́n fi sanwó fún àwọn òṣìṣẹ́ tẹ́lẹ̀ eléyìí tó jẹ́ ti iléeṣẹ́ ọkọ̀ òfurufú orílẹ̀-èdè wa Nàìjíríà pẹ̀lú owó àjẹmọ́nú ó ní ìṣàkóso tó ń bẹ níta òun náà ló mọ rírì àwọn òṣìṣẹ́ rẹ̀ pẹ̀lú àwọn ipa ribiribi eléyìí tí wọ́n kó ní orílẹ̀-èdè Nàìjíríà. Ẹni tí ń ṣe ọ̀gá ọlọ́pàá pátápátá ní orílẹ̀-èdè wa Nàìjíríà ẹni tí ń ṣe IGP Ọlátúnjì Díso òun náà ni ó ti pìyà mọ̀ báyìí tí ó sì ṣàlàyé wípé iléeṣẹ́ ọlọ́pàá ilé wa náà ló ṣetán láti ní ìbáṣepọ̀ ilé tó dánmọ́rán pẹ̀lú ìjọba ìpínlẹ̀ ti Rivers láti jẹ́ kí àlàáfíà àti ètò ààbò kí ó dúró dàn ní ìpínlẹ̀ ọ̀hún. Díso náà ni ó sọ̀rọ̀ di mímọ̀ nígbà tó ṣe àbẹ̀wò alágbára sí ọ́fíìsì gómìnà ti ìpínlẹ̀ ọ̀hún ẹni tí í ṣe gómìnà Similaye Fubara ní ilé gómìnà ilé ìtúnbẹ̀ ní Port Harcourt níbẹ̀ náà ló ṣe àbẹ̀wò rẹ̀ gẹ́gẹ́ bí eléyìí tó jẹ́ ọmọ́bọ̀wálé lẹ́yìn ìgbà tí ó ti jẹ́ kọmíṣánná ní ìpínlẹ̀ ọ̀hún ní ìpínlẹ̀ Rivers ní ọdún 2024 níbẹ̀ náà ló ṣàlàyé wípé iléeṣẹ́ ọlọ́pàá náà ló ti dúró digbí láti ṣe ìbáṣepọ̀ eléyìí tí yóò dámọ̀ràn pẹ̀lú ìpínlẹ̀ ti Rivers. Ìròyìn àgbáyé ló ń de sí etí ìgbọ́yín láti ìkànnì ti Lágelú 96.7 òkè gajùkè ní báyìí ìròyìn tilẹ̀ òkèrè. Ẹni tí ń ṣe adarí alẹ́sìn ti kìrìsìtẹ́nì ní apá ti Rome Pope Leo tẹ́lẹ̀ kẹrìnlá òun náà ni wọ́n ti ṣe àyẹ̀wò fún báyìí pé ó ní àìsàn jẹjẹrẹ ti ọ̀nà ọ̀fun eléyìí tí wọ́n sì ṣàlàyé pé bàbá òun ní ọdún 91 òun náà ni wọ́n ṣe iṣẹ́ abẹ fún eléyìí tí wọ́n sì ṣàlàyé pé ilé ìwòsàn eléyìí tó ń bẹ ní Rome Gemelli òun náà ni wọ́n ti ṣe abẹ ọ̀hún gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún eléyìí tí wọ́n fi jáde láti Vatican òun náà ni wọ́n ṣàlàyé pé iṣẹ́ abẹ ọ̀hún òun náà ni ó ti yọrí sí rere. Lákòótán ìròyìn ti eré ìdárayá. Agbábọ́ọ̀lù nígbà kan rí fún ikọ̀ agbábọ́ọ̀lù ti Manchester United Wayne Rooney òun náà ni ó ti ṣàlàyé báyìí tó sì kọrojú sí ọ̀rọ̀ létí Lisandro Martinez tí ó sọ nípa àwọn tó ní ikọ̀ agbábọ́ọ̀lù ti Manchester United nípa bó ti jẹ́ pé àwọn agbábọ́ọ̀lù eléyìí tí wọ́n gbé òun náà ni mùṣemúṣe wọn kò dá mùṣemúṣe. Agbẹ́yìn ọ̀hún Martinez òun náà ló sọ̀rọ̀ ní mímọ̀ lẹ́yìn ìgbà tí ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United tí wọ́n fìdí rẹmi sọ̀wọ́ ikọ̀ agbábọ́ọ̀lù ti Atletico Madrid nínú ìdíje ti Champions League eléyìí tó wáyé ní àṣálẹ́ àná lẹ́yìn ìfọ̀rọ̀wánilẹ́nuwò eléyìí tí àwọn oníròyìn tí wọ́n fi wá Wayne Rooney lẹ́nu wò náà ló ṣàlàyé wípé ọ̀rọ̀ eléyìí tí Martinez sọ òun náà ló jẹ́ ọ̀rọ̀ eléyìí tí kò tọ́ láti máa sọ pàápàá jùlọ nírú àkókò eléyìí tá a wà yìí níbẹ̀ náà ló jẹ́ pé akọ́nimọ̀ọ́gbà wọn Michael Carrick òun náà ló jẹ́ pé àmì ayò kan òun náà ni ó ti borí nínú sáà nínú ìfẹsẹ̀wọnsẹ̀ méje eléyìí tí ó ti gba nínú sáà tá a wà yìí
tó sì jẹ́ pé ó fìdí rẹmi nínú mẹ́ta tó sì jẹ́ pé nínú àwọn márùn-ún eléyìí tó ti jáde òun náà ló jẹ́

ìròyìn ètà àgbáyé ló ti ń dé sí ẹtí ìgbọ̀yìn láti ìkànnì ti lágẹ̀lú 96.7 òkè gajòkè ẹgbọ́ àwọn kókó ọ̀hún lẹ́ẹ̀kan sí kí n tó máa lọ. Àjọ ayánilówó ti IMF náà ni wọ́n ti gba orílẹ̀-èdè wa Nàìjíríà lámọ̀ràn láti tún èròngbà wọn pa nípa wọ́rànwọ́ lórí epo bẹtiró. Ìyámọ̀ náà ló sọ̀rọ̀ kò bá kùdé sí Àtíkù Abubakar lórí bí ó ti ṣàpèjúwe iléeṣẹ́ ọkọ̀ òfurufú ilé wa gẹ́gẹ́ bí lóyún tí o ti dìbúlé. Iṣẹ́ abẹ lóyún tí wọ́n ṣe púpọ̀ ẹlẹ́ẹ̀kẹrìnlá òun náà lè yọrí sí rèé. Olùwúni ló kọrojú sí ọ̀rọ̀ ilé ti Martinez tó sọ nípa àwọn tó ní ipò agbábọ́ọ̀lù ti Manchester United. Wọ́n ní àpapọ̀ ròyìn ti àgbáyé fún ti ìrọ̀lẹ́ ti tòní. Fún ọ̀kan ọ̀kan ròyìn lè kàn sí wa lórí ìtàkùn ti àgbáyé wa pẹ̀lú tọ̀nà www.lagbeluefm.com àbíkẹ́ kàn sí wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ti X wa pẹ̀lú tọ̀nà lagbelu fm 967. Bákan náà lórí ti Facebook wa pẹ̀lú tọ̀nà lagbelu fm 96.7. Túnde ọ̀làwọ̀ lórí òtún ròyìn pẹ̀lú ìrànlọ́wọ́ ìbùkún olúwa ọ̀làgùnjù Martini Salau ló ti ń ròyìn. Ẹ kúrọ̀lẹ́ o, ẹ̀yáṣẹ́ àkúṣẹ́ òní.

a máa kíra wa kú dédé àkókò yìí nígbà wọn bí tẹ́ ẹ ti láǹfààní láti máa gbọ́ ìkànnì ìkànnì ti lágẹlú rè lágẹlú 96.7 FM òkè gẹ́jọkè ilé funfun bálọ́lá wà ládùúgbò fẹ́lẹ̀ lẹ́lẹ́ ìbàdàn a dúpẹ́ fún ọlọ́run o ìwòyí ìjẹjọ amọ̀kún lórí ètò ẹ̀rí nǹkan bí a ní pé kí ọlọ́run mọ̀pọ̀kù ní sọ̀rọ̀ a padà wá sórí ètò lọ́sàn-án tèmi àwa sọ́ni ọlọ́run mú rere àṣẹ ó sì fi ṣe déédéé ẹ wo lọ́sàn-án yìí ó tún máa lárin kíkín ìbéèrè ó pọ̀ yamùrá ẹ bá ń gbé ó pọ̀ yamùrá lọ́sàn-án yìí tẹ́yìn tí a tẹ́ fi ṣèfàjẹ́nì bẹ́ẹ̀ bá ti takí ni o bẹ́ẹ̀ bá ti takí kìí sàwọn máa ń fẹnu jà kan fún o kìí sàwọn tí máa ń fẹnu jà kan fún bẹ́ẹ̀ bá mọ̀ pé takí ẹ lè gbégẹ̀ sí tẹ́ ẹ ní lápàá ẹyin ẹ pè wọlé kẹ́ ẹ fẹ́ bùsẹ̀rẹ̀ fàlàfòlù. bó ṣe jẹ́ nìyẹn lápá ibẹ̀ yẹn lórúkọ lóòótọ́ ètò yìí ọ̀gá wa túndé ọ̀làwúwo alẹ́ sọ́gbọ́ sí nìyẹn. bẹ́yìn bá fẹ́ wò ó ẹ mọ̀ lọ sí ìkànnì ìbánidọ́rẹ̀ facebook ìkànnì ti lágẹlú 96.7 FM ẹ mọ̀ lórí ọ̀fẹ́ láti mọ̀ wò bí life and direct ni bẹ́ẹ̀ bá tún ṣe ń wò ó o ní kẹ́ ẹ mọ̀ ṣí àrẹ̀ káàkiri àgbáńlá ayé. ẹ mọ̀ ṣí àrẹ̀ lọ́sàn-án tèmi ẹ mọ̀ ṣí àrẹ̀ ẹ bó ṣe jẹ́ nìyẹn ẹ mọ̀ gbàgbé pé mo ti já yín sí wípé ó bẹ́ńbẹ́ ò bẹ́ńbẹ́ àwọn tó wà lórí ẹ̀rọ ayélujára wa náà ìyẹn facebook wọ́n á mọ̀ fi ọwọ́ ba nǹkan láti ìjẹjọ́ sí láti ń ṣe é bọ̀ ẹ lè nínà á tún wú àwọn bíi mẹ́ta náà tá a bá tún ṣe dáadáa tán ṣe dáadáa ń bẹ̀ yẹn tí ẹ sàwọn máa yọ o torí máa yọ lè ṣí ààrẹ o wọn á máa yọ ó mọ̀ gbọ̀n lọ́wọ́ yìí ni o ẹ kí lẹ sọ àwọn máa yọ inú. gbẹ́mí dáadáa bàbá túndé ajẹ́túmọ̀ bí bàbá ajẹ́ ti nìyẹn láti island àwọn ti chelsea nìyẹn yẹ̀yẹ́ ń dùn yẹn o yẹ̀yẹ́ ni bàbá ń ṣe láti àná ó ń fi samuel swanee tíyẹn ń bẹ ní united kingdom àwọn ti man u nìyẹn ó fi pa mí ìdí láti àná ni bàbá ajẹ́ ti ṣe ló ti ń pe samuel swanee ó wáá fi ń ṣe yẹ̀yẹ́ lẹ́sùn pé chelsea na bournemouth ó ló gbúra wọn lọ àpá àti wọn ni wọn pé. mo ti jẹ́ nìyẹn ẹ jẹ́ káwọn tèmi ó pè wọlé bí ó rárá dẹ́bí ó lọ́sàn-án tèmi kó fẹ̀bùn ṣe fàjẹ́ fàlàfòlù 091-23-70-86-75 081-42-49-1006.

ẹbẹ̀ yẹn. Nọ́mbà tó wọkulu ìkànnì ti lágẹ̀lú FM tẹ́ fi jẹ̀bù nìyẹn. Pápápá ká dúpẹ́ lọ́wọ́ àwọn tó fún wa lẹ́bùn lórí ètò. Mr. Anthony Bọ́dúnrin, ọkọ fún mi nọ́mà, jẹun sókè kó jẹun sápò. Bàbá nìyẹn láti agbọn United Kingdom. Ìjọ Saturday Sunday mi ò lè pè wọ́n mọ́. Èèyàn máa pè yàn fún nǹkan bá mọ́. Béèyàn ò bá fẹ́ kàn dínú yọ̀. Mo yá àbíbọ̀ wá ni. Láti ìjọ Saturday mi ò lè pè wọ́n pé báwo ni o. Ṣùgbọ́n bí n bá parí ètò nísìnyìí kàn sí wọn. Àwọn ti Liverpool nìyẹn. Jẹun sókè kó jẹun sápò. Up Liverpool! Ẹ kú múra ìní. Abiola Yaliyali láti Hamburg lórílẹ̀-èdè Germany. Mo Fulani ń gbogbo Germany. Èèyàn Bọ̀sùn Ọlákùn. Ìyẹn ń bẹ Cairo lórílẹ̀-èdè Egypt nìyẹn. Owó tó pọ̀ tí ò lè tán. Tó bá tán, a withdraw. Àbí bò wá ni. A withdraw mi. Hey! Lọ́sàn yìí, ṣé ẹ gbàgbé? Wípé ká ṣe ẹ tún bẹ lọ́sàn yìí o. Ṣẹ̀kẹ́dúgbé owó wà lọ́sàn ìtẹ́yìn tiwa tẹ́ẹ̀tù lórí ọ̀fíà ti gbà. Ẹ mọ̀ pé a ti já yín sí wípé ẹ ń bá wín ní gẹlọ. Ó ń lọ fàní láti mọ lọ lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí. Lẹ́gẹ̀lú FM at 11. Tó bá di October 28. Lálà olù akutukutu òru o. Torí wípé ẹ tí ì fẹ́ rírú ẹ̀rí ìpínlẹ̀ Ọ̀yọ́. Ní nǹkan tí ká ṣe ń gbébọ̀ wá ka yín mọ́. Owó tó ju owó lọ ni. A ti ń yan owó láti ọjọ́ yìí. Ẹ wò ó, owó yẹn ó máa lárin kìkì o. Torí pé àwọn èèyàn ó fà á já burúkú burúkú jọ yẹn ni o. Wọ́n fà á já ni October 28. Ká ṣe ẹ̀. Ó fẹ́ fà á já ni fẹ́ yan olólùfẹ́ wọn o. Ẹ̀yin ẹ fẹ́ tó bá ta ká ṣe ẹ̀. Ẹ wá tún gbọ́ mi dáadáa. Ẹ mọ̀ pé a ti jó onímọ̀ fún yín pé 100 million naira. Òun la fẹ́ pinnu oṣù bàbà àbátá wa yìí. September, October, November àti December. Àti ṣe sí September, ó ti tẹnubodò. October la tún ṣe báyìí o. Gbogbo ọjọ́ jímọ̀. Olóríire kan máa ń gbé 1 million naira lọlé. Olóríire kan, ó máa ń gbé 1 million naira lọlé. Àwọn olóríire náà. Ìlú náà wọ́n á tún pín owó ní 500,000, 200,000, 300,000. Ẹ tún mọ bó ṣe ń lọ. Gàrí ò ní di promo kó tó cash. Ẹ tún mọ bó ṣe ń lọ wípé cash yẹ. Ó pọ̀ ń lẹ̀ ní bí oyin ẹran etí òkun. Àwọn èèyàn ń bù ni. Kò sì tí ì tán láti jọ yìí. Ẹ wàá rí lọ́sàn-án tèmi náà. Wọ́n tún ti da owó lù mí. Wọ́n ní àlàfidà gbà. Mo ní kí lẹ́lẹ̀ mọ́ mi láyà yìí. Wọ́n ní owó ní kúkú sí. Wọ́n ní máa fún ọ lọ lórí ètò rẹ. Wọ́n ní máa fún owó lọ o. Lẹ́yìn ò bá tí ìwà ta káàṣì ẹ̀. Ẹ jẹ́ tètè mú fóònù yín ẹ tètè ta. Torí pé láìpẹ́ láì jìnà. Ìfọ̀ owó ta. Ìfọ̀ owó káàṣì ẹ̀ ta o. Lẹ́yìn olólùfẹ́ ìkànnì lágẹ̀lú FM. Yálà ẹ̀yìn ń ta lórí fóònù àbí lórí wẹ́bsáìtì wọn lẹ̀yìn ti ń ta. Ìfọ̀ owó dálẹ̀ lọ́sàn-án èmi. Bó ṣe jẹ́ nìyẹn. Ẹ mọ̀ pé mo sọ fún yín pé ọmọ tí òkú òbéèlì. Mọ̀kànmọ̀kàn sí lóye kàn. Bí ò bá kàn ọ́ lánàá ìwọ ló kàn lónìí. Bó ṣe jẹ́ nìyẹn. Ẹni kò òdìwọ́ ní kí n sáré pé àbí. Ó dẹ jẹ́ pé kóòdù yẹn fún yín kẹ́ ẹ máa fi wọ́ kanná. *347*1004*2#*347*1004*2#. Owó ti dé sìkìsìkì mọ́ mi.

0: owó ti dé o káàṣì ẹ ti tẹwọ́ sí mi ó pa ẹni tí ó gbowó lọ́fẹ̀ẹ́ mi. Ẹ gbowó lọ́sàn-án yìí. Hello my fair show. Hello. Ah, wọ́n lo. Ó dá ẹjẹ́ ìwẹ̀ gbẹ́ yìí. Hello my fair show.
1: My game show, my show shine.
0: Kí ni orúkọ yín sà?
1: Orúkọ mi ni Mr. Taofeek láti fọ̀.
0: Mr. Taofeek láti fọ̀. Ó yẹ kú bèrè.
1: Ẹ fún mi ní ìbéèrè karùn-ún.
0: Ìbéèrè ẹlẹ́ẹ̀karùn nọmba 5 wà bí.
1: Bẹ́ẹ̀.
2: Ìbéèrè ẹlẹ́ẹ̀karùn mo ń bọ̀ wá àmọ́ sọ pẹ́ẹ̀nì.
0: Ìbéèrè ẹlẹ́ẹ̀karùn nọmba 5 wà bí.
1: Bẹ́ẹ̀.
0: Ajá mi bá yín máa jẹ nọmba 5. Ìbéèrè ẹlẹ́ẹ̀karùn nọmba 5 eléyìí láǹfààní láti mú. Ó ní kí n bèrè lọ́wọ́ yín wípé nínú ìdíje Spanish La Liga ní sáà 2021-2022 lórílẹ̀‐èdè spain ikọ̀ wo ló gba ìdíje kọ́pà jìrì.
1: Ìkọ̀ ikọ̀ barcelona ló gbà.
0: 2021-2022 kọ́pà jìrì.
1: Bẹ́ẹ̀ni barcelona.
0: Barcelona ló gbà ó dà kò sí lábú final answer.
1: Bẹ́ẹ̀ni final answer.
0: Ó dà ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù orí abẹ́tì sí ni 2020-21 ni barcelona gbà ẹsẹ̀ tẹ̀ pé wọlé. Ẹ̀jẹ̀ ń fẹ́ lómi láǹfààní. Hello my fair show. Mo fẹ́ da owó ta lọ́sàn yìí. Mo fẹ́ fọ owó ta. Ẹ káàsán.
3: Ẹ̀rọ ẹ ká.
0: Kí ló dúpọ̀ yín ìbọra tí bá yín sọ̀rọ̀?
3: Ṣọlá Ṣọlá ń sọ látà pàtó.
0: Mr. Ṣọlá látà pàtà ṣé máa yù níyìn ni?
3: Ṣayá o ká ọlọ́run jẹ́.
0: Èwo lọ́lọ́wọ̀ jẹ́ ṣé àwọn tó ń sọ̀pọ́ọ̀tì máa yù? Kí ni káwọn wá ṣe èwo lọ́lọ́wọ̀ jẹ́?
3: Tiwọn ló ti bá wọn. Tí wọ́n ti bá wọn
0: ó dà kò sí lábúrú àwọn máa yù náà ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí. Ó yẹ kú bèrè.
3: Nọmba 6.
0: Ìbéèrè ẹlẹ́ẹ̀kẹfà nọmba 6 àbí.
3: Bẹ́ẹ̀ni.
0: Ó ní kí n bèrè lọ́wọ́ yín pé ní orílẹ̀-èdè England ìdíje FA Cup ní ọdún 2017-2018 ikọ̀ wo ló gbà?
3: Chelsea
0: ló gbà àbí?
3: Bẹ́ẹ̀ni.
0: Ikọ̀ Chelsea náà ló gbà. Ẹ bú bẹ̀rẹ̀ yín tó gbẹ̀yìn. Hello. Mr. Pẹ́. Orí àwọn máa yí ti padà mú wọn o. Wọ́n dáhùn ìbéèrè kan, wọ́n ó hàngì lọ ni orí máa yí ti padà mú wọn o. Tẹ́ ẹ bá lórí ọ̀fẹ́ àti pè wọlé padà, Mr. Pẹ́. Orí àwọn máa yí ó gbóná ní bí ọ̀sán-ọ̀sán yìí. Hello my fair show. Ibrahim kí lẹ pé? Ibrahim ta orídìí láti bó. Ibrahim ta orídìí láti èrúwà. Ẹgbẹ́ òsókè. Ó yẹ kú bèrè pàápàá. Nọmba 17. Tíìmù wo ni yín sà?
2: Abájọ tí òun yẹn fi wá sílẹ̀. Ẹ má bínú. Abájọ tó òun yẹn fi wá sílẹ̀.
0: Ọpọ yìí. Wọ́n ní fọ láìbù náà ni. Ó yá kí lorúkọ olùpàdé orílẹ̀-èdè Argentina. Mr. Ibrahim. Kí ni orúkọ olùpàdé orílẹ̀-èdè Argentina? Diego Simeone àbí? Ó dá kò sí lábúrú Diego Simeone kọ́ o. Lionel Scaloni ni Diego Simeone bí ibo. Diego Simeone olùkọ́ ni kọ́ Atletico Madrid. Ó dá. Káàṣì ẹ̀ tó ti ju owó ta o. Ṣé ẹ ti ń ta káàṣì ẹ̀? Ṣé kọ́kọ́ ṣe ₦25,000 ni mega child. The mega child of God. Ká kọ́kọ́ lójú ọjà náà. Ká tó dé yóò ti plum àbí. Mega child ni yóò ti plum. Ó dá kò sí lábúrú. Mọ́ntàṣe báyìí. Á sáré lójú ọjà wéré. Á padà dé. ṣùgbọ́n ẹjẹ́ ń jáyín sí tó bá jẹ́ pé lórí wẹ́bsáìtì káṣẹ́ ẹ̀ fẹ́ play náà www.kase.ng.com ní ẹ bá gbàgbé yẹn wọlé náà ẹ̀ta lórí ẹ̀ ẹ̀ta lórí ẹ̀ *347*1004*2# ẹ mọ̀ sí gbàgbé wípé play 3 and get 30 tickets ẹ jẹ́ ìsàlàyé ẹ̀ fún yín bẹ́ ẹ bá ta mẹ́ta papọ̀ lẹ́ẹ̀kan náà kìí ṣe tẹ́nìkan ó ta láàárọ̀ ó ta lọ́sàn-án ó ta lálẹ́ ó ta papọ̀ lẹ́ẹ̀kan náà ó jẹ́ 15 báwọn wọ́n fi fún yín ní 30 tickets yóò wà lóko tó yín pé mẹ́wàá ọgbọ̀n lẹ́ta play 3 and get 30 tickets 3 times 10 30 ni ó sì jẹ́ nìyẹn ẹ mọ̀ ta lọ ìyálé eléyìí ẹ mọ̀ ta lọ ìbálé eléyìí ẹ mọ̀ ta lọ àgbààgbà eléyìí ẹ mọ̀ ta lọ ìfẹ́fẹ́yàwó ni kẹfẹ́ ká sí ẹ yìí ẹ mọ̀ ta lọ the mega child of God àdókè lọ́nà lọ́rẹ̀ polówó ọjà bá a bá padà dé ẹ mọ̀ gbàgbé o ẹ mọ̀ ṣí àrẹ bẹ́ẹ̀ ṣe ń wò life and direct lórí facebook wa yẹn bá a bá dé kátó sójú òkú lẹ̀ sí káwọn èèyàn jẹ̀bú lọ falafel mi ẹ̀bùn mr anthony bọ́dúnrin ó ń bẹ́ńlẹ̀ bìbà tó ń mí ẹ̀bùn abiola yaliyali láti hamburg orílẹ̀-èdè germany òun náà bẹ́ńlẹ̀ tẹ́ jẹ́ lọ́sàn-án yìí ẹjẹ́ àdókè lọ́nà àpò lówó bá a bá dé àfàájà ikú kalẹ̀.

ètò ìdìbò 2027 ṣe ń bọ̀ lọ́nà yìí. Ó ṣe kókó káwọn olùdíje àtàwọn ẹgbẹ́ òṣèlú máa tàtẹ̀ jáde ṣèkéde ìpolongo ìdìbò káàkiri ìlú. Glory Press ti ṣetán láti jẹ́ kó rọrùn pẹ̀lú ẹ̀dínwó nígbà tí ẹ bá ṣe printing sára aṣọ, fìlà, bánà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lọ́dọ̀ wa. 2027 is here. The campaigns have started and it's time to get your message out in style. For quality prints on t-shirts, face caps and other campaign materials, get in touch with Glory Prints and enjoy big discounts. Pẹ̀lú àwọn ẹ̀rọ ìgbàlódé tá a fi ń ṣe printing, àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ọ̀gá iṣẹ́ àti ìrírí ọdúnmọ́dún. Glory Prints ni èèyàn fún printing tí yóò mú yín dáyàtọ̀ láàrin àwọn yòókù. Don't wait until campaign season gets hotter. Place your order now. Call 0915-3886-921 or 0701-1398-978 or visit Glory Prints, Shop H24B, Heritage Shopping Mall, opposite Merike Pharmacy, Dubai, Ibadan. Glory Prints, ẹ jàǹfààní ẹ̀dínwó lórí printing to quality.

0: madam ṣe omi náà lẹ́ ń ṣe abẹ́ fi ní wo youtube ṣe data ti gbọ̀pọ̀ tó yẹn ni bí irun tí ẹ fẹ́ ṣe gan-an ni mò ń fi data mtn ó yàtọ̀ kọ́ lórí youtube pẹ̀lú 400 naira wọ́n fún mi ní ìpè ọ̀fẹ́ fún ìṣẹ́jú méje àti data 600 mb
1: o lè fi káàdì ọgọ́rùn-ún mẹ́rin náírà jẹ ìgbàrò ìpè ìṣẹ́jú méje àti data 600 mb fún ọjọ́ méjì o sì lè jẹ àǹfààní ìpè ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún àti data gigabyte méjì fún ọjọ́ mẹ́ta gbáko lórí káàdì 800 naira 31214 at láti jẹ̀gbádùn mtn ó yàtọ̀ lónìí.
2: Jésù nìkan ni ètò tuntun tí yóò máa wáyé lórí ìkànnì yìí ní gbogbo ọjọ́rú Wednesday ní déédé agogo méje sí aago méje àbọ̀ àṣálẹ́ níbi tí a ti máa gbọ́ ọ̀rọ̀ ọlọ́run kó ẹ̀kọ́ bíbélì láti ẹnu ìránṣẹ́ ọlọ́run Reverend Ìdòwú Animásàun of World Hope Ministries. Bádékú
3: akínyín káàbọ̀ sí orí ètò wa ìròyìn Jésù nìkan.
2: Ẹ máa pàdé bàbá Ìdòwú Animásàun lórí ètò tí a pè ní Jésù nìkan ní Lágelú 96.7 FM ní gbogbo ọjọ́ Wednesday aago méje sí méje àbọ̀ àṣálẹ́ ni o aago méje sí méje àbọ̀ àṣálẹ́ ni o Jésù nìkan máa gbọ́ ó sì di alábùkún fún.
4: Èmi wá mi kọ́ ni mo gbẹ́kẹ̀lé o.
5: Ìgbà yí dá, ó má tún, ó láàmú.
6: Ẹni tó ń wá owó lọ tó pàdé ọ̀la àti iyì lọ́nà, oṣù rí ilé gbá, àìmọye ọjọ́ ọdún oṣù tó ti fi ń wá owó kiri ṣùgbọ́n gbogbo ìgbà ni wọ́n máa ń gbọ́ nípa káàṣì ẹ̀ bẹ́ẹ̀ ló tún fi bíbọ̀ ṣàlàyé nígbà tí káàṣì ẹ̀ ti gbé ọ láti yì fún ọ̀pọ̀ èèyàn tó súnmọ́ àti àwọn ọ̀rẹ́ rẹ tó mọ̀ kí wá ló dé tó dọ́ọ̀lù ẹ̀ tó ń fúnni ní ayọ̀ tó ga jù ó ṣe tán láti dẹ́nu ìpẹ́ ìkẹ́ẹ̀wọ́ náà ní oṣù kẹwàá yìí láti abala ọkọ̀ tí ẹ bá wí ní ìgànnà làwọn èèyàn ti ń gbọ́ bẹ́ẹ̀ bá tùbà léléyìí tó kún fún owó tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì ń jáwé olúborí wàyí o má dúró má rosẹ̀ nítorí pé ọkọ̀ ojú irin náà tún ti gbéra lákọ̀tún ìyẹn nínú oṣù òtúbà yìí mílíọ̀nù gbé mílíọ̀nù pọ̀ tí káàṣì ẹ̀ kó wá nínú oṣù yìí ìwọ náà gbọ́dọ̀ gba ìpín tirẹ̀ nínú ẹgbẹ́ wọn ní gàlọ́. Nínú oṣù òtúbà yìí kan náà ní àjọyọ̀ ọdún kọkànlá àti Lágelú FM ẹ wá wo bí ọ̀gọ̀rọ̀ ènìyàn ṣe ń fowó ṣe fàjẹ́ pẹ̀lú káàṣì ẹ̀. Gbogbo ojú ẹtì Friday gan ni ìjáwé olúborí oníbejì bẹ́ẹ̀ la sì tún máa ń ṣe àfihàn àwọn mílíọ̀nìyà tuntun October 28 ni ayẹyẹ ọdún kọkànlá ti Lágelú FM 96.7 ó máa lágbára dò ní yorùbá. Owó látún owó ló sì nínú oṣù kẹwàá yìí owó yẹ bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí splash fm *347*1004*#. Lórí Lágelú FM *347*1004*2#. Ẹ sì tún lè ṣàbẹ̀wò sójú òpó wẹ́bsáìtì www.kashie.ng. Ẹni ọdún méjìdínlógún sókè nìkan ló lè kópa láti ta káàṣìẹ̀. Ọjọ́ ti gémi bọ̀ ló fòǹtẹ̀ lu káàṣìẹ̀. Nínú ẹgbẹ́ wọn ní gàlọ́ yìí èmi ló kàn láti dìmí lọ ní àtúntún. Ṣó ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀?
7: Trinity Care Foundation àjọ ẹlẹ́yin jù wá.
8: Trinity Care Foundation àjọ tó dá dúró pẹ̀lú àtìlẹyìn Ọlọ́run lórí iṣẹ́ àánú ṣíṣe fún ọmọnìyàn láìsẹ́lẹ̀yàmẹ̀yà. Trinity Care Foundation àjọ tó rú àwọn ọ̀pọ̀ ènìyàn lágbára tọ́pọ̀ èèyàn ti jàǹfààní ẹ̀ láti bí ọdún mẹ́ta sẹ́yìn tí Edumare ti ń ṣàtìlẹyìn wọn. Wọ́n ti pín wọ́n sì ń pín oògùn onírúurú àrùn. Wọ́n rú ọ̀pọ̀lọpọ̀ oko lágbára. Wọ́n pín gàga ojú eyeglasses, eye drops, fẹ́ni tí ojú ń dà láàmú. Wọ́n rú àwọn akẹ́kọ̀ọ́ lágbára pẹ̀lú gẹ́gẹ́dẹ́ òbítíbitì ìròyìn lágbára ló ti ṣẹlẹ̀ lọ́pọ̀ ìgbà nílùú Ọlọ́ka ẹgbẹ́dá local government Ìbàdàn. Bẹ́ẹ̀ni wọ́n rọ̀pò yàn lágbára níbùsọ̀ gbọ́rọ̀ níjọba àbílẹ̀ Olúyọ̀lé. Síbẹ̀ àjọ yìí sì nílò onígbàwọ̀ gbogbo èèyàn tí Ọlọ́run bá bá dá lọ́la. Ẹ kún wa lọ́wọ́ iṣẹ́ ìránṣẹ́ yìí ó túbọ̀ máa tẹ̀síwájú. TCFTC àjọṣepọ̀ pẹ̀lú International Inner Week Club lórí àwọn obìnrin tó lápẹrẹ cancer la pẹ̀lú ìtọ́jú. Àkànṣe ètò bẹ́ẹ̀ yóò tún wáyé lọ́tọ́bọ̀ ọdún yìí o. A bèrè fún àjọṣepọ̀ iléeṣẹ́ ńláńlá, iléeṣẹ́ ìjọba, iléeṣẹ́ aládàáni, àtẹlẹyinjú àánú tó lérògbà rere. For Educational Employment and Community Development, Office Address 21 Kọ́lásí Layout, Up New Ife Road, Ìbàdàn. Telephone 09020460004. Trinity Care Foundation àjọ tí ń fẹ́ràn fún gbogbo ènìyàn.
9: Arákùnrin, jọ̀wọ́ fún mi lómi tútù kan, òrùgbẹ́ ń gbẹ mí.
6: Ọ̀gá mi, ẹ gba omi Showbox bottle water kẹ́ ẹ fi ṣèbàlẹ̀ ọkàn yín.
9: Omi yìí dára, ó gbayì, kódà ó tuni lára pẹ̀sẹ̀, ó mọ́ lóló, ọkàn mi balẹ̀.
10: Omi yóò lọ ta o.
6: Nígbà tí òrùgbẹ́ bá ń gbẹ yín, ẹ má ṣe mu omi kómi o. Ẹ yan omi Showbox bottle water, omi amọ́lóló tá a pèsè lọ́nà ìrà ọ̀tọ̀ pẹ̀lú irinṣẹ́ ìgbàlódé.

0: ètò tó mú lùdù lórí lágẹ̀lú 96.7 FM túmọ̀ náà àrà yọ lákọ̀tún ní gbogbo ọjọ́ Friday láago kan ọ̀sán pẹ̀lú Kọ́láwọlé Adéníyì Coladex International ni yóò máa gbé wa kiri lágbo-ságbo. Abala àkọ́kọ́ labala ó wà ń bẹ̀ tá a ti máa sọ̀rọ̀ lórí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lágọ̀ àyíká. Abala ìkejì labala pẹ́pẹ́dẹ̀ abala tó máa máa sọ nípa onírúurú ọ̀ṣọ́ tá a lè máa jù tá a lè máa tẹ́ lágbo ó wà ń bẹ̀. Abala kẹta ẹ̀wẹ̀wẹ̀ ni abala ẹ̀ọ́dà. Níbẹ̀ lẹ ti máa béèrè onírúurú oúnjẹ tẹ nífẹ̀ẹ́ sí tẹ fẹ́ jẹ ní patí. Ẹ pàdé Kọ́láwọlé Adéníyì Coladex International lọ́jọ́ Friday ọ̀sẹ̀ yìí láago kan ọ̀sán. Ó máa ta lẹ́nu bíi noodles 100 naira pẹ̀lú àtàròdo 1000. Ó wà bẹ́ẹ̀ tá ó máa super.
1: Gbogbo ọ̀nà nílé títí fi fanimọ́ra láràárọ̀. Kọ́ọ̀bù kan bó o nìkan lásìkò kan náà.
2: Ọ̀rẹ́ mi, tó o bá mọ ohun tó ṣẹlẹ̀ lánàá.
3: Ìwọ náà kò ojúmọ́.
2: Mo gbàgbé ni má bínú ọ̀rẹ́ mi tí ìlò ṣáájú gbogbo ọ̀rọ̀.
3: Ó dáná.
1: Gbogbo ọ̀nà nílé títí fi fanimọ́ra láràárọ̀. Kọ́ọ̀bù kan bó o nìkan lásìkò kan náà.
2: Ọ̀rẹ́ mi, tó o bá mọ ohun tó ṣẹlẹ̀ lánàá.
3: Ìwọ náà kò ojúmọ́.
2: Mo gbàgbé ni má bínú ọ̀rẹ́ mi tí ìlò ṣáájú gbogbo ọ̀rọ̀.
3: Ó dáná. Sọ ká gbọ́.
1: Pẹ̀lú ilé títì, ìlọ́wọ́rọ́ rẹ̀ ṣe ju bó ṣe wà nínú kọ́ọ̀bù lọ. Ó ń fa àyànsán mọ́ra. Ilé títì, ó wà fún ìṣọ̀kan.
4: Lágẹ̀lú FM 96.7.

0: káàbọ̀ padà láti ẹ̀ka àpolówó ọjà. Ìkànnì ti Lágẹ̀lú rè é, Lágẹ̀lú 96.7 FM. Àwọn tí a lójú òpó, Oyèbámijì Sunday Damiláre, Rahman Arẹ́ṣigun, ṣé ń ṣí ààrẹ bẹ́ ṣe ń wo yẹn? Ẹ bá ṣí ààrẹ. 09123708675 08142491006. Hello. Hello. Hello. Hello.
1: Hello.
0: Hello, ẹ ká sọ sá.
1: Ẹ ká sọ.
0: Kí lorúkọ yín bo lẹ ti pè wá?
1: Orúkọ mi ni Adébáyọ̀ Saheed láti Apẹtẹ.
0: Adébáyọ̀ Saheed láti Apẹtẹ. Ó yẹ wúbèrè.
1: Bẹ́ẹ̀ ni, FM 5.
0: Ìbéèrè lẹ́ẹ̀kanu ti lọ.
1: FM 7.
0: Ìbéèrè lẹ́ẹ̀keje, ìbéèrè lẹ́ẹ̀keje No. 7. Ìbéèrè lẹ́ẹ̀keje No. 7. Ìbéèrè lẹ́ẹ̀keje ẹlẹ́tẹ̀ láǹfààní láti mú. Ó ní ìbẹ̀rẹ̀ lọ́wọ́ yìí wípé ìdíje ẹlẹ́tí wọ́n máa ń gbá ní àgbọn South America. Ilé ìta mọ̀ sí Copa America.
1: Copa America.
0: Bẹ́ẹ̀ ni sà. Lọ́dún 2011 orílẹ̀-èdè wo ló gbà?
1: 2011.
0: Bẹ́ẹ̀ ni sà.
1: Orílẹ̀-èdè Brazil.
0: Orílẹ̀-èdè Brazil, Selecao.
1: Bẹ́ẹ̀ni.
0: Brazil ni finals ayín nìyẹn sà. Lọ́dà orílẹ̀-èdè Uruguay ló gba kéṣe Uruguay ni. Brazil kẹ. Hello. Hello.
2: A kú ètò.
0: Ọlọ́run ló ń ṣètò, kí lorúkọ yín?
2: Moniru, Moniru Agbọ́lájáde ni.
0: Mr. Moniru Agbọ́lájáde, ìbò lọ sí pè wáyé.
2: Bẹ́ẹ̀ni, láti Mọ́gà sí Yàgbẹ́ area.
0: Àgbọ́ area, níbo nìyẹn wà? Níbo ló wà sá?
2: Yàgbẹ́, Yàgbẹ́, Yàgbẹ́, lẹ́yìn ITA, lẹ́yìn ITA.
0: Lẹ́yìn ITA, Ìbàdàn.
2: Bẹ́ẹ̀ni.
0: Ó dáa sá. Ẹ mú bẹ́ẹ̀rẹ̀ sá.
2: Ẹ fún Ambrose kẹsàn-án.
0: Nọmba 9 àbí?
2: Bẹ́ẹ̀ni.
0: Ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù wo lẹ̀ ń tẹ̀lé sá?
2: Chelsea.
0: Chelsea ni yín? Ìbéèrè tẹ mú ìtẹ́ ẹ̀ bá mọ̀ yóò dùn mí torí pé Chelsea ni yín. Agbábọ́ọ̀lù kan ń bẹ sẹ́rí agbábọ́ọ̀lù yìí. Atamọ́tàṣe tẹ́lẹ̀ ní fúnkọ Chelsea. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí, ó ń gbá bọ́ọ̀lù lọ́wọ́lọ́wọ́ fún ikọ̀ kan ní orílẹ̀-èdè France. Oliver Giroud lorúkọ rẹ̀. Ṣé ẹ mọ Giroud?
2: Mọ Giroud.
0: Ikọ̀ wo ló ń gbá bọ́ọ̀lù fún báyìí ní ilẹ̀ orílẹ̀-èdè France? Ikọ̀ yẹn gbá bọ́ọ̀lù lánàá pẹ̀lú ikọ̀ kan nílẹ̀ Gẹ̀ẹ́.
2: Brazil ló ń gbá fún.
0: Kí lẹ pé?
2: Brazil.
0: Ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ní Brazil. Ṣé ẹ gbọ́ béèrè tí mo béèrè sá?
2: Mo wà pẹ̀lú yín.
0: Oliver Giroud, agbábọ́ọ̀lù tẹ́lẹ̀ lọ́wọ́ wájú fúnkọ Chelsea. Ó wà nínú ikọ̀ kan báyìí tó ń gbá bọ́ọ̀lù fún ní orílẹ̀-èdè France. Nikọ̀ yẹn wà, kí lorúkọ ikọ̀ yẹn?
2: Mayu ni.
0: Ṣé France Mayu wà? Lọ́dà. Mega Child, ṣé France Mayu wà ni? Ìgbà wo náà lé Mayu lọ sínú ìdíje French League One? Mega Gẹ́rẹ́rì, Mega Gẹ́bùẹ́rì, gé kẹ̀kẹ́kẹ́. Ẹ ti gbàgbé ikọ̀ Lili tó bá Arsenal play lánàá. Ikọ̀ Lili kọ́ ló ń kà. Kódà. Ṣé Mega já ṣe N25,000 náà? N25,000 kásáré fẹ́ nìkan lówó. Orí àwọn èèyàn ara àwọn aráalé àwọn olólùfẹ́ wa wọ́n ń gbọ́ wa báyìí wọ́n sì ti ta káàṣì. Àṣàdé ṣe N25,000 pàápàá á lọ pa àdé pa ni. A wà farabalẹ̀ sí ojú òpó lẹ̀ dáadáa kó tó di pa lọ sí orí bàbá owó. Bàbá owó 50,000. Kódà ẹjẹ́ á sójú òpó lẹ̀. Ẹ mọ́ tá lọ. Oníṣòwò ẹ mọ́ tá lọ. Ọmọdé lókè. Àgbàlagbà ẹ mọ́ tá lọ. Ìyá lọ lẹ́yìn ẹ mọ́ tá lọ. Bàbá wale yi e ma ta la ife fe ya wo ni ke fe ka si e yi e ma ta la abiola yali yali ani ko ba takashi a se duwo re si oni ro o sa le wo takashi o fe takashi o takashi e o ba ta a se niro re si o owo ni cash e na $100 o ba o si bi to wa cash ri agbalaye to ba ta cash e o gbowo re e se ka lo kabo yo te si o ni yo tu forin mi yo tu forin le fun o du opo jo a cash e mo ti koja be hey 347*1004*2 o wo ti de o o wo ti de 25,000 naira kokore 25,000 naira kokore 25,000 naira kokore *347*1004*2# *347*1004*2# hey talo ni number yi talo ni number yi eh 080 lo bere number yen 080 lo bere number yen 080 34 talo ni number yi talo ni number yi eni akoko re to je 25,000 naira lori eto ta lo ta kin role yi
3: 1 minute remaining
0: eni akoko re to je 25,000 naira eloyun 25,000 naira *347*1004*2# o ti fa ja fe niyan o ele ka san
4: hello
0: e ka san ki loruko yin
4: ah kola wale
0: kola wale lati bo
4: lati meko
0: lati meko ibo ni meko wa
4: ogun state
0: lati ogun state leti pe
4: be ni sir
0: e ti je ka se 25,000 naira sa ke be
4: fi lo
0: awon ka se o pe yin won pe yin e ma won pe yin
4: se gba la se wo ti pe o eh
0: o da sir lati me ko ni pele ogun e ri pe inu mi ti e du ba pe awon to wa won tu yi wa ka gan awon gan je mo la ka se nke mo ro pe ya ibadan ni kan ibadan ni kan ni kan to mi njo ko da lafida ibadan ni kan le mo fun ka se mo ni ro o en ti ko puta ba mu nu inu mi si du pe awon ara ipinle ogun ni me ko na awon na won tu fi mu ko losan yi won ti fi robo won ti fi mu ko bo se je niyan e je ka kokko fi yen le na a pada sori ta lo ta kina o pada bo lori ibe yen 50,000 naira wa le to wo mi temi na wo ta do je 50,000 lo se ni *347*1004*2# *347*1004*2# owo lokan loro mi Robi Olorun owo lokan loro mi Robi Olorun mi o fe da mu mi o fe da mu oba ya Robi ah mo ti se e wa ala to ni le dun niyan siju anuwo mi tori tanabi owo lokan loro mi Robi Olorun ẹ jẹ́ kó yẹ ma kó ma mí lẹ́nà mò ń bọ̀ náà ẹ jẹ́ gbà pé hello my face show kí lorúkọ yín
5: ọlárànkì láti tọ́ pọ́ńgà
0: yìí ọlárànkì ẹgẹ́ rẹ̀ ọlárànkì láti pọ́dọ́ ó sórí ọmọ yìí ó yẹ mú bèrè ìbéèrè ẹlẹ́kẹwàá ó ní bèrè lọ́wọ́ yín wípé arsenal àwọn náà gba ìdíje fa cup jù wọn ti gba 14 tá a mọ̀ sí 14 ikọ̀ wo ló wà ń pò kejì
5: liverpool ni
0: ló gba fa cup jù lẹ́yìn arsenal bi
5: liverpool
0: mo rò bóyá ẹ̀ sì tẹ́lẹ̀ ni liverpool tí mo ní
5: ọ̀kẹ́ ẹ̀sìn
0: à ẹsì o máa yù tẹ pé dìdìn association yẹn ológbà fa cup jù lẹ́yìn arsenal ó gba mẹ́tàlá wọ́n ní dìdìn association ó dá fún ìdílá burú máa yù fọlá ẹ̀ mr sewọ́wọ́ labi láti orílẹ̀-èdè amẹ́ríkà àwọn ti manchester united ni àlàyé bàbá ti rù lẹ́nu ọjọ́ mẹ́ta yìí wọ́n ní tí wọ́n bá gbé aṣọ sọ́nù báyìí níṣẹ́ lásọ mọ́ ń jábọ́ lọ́nù máa yù tẹ́ ṣe ó kù díẹ̀ káàtó o kéèyàn wọ aṣọ mọ́ ẹ jábọ́ lọ́rùn ẹ mú mọ́ra náà ni ó ń sọmọ olókùú bẹ́ẹ̀ ni wọ́n ní sí pẹ̀lú òkú rẹ̀ láyé olúmọ mo gbẹ́gbẹ́rùn méje àwọn ọmọ ìgbé lórí máa yù láyé àrẹ̀sà ó gbẹ́gbẹ́rùn mẹ́fà àwọn ọmọ ìgbé lórí táyé kú kùndùkú ẹ̀rà kánà ẹ̀rà pa ẹ̀rà sọ́yàn bàbá sọ̀bọ̀lá ní pé máa yù odò kó dákun kó gbó òkú lọ. mr anthony bodúrì bàbá wà ń kọ́nà kan wọ́n wá rẹ́rìn-ín pé àwọn àti máa yù nǹkan jọ sàwọn méjèèjì papọ̀ ni kì í sàwọn ni nǹkan ṣe ẹ sì mọ̀ pé iná àtẹ̀tù ó ní máa yù àti liverpool tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí náà. ó dá mega child of god ṣé tún ṣe 50,000 ni torí èmi èéfi ojú rí owó ń tèmi o owó tí káàṣẹ ń fi ilẹ̀ yìí tó ń mìmìlì jọ̀jọ̀ yìí èmi èéfi ojú rí owó o bó o bá ṣe ṣe ẹja ìgbàgbọ́ kan sí iná. hello my fresh o.
3: hello.
0: ṣé máa yù níyìn ni.
3: objects.
0: kí lẹ pè.
3: oblues.
0: mo rò pé má máa yù níyìn ni.
3: òjò.
0: òjò àìwọ́ tún kò jọ́ ṣé máa yù ẹsẹ̀ tíìmù kí tiẹ̀ ní mọ̀ sí ẹyẹ èyàn tẹ́ ń pè lẹ́nu ọjọ́ mẹ́ta ṣé máa yù ẹsẹ̀ tíìmù ni.
3: àwọn yóò ṣe tíìmù gidi.
0: wọ́n ẹsẹ̀ tíìmù gidi. mo ti tán báwọn mo ti gbọ́ yín báwọn mo ti gbọ́ tí mo fẹ́ yọ báwọn mo ti gbọ́ yín. ó yẹ mú bèrè.
3: ikọkànlá.
0: ikọkànlá ikọkànlá ikọkànlá nọmba 11 àbí.
3: bẹ́ẹ̀ni.
0: ìdíje la liga ní ọdún 2020/2021 ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù wo ló gbà.
3: 2020/2021
0: Barcelona finance.
3: Bẹ́ẹ̀ni.
0: Allah Madrid ló gbà kí ẹ ṣe báṣà Allah Madrid.
3: ẹ dákun mo jẹ̀bù ńlá ní ẹ̀rọ tó kọjá.
0: ẹ jẹ̀bù.
3: Bẹ́ẹ̀ni.
0: Sẹ́ẹ̀dì mẹ́sẹ̀jì mi.
3: Nọ́mbà yìí ò ní ìmọ̀ tó ti ọkùn sẹ́ẹ̀dì nọ́mbà kò lọ.
0: Ó dákun. Ẹ máa tẹ́tí lé kó kí n tó parí ètò yìí pé nọ́mbà mi kẹ́ tẹ nọ́mbà yín síbẹ̀ kàtẹ nǹkan kàtẹ mú yín sí yín sà. Ẹ máa jẹ lọ́kọ sáwẹ̀ mọ̀. Bó ṣe jẹ́ nìyẹn, ẹ máa tọ́jú òkú yẹn pa. Ẹ jẹ́ bọ́sọ̀rì tí káàṣì ẹ̀. 50,000 naira 50. Owó. Àpèkánu kù. *347*1004*2# *347*1004*2# Ẹjẹ́ sáré gbé yín débẹ̀. Ṣé ẹ ní tẹ bá ta káàṣẹ̀ bóyá ẹ̀yin ti sẹ́ẹ̀dì mẹ́sẹ̀jì lọ kò wá lọ. Ó ti fún yín lákàtí nọmbà tẹ́ ẹ sanwó sí torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń pè mí lẹ́yìn ètò wípé àlàvidà bá a bá ti tẹ kóòdù tá a ní tẹ sọ pé ká tẹ̀kan wọ́n máa ń gbé àkáǹtì nọmbà kan wá fún wa. Àkáǹtì nọmbà tán bá sì gbé wá fún wa yìí bá a bá ti fẹ́ tẹwó sí báyìí nẹ́tíwọ́ọ̀kì yóò bá dẹnu kọlẹ̀. Mo ní ó dá òsì láburú bí bá dórí ètò ní ṣàlàyé rẹ̀ fún yín. Ṣé yín tẹ bá ti tẹ àkáǹtì nọmbà ti sẹ́ndì àkáǹtì nọmbà yẹn sí yín kò bá jẹ́ pé àkáǹtì nọmbà yẹn padà nẹ́tíwọ́ọ̀kì padà dẹnu kọlẹ̀ bí nẹ́tíwọ́ọ̀kì àdúgbò ti àti òdá bóyá nẹ́tíwọ́ọ̀kì ọ̀dọ̀ yín ló dá báwọn. Ẹ wà mú àkáǹtì nọmbà yẹn lọ sí ọ̀dàwọ̀n POS bí ẹjọ́ abẹ́ ta káàṣì ẹ kàn fún wọn lákàǹtì nọmbà yẹn pẹ̀lú owó wọn bá yín tẹ̀ síbẹ̀ tí yín ni pé kẹ́ ẹ ti jókòó kẹ́ ẹ ti mọ́ ẹ gbọ́ rédíò torí tó wà ń bẹ̀ ni wípé kì í ṣe pé èmi kì í ṣàná láti ṣẹ̀ṣẹ̀ sọ pé be ba ta cash ta ba pe yin le mi ti te ba gbe a me lo mi ile to tumo si pe be ba mo pe ta cash e mo joko se gbe radio yin o mo dun mi pe tan ba mu awon kan te ba wa n pada so wi pe won gbe ko o mo dun mi tori idi ni wi pe a mo ye ti elomi ti ta lati jo ti o je igba to ba ya ko je e wa mo gbo the number you are calling is kindly switch off. Try again later. And you tell my quiet to Takashi. Kilo ya kes po ya ke joko ti radio ni ni. E joko ti ni. Mo ba je pe ku e ti power bank si. E mo fi gbo. Ko ba si je phone ni na ni e mo fi gbo radio. Tori ko si gba ti won le pe ni. Ko ba ti je ogun gba ti a yi ko to cash. O ti ye bayi. Ko si gba ki igba ti won le pe ni. Te ba ti mo pe e ti Takashi losan yi. E ti ma si koko. E ti ma won akoko. Ile ta yi cash lori lagelu. E ti ma won akoko ta yi. O e mo fi ja para. E tori e mi inu mi edun ti ba ye pe enikan tan ba pe won tan ba ni ko lo. Tan ba lo mi ni tori eni ya mo ba do tin ta cash. O si ni je owo nla. Owo nla le ni e fe je. Oda e mega cha e ja se 50,000 pa pa pa. 50,000. 50,000. Ese yan ri. O gbe de o. O ti te de o. O ti te se yan wale o. 08236-4382 lo pa number yen. Ba kan da mo gbagbe. Se ri gbogbo yin te ba ta cash e leni. Ori ofe kan na tun wa fun ni o. Ki lori ofe to wa ni wi pe gbogbo foto latojo Monday ti tojo Jimo la tun yi 1 million naira tan fun o. Se mo ro ko bi yin ba tan jo Jimo ni kan ni. Iro o. Gbogbo yin te ba ta bo latojo Monday ni o. Oni o ko papo o. Gbogbo yin oni o ko papo. Ori apolopo awon won be pe a kini pa won do dan dan jo Friday. Ni kan le fun iro o gbogbo awon to ba ti kan jo yin patapata. Hello.
6: Hello.
0: 080 E ba lo mi fun ba.
6: Yo network mo si bayi lo sey.
0: O ti eto na eniyan ko ti gbe. O ti soro mo la ka soro ni. Ki won ba tan ba ti gbe. Awa ara ale mi o si ti gope ni o ti gbe. O ti mo bayin tori akoko wa lo sin ojo wa nsare pe pe mo do fe pe eni yen.
6: Hello.
7: Metaso
6: ki lo pa yi bo la ti ba ni soro
7: n so ya de lati ara
6: lati para ni pe
7: ben
6: o da sa se pa ka se lo sin
7: ben
6: o da e ti je wo lo sin pe
7: okay lo
6: se e ti je ti ni
7: Alleluia, Alleluia, Alleluia, Alleluia.
6: Ramon Areshiku oye ba mi disante damilare e drop number yin awon to jebu wa to se ale drop something ni e ga mo lo losan yin agba olorun a pada wa lo la ko lo mo ku ofin ni soro number te pe ni sire leyin eto 07 777 5783 ẹni tó jẹ̀bú wa yẹn kò ní ẹ mẹ́sẹ̀kì ọ̀rọ̀ pásẹ̀ǹdì ẹ̀bùn ní sinmi. Bó ṣe jẹ́ nìyẹn lórúkọ náà tún ètò yìí ẹ̀ka wa tó dé ọ̀làwùwọ̀. Àtùkọ́ jẹ́ ajẹ́gbàdú kọ̀tẹ́ ní aláfíìdà. Nígbà ìgbẹ́bẹ̀ lókè tí ìlérè ní kí ń bí àkókò pàdé dọ̀la.

0: ti autonomy local government ti work ni mo Lagos state
1: bẹẹni
0: ìdílé o ẹ lọ sí Lagos state ni ẹ lọ confirm dáadáa ó yẹ ọdá party wà local government tó wọlé chairman ihi táwa lè ṣe ni pé kó jẹ́ ìpè ẹlẹ́sìn local government ọjọ́ kan la máa di olóòtú àti nàìjíríà pẹ̀lú àwọn káńsílọ̀ wọn tó ní ọ̀pá kí oríṣiríṣi ẹjọ́ wọlé wọ́n dẹ̀ mú tó so gómìnà àti local government wọ́n fihàn yàtọ̀ ìgbà ẹni autonomy tó wà lọ́sẹ̀ nìkan ọ̀gbẹ́ local government wọ́n ṣiṣẹ́ tó yẹ kí gómìnà tó wà lọ́wọ́ kò ní tẹ̀lẹ́sìn gbogbo pàtì ẹgbẹ́ gómìnà ló wọlé ṣe autonomy kankan autonomy tá a nídìí ni pé

gbogbo ọmọ kóòtù òjire tó ń bẹ lórílẹ̀‐èdè yìí pàápàá jùlọ àwọn tó láǹfààní àti máa gbọ́mi láàkò yìí ẹ káàbọ̀ sórí ètò tẹ nífẹ̀ẹ́ sí láti máa gbọ́ jùlọ ojúrí la pètò mẹ́mi tí í ṣe ládùúgbò lọ́sẹ̀ ọ̀sẹ̀ àwọn bàbá wa nílẹ̀ yorùbá ìgbàgbọ́ wọn ni pójú àṣà òkè ń ríbi àwòdì kan ò sì ní í rọ́ràn lágbára lọ́wọ́ àdániwáyé ojú tiwa ò ní ríbi nínú ayé tọmọtọmọ ẹ ṣàmì kẹgbẹ́ tó àmì mi mò ń kí n káàbọ̀ sí kànní lágelú bàbá àgbàre tó kalẹ̀ sí fẹ́lẹ̀lẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà ni mo máa ń sọ wípé àgbékalẹ̀ elédùmarè ní ìkànnì yìí ó kọjá òye ọmọ adáríhoro ìjà lórúkọ gba àwọn tájọ mú ètò tìní wá sí ti ìgbọ̀n yẹn lódùmarè mo dúpẹ́ wò sọlá rẹ̀ ó lájọ wà lẹ́nu ètò fún tọwọ́ àṣálẹ̀ yìí òun sì lamojú ẹ̀rọ.

0: ẹ jẹ́ kí bàbá yìí fún ẹyẹ ọjọ́ òbí tó kọjá.
1: Kí sí bẹ́ẹ̀ láti ìgbà
0: òjò. Olólùfẹ́ lúpọ̀nà ọmọ tìjà ní.
1: Tí màdùnmú dání ẹ̀ máa kẹ́tì ẹ̀gbọ́n wọn bá tún.
0: Lópin ọ̀sẹ̀ tó kọjá ni wọ́n ṣayẹyẹ ọjọ́ òbí.
1: Ìjàpá ni tó bá lè jíjú ẹ méjèèjì pátápátá.
0: Bá ẹ̀ ní fi tẹ ṣe yẹ ní fi dágbére fáyé.
1: Ẹyin akéde pé ló máa ṣe.
0: Ẹ̀bùn pàtàkì kan lẹ jẹ́ fọ́ọ̀mù adarí òòrùn.
1: Ojíjú rẹ̀ la.
0: Mo kí elédùmarè fún ìṣẹ̀mí yín nínú ayé.
1: Tí màdùnmú dání.
0: Ṣé ti làákàyè ní ká sọ ni?
1: Òun lè rí.
0: Àbí ìgbé àlàáká àbí ìgbé ọ̀rọ̀ kalẹ̀ fọ́ọ̀mù adarí òòrùn. Àbí ká gbìyànjú láti yan ọ̀rọ̀ ká yànnà ní ọ̀rọ̀ ká sọ̀rọ̀ ká fa kòmí òkun tó ń bẹ nínú rẹ̀ yọ. Ọ̀rọ̀ ò tán síbẹ̀. Àbí kí n sọ tààrà. Ká máa sọ pàtó nípa ẹni tí wọ́n ń pè ní àbúlé. Aláránṣẹ́ ìkọ́làbà. Bàbá ọgbọ́n. Ìgbàlè yín yóò lékún. Àwọn olé ò sì ní fàyà. Ẹ ní fèlè ìdágbére fáyé. Ọ̀pọ̀ rẹ̀ lókè èèpẹ́ o. Gbogbo ẹbí ìkọ́làbà aláránṣẹ́ látòkèdélé àní sunkún. Ẹ̀yin náà ò ní sun lórí aya ẹ̀ ní sun lórí ọmọ. Lápapọ̀ tiwa náà àní sunkún lórí yín. La haula wa la quwwata illa billahi la ilaha illa huwa. Tó bá rí bẹ́ẹ̀ ń gbà náà. Tí àwọn yẹn ti ń wọlé sójú òpó. Ayọ̀ máa gbára kàsídà. Ìyákọ́ni ẹ̀sẹ̀ Adélakùn bàbá Yorùbá láti ìlú Èrúwà bá mímú kí yín o. Ẹ ṣeun tẹ wà ń bẹ̀ lọ́sẹ̀ ọ̀sẹ̀. Mi ò ní fi kú mọ yìnyín nu ayé. Àtẹ̀mí àtẹ̀yìn. Àtàwà àtẹ̀yìn. A ní bá wọn nẹ́jà wàràwàrà lókè yìí pẹ̀. Àná dalẹ́ lọ́jà tiwa. Mo dúpẹ́ bà mí ẹ ṣe o. Ẹ ní sọmọ nínú ayé. Alájà láti ìlú Ọ̀yọ́. Àti gbogbo àwọn olólùfẹ́ pátá mo kí yín o. Ilé bá mi pé àwọn àgbàlagbà àwọn ọ̀jọ̀gbọ́n àwọn ọlọ́pọ̀lọpọ̀ pípé ọmọ Nàìjíríà kẹjẹ́ ká tó kẹ́kọ̀ọ́ nírọ̀lẹ́ yìí. Ẹ̀jẹ̀ á gbìyànjú ká la ẹnìkan lọ́yẹ. Àṣẹ ni ọ̀rọ̀ òde bá ní pera rẹ̀ lọ́kùnrin. Àbúrò òní dé bá wa nu ayé. Kí àwọn tí mò ń sọ òye. Àṣẹ gbogbo ohun kálukú bá ṣe léni yóò padà dìtàn tó bá dọ̀la. Àwọn àgbà sì ti pè wá ṣàkíyèsí nílẹ̀ yóò bá wọn ti jẹ́ kó yé wa pé àṣegbé kan ò sínú ayé. Àṣàṣe pamọ́ lóyún bẹ́ẹ̀.
1: Tí wọ́n láwọn bẹ́ẹ̀ pẹ̀lú kan
0: sí. Nǹka ṣe. Kódà.
1: Ìgbà tó díjọ́ kẹfà láì fọ́rọ́kùn. Wọ́n bá pọ̀ bí erùn mú ẹpẹ́. Àwọn lẹ́ẹ̀dẹ́ kọ́.
0: Tó bá wá jẹ́ bọ̀rọ̀ ti jẹ́ nìyẹn ńgbà náà kókó jẹ́ kí n tẹ̀síwájú lórí ètò fún tìrọ̀lẹ́ ká sún síwájú ńgbà náà ká lọ tààrà síbi ètò kẹ́ bá mi dá sí. Ohun ojúre la pètò yé. Àwọn ìṣẹ̀lẹ̀ alágbára tó bá ṣẹlẹ̀ sáwọn kanú ayé la máa ń gbìyànjú àti nà sáfẹ́fẹ́. Ó lè bá àjẹ́kọ̀ọ́ fọmọ ẹlòmíì náà. Àwọn àgbà bọ̀ nínú ọ̀rọ̀. Ẹni tó bá jì sí kò tó yẹ kó kára àyókùn lọ́gbọ́n. Mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníà. Ìyẹ̀jú kò fọ̀rọ̀ ọlọ́rọ̀ kọ́gbọ́n. Ẹni tó bá fọ̀rọ̀ ara rẹ̀ kọ́gbọ́n nú ayé igbá ti ṣerúfẹ́ ẹni bẹ́ẹ̀ lókè pẹ́. Kí nǹkan má bàa ṣe ẹ́. Tẹ́tí dáadáa kò gbọ́. Òun ojú rí. Mo sì mú ẹ̀kọ́ inú rẹ̀ lò. Kó o fi ṣe òdiwọ̀n ìrìn àjò ayé tèmi ti. Let's go. Mo fẹ́ nà sáfẹ́fẹ́ tọ́jọ́ mélòó kan sẹ́yìn tó ṣẹlẹ̀. Ṣùgbọ́n ní 20 ọdún ló ń padà jó wọn lówó fẹlifẹli yìí. Ìbásìmọ̀ kan má ṣe ń gbà náà. Wọ́n ṣe tán ó dáa pọn. Kódà ó polúkú mutu. Ó dòjúrú. Elegance ẹlẹ́rìn láti ìlú làlátẹ̀ ńlẹ́bà mi o. Àti gbogbo àwọn èèyàn mi lókè làlátẹ̀ lọ́hùn-ún. Ẹ bá ń ké kálukú. Ọ̀rọ̀ ò tán síbẹ̀. Ìyá àbejì ẹlẹ́gùsí. Ìyá wa dáadáa. Ẹ ṣeun tẹ wà ń bẹ̀. Ilé ìsíkírù Ajíbóyè. Látàpátá gàǹgà ńlẹ̀ Ìbàdàn. Ìlẹ́bà mi. Àpò ìpalẹ̀ mọ́ ayẹyẹ ọjọ́ òbí àwọn ọmọ wa. Ìrìn àjò ẹ̀dá àti ìwòsàn ẹ̀dá. Olùwàkóbá àwòtá ikán. Tó ń sún síwájú ọmọ Nàìjíríà. Ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ bí ọdún mélòó kan sẹ́yìn. Ó lágbára lásìkò tá à ń sọ̀rọ̀ yìí. Kódà àwọn tó sọ̀rọ̀ tó ṣẹlẹ̀ sí òmòdó tá a dọ̀rùn lá sí. Òun lọ́jẹ́ òun kígbàjarè wá sórí ètò ohun ọjú rí. Ọlọ́pọ̀lọ́ pípé ọmọ Nàìjíríà làwọn lọ́yẹ̀. À ti ba ologun ti sodomugo baba agbalagba kan lo wa ko ti won te mo baba yi laraju ni baba ajadi baba ajadi ya ro ko kan nile ibadan yi ni baba yi ti se odo o ti awon akoko igba tan dani waye ni ki baba yi ni fuja aje baje aje si ba won mo agbe oni koko atobi ni baba o si nse daada eyin na si mo ngba na lohun baba ni yawo ila yawo won ise yokan fe yawo to to meji sorry fe yawo to to meta so sorry era mi so sorry mo meta na ni baba o saseju oju gerege lo ku si o to ba je pe bi karowo ka fi to obirin atani waye fun baba yi ni dukia nigba na lohun le o aya ola olori ti jani fati mona mo ti jani kan lagi lo wa 96.7 fm oke gajo ke lori eto ti gbogbo yin fe gbo iyan ohun ojuri mun sun si waju bayi si ntoju awon amo ope pataki lowo eledumare tori pe ati yawo ati yale ati yawo kekere gbogbo won lọlọrun fun lomo ti won won ba ko won si babo where the where o bi dile ise dara to owo wa taje wa ti se si nlo daada iyen ise oko ise agbe ti baba yen laayo kabi kagbe wa soja ti ka wo koko ka sa koko adi lokuta won fi scale won ata tabi ki won gbe lo soja

0: gẹ́gẹ́ bí àlàyé ọ̀rọ̀ yìí tí mò ń bá bọ̀ yìí gbogbo àkókò yìí ọlọ́run ran bàbá yìí lọ́wọ́ dáadáa ó sì ilé ṣe dára tó nìkan bá àjàwọ̀ jẹ́ apá rẹ̀ padà gùn ju ìtàn lọ́nà wo ǹjẹ́ ẹ̀jẹ̀ mọ̀ wípé bàbá tí mò ń sọ yìí ariwo ogbon mi si omi otun laasigbo yarudapo fi ode baba yi se bugbe pupo laarin awon yawo meteta o le jo wa lengba mi ti won o ti gunyan tan oya osiki no se si kon ki gbo be ka ne ki kaluko bere si yo gba ti koyan temi e bube fun mi la o sadedede inu awon yawo koda ti o gbe odidi abo yan tabi ko gbe pot wo be ada sinu yanrin kaluku ba mo ti o ma fi yan kan omi ti o ma gbe mi ti o binu so yan ti e na mole ti o wole lo sun be ti o ma je koko tutu ma se o le jowo odaji kutu ayingba mi ni la si gbo obe yo wàhálà yìí pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ ṣùgbọ́n bàbá yìí táwọn ìyàwó ẹ̀ bá ti gbé wàhálà dé onígbólóhùn kan ti máa sọ fún òun sábẹ̀ yín ló kọ ọlọ́run ara yín ni ẹ pa o ẹ má pa àwọn ọmọ tòun ó ti mọ̀ pé kò lè pẹ́tẹ́ ẹ máa tojú bọlé tẹ́ máa lépa ẹ̀mí ara yín káàkiri ọkàn òun o ara yín ni ẹ pa ẹ má pa àwọn ọmọ tòun jójú ọ̀sán bàbá lè mẹ́wù rẹ̀ tí ọ̀bọ̀ ta bàbá jọwọ́ ọ̀rọ̀ lẹ́ bàbá lè mọ orúkọ ra oko lẹ́ẹ̀kejì bàbá sì jọwọ́ alẹ́ ọba kónú yàrá ó lè tilẹ̀kùn ẹ̀ lẹ́yìn wọ́n ti báyé wọ́n bọ̀ rẹ̀ ní wàhálà wàhálà wàhálà kí sí wàhálà wàhálà wàhálà ń gbà yẹn lọ́wọ́ tó fi kọrin gan ìdáyé sọ́rí tó wí ẹ má bínú ẹjẹ́ ń yára ẹ̀kọ́ ẹ̀ka ìpolówó ọjà ẹ̀yìn àmúmúbọ̀ ẹ ní kò tí ì gùn tó yẹ òjòrò ẹ ní òtó tàná mo tí ó ti dáná ni kí lẹ̀ wọ̀n tí ó ṣẹlẹ̀ múbọ̀ ojàre.
1: Lagilu FM 96.7
2: Flash FM Media Academy níbẹ̀ làwọn ènìyàn ti ń fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
3: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wa ẹwà.
4: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
5: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
6: Bàbá Túndé Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ó lá mọ́ mi lọ́wọ́.
7: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Yàn mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèǹkì fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
8: 0807-112-4000 0807-112-4000.
7: Splash FM Media Academy ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

fún gbogbo ẹni tó ń jà nǹkan kan lọ́run ó kọ́lé ayọ̀ fóun ìjọ̀nà ti dé látọ̀dọ̀ Futi Homes and Properties ṣé tilẹ̀ rọrùn tí wọ́n ń tà àbí ti ilé tí wọ́n ń kọ́ pẹ̀lú rọrùn àwọn ló tó gbagbá sùn lọ́yẹ̀ fún gbogbo ẹni tó ń jà nǹkan àti kọ́lé bẹ́ẹ̀ ni tí ó sì fẹ́ ṣe wàhálà ìjọ̀nà ti dé látọ̀dọ̀ Futi Homes and Properties fún one bedroom apartment ẹ bá fẹ́ kọ́ two bedroom semi detached terrace duplex ìyẹn náà wà lóyún rànràn three bedroom ń bẹ báwo lẹ ṣe fẹ́ sí tó fi dórí four bedroom semi detached terrace duplex ó wà ní Navida Parks and Garden lópòpónà Másọ̀sẹ̀ Tollgate Nìbàdàn Futi Homes ló lè ṣe o lè yẹ̀wò lórí www.futigroup.ng tàbí kó kàn sí wọn ní Bizwan Plaza ní Yànà Adé Ọ̀yọ́ tẹ bá fẹ́ rà lé ní Futi Homes and Properties ìlànà san díẹ̀ díẹ̀ wà o pẹ̀lú àdéhùn àtọ̀rọ̀ àjọsọ. 0917060593 tàbí 0916503956 tó bá jẹ́ ti kára lẹ̀ tàbí ká bá ní kọ́lé ìgbàlódé Futi Homes ló lè ṣe.

0: ọ̀nà àyọ lẹ́kọ̀tun ní gbogbo ọjọ́ Friday láàgó kan ọ̀sán. Pẹ̀lú Kọ́láwọlé Adéníyì, Coladex International ni yóò máa gbé wa kiri lágbo-ságbo. Abala àkọ́kọ́ labala ó wà ńbẹ̀ tá a ti máa sọ̀rọ̀ lórí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lágbo àníyá. Abala ìkejì labala pẹ́pẹ́dẹ̀. Abala tó máa máa sọ nípa onírúurú ọ̀ṣọ́ tá a lè máa jù tá a lè máa tẹ́ lágbo ó wà ńbẹ̀. Abala kẹta ẹ̀wẹ̀wẹ̀ ni abala ẹ̀ ọ́dà. Níbẹ̀ lẹ ti máa béèrè onírúurú oúnjẹ tẹ́ nífẹ̀ẹ́ sí tẹ́ fẹ́ jẹ ní patí. Ẹ pàdé Kọ́láwọlé Adéníyì, Coladex International lọ́jọ́ Friday ọ̀sẹ̀ yìí láago kan ọ̀sán. Ó máa ta lẹ́nu bíi noodles 100 naira pẹ̀lú àtàròdo 1000. Ó wà ńbẹ̀ tá ó máa ṣípà.
1: Èsì ìwọ mi kan ni mo gbẹ́kẹ̀lé o.
2: Jésù nìkan ni ètò tuntun tí yóò máa wáyé lórí ìkànnì yìí ní gbogbo ọjọ́rú Wednesday ní déédé agogo méje sí aago méje àbọ̀ àṣálẹ́, níbi tí a ò ti máa gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run kó ẹ̀kọ́ Bíbélì láti ẹnu ìránṣẹ́ Ọlọ́run Reverend Ìdòwú Anímáṣàun of World Hope Ministries. Bádékú
3: akíyín káàbọ̀ sí orí ètò wa ètò yìí Jésù nìkan.
2: Ẹ máa pàdé bàbá Ìdòwú Anímáṣàun lórí ètò tí a pè ní Jésù nìkan ní Lágelú 96.7 FM ní gbogbo ọjọ́ Wednesday aago méje sí méje àbò àṣálẹ́ ni o. Aago méje sí méje àbò àṣálẹ́ ni o. Jésù nìkan máa gbọ́.

ayé àgbáyé ni. Prophet Lucas yóò ti máa gbá gbogbo èèyàn lálejò. Fún ẹ̀mí àdúrà ti ìtọ́sọ́nà. 0705945 8718. Jésù retí rẹ̀. Ìwọ ni ìyanu kan.

0: bẹ́ẹ̀ ni ó rí lágbára ìlédùmá ọmọ nàìjíríà kẹ lè bá láǹfààní àti dátù ìyàwó ẹyọ kan àkókò tá à ń sọ yìí bá di pé àwọn àgbà wa má wo ìyàwó ẹyọ kan tó kù níran o ọdọ wẹ o má jàyẹ ọsọ ẹlẹnu o kọ lòun pa wọn òun ti gbọ wọn ti kọ tí wọn kọ o wọn bá kọ ọtún bá wọn tún kọ báwọn yòókù tún kọ ẹyọ kan tó kù bá tún ti àtọmọ ìyálé ìyàwó ọmọ ìyàwó kékeré kò gbẹ mọra tó lè lé iléèwé tí ò lè rí iléèwé mọ wàhálà ti dé ju bàbá náà bàbá náà ò lè lo oko déédéé mọ ìbànújẹ yẹn ti gorí ẹmí ọlọrun má dàgbàrú mọ wà lọwọ ó ń bẹ nínú obìnrin tàbí alábàárìn inú ayé tó jẹ pé àwọn gan ni orísun àṣeyọrí ẹdá tí nǹkan kan bá ṣe wọn ṣe ayé ọmọ ẹlòmíì aburú ọmọ ṣe gbogbo àwọn tó já láàánú kálukú wa ni iṣẹ́ ti ń gbowó fún ẹnìkan láàánú ẹ o ìràwọ̀ ọmọ ẹlòmíì ran tiẹ̀ lọ́wọ́ wọ́n lè má kówó kalẹ̀ ṣùgbọ́n ìràwọ̀ tó mú wá sínú ayé ìwo rẹ̀ ń ran ògo rẹ̀ lọ́wọ́ oúnjẹ kò máa rọ́nà àwọn alábàárìn rere bẹ́ẹ̀ ni ká dá níwájú ọta rẹ̀ sí wa àwọn tó dẹ̀ ti wà nínú ìrìnàjò ayé wa kó máa pa àwọn kó máa pa àwa náà àwọn fi máa ṣe ládùúgbò àníkàn ni pé kíkó máa pa láàánú wa kó sì máa pa wá tí wọ́n fẹ́ ṣàánú fún ọmọ nàìjíríà bá ṣe ń fomi lo nǹkan rẹ̀ o ìyáálé ti kú ìyàwó kékeré ti kú níyàwó ìyá àgbà ọba tí àbíyàwó àárín ọba tí ẹ̀bẹ́ nìkan jà kò sẹ́nìkan mọ́ ìyá yóò rò fún wàhálà títán ìyá yóò rò pé ó yẹ kó gun ó sinmi gun ó sinmi o wàhálà tún ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ṣé mo kọ́ àwọn kan bẹ tí wọn bá rẹni bá fa wàhálà wọn lè máa bá ìgànnà fa wàhálà níbi tí wàhálà rọ̀ wọn lọ́rùn dé pórí wàhálà là ń gbé wá sáyé ìyá ta wí bá tún kó ọmọ ìyáálé àtọmọ ìyàwó àwọn olókùn ti ń bá ṣòro àbí tí mò ń sọ òye yín ni kó gbé èlùbọ́ kó dà á sínú odò kó ní kọ́ ọmọ ìyáálé ọmọ gun àbúrò rẹ̀ ọmọ àjọ ká lè gbé lọ ilé ẹ̀rọ ká lọ ayé ti kọjá ń fodó gún lùbọ́ jẹun gbogbo èta tí wọ́n bá tún rí inú ẹ̀ tí wọ́n bá tún jọ wọ́n tún dànù odò ẹ má gun tàbí káwọn ọmọ ìyàwó kékeré kó wá ọta bọ́kẹ́ẹ̀tì kan kọ́ dà ó sójú ọlọ́ ara pé ẹ bá lọ. ala ma wà ìyá ma wà níbi tí wọ́n ti ń jẹ o wọ́n mà já fẹ́ru ti wá sọ́mọ ẹlòmíì inú ayé o arábìnrin ti ń treat àwọn ọmọ orogún ẹ̀ rẹ̀ ọmọ yẹn lọ́wọ́ àpò tó di pé wọ́n ń bá ṣorogún àbí ti ń bá ṣorogún àwọn ọmọ tí wọ́n máa gbá bọ́ọ̀lù kí wọ́n tayọ ọlọ́gbọ́n àwọn yẹn ní ọ̀pọ̀nmi àwọn yẹn ní ọ̀fọ̀ṣọ́ àwọn ìyáálé ẹ̀ lọ́dárìn àtọmọ ìyàwó àwọn ọmọ tiẹ̀ ní ṣe fàájì inú ayé ẹni ó rọmọ làwọn yẹn ni ó dáná ọlọpọ wọn ò rèé léèwé mọ ọrọ léèwé lè yá àǹsọ nígbà òdi pé yúnífọọmù ti ń bẹ lójú òdi tí wọn ọrẹ ni tí ó ran sọrí tó ṣe ẹ lè mọ bí ìyá wà ẹdùnmarè má jẹ ká wá bá wọn jẹ tọmọtọmọ ẹnu ẹ ni wọn wà mo fẹ lẹsà ìyá yìí náà ẹ bá tún ṣubú àìsàn o ẹyin náà kọ hà nínú ilé. Bọ̀bọ̀ ti bí o ti rí wàhálà ti fi ń parọ́ wàhálà ń gbà yẹn kérédù àmọ́ àjà owó orí wàhálà ara àti ó ti wà á ti pẹ́ gan àmọ́ náà ẹ̀ bá tún ṣubú àìsàn ní wàhálà kéré lọ́ba ní káwọn ọmọ ẹ̀ náà bẹ̀rẹ̀ sí gbé káàkiri ọmọ yìí sì lo oṣù mẹ́sàn-án gbáko lórí àkẹ́tì àìsàn wọ́n fẹ́ má sí bí wọn ò gbé dé ọ̀dọ̀ rẹ̀ ń ṣe ọlọ́run alàyè ọ̀dọ̀ àfà ọ̀dọ̀ adáhunṣe ọ̀dọ̀ wòlí oníṣègùn ọmọ onímọ̀ ṣègùn tòyìnbó onímọ̀ ṣègùn ti yorùbá onímọ̀ ṣègùn àwọn professor ti ń yà á wọ́n gbé dọ́dọ̀ tiẹ̀ náà gbogbo ẹ̀ ni wọ́n ṣe kò ran màmá màmá yìí náà padà fà á wọ̀ ọ̀rẹ́ jẹ́ pé ìlédùmarè ẹ wá wo bí wàhálà wá wà oníyàwó mẹ́ta kankan ọ̀padà gbẹ̀yìn ẹnu ayé ẹ̀yìn ò lé ní ẹ̀kejì ẹ̀wẹ̀ bí rẹ̀ gẹ́gẹ́ bí tí mo fi ọ̀rọ̀ wá ta kókó sí rèé bàbá wa bẹ̀rẹ̀ sí fàwọn ọmọ yìí lọ́sìn tí wọ́n há káàkiri wọ́n máa lọ ọ̀dọ̀ àbúrò ìyá rẹ̀ wọ́n máa lọ ọ̀dọ̀ àbúrò òun wọ́n lọ ọ̀dọ̀ àbúrò ẹ̀gbọ́n òun bàbá bẹ̀rẹ̀ sí fàwọn ọmọ há tá à ń wí náà bàbá dẹni tó padà ní stroke bàbá náà dẹni tí gbogbo kòkó tí ń bẹ lọ́pọ̀ àtọ́kọ́ bí wọ́n ta ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ mọ́lẹ̀ láti fi tọ́jú stroke bàbá nígbà àyà tó ti ẹ̀kú gbẹ̀yìn gan ti fẹ́ kú ni wọ́n ti ń ta dúkìá kí wọ́n lè fi tọ́jú ẹ̀ wọ́n padà kú pẹ̀lú tó ń tu dúkìá bàbá ti fi àtọ́kọ́ náà wọ́n padà ta lórí bàbá láti fi tọ́jú stroke bàbá nígbà tí nǹkan ọjọ́ rẹ̀ bàbá kó bàbá wálé bàbá dẹ̀ tó ń gbélé lójúlé mẹ́rin tí wọ́n kọ́ àdúgbò kan to lo ko die n ba da n bi o yen ni baba yen ko le yen this me and face you ni wa je loju le mefa an lo woman pa lo kan yo ku rent eh ki lo to ku nbe eh ngba to ba wa ti daaro ta won me awon tenant yo ba jade won ni o ran baba lowo ti o gbe baba sori agbantara nita gogi fun won ba to ba ri mu ti yo ku ba danu si be akaluku ba ti bi ise ede lowo oro leni won wa ti baba nti ku ti wole awon mo ti ba ti won la ota to wa lagbara to wa wa laarin awon omo orogun meteta yi orogun ti ba awon iya won se ti awon omo lona wo han iya yin iya buruku pa ya ti wa iya yin lo so pe kini kan o sele iya ti yin na lo pada wa mu iya awon awon ejo jaku jaku kan tabi ki kan won ko sare wa baba ba pa ko bi loju orun lohun ri to gbe wo dan to bere si o n pe gede oran ko won ku e ni o ba ni ko won ku ni oku moro ba la ma wa o pe enu baba na pada wo segbe kan ti baba tun pada wo nbe ala yi wa po to be mo se nsoro yi ba o la la fia lori aketi aisan ti stroke ba wo le ta won tenant ba san na baba fi nje o tabi mi o ke baba yari gari ti mo bu fun la na ti sugar no wo yin mo ti yo o ri wahala awon omo na yi to ti lo le oko yi to ti lo fe yawo awon omo na o pada gbadun ara awon ile dile ogun awon ja mo ja won ja kun awon omo na ti rawo mu ba won ti bere si bara won ja ni ija to lagbara taara opolopo awon yi kore kan ma wa toju baba won no ba to leye si baba bere pe kini baba tun se won ni baba ni ma so wi pe kore ki awon iya ki oka ki won pa awon mu ko ku para won baba lo fegun lele pe ka awon iya o para won awon iya si para won oro ti baba n so yen gegangan na lo pada se lawon iya awon lori baba awon e se baba re oro enu e o da igun buruku to fi lele ni o je ka awon o jere iya ni o je ka awon iya awon o ba awon jina ni o ja awon ni iya lenu aye mo baba ni oko ya mura ko lo ba awon iyawo e lohun ara awon mo tin duro se baba o si ku baba o si gbadun baba o si re ni toju e dakun omo Nigeria ori ta sha le so pe ohun ti baba yi so lo fa looto abi sha buru ni abi se gbo lohun ti baba yi so yi oda looto ni to ba si ri be ka ti e wa lojo meji meta merin lokun ti baba yi o lo nu aye mo gbo wo ni baba yi le da imoran wo le le gba to ra won na gbo bayi o le soro daada ni won ma n gbo so daada to renu ti dogbon wo die segbe kan ba ni e wa lojo meji meta lokun e bere lowo yin pe to kini baba yi le se to le mu ka won mo yo pada wa toju e ko won na o ti e je won mo die jere aya ko tun fe jere omo oju alegan tun wa fe buruju ten ti ori bi lo omo ma se wa lagan ale o atagan aro atogan san atogan ale olo ma sa wa lagan bi ti uko kere mo oro ba da bayi omo Nigeria ero pe baba yi le se to le fi bonu wahala to nbe le yi o da bo jojo kan ore ni ba foso be ba ri baba yi anu adiamo o se yi en ma se o ki abala elekeje ko teyin ba ri nbe yi temi o ko nbe na ni pe gbo eni o ba ti ni le olorogun ti yawo pe meji to pe meta o se pele koran ti ojo ati sun koran ti ojo ale o binu la kaye ti n bo le ro ku baba yi ti get e wrong oro re o omo Nigeria eje n bere si gba pe ko to di pe won wa fun dare father re won fun lanfani ko da si on to be iya mi ti yo ni baje
1: oku awi ye
0: mo dupe seun iya mi
1: ehn omo Nigeria o se so de o eyin de ba pe ko fun mi ani jo se bajo ti lorogun ili ile rogun ile oro ni o oro bibi oro tutu e ma ma pari re
0: ah
1: I walk we or I get an animal. Oh, you walk for our water? Eh?
0: Cause I'm up our moon.
1: Ah, well, I want to go. Also, yeah. Or run on me, Baba, or a tuba. No, I went for that. Oh, that is it.
0: Iboji won ni o lo bayi ni abi ba wa won yawo ti ku
1: o lo je ni lo tu ba ko dari ji lojo awon omo won na ko awon na pa awon na ni
0: ah
1: kuri atoko eyin okun Hello, Sanu.
0: Hello, Sanu. Hello, Sanu. Hello, Sanu. Hello, Sanu. Hello, Sanu. Hello, Sanu. Hello, Sanu. Hello, Sanu. Hello, Sanu. Hello, Sanu. Hello, Sanu. Hello, Sanu. Hello, Sanu. Hello, Sanu. Hello, Sanu. Hello, Sanu. Hello, Sanu. Hello, Sanu. Hello, Sanu. Hello, Sanu. Hello, Sanu. Hello, Sanu. Hello, Sanu. Hello, Sanu. Hello, Sanu. Hello, Sanu. Hello, Sanu. Hello, Sanu. Hello, Sanu. Hello, Sanu. Hello, Sanu. Hello, Sanu. Hello, Sanu. Hello, Sanu. Hello, Sanu. Hello, Sanu. Hello, Sanu. Hello, Sanu. Hello, Sanu. Hello, Sanu. Hello, Sanu. Hello, Sanu. ohun oju rire o koju wo ma ri binu aye o ase idumare o ye ko mo oju re yo
2: orúkọ tèmi ni jàǹdùkú ọlọ́run dá látàbẹ́kúta.
0: Bàbá mi ẹ̀dá sọ̀rọ̀ tó ń bẹ nílẹ̀ yìí látàbẹ́kúta.
2: Mo tí èmi wò nínú ọ̀rọ̀ yẹn tí mo wò jìlẹ̀jìlẹ̀ ni pé bóyá ni bàbá yẹn ò ti tọ́ bọ̀ nǹkan kan tí kò yẹ kó tọwọ́ bọ̀. Bẹ́ẹ̀ ni o, ẹ wò jílẹ̀ ẹ wò dáadáa. Bóyá ni bàbá yẹn ò tọwọ́ bọ̀ nǹkan kan tí ò yẹ kó tọwọ́ bọ̀. Ìyàwó mẹ́ta lẹ́ẹ̀kan ṣo. Tètò ni ilé olórogún, ilé wàhálà. Ẹ wo bí ìjà yẹn ṣe ṣẹlẹ̀. Ẹnì kìíní kú, ẹnì kejì kú, ẹnì kẹta kú. Òun náà fúnra rẹ̀, ó tún wá ṣàìsàn. Ó wá ń sọ fún wọn pé tí wọ́n bá máa parankọ́ wọn, parankọ́ máa pa ọmọ wọn.
0: Àwọn ọmọ ohun tó ń wí tiẹ̀ nìyẹn, ìyá ẹ̀.
2: Ẹ wo ibẹ̀ yẹn dáadáa o.
0: Ó ti dà bàbá mi, ẹ ṣeun, ọ̀rọ̀ ńlá
2: lẹ́sà. Ẹ kú ètò wa wà pẹ̀lú àǹfin lẹ̀
0: o. Mo dúpẹ́ o, tiyín ò ní bàjẹ́. Ẹ
3: lọ́wọ́ kájẹ wàá zoom pé bàbá yẹn ti ṣe nǹkan kan tí ò dáa
0: tó kùn díẹ káàtó
3: àwọn ọmọ yìí ò ní right láti dẹyẹ sí lágbà
0: lọ́jọ́ alẹ́
3: ó ṣojú wọn kí bàbá wọn pa ìyá wọn wọn ní right so wọn ní ìdá àwọn èèyàn tó máa ti ọkọ pa àwọn ọmọ yẹn jókòó kó bá wọn sọrọ
0: tí ò bá wọn sọrọ làákàyè
3: ọrọ yẹn kó má baà di hereditary problem fáwọn gangan.
0: Ẹ kú làákàyè
3: tí wọn bá ṣọ́ra
0: kó má baà
3: má padà gbé ègún yẹn
0: ọjọ́ alẹ́ dẹ̀ pọ́
3: so wọn ní nǹkan ìdájọ́ tí wọn kò sí lọ́wọ́ bàbá wọn
0: ìdájọ́ bàbá wọn ò sí lọ́wọ́ tí wọn
3: kò kàn wọn so káwọn ṣe responsibility agbára wọn ká lórí
0: bàbá ẹ kò làákàyè
3: tó bá dé bàbá yẹn ṣe nǹkan kan ni òun náà ti rí ó ti kẹsàn lójú ayé ẹ so kò dìgbà tó bá kú tán kó tó rẹsùn ó ti kẹsàn ẹ ni àwọn ọmọ yẹn ni kọ́ńtà láti pè kán lè tọ́jú bàbá wọn.
0: Ẹ ṣe mo dúpẹ́ gan ẹ ṣe àdúpẹ́ o olúwa wà pẹ̀lú àwọn ọmọ tiwa náà ní dẹ́yẹ sí wa lọ́jọ́ alẹ́ o ọ̀yà olúwa tóbi lọ́ba ọ̀rọ̀ rẹ o kí ni wọ́n náà fẹ́ sọ sọ́rọ̀ tó ń mẹ́lẹ̀ ká tó máa dágbére.
4: ọ̀rọ̀ yìí ó kira díẹ̀ ṣùgbọ́n níwọ̀nba rẹ́bẹ̀tẹ̀ àmọ̀ràn tèmi ni wípé ẹ̀mí kọ́kọ́ fẹ́ fojú inú kan wò
0: ó
4: kí ni background bàbá yẹn gangan fún rẹ̀
0: background lórí ìtẹ̀wò
4: pé kí ni ìrìn àjò àwọn òbí títí ẹ̀ gangan ṣé olówó ni wọ́n àbò tọwọ́ bọ̀ nǹkan gẹ́gẹ́ bí ẹni tó sọ̀rọ̀ tán ṣe sọ.
0: Iṣẹ́ àgbẹ̀ ni wọ́n ní wọ́n yàn láàyò olùwà sì dá wọn lóhùn bẹ́ẹ̀ kódà gẹ́gẹ́ bí ìgbà àlàyé tí bàbá yìí ṣe ni pé bàbá àwọn náà àgbẹ̀ ni wọ́n ṣe olókoòkó.
4: ìyàwó mélòó ni.
0: Wọ́n jogún kòkó àti ọ̀tọ̀ dáhùn bàbá.
4: Ó ṣeé ṣe kó jẹ́ pé bàbá yẹn gan forí kọ́ lọ́dọ̀ àwọn òbí ẹ̀. Ṣùgbọ́n tí bàbá yẹn gẹ́gẹ́ bí àmọ̀ràn tí ìyá yìí sọ wọ́n ní kán pe àwọn èèyàn kan bá àwọn ọmọ sọ̀rọ̀ kí bàbá yẹn gan according to ẹ̀sìn tó bá ń ṣe kó ọkọ̀ pe àwọn àgbààgbà ẹ̀sìn ẹ̀ kó ọkọ̀ ṣe àdúrà pé kọlọ́run kó sáwọn ọmọ yẹn nínú kó tó dìgbà yẹn
0: síwájú àkókò
4: yẹn síwájú ìgbà tán bá máa bá wọn sọ torí tó bá jẹ́ pé ègún bàbá mi ó máa lera díẹ̀ láti ṣe
0: olùwàkóṣe àánú wa ń bẹ̀ ní
4: o lágbára
0: o ti dá mo dúpẹ́ o ṣeun okun làákàyè olùwàkókó ní jẹ́ ó bàjẹ́ ó bàbá ọ̀rọ̀ lọmọ nàìjíríà ti sọ mo dúpẹ́ lọ́gbọ́ ẹni tẹ́ ẹ dá sọ̀rọ̀ làákàyè lẹ́sìn kódà kò sí àṣà àdànù nínú ọ̀rọ̀ yìí rárá kódà ibì kan náà ní kálukú ń forí ọ̀rọ̀ yìí tì sí àtúnṣe làjọ ń wá kókó ohun tí mo rí dìmú ni pé kí bàbá ó ṣàtúnṣe torí àwọn ni wọ́n dá ìrìn àjò yìí sílẹ̀ òun ni bàbá òun náà lọ́kọ̀ ṣùgbọ́n pa àwọn ọmọdé wọ̀nyí jọ ẹni tó sì ní kí wọ́n pe àwọn ìránṣẹ́ ọlọ́run kí wọ́n ṣíwájú wọn nú àdúà ọjọ́ yẹn ó lè bá a ṣe sórí bàbá wa tó sì pè wọlé tó ní tóòk àwọn ọmọ ni kí wọ́n péjọ àtẹ̀bí wọn gbogbo wọn pátá náà ni ọ̀rọ̀ tó mú làákàyè dání ẹni tó sì kí àwọn ọmọ náà nílò pé ìdájọ́ ọtọmọ kan kò sí lọ́wọ́ ìdájọ́ òbí kò sí lọ́wọ́ ọmọ ẹ̀ gbogbo wa pátá náà láti gbọ́ ńrọ̀ lẹ́yìn èyí la máa fi ṣe lọ tí ó tún fìdí jọmọjọ tá a pàdé orí ètò lágbára lọ́wọ́ ilé ìfàlẹ̀ wọn ọmọ tìjà ní tí ó fìdí jọmọjọ ayọ̀ àtàláfíà kò fi lè kálukú wa kò fi ṣe gbogbo ẹ̀kú ìkàlẹ̀.

0: rẹ sa.
1: Mo kí gbogbo ẹ̀yin ara ilé pé ẹ kalẹ̀ o, sí àlàáfíà ni mo bá yín, sí gbogbo nǹkan lọ dáadáa, àjíǹde ara máa jẹun. Gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò Swiland Afama tí ń gbọ́ wa lọ́jọ́ mẹ́jọ mẹ́jọ etí tí a fi ń gbọ́ wa nídìí o, ẹ̀yin tó kù díẹ̀ káàtó fún àlàáfíà àti àjíǹde ara máa jẹ.
0: Èmi o, orúkọ yín sà.
1: Orúkọ mi ni Adésuyì Adéjọrin tí gbogbo èèyàn mọ̀ sí Swiland Adventure.
0: Tó wà ní ẹjẹ́ nkúkú béèrè báhùn.
1: Number 52 Majerita bus stop lọ́nà Adéoyin ti tú ní ilé Ìbàdàn ìlú.
0: Ok, wọ́n lè tún wà lákùúrẹ́ àtàdó ṣe bẹ́ẹ̀ ni sá.
1: Bẹ́ẹ̀ni, a wà ní number 5 Ayétòrin ilé ìwú ní ìlú Àkúrẹ́. A tún wà ní opposite Adó garage.
0: Ha, dókítà, ẹ bá ńlá àwọn èèyàn lóye lórí àwọn nǹkan kan lálẹ́ yìí. Torí pé ọ̀pọ̀ tún ti jókòó, wọn àlè tó mìíràn fẹ́ gbọ́jú ètò yìí lọ, torí wọ́n mọ̀ pé lóòótọ́ ó dáa ká rẹ́rìn-ín ká ṣe gbá ká ṣàwo, ṣùgbọ́n bí ìlera ò bá dá àti rẹ́rìn gbangba ní ìwò nira, torí ẹ̀ lọ́pọ̀ ṣe máa ń jókòó tí ètò yìí. Ẹ bá ń la wọn lọ́yẹ ká tó tún júwe ilé iṣẹ́ ilé kan sí. Ṣùgbọ́n ẹ má gbàgbé o, Yemi Ìjálá page, ẹjọ́ ẹ bá wa tẹ̀ ẹ́, Yemi Ìjálá page, ẹ lè tẹ̀ ń capital letter kó le yá. Gbogbo yín mo ti ń kó jọba Yemi Ìjálá page, kẹ wá bá wa, ẹ kàn tẹ follow, ẹ sí àrè kẹ kọ́mẹ́ntì, ẹ jọ̀ọ́ ẹ tẹ follow, ẹ sí àrè kẹ kọ́mẹ́ntì, sà.
1: Láti bí ọ̀sẹ̀ mélòó kan láti ń sọ̀rọ̀ nípa ohun tí a ń pè ní dizziness, ìyẹn ni pé kí ojú máa pọ̀ yìí, kí orí máa yí, kó dàbí pa fẹ́ ṣubú, ṣùgbọ́n ojú ìyẹn lọ. A jẹ́ ká mọ̀ pé iná ìyẹn wa òun ló ń ṣe àwọn iṣẹ́ yẹn, ṣùgbọ́n ìjẹ́ iṣẹ́ yẹn nìkan ló ń ṣe. Ẹ jẹ́ kí n mú àpèjúwe kan wá, ká wá rí igi kan tó dúró rètérètè, ṣùgbọ́n kò wá ní gbòǹgbò nídìí. Àwọn ikán ti jẹ́, ó dájú pé tátẹ́gùn tó lágbára bá fẹ́, kí ló máa ṣẹlẹ̀ sí ni.
0: Ìyẹn ó wò lulẹ̀ ni, torí ikán ti jẹ́ nú.
1: Tí ojú ẹnìkan bá ń dán dáadáa, gbogbo ara ẹ̀ pé ṣùgbọ́n wà láàrin ẹ̀rù, òye kan ṣàdédé gbé lulẹ̀. Ẹ rí pé ó máa buni kù gan.
0: Yóò buni kù ń gbà àwẹ̀ mi sanra mo ní mo fẹ́ jẹ kinní kan lónìí ẹnìkan wá ní àṣẹ́mi ìtàn lẹ́jẹ̀ la ni mo ní sì sanra òní kéèyàn lẹ́jẹ̀ la àbí bò ni.
1: Ó máa buni kù gan. Ká wá sọ pé ẹnìkan dúró nínú ilé, ó jókòó fẹ́ dìde, ó wá fẹ́ ṣubú, ó máa jẹ́ àdánù ńlá. Wọ́n sọ pé bí èèyàn bá ṣe tó ló ṣe máa bani sí. Ṣùgbọ́n ìjẹ́ ẹjẹ́ mọ̀ pé àwọn nǹkan tá à ń sọ yìí kìí ṣàdédé ṣẹlẹ̀, ó ti wà nínú àgọ́ wa. Ẹlòmíì lè sọ pé ogún ọdún tí òun ti ń bóyè orí yìí leléyìí pé ẹsẹ̀ lójú àá ṣe fí. Ṣùgbọ́n a máa sọ̀rọ̀ nípa kí ló ṣokùnfà gangan. Bí a ti sọ̀rọ̀ nípa fatigo nínú àwọn ẹ̀kọ́ wa tí o ti kọjá lọ́wọ́, ìmọ̀lára pé gbogbo ilé yíká òun ló máa ń fà á. A dàbí ni pé yàrá wa yípo, ilé yípo lójú wa, ìyẹn ni ó ń ṣàkóso ìwọ̀ntúnwọ̀nsì ara. Kí lohun tí à ń pè ní ìwọ̀ntúnwọ̀nsì ara? Ìdúró déédéé ara. A kàn ṣàdédé lè dìde fì, ká kàn máa rìn lọ, nǹkan kan ló máa kọ̀ǹtú ẹ̀ tẹ́ jẹ́ ká dìde tá a dúró. Ẹwẹ́ lòmíì tó bá dìde lójijì, á tún padà bẹ́ẹ̀. A jókòó padà, tí ò bá tètè jókòó padà, kí ló máa ṣẹlẹ̀ sí
0: ṣubú. Yóò lulẹ̀ ni, yóò lulẹ̀.
1: Iṣẹ́ ti fatigo ń ṣe nìyẹn. Nínú iná ìrìn nínú ìrìn tí wọn. Ó tún máa ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn apá kan nínú ọpọlọ wọn. Wọ́n jọ ń ṣiṣẹ́ papọ̀ ni. Tí ò bá ti ṣe etí, inú lọ́run. Ara wa ò pé. Ẹlòmíì á sọ pé nǹkan tó mọ̀ ni malaria, nǹkan tó mọ̀ ni typhoid, nǹkan tó mọ̀ ni kinní kan nínú ara wọn. Lẹ́yìn yẹn kò sóhun tó ń ṣe àfi kó ń jẹun. Ṣùgbọ́n àwọn àbùkù kan wà tí ó lè dé sí lẹ́nu, tó dẹ̀ ṣe wá nínú tí ò fara hàn síta tó fara sí. Bẹ́ẹ̀ là ń sọ yìí. A tún ń pè nǹkan kan ní lighting headiness. Kí orí wa kankan máa ṣe fi ìmọ̀lára pé èèyàn fẹ́ dákú. Ojú ń ṣòkùnkùn, ilé ń ṣòkùnkùn mọ́ wa lọ́wọ́ láìsí pé kò sí iná ìjọba. Àwọn nǹkan wọ̀nyí ó lè fà nípasẹ̀ ìdínkù ìsàn ẹ̀jẹ̀ wa tí ó lọ sínú ọpọlọ láti inú ọkàn wa tó bá ti ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Ìkejì ohun tó lè fa ni àìtó omi water shortage wa nínú ara wa lọ́hùn-ún tàbí àwọn ìṣòro míì. Ṣé ẹ wá rí pé ilé ìta kọ́kọ́ sọ lákọ̀ọ́kọ́ yìí tún yàtọ̀ sí ilé
0: ìta?
1: Kì í wá ṣe pé àwa máa fi oògùn há àfi máa tọ́jú bí.
0: Kí yóò máa fi oògùn ẹ̀tẹ̀ wo làpálàpá?
1: A fẹ́ mọ èwo la ní gan, èwo ló ń ṣe wá? Ṣé ó ń ṣe wá bí ẹni pé ká dákú ni? Àbí orí wa ń yípo? Àbí ilé yí mọ́ wa lọ́wọ́? Àbí tá a bá ti fẹ́ dìde la fẹ́ ṣubú ni? Àbó tiẹ̀ máa ń rẹwà dandan. À ń pe àwọn kankan ní àìdúró ṣinṣin nínú ara wa kí èèyàn dúró kó máa mí pàkípàkípàkí tó dàbí ẹni pé fẹ́ ṣubú. Àwọn míì gan ọwọ́ lè máa gbò, ẹsẹ̀ lè máa gbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, ṣùgbọ́n ó lè lọ fì sẹ́gbẹ́ kan kó wá dà sẹ́gbẹ́ kan. Ìṣòro ìwọ̀ntúnwọ̀nsì nìyẹn. Kí ló ń fà yẹn? Ìyẹn ni à ń pè ní ó lè ṣẹlẹ̀ láti inú ìran, ó lè ṣẹlẹ̀ nínú iṣan ara, ó lè ṣẹlẹ̀ nínú àwọn iṣan àìrí tí ó wà nínú ara. Àwọn iṣan kan wà nínú ara tí ò tóbi púpọ̀ tó jẹ́ èyí tí ó ṣe tínrín tínrín nínú ara. Tí a bá ń pẹran dáadáa, a máa rí àwọn iṣan yẹn tínrín tínrín tínrín nínú ara tó dàbí ìhà díẹ̀ díẹ̀. Àwọn nerves yìí ló ń gbé ipọ́n lọ sínú ọpọlọ. Ká wá sọ pé irú ìyẹn ṣẹlẹ̀, ó lè máa mú ká dàbí ni pé a fẹ́ dákú tàbí ẹ̀jẹ̀ ò sí nínú ọpọlọ wa. À ń pe àwọn kankan ní general weakness, ìyẹn ni àìlera gbogbo ara. Kí ló máa ń fà yẹn nígbà míì? Àwọn nǹkan tí ó ń fa àìlera ara yìí ó ní í ṣe pẹ̀lú àìtó ẹ̀jẹ̀ wa, wàhálà tá a ti ṣe, àìsùn, àìho, gbogbo àwọn nǹkan wọ̀nyẹn lè fà á. Àìjẹun rẹ kánú. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé ẹlòmíì àánú ń jẹun mẹ́ta? A jẹ ẹ̀bà láàárọ̀, a mu gàrí lọ́sàn-án, a jẹ fùfú lálẹ́.
0: Kọ́
1: bá di ọjọ́ kejì, a tún yí padà, ó lè jẹ ìrẹsì láàárọ̀, kó jẹ kó mu gàrí lọ́sàn-án, kó tún jẹ àmàlà. Àwọn nǹkan wọ̀nyẹn ó máa ń fa àìjẹun rẹ kánú. Tí ó bá dè ti rí bẹ́ẹ̀, gbogbo ara bẹ̀rẹ̀ sí irú ẹni bẹ́ẹ̀. A ní gbogbo ara ń wíìk ni ó dè máa ṣẹlẹ̀ nígbà míì. Tí ẹlòmíì bá sùn, ṣèbí ó yẹ ká sùn, ká jí, kára wa jí pépé ni ìrora lẹlòmíì máa bá dìde. Ǹjẹ́ ẹ mọ ohun tó ń fà á? Àìjẹ ò tó nínú ara ẹ̀, omi ò tó, wàhálà ẹ̀ ti pọ̀ jù. Ẹlòmíì ti mu mọ́ọ̀tì àti míìkì mọ́ báyìí. A ní torí ọmọ ni, torí ọmọ ni, kò lè mú. Kó ti jẹ̀fọ́ igúmọ gan agídí ni àtàwọn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó lè fún ara ẹ̀ lókun àti ìlera. Wọ́n ní tó o bá jẹun, o gbọ́dọ̀ fo oògùn sí. Tó o bá ń lo oògùn pọ̀ máa jẹun, á jẹ́ kí ara máa jí pépé. Ibẹ̀lẹ̀ ti rẹ́ lòmíì tó ń tọ́jú ara ẹ̀ dáadáa. Tó bá jí láàárọ̀ báyìí, ọwọ́ kan ló máa dìde pàkì. Ṣé ẹ rí dísínẹ́ẹ̀sì yìí? Èdè Gẹ̀ẹ́sì ni tá a fi ṣàkójọpọ̀ gbogbo nǹkan tó ní í ṣe pẹ̀lú mímí ara, orí ni o, àti ẹ̀yà ara tó lè mú ká dànù rẹ̀. Àwọn nǹkan wọ̀nyí la fẹ́ kè sí nínú ara wa. Ṣùgbọ́n a wá lè bèèrè lọ́wọ́ ara wa pé báwo ni ọ̀rọ̀ etí ṣe kan gbogbo ohun tá à ń sọ yìí? Ẹ má gbàgbé pé a ti ṣàlàyé àwọn iṣẹ́ tí inner ear ń ṣe, vestibular system wa àti àwọn vertigo wa àti àwọn nǹkan tí a ti mẹ́nu kàn bíi àwọn ìhàn, àwọn irinṣẹ́ tí ó ń gbé ìsọfúnni bí àwọn nerves iṣan tí ó ń gbé ìsọfúnni lọ sínú ọpọlọ. Ṣùgbọ́n ó ran ọpọlọ lọ́wọ́ ni iná yìnyín láti mọ ipò tí a wà àti ìyípo bí orí wa ṣe ń yí tí wọ́n bá gba etí ẹnì.

ẹkọrin tuntun sí Olúwa. Nítorí tí ó ṣe ohun ìyanu, ọwọ́ ọ̀tún rẹ̀ àti apá rẹ̀ mímọ́, òun ni ó fi mú ìgbàlà wá fún ara rẹ̀. Olúwa ti sọ ìgbàlà rẹ̀ di mímọ́, àní òdodo rẹ̀ ni ó ti fi

0: Láti ìlú Òrùwà.
1: Ẹ ṣe. Olùní jàgbà kọ́mọ́kù lójú fìrí. Bẹ́ẹ̀ ni, torí ó yé bàbá wa ní ayé. Ayé ìgbà náà pé mo fi ṣeré. Ọ̀dà torí ọjọ́ ń sáré. Olùní jàgbà kọ́mọ́kù lójú fìrí.
2: Hello.
1: Ìdí rédò lẹwà. Ìdí rédò lẹwà. Hello. Olùní jàgbà kọ́mọ́kù lójú fìrí. Ìdí mẹ́fà yóò ń bẹ̀ ni pé èmi àti nǹkan burúkú ni ṣẹlẹ̀ sí wa. Kéèyàn má di ala bí nǹkan bá fẹ́ ṣẹlẹ̀, kò ṣeé ṣe. Téèyàn bá ní fura ní má sọ pé ìfura lòògùn àgbà. Nígbà náà lọ́hùn, ìfura lòògùn àgbà. Kí nǹkan fẹ́ ṣẹlẹ̀ ni ó ti máa rí àmì rẹ̀ téèyàn bá ní fura. Yóò mọ̀ gbà nǹkan báyìí tó ṣe nǹkan báyìí. Bí ìgbà tí èèyàn ní ilé ìtajà, á kàn bẹ nígbà náà tí wọ́n bá fẹ́ jalè. Nígbà náà wọ́n fẹ́ ṣe nǹkan kan, wọ́n ó ti máa fi ẹsẹ̀ palẹ̀. Lọ́wọ́ ọ̀sán, gbẹ́sẹ̀gbẹ́sẹ̀ palẹ̀ ohun. Hello, táwọn àbẹ̀.
0: Hello. Olùní jàgbà kọ́ má ṣe é lójú fìrí. Ìtumọ̀ rẹ̀ kí àwọn àgbà tí wọ́n mọ̀
1: òun ni. Ìdí rédò yín lẹwà.
0: Kò sí, mo ti gbé fóònù rédíò.
1: Torí ó ṣe èmi náà lójú fìrí. Ọ̀yà.
0: Ọ̀dà. Ẹ̀mí ẹ̀ńtọ́ jìnnà. Ọ̀dà o.
1: Ọ̀yà.
0: Kò sí àwọn àpérí àwọn àgbà ní òye. Débi pé ibi tí nǹkan yẹn ti ṣẹlẹ̀, ẹni tó lè ṣe é yóò ti hàn sí wọn.
1: Bẹ́ẹ̀ni.
0: Òṣìgbẹ́ni Adeleke David.
1: Láti
0: Ìrúwà Ìbarapá Yesu Local Government.
1: Ẹ ṣe. Ẹ jẹ́ ìpolówó ọjà mi.
3: Ìṣẹ́gun ṣe ń bọ̀ lọ́nà yìí. Ó ṣe kókó káwọn olùdíje àtàwọn ẹgbẹ́ òṣèlú máa tàtẹ̀ jáde ṣèkéde ìpolongo ìdìbò káàkiri ìlú. Glory Print ti ṣetán láti jẹ́ kó rọrùn pẹ̀lú ẹ̀dínwó nígbà tẹ́ ẹ bá ṣe printing sára aṣọ, fìlà, bánà àti bẹ́ẹ̀ lọ lọ́dọ̀ wa. 2027 is here. The campaigns have started and it's time to get your message out in style. For quality prints on t-shirts, face caps and other campaign materials, get in touch with Glory Print and enjoy big discounts pẹ̀lú àwọn ẹ̀rọ ìgbàlódé tá a fi ń ṣe printing. Àwọn akọ́ṣ mọ̀ṣẹ́ ọ̀gá iṣẹ́ àti ìrírí ọdúnmọ́dún. Glory Print ni ẹ̀yàn fún printing tí yóò mú yín dáyàtọ̀ láàrin àwọn yòókù. Don't wait until campaign season gets hotter. Place your order now. Call 0915-3886-921 or 0701-1398-978 or visit Glory Print Shop H24B Heritage Shopping Mall opposite Merike Pharmacy, Dubai, Ibadan. Glory Print. Ẹ jàǹfààní ẹ̀dínwó lórí printing tó quality.
4: Glory Print. Put your message on display.
5: Yes, that shadow is burned.
6: Do you have 5 credits in WAEC or NECO and you desire to study abroad? Your global degree could start right here in Nigeria. MIE Pathways and NCUK create your pathway to the world. Enroll with us for a 9-month international foundation year through NCUK. Just 9 months of endless possibilities with guaranteed progression to one of over 90 universities in the UK, Australia, Canada and the USA. Spots are available for medical stream, science and engineering stream, Lauren Humanities stream and business stream. And here is the best part, no jump needed. Admission is going on now for November intake and limited spots are available. Join our next open day on October 9 at MIE Pathways Center, 21B West One Office Suite, opposite Environmental Task Force Agodi GRA Ibadan. Meet our NCUK certified advisors, explore your options at our campus and get full application support. For more information, call 08105-359-341, 08105-359-341. Bring your ambition. We will bring your future. MIE Pathways. Study locally. Progress globally.
7: Bàbá Ìbàrúbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
8: Lára ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrúbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àrùmọ̀lẹ́gun làkú ègbé ìfúnpá gíga ẹ̀yọ́ àṣejù àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí lórí iṣẹ́ inú ilé. Àìrórun sùn déédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀yìn ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rìrì àbí kí nǹkan bá rin kiri ara ènìyàn ara títa àbí kò yóò máa kọ́ èèyàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrúbá ọba Iṣan ara ìyànà UBA bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.

lórí ààrẹ ọjọ́ mùsùlùkùn dixon ìtùnú èmi àti baálé ọlọ́kà jẹ́ kí àwọn èèyàn gbóhùn torí àtọ̀rọ̀ pàtì níjẹ̀jọ́ sọmọ síwájú pẹ̀lú wọn.

0: ẹ káàbọ̀ sí orí ètò láwùjọ àgbà. Báyìí wọ́n ti wà ní ọ̀dọ̀ baálé ìlú ọlọ́ka ní ìjọ àbílẹ̀ ẹgbẹ́ra. Ẹ dákọ́ yín fún àwọn tí ń gbọ́ wa náà lẹ́hùn.
1: Orúkọ mi ni Olóyè Moshood Akinwumi Ọlálẹyẹ, baálé ìlú ọlọ́ka ní ẹgbẹ́ra local government.
0: Níjọba àbílẹ̀ ẹgbẹ́ra. Níwájú olódó mọ́nà.
1: Bẹ́ẹ̀ni tá a bá ti kọjá ẹgbẹ́ra tá a yà, àwa àti Pagun àjọwọ́nú ara wa ni.
0: Tí a bá ní baálé, ó tó ìgbà wo tí Ọlọ́run ti sọ yín di baálé lùn?
1: Ó ti fẹ́ pọ́dún mẹ́ta báyìí tí Ọlọ́run ti kádàrá kí Olúbàdàn kò fi wá jẹ baálé ìlú ọlọ́ka.
0: Baálé ta ni ọlọ́ka gangan? Àtàbí kí ni a pé ó bí ọlọ́ka?
1: N tó bí ọlọ́ka ni pé àwọn bàbá wa tí wọ́n ṣẹ̀ wálẹ̀, wọ́n wá láti Èjìgbò. Ọmọ ẹ̀yìn ogun, ọmọ ẹ̀yìn jagunjagun Ọdẹ́yìn lọ ni wọ́n. Ìgbà tí wọ́n ń jagun Òṣogbo, táwọn Fúlàní fẹ́ wọ, tó ti wọ́n fẹ́ wọ Òṣogbo, làwọn náà darapọ̀ mọ́ jagunjagun Ọdẹ́yìn lọ. Ìgbà tí wọ́n ti jagun tán, tọ́lọ́run pé kí wọ́n borí, wọ́n darí wá Síbàdàn. Ìgbà tí wọ́n darí Síbàdàn náà, ogun tó ń tẹ̀síwájú náà ni. Ọmọ ọba ni wọ́n ní Èjìgbò, ní ilé agbolé Ọdúnmọ́rún Gbàgede. Ní Èjìgbò ọmọ ọba ni wọ́n, Ọdúnmọ́rún Gbàgede. Ní Èjìgbò ọmọ ọba ni wọ́n, àmọ́ jagunjagun ni wọ́n. Ẹ rí pé ńgbà náà wòye pé jagunjagun Ọdẹ ni wọ́n máa ń pè wọ́n. Fún àpẹẹrẹ, èmi tí mò ń bá yín sọ̀rọ̀ ní ìsìn, Oyè Níran ni
0: orúkọ
1: tí a ń pe orúkọ Oyè mi. Torí gbogbo ọmọ ilé Ọdúnmọ́rún Gbàgede nílé ọba ni wọ́n máa ń ní orúkọ Oyè. Oyè Níran ni wọ́n máa ń pè mí. But wọn wa bàbá mi wa pè mí Lóyè Níran títí tí wọn fi mo fi dàgbà sí. Wọn bá mọ pé babọdé ni wọn máa pè mí. Ìjọ kan mo ti wá dàgbà, mo ní bàbá kí ló dé máa pè mí babọdé? Wọn ní ẹnu àwọn ò gbà láti pé orúkọ Oyè táwọn fún táwọn tí bàbá àwọn fún mi. Mo ní kí ni orúkọ Oyè? Wọn Lóyè Níran. Wọn Lóyè Níran ni wá láti Èjìgbò.
0: tóun àti
1: Kúfẹ́ Ìjìn àtàwọn àbúrò yẹn kù tí wọn jagun wá Síbàdàn. Láti Èjìgbò.
0: Ìlóbi Oyè.
1: Tó wá bí ọlọ́ka ni pé ẹ rí pé àwọn ọmọ ọba Léjìgbò àìmẹ̀mú àìsí ìmọ̀gùrọ̀ ògìyàn ni olóró wa.
0: Ọdún
1: ògìyàn la máa ń ṣe. Ògìyàn yìí sì mẹ̀mú kì í sì mọ̀gùrọ̀. Nítorí náà àwọn ẹrú tí àwọn bàbá wa tí wọ́n mú látogun yàtọ̀ sí wọ́n ń gbin oúnjẹ táwọn èèyàn máa jẹ. Wọ́n tún wá máa gbin ọkà bàbà.
0: Ṣé ẹ dúró?
1: Ọkà bàbà
0: yẹn ní ẹgbẹ́ ìṣọ́ta. Kẹ́ ẹ tó lọ bẹ̀rù. Ẹ ní ẹmu ẹmu nídìílé yìí. Ẹ sì mu òkúrọ̀. Ṣé láyé ìjọ ni? Àbí dí ìsìn?
1: Dí ìsìn.
0: Ṣé àmọ́ ilé ọ̀dọ́ yín sì mọ o?
1: Wọ́n mọ̀. Fún àpẹẹrẹ, kó tó rí pé wọ́n sọ fún mi ni pé àìmẹ̀mu. Ẹ rí pé gbogbo ala lọ́wọ́ lè wí àká nǹkan sí mọ́. Mo táwọn rí pé ìfowópamọ́ wà lára.
0: Ṣé ẹ mọ̀ pé baálé ìlú ọlọ́ka ní ìjọba àbílẹ̀ ẹgbẹ́ra, àwọn ìlú tí ó wà ní ọ̀dọ̀ wọn ó tó méjì sí mẹ́ta, mẹ́rin, márùn-ún, mẹ́fà, méje. Tí wọ́n bá tún kọ́ ọmọ ẹ̀yọ́ máa lọ sí ìyanu Ọfà. Bẹ́ẹ̀ ni pé dẹ́ fi ṣeré. Ṣé ẹ mọ̀ pé nígbà náà tí wọ́n bá gbọ́dọ̀ ọmọ ẹ̀yọ́ máa lọ ìyanu Ọfà, kéèyàn wá dé ìyànàfà lálùpàn èjì òkú. Ní tí bá ní èjì òkú òun ni bàbá tí bá ní bàbá Adélakùn ẹrù obodò. Ẹ gbọ́dọ̀ lẹnu ọmọ wọn náà ní ijọ́ mẹ́jọ. Bàbá ẹrù obodò ijọ́ mẹ́jọ ẹ gbọ́dọ̀ ó kilẹ̀ lẹnu wọn torí àwọn nǹkan kan ń pọ̀ ó sì wà tí bàbá ní nígbà náà tó tún bẹ di ìsìn ní ọwọ́ ọmọ wọn. Ẹ gbọ́ torí àwọn kọ̀ọ̀kan ẹrùbodò tí bá ní ẹrùbodò ìṣeré wọn ò sì fi ṣeré torí ìgbà náà lọ́hùn òṣèlú tó bá ní ọmọ ẹrùbodò wọn ni ọmọ ẹrùbodò bó ló ṣe rìn tó ọmọ Búsárì Adélakùn. listen tori awon kan yi o po gan beni to ba je pe won ti wa nbe ye mo gbo tin lo na lowo lowo listen itunu

0: eh ko to ri pe fi eyin ti tori an tin ba gbo mi nu le won da won ti ise fe yin ti e iru se wo ni e se ngba na
1: ni di odun 1988 ti won da le se tawon eyan mo si mamsa ti an da le mo je kan na ti an ko gba ori o local government ni a gbe mi si lati je olori nbe o wa nbe ti won to gbe lo si egbe da mo si se ni mo gbe lo si ruwa mo gbe lo si papa east mo gbe lo si akinle mo gbe lo si orin onara ni mo gbe si mo gbe lo badan na ti ko to di pe won a dari si olule ise wa to wa ni ona area government house nbe
0: ni bo wa ni e feyin ti si ngba na
1: ibe mo feyin ti gege bi oludari ni ipinle oyo fun ile ise national orientation agency loyo state
0: bale gbamba ni bo le se lo le eko ti an ba bi ma ni mo lo primary school ni bayi secondary school ni bayi higher institution ni bayi ise yin na le na ti abi gapo arin ku
1: ka dupe lawon obi to bi wa won ati baba ati ya won gbianju lori kakawe mo bere iwe alako bere ni ICC primary school E5 Oje to wa legbe odo igba to de asuku to asuku awon ti san pe gba yen ibi ti an ko si àwọn ọmọ onílẹ̀ bá sọ pé àwọn ọmọ onílẹ̀ wọn bá bẹ̀rẹ̀ sí ní kọ́lé mọ́ skul lára wọ́n ń kọ́ wọ́ni bí wọ́n ṣe ń kọ́ wọ̀ wọ́n wá fẹ́ lé akó bẹ́ẹ̀ bí wọ́n ṣe ń jù ká síbẹ̀ wọ́n jù ká sínú kíláàsì gbà tí iléèwé ò ṣe é lò mọ́ bí ìjọba ṣe pín àwa bí wọ́n ṣe pín wa ni wọ́n pè mí lọ sí St. Peter's Primary School Arimọ́ primary 3 mo wà tí wọ́n fi pín mi sí St. Peter's Primary School àtàwá kan ibẹ̀ ni mo ti jáde iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ gba mo kú nbẹ ìyá mi fẹ́ kí n kàwé fẹ́ràn ìwé gan ìyá mi ò kàwé o but wọ́n fẹ́ràn ìwé gan n tiẹ̀ gba gbá fọ́mẹ́ntì trans kankan kódà gan mo ti torí bàbá mi ẹni tó jáwá fánìdí iṣẹ́ mọ́tò ìwà ni company john holt ni wọ́n bá iṣẹ́ so wọ́n ti ń wò pé tí wọ́n bá ti ẹ̀kọ́ iṣẹ́ mẹkáníìkì tó máa kọ́ṣẹ́ mẹkáníìkì tó máa jáde tó máa kọ́ṣẹ́ mẹkáníìkì o pé ọ̀nà wà nbẹ ṣe àpá àwọn ọba wa náà mọ wọn máa gbàdúrà lórí ọmọ ó ti wá tẹ́fẹ́ ẹ̀ tásìkò táwọn èèyàn ó wọlé táwọn táwọn jáde primary school ó wọlé sí secondary school bí ọmọ mi bẹ̀rẹ̀ sí ní fi lọ káàkiri nu àwọn fọ́ọ̀mù àwọn kàwé kínní kan wọ́n sá wà léèwé lọ sí ilé ìfẹ́ ẹni tó jẹ́rẹ̀ wọn tímọ́tímọ́ ó ní àbúrò tó ń ṣiṣẹ́ pẹ̀lú sólẹ́bọlẹ̀ ó láàbúrò tó ń ṣe pẹ̀lú sólẹ́bọlẹ̀ ó ní ẹ ń yá gbé nífẹ̀ ẹnìkan wà nbẹ tí a ń pè ní ogungbẹ̀sán ghana ogun lílé jáde ghana ló jẹ́ àwọn òde ló jẹ́ kí wọ́n ó dé ifẹ̀ so wọ́n ń lọ iléèwé wọ́n ètò ń ṣiṣẹ́ ní seventh day adventist hospital. So bí bàbá yẹn bí wọn ṣe fi lọ oníyẹn ni pé wípé akọ̀wé ẹgbẹ́ yìí lọ iléèwé kínní kan ọdún iléèwé yẹn orúkọ iléèwé yẹn jẹ ọ̀rọ̀mọyàn memorial grammar school
0: nígbà náà
1: ní olúorogbo road ní sabo ní ifẹ̀ wọ́n bá sọ pé wípé wọ́n lè ti ṣe ìgbaniwọlé tán o àmọ́ wọ́n máa ṣe second batch bí wọn sọ fún ìgbà tí báyìí wálé bó ṣe bó ṣe báyìí báyìí báyìí arákùnrin yẹn wálé ó sọ fún ọ̀rẹ́ màmá mi ó sọ fún mi ìjọ tí wọn ni wọn ó ṣe second batch government transit bá a ṣe bí mi àti màmá mi ṣe kọrí sí ìfẹ́nu asálọ ọfẹ àti government transit bí ẹlẹsẹ ṣẹkẹsẹ bẹẹ náà ni àti ìṣọ́ọ̀tì ti jáde wọn ni mo paasi wọn kó gbogbo níta san níta ara gbogbo ẹ̀ kínlẹ̀ kan mo rántí iye tí màmá mi kọ́kọ́ san fún first term lọ́dún náà ₦92 owó body house náà tún wà bẹ́ẹ̀ o ₦92 ni
0: nígbà náà
1: torí gbogbo ayé ₦10 lówó zùkú ₦92 gbogbo àwọn tí wọ́n sí pé èèyàn mọ́ lọ wọlé ìwé o ₦92 ni ìsìtì ẹ̀ ń bẹ ní inú kọ́ńbọ̀dù màmá mi ti sè so ìgbà tí mo jáde ní ọ̀rọ̀míyàn memorial grammar school 1979 grade 3 mo ní ìṣọ́ọ̀tì mi ò tí ì pé àwọn credit mi ò tí ì pé bi mo ti ko bi mo ti lo fi mi si ile sa grammar school nu mo lo lodun kan be gba mo lodun kan be ibe ni mo ti so isort mi ti pe bo ti da ji sile a n pe baba wa go na ba fojin baba wa yen pa Joseph Adejuma Adeniyi bi an se ba mi wa se si Ministry of Education Secretariat nu as clerk officer igba tan yen gba mi bayi won gbe mi lo si Technical College Oyo
0: bi se se bere nu
1: mo sa se eyun titi di 1982.
2: Yeah, come on.
3: You fit fly.
2: Lai wo ni won mo oga agba ni di bani seto irin ajo seyi ke yorilede ni you fit fly gbogbo aye ti gba be anfare ti wa si sile fun gbogbo enikeni lati seto e visa sorilede Tanzania South Africa Singapore Qatar Uganda Egypt Dubai to fi mo Morocco pelu Turkey ati Italy whenever and wherever you desire to fly with you fit fly e visa your traveling is a done deal. You will also enjoy premium accommodation, airport transfer and all other services that will make your trip seamless. Visit us today at our head office, Block 8, Plot 15, 7 Up Road, Oluwale Main Estate, Ring Road, Ibadan, or call 090-1111-1190. Website www.youfitfly.com. With You Fit Fly, you can fly wherever you desire.
4: Arakunrin jọwọ fun mi lomi tutu kan orugbe ngbe mi
5: oga mi e gba omi Showbox bottle water ke fi se bale okan yin
4: omi yi dara o gbayi koda o tuni lara pese o mo lolo oko mi bale
6: omi yo lo ta
5: nigba ti orugbe ba ngbe yin e ma se mu omi komi o e yan omi Showbox bottle water omi amololo ta pese lona ra oto pelu irinse igbalode eleyi to dara yato si ti tele ajo NAFDAC fun telu kuda fun mi gbogbo eniyan ladugbo ninu ile office ati lodi ariya Showbox bottle water wa ni Owodi Estate second gate apata Ibadan ofe laba yin gbedele itaja yin fun alaye lekunrere e pe sori 090-351-04468 tabi 0808-951-0143 like si omi ko si iye Showbox bottle water omi to dara.
7: Trinity Care Foundation, ajo eleyin ju anu. Trinity Care Foundation, ajo to daduro pelu atileyin Olorun lori ise anu sise fun maniyan. Lai seleya meya. Trinity Care Foundation, ajo to ru awon opo eniyan lagbara topo eyan ti janfani e lati bi odun meta seyin te dumare tin satileyin won. Won ti pin, won si pin oogun fun iruru arun. Won ru opolopo oko lagbara, won pin gaga oju, eye glasses, eye drops, peni ti oju ndalamu. Won ru awon akeko lagbara pelu gegede obetebete ro lagbara lo ti sele lopo igba nilu Oloka egbeda local government nbadan. Be ni won ru opo eyan lagbara ni sọgboro nijọba abile oluyole sibe ajo yi si nilo onigbawo gbogbo eyan ti olorun baba darola ekun wa lowo ise ranse yi ko tumo ma tesiwaju TCFTC ajosepo pelu International Inner Wheel Club lori awon obirin to lapere cancer la pelu itoju akanse eto be yo tun waye October odun yi o abere fun ajosepo ile ise nlanla ile ise ijoba ile ise ladani ateleyinju anu to lero ngba rere for educational employment and community development office address 21 Kolasi layout up new Ife Road Ibadan telephone 090-20-46-0004 Trinity Care Foundation Ajotin Feron Ngobu Eniyan.
8: Everybody kunie the Eagle has landed. Talk of the town.
9: Cash. The audio

0: Gosh, yeah.
1: Madam, ṣé rumi náà lẹ́ ń ṣe abẹ́ ń fi mi wo YouTube? Ṣé data ti gbọ̀pọ̀ tó yẹn ni? Bí irun tí ẹ fẹ́ ṣe gan ni mò ń fi data MTN ó yàtọ̀ kọ́ lórí YouTube. Pẹ̀lú 400 naira, wọ́n fún mi ní ìpè ọ̀fẹ́ fún ìṣẹ́jú méje àti data 600 MB.
2: O lè fi káàdì 104 naira jẹ ìgbádùn ìpè ìṣẹ́jú méje àti data 600 MB fún ọjọ́ méjì. O sì lè jẹ àǹfààní ìpè ìṣẹ́jú 15 àti data gigabyte méjì fún ọjọ́ mẹ́ta gbẹ̀kọ́ lórí káàdì 800 naira. 31214# láti jẹ ìgbádùn MTN ó yàtọ̀ lónìí.
3: Eti tu yen ni mo a se jambu ni afun lati mission lo si university ife
4: nibe to wa pari ni ife nko
3: ba mo jade ni ife ti mo lo si ti mo lo si
4: serulu
3: mo san serulu ni cross river obudu cross river state mo si serulu nigba mo daride mo ba mi wa se si mamsa
4: be si di romansa ni
3: latagba yen leti 88 mo join mamsa
4: odun wa ni ife yin ti nbe
3: mo fe yin ti ni ọjọ́ kọkànlélógún oṣù kẹrin ọdún 2021.
4: Nígbà náà balẹ̀ ìmọ̀ràn wo lẹ nípa àwọn ọ̀dọ́ ọ̀sìn tó dé àwọn ọ̀dọ́ ọ̀sìn àwọn iṣẹ́ bẹ́yìn ti faradà mọ́ra wọn pé ìyẹnsà pẹ̀lú mi bá ti jáde tí kèrè iṣẹ́ yóò ti fẹ́ di ìdàkudà ìmọ̀ràn wo lẹ ní fún wọn torí ó ṣe pàtàkì gẹ́gẹ́ bí balẹ̀.
3: Ìmọ̀ràn tí mo ní fún àwọn ọ̀dọ́ wa ni pé àtàwọn òbí náà tí ọmọ yín bá ti wọlé ìwé girama tàbí wọ polytechnic tàbí wọ NC tàbí university ẹ jẹ́ kó máa ní iṣẹ́ ọwọ́ tí ó máa fojú sí tí ó máa kọ́ mọ́ra wọn tí ó máa kọ́ mọ́ra wọn yàtọ̀ iṣẹ́ pé èèyàn lọ kọ́sẹ̀ mechanic tàbí kọ́sẹ̀ bíríkì àtàgbé ní àwọn iṣẹ́ wà lórí àwọn iṣẹ́ mìíràn wà tó ṣe pé orí fóònù ni ó ti máa ṣe sí ẹ ṣe.
4: Baale ẹ rí pé wọ́n sọ de pé kọ́mọ ọmọ ní lẹ́mí pé òun ti fẹ́ máa fi ṣeré tàbí ó fẹ́ máa wáṣẹ́ tí ọba tí ìrìṣẹ́ kọ́ lọ gbìyànjú kó náà máa ṣiṣẹ́ kan tí ó kọ́ tí ó fi ní tí ò ní jẹ́ pé ọkàn wà lásán bẹ́ẹ̀ tọ́bẹ̀ ṣe bẹ́ẹ̀ lásán kò ní nítumọ̀ bẹ́ẹ̀ ni kó náà kọ́ iṣẹ́ kó gbìyànjú bí àwọn bàbá wa ṣe nígbà kan òun ni torí ilẹ̀ káàrọ̀ òjì rè

0: bẹ́ẹ̀ni tí wọ́n bá táyọ̀ rẹ̀ táwa wà yìí ọ̀pọ̀lọpọ̀ mọ yóò kàn máa rìn kí rìn kí kò ní ní lẹ́mìkan fẹ́ fi sùn òun tàbí bóun ṣe ń ṣe nǹkan fi gúnbì kan ọjọ́ sì ń lọ kò dúró dẹni kankan bí baálẹ̀ bó ṣe sọnù nígbà náà téèyàn bá ti fiṣẹ́ ṣeré tí ò sì lọ kọ́ṣẹ́ yóò ti nítumọ̀ míì torí pé ojú tó dilẹ̀ àti ọwọ́ tó dilẹ̀ èṣù máa bẹ̀ níṣẹ́ mo sì ní gbà fún ọmọ wọn láyé ìjọhun bẹ́ẹ̀ ayé òdo ni wọ́n wò lójú gbà ọkọ́ṣẹ́ bá wọn kò ṣẹ́ kò ṣe kankan mo sì ní gbà bẹ́ẹ̀ nígbà náà àwọn bàbá wò gbà bẹ́ẹ̀ o wò gbà bẹ́ẹ̀ baálé ọlọ́kà bí ó sì mọ̀nà lálẹ́ ètò ní ọjọ́ mẹ́jọ lágbára ọlọ́run ọmọ bàbá búsàrí adélákùn ẹrù òbodò ẹgbọ̀rọ̀ lẹ́nu wọn bẹ́ẹ̀ ni kí ni àwọn nǹkan tí a wà lẹ́nu rẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí bó ló sì aya mọ̀ ṣe mọ́gàjá sì ń yàtọ̀ pọ̀ jù ẹṣẹ́ o ààrẹ gbogbo mọ́gàjí ilẹ̀ ìbàdàn adéorí ẹ̀ṣẹ́ ẹ̀kọ́ àdúrótì alhaji basoru saheed rufai jàbí ọmọ bàbá baálẹ̀ tí odolópin jó ní òkè aláró ọlọ́run ó gbà bọ̀ wọn mọ́gàjí adínìjì látìfẹ́ ìrìnlẹ̀ mọ́gàjí agboolé ìrìnlẹ̀ táàlẹ̀ gbàdà fún ọmọtọ ẹṣẹ́ ẹ̀kọ́ àdúrótì o alhaji sọ̀bù amúkẹ́sẹ̀ àbúrò ọmọ alhaji sàkẹ́sọ akúméjì ojú ọ̀nà ìṣìyìn alhaji mọ́gàjí ramani abiola àwọn ni mọ́gàjí gbolé agboolé sàdó lórí yín bàdà ẹṣẹ́ o mọ́gàjí fìtọ̀ adémígbé mọ́gàjí ọ̀gbọ́gbà ní ìyànúrítà pinni aláàfin arimọ ẹṣẹ o mọ́gàjí ọyálàkùn ní gbọ́ngbọ̀n tó ẹṣẹ alhaji àtẹ̀mí tọ́pẹ́ nọ́tìkà food cartoon lójú odò ọmọwùmí ẹ̀kọ́ àdúrótì ẹṣẹ ẹ̀kọ́ àdúrótì ọlọ́sìn nígbàgbé yín lórí wọn tó ti wà ní bẹ́ẹ̀ ni alhaji láìdé motors ọ̀rẹ́ dayo ẹnjìníà ní ti ọya ẹṣẹ olórin gbàgbé yín lálẹ́ òní bí ó ṣe mọ̀nà ó tún di ní alẹ́ ọ̀la lórí ètò láyé ìjọhun nọ́mbà mi ni 08062 44 0996 0806244 0996 tàbí 08058 35 0994 0805 0994 akínlóye olùmìdí lorúkọ mi akin ọmọ akin lójútùú olúyọlé ó dàbọ.
1: La la la la gelo FM jagaba gogo retio ma

0: àwọn obìnrin ẹ pe àwọn ọkùnrin kí wọ́n ṣe kíni kí wọ́n tètè bọ́ sórí program lálẹ́ yìí ó dá ìyá tó gbé káàbọ̀ mà kí n tó lọ sọ́dọ̀ àwọn dádì UK torí UK ni mo fẹ́ travel lọ nísìn mo fẹ́ fàkókò ìdúpẹ́ lọ́wọ́ ọlọ́run elédùmarè ọba àjíkí àtẹrẹrẹ kárí ayé kíni wọn ẹyà júdà bàbá tí ó sọ ilé ayé tílé ayé òjà tó sọ sọmọ tí sọmọ ò fà yá ó ń gbé nínú ìwúrí aṣọlá ó ń gbé nínú chiquito ṣògo ọ̀dùngbọ̀n kan ṣoṣo tó ń bọ́ gbogbo ilé ayé ọlọ́run ò ṣe our big daddy ọlọ́run tún fi ọdún kan wọ́n tún fi kún ọdún wọn wọ́n fi ọdún kan wọ́n tún fi kún ọdún wọn àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọdún tó jẹ́ pé gbogbo èèyàn ń gbàdúrà kí wọ́n pé nínú ayé òun lọ́lọ́run fi kún ọdún wọn wọ́n wà láyé wọ́n wà láàyè wọ́n wà lálàáfíà gbogbo àgọ́ ara wọn pé tí wọ́n fi wọ ọdún tí gbogbo èèyàn ń tọrọ lọ́wọ́ ọlọ́run yìí mo dẹ̀ wá ń gbà ládùúrà pé ìyá tó gò wọ́n á pé 80 wọ́n á pé 90 wọ́n á pé 100 120 ni mo kọ fún wọn 120 ni mo kọ fún wọn lágbára ọlọ́run mo mọ̀ pé àwọn náà máa sọ pé àwọn ò fẹ́ bọ̀ tí wọ́n bọ́ wọn fẹ́ bí wọ́n kọ̀ 120 òun láti kọ fún wọn 120 láti kọ fún àjọ máa pẹ́ torí wọn ń ṣẹni téèyàn máa ta ẹ lè fi wọn sílẹ̀ ibi tí wàhálà bá ti wà bá ti wá ó yá ẹ parí ẹ èèyàn ò kì ń jà kò yẹ kéèyàn jà tó bá tó owó bá fẹ́ fa wàhálà wọn ni kí ló ń fa ìwọ gbà ẹ má jà so ẹni tó bá wà peaceful bẹ́ẹ̀ yẹn láti lọ kò kì ń da inú wọn á dùn ayọ̀ wọn á kún gbogbo èso tó jáde lára wọn wọn máa tọ́jú wọn máa ṣọmọ fún wọn dalẹ́ ni lágbára ọlọ́run àkí dádì wa dádì big dádì sunday emmanuel showemi mọ́ congratulations on your birthday god bless you your new age a máa play orin fún wọn tí àwọn aráàlú òyìnbó bá ti kí wa tán kí àwọn èèyàn tán because wọ́n deserve ẹ̀ gan peaceful man ẹ má jẹ́ ń sọ̀rọ̀ ẹ jẹ́ káwọn dádì UK kí uncle BJ ẹ bá kí àwọn ará ilé sà.
1: Ẹ kálẹ̀ o ẹ̀yin ará ilé àti ìwéra ṣe dé ẹ kú ọjọ́ mẹ́ta ẹ kú ibi ojúọjọ́ ṣe rí ní gbogbo ibi tí gbogbo wa bá wà ẹ ṣeun gidi gan ni. Kalẹ ẹ ṣeun kí n tó máa tẹ̀síwájú máa kọ́kọ́ kí ẹ̀wùn dàbí ṣòwò mímọ́ ṣàjẹ́ ẹ̀gbọ́n fún dàbí yìí
2: ẹ bá mi kì í ẹ bá mi kì í bàbá ni bàbá èèyàn kú bíje
1: bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ ṣe ronú wọn bẹ́ẹ̀ náà mi ti mo ti meet wọn bí ẹni jù kan so mo lè rí pé of course tàbí bá fún mi nígbà tí mo bá wà ní àjọ àárẹ mo ní wọn là ní mọ wá pè mí a lọ sílé wọn so àárẹ náà rí bẹẹ pé èèyàn ọyọ bí ni wọn ẹwùn dádì wa ẹ ṣeun ẹ pé o àlàjà ojú wọn ẹmí aṣèwúfẹ bí tí o ṣe sọ o sì máa rí o ẹ ṣeun gan ní gbogbo ẹyin olólùfẹ wa ẹ ṣeun gan èmi náà ní fi ra mi sílẹ o èmi náà ní ra mi tó ìjọsán tó kọjá ẹni tèmi. Bẹ́ẹ̀ ti ẹ̀rántí èmi àbá yín máa ràn yín létí ẹ ṣeun gidi gan ni fẹ́mi dúpẹ́ lọ́wọ́ ẹ o tó pè mí lọ́jọ́ sunday láìjọ sọ̀rọ̀ òbí ẹ̀ níka jáde
2: fún àwọn ọmọ mi sunday yẹn ni tàwọn ọmọ ló ṣe gbàgbé
1: bẹ́ẹ̀ni bí fẹ́mi ṣe ń ṣe ń bẹ̀ yẹn bó ṣe ń ṣe ń bẹ̀ náà ló tó pè ló ṣe ń bẹ̀ òní so.
2: Bí a ṣe ṣe kí ni sunday yẹn tó ti mo délé báyọ̀ uncle BJ malaria bẹ̀rẹ̀ kó yá kí n lè wá bí iṣẹ́ lálẹ́ bọ̀ mo ní no mo gbọ́dọ̀ wá bí iṣẹ́ gbogbo mo fẹ́ tì í sí ní malaria abẹ́rẹ́ má bínú sí
1: mi à. Ọjọ́ bí yẹn wá bọ́ sí ijọ́ kó jẹ́ pé ijọ́kọ́ bí mi gangan náà ni sunday wọ́n bí mi náà bí wọ́n bọ́ sí.
2: So sunday lórúkọ yín
1: ẹni ò jẹ́ sunday.
2: Ok ẹjẹ Abọ́lájí
1: onírùn
2: odobìnrin
1: kúṣàánú onírùn
2: Abọ́lájí kúṣàánú onírùn
1: Abọ́lájí kúṣàánú onírùn ọmọ ògbóbìnrin sùn dúpẹ́ orí àná ọmọ ọlọ́fin ọmọ àwọn ọlọ́fin àjáyè ìyá orúkọ kọ́ nìyẹn
2: orí kìíní ògbóbìnrin sùn dúpẹ́ orí àná ìyẹn ní kò kó wọn máa ń le dáadáa
1: dúpẹ́ orí àná wọn gbà tó bá dìde á ní orí. O ṣe olúwa ni.
2: Uncle BJ nice ra.
1: Ṣé o? Ẹ jẹ́ pé tó rọ̀. Ẹ bá mi orí kì mí nì.
2: Fẹ́mi ó dàbí mi.

0: láti ojú ọ̀nà àpáta olúyọ̀lé ìgbà àtọ́kọ́ wá sí london àṣà ìgbà tẹ́lẹ̀ dé àti ìwọ̀n 44 and that was in the 80s so mo dúpẹ́ lọ́wọ́ gbogbo bẹ́ẹ̀ ṣe ṣe náà bẹ́ẹ̀ kẹ́ ṣe máa ṣe ẹ gba gbogbo ènìyàn ẹgbẹ́ pẹ́ àti ọ̀rẹ́ mi sunday olúkáyọ̀dé suleiman bọ́lájì àdìsá túṣàlú onírú ọmọ ògbómìnir kì í torí àná
1: ó wá ti fẹ́ pọ̀ ló máa sọ yẹn.
0: ẹ̀yẹ̀ clue nìyẹn ó yẹ kó ti yí ẹ̀ ìmọ̀ keyword náà nìyẹn tí wọ́n ti gbọ́ yẹn pé ó mọ̀ pé ó ní ìlú ìlòmínì ìṣùdúpọ̀ rẹ̀ ló máa mú kórí ẹ̀ wú ìwọ́n náà wàá máa gapá fff fi sí pàjọ fọ́sì ìbọ́lá ẹ̀rọ ìjọsílẹ̀ ìjọsílẹ̀ yẹ̀bá ń gbọ́ dòdìdòdìdò rẹ níní ìyàsọ̀ pàánì nìkìní kan mú ìyá tọjọ́ mẹ́ta a ní ṣe gbogbo ẹ̀ lù àmì adúpẹ́lẹ́ ọlọ́run
2: ìyàsọ̀ pàánù ni ẹwọ́ tó bá láàtíráìtìs lákòókò jù tá a wà yìí
0: dòdìdòdìdò ìyàwó arìnrìnwá di kí òṣìkí tó parí ẹ̀ ó lè sọ tó sọ pàánù kó má parí ìyókù o lè fi ṣe bẹ́ẹ̀ sọ
2: ọ́ bí
0: ìdòmídòmídò rẹ níní.
1: ọ̀rẹ́ ìyá sọ pàánù jẹ́ pọ̀ mọ́ ẹgbẹ́ ká kú wé ní
2: àpapọ̀ mi. bí ẹ pọ̀ mọ́ ẹ̀yìn uk ò bọ́ nìgì rárá wọn ò bọ́ nìgì wọn ò tiẹ̀ bọ́ nìgì ọkùnrin bíi jẹ̀gán bọ́ nìgì jù wọn lọ.
3: Bọ́lẹ̀gẹ̀
0: náà
3: Bọ́lẹ̀gẹ̀
0: òdébi tá a sọ yìí náà nínú títì
2: Bọ́lẹ̀gẹ̀ òdébi ẹ̀pọ̀
0: Bọ́lẹ̀gẹ̀
2: òdébi ẹ̀pọ̀ Bọ́lẹ̀gẹ̀ òdébi ẹ̀pọ̀ Bọ́lẹ̀gẹ̀ òdébi ẹ̀pọ̀ Bọ́lẹ̀gẹ̀ òdébi ẹ̀pọ̀ Àwọn bíṣọ̀pù kan wà tó ń dóbò àwọn pásítọ̀ kan wà tó ń di súnmọ́ òbí rárá. Ìyá Togo ni wọ́n ní treatment. Ẹ ṣe gan ni adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olúwa ṣeun ẹ ṣe gbogbo ẹ̀yin èèyàn mo dúpẹ́ mo tún wá fàkókò yìí dúpẹ́ lọ́wọ́ àwọn gbogbo àwọn tí wọ́n wá sí ètò tá a ṣe ní sunday ìyá Togo mélòó mo fẹ́ sọ àwọn tọkọrin mélòó ni máa ro nínú oore tí bàbá ṣe ọjọ́ yẹn ó yẹ Ọlọ́run má jẹ́ kí n sọ mí oore yẹn máa pọ̀.

0: yo kun lo meloni maro afiki shama dupe ah melo mo fe ka ni awon ero tokun be njo yen iya togo emi go eru ba mi awon eyan janko jankan ti mi o ni tere daruko won nisin won kun be atoko ati yawo atomo ategbon ataburo eh dikso je ka lo soju oja cash here oya la mo won
1: igba nje o ma tu ola ni
2: eni to wa owo lo to pade ola ti yi lona osuri le gba ai mo je ojo odun osu to ti fi wa owo kiri sugba gugu igba ni won ma ngbo nipa cash here be du tun fi bi ko sala igbo nigba ti cash here ti bi ola ti yi fun opo eyan to sumo ati awon ore re to mo ki wa lo ditu do we ṣe tó ń fúnni ní ayò tó ga jù ó ṣe tán láti dẹ́ni pé ìké ìwọ náà ní oṣù kẹwàá yìí láti abala ọkọ tí ẹ bá wí ní ìgànnà làwọn èèyàn ti ń gbọgbẹ́ bá lẹ́lẹ́yìí tó kún fún owó tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì ń jáwé olúborí wàyí o má dúró má rọsẹ̀ nítorí pé ọkọ̀ ojú irin náà tún ti gbéra lákọ̀tún ìyẹn nínú oṣù òtúbà yìí mílíọ̀nù gbé mílíọ̀nù kan tí káàṣì ẹ̀ kó wá nínú oṣù yìí ìwọ náà gbọdọ̀ gba ìpín tirẹ̀ nínú ẹ báwo ni gàlọ́ nínú oṣù òtúbà yìí kan náà ní àjọyọ̀ ọdún kọkànlá àti lágẹ̀lú fm ẹwà wo bí ọ̀gọ̀rọ̀ ènìyàn ṣe ń fowó ṣèfàjẹ́ pẹ̀lú káàṣì ẹ̀ gbogbo ojú ẹ̀ tí friday gan ni ìjáwé olúborí oníbejì bẹ́ẹ̀ la sì tún máa ń ṣe àfihàn àwọn mílíọ̀nù tuntun october 28 ni ayẹyẹ ọdún kọkànlá ti lágẹ̀lú fm 96.7 ó máa lágbára dòdì ní ògbàyògbà owó látún owó ló sì nínú oṣù kẹwàá yìí ó yẹ bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí splash fm *347*1004*#. lórí ilẹ́gẹ̀lú fm *347*1004*2#. ẹ sì tún lè ṣàbẹ̀wò sójú òpó wẹ́bsáìtì www.cashier.ng. ẹni ọdún méjìdínlógún sókè nìkan ló lè kópa láti ta káàṣìẹ̀ ọjọ́ state gaming board ló fòun tẹ̀lú káàṣìẹ̀ nínú ẹ bá wọn ní gàlọ́ yìí èmi ló kàn láti dì mí lọ ní àtúntò ní àtúntò ṣó ti káàṣìẹ̀ mo ti káàṣìẹ̀ káàṣìẹ̀.
3: Beyond the Limit 2026.
4: Beyond the Limit. Àkókò iṣẹ́ agbára tuntun lọ́dún
3: yìí. Nínú máa jẹ́ mú lọ́lọ́run tó pẹ̀. Pastor C. Ọláyà yóò ti rìnrìn agbára nínú ìpàgọ́ ọlọ́dọọdún yẹn níbi tó ti máa mú àwọn èèyàn kọjá gbèdéke. Bẹ̀rẹ̀ lápọ̀jọ́ Sunday 18 October 2026. Ṣèṣì ọlọ́run nínú máa jẹ́ mú làkórí tọdún yìí. Nínú máa jẹ́ mú láwọn tí máa gbàdúrà. Bẹ̀rẹ̀ tí máa jẹ́ mú ìpẹ̀rẹ̀ lórí àwọn ìránṣẹ́ yóò ti máa ṣiṣẹ́ agbára. Prophet Amos Adeyemi, Prophet Israel Jumbo, Prophet John Oluwapemi, Prophet Eseyi Bakare, Pastor Joseph Agede, Prophet Laolu Sokunbi, Prophet Isaac Jayola, Prophet Ola Awonijo, Prophet Isi Ogunjobi, Prophet Israel Oluwale, Prophet Michael Anfolayan, Prophet Asimilayo Yeri. Àwọn olórin ẹ̀mí bukola gẹ́rẹ́ Sanwó-Ẹ̀dẹ́, Gòkè Bájọ́wà, Sade Taiwo, Ìyanu Oluwapure, Elisa Voka, Ife Olubambo, Pastor C. Ọláyà, wọ́n máa sọ tẹ́lẹ̀ lórúkọ Jésù. Wákàtí iná rọ ọmọ ayò látọjọ Sunday 18 bí Sunday 25th October 2026. Àyẹ̀wò lérò ọ̀fẹ́ pẹ̀lú oúnjẹ ọ̀fẹ́ wà fún gbogbo èèyàn. Gbogbo ẹ̀ níjọ CAC Gbaremu Center tó wà ní Leaders Junction Tribune Road Mọ̀lẹ́ Fọ́láfíà òkè Àdó Ìbàdàn.
5: Ọ̀rẹ́ mi ní ibùdó ń lọ, ó ń lọ káàkà sí wáyà.
6: Fẹ́sù ṣe ń halẹ̀ tó nílé ayé tí ń mọ̀fọ́ lójoojúmọ́ tọ́ ya láìlójútì Olódùmarè òfìlé ayé lẹ̀ o. Gbogbo ń tọ́sán sí wa, iní ń sọ̀kalẹ̀ lẹ́wà lórí lásìkò lásìkò. Ọlọ́run ọba tó ti gbélé iṣẹ́ kan kalẹ̀ bọ́bá ti wù kọ́mọ sí ọ́. O ò rí bí ìgbà tó wà léwe ni. Eegun rẹ̀ ń dínkù, agbára ò sí mọ́. Gbogbo ń tọ́ bá rí kọ́mọ sẹlẹ̀, ayé ti wà fún padà dọ̀tun ọmọ ẹ̀dá ènìyàn. Kágbà ó ṣe bí èwe, kéwe náà kó dúró bí èwe. Ẹ kọrí sí iléeṣẹ́ Kàkásìwáyà Integrated Servicing Limited. Àwọn ni wọ́n lẹ́tọ̀ tó yanjú lọ́wọ́ nípa àgbáyé gbádùn ọmọ ẹ̀dá ènìyàn. Pálántó kan ni, ó ń sán mi ń bì kan ni. Àbí kókó ooru tó bá rí ọ jẹ́ kọjá ìsàn nínú ayé rẹ̀. Gbà pé kèrèsè kádàrá o.
7: Kàn sí wọn ní nọmba 19 Emmanuel Onítìjú Christian Bello Police Station Road Fẹ́lẹ́lẹ̀ Ìbàdàn. Pé sórí ago 08067918447. Kàkàṣe Wire Integrated Services Limited. Ìlera lọ̀rọ̀. Lórí òkè ìyanu,
8: àdúrà ń gbà ó.
3: Mo tún ti wá lórí òkè ìyanu ìlànà ẹ̀fẹ́. Bébí tí arúgbó ọjọ́ yóò ti pa gbogbo èèyàn lálejò. Nínú ìpàdé àdúrà ọlọ́jọ́ mẹ́ta, From Story to Glory. Wá a máa Jésù pàdé. Bébí tí ọkọ̀ ọ̀rọ̀ ṣíṣe ọlọ́run bí wole sabu ju authority wole orun femi oni agbara si ara tawo lori emi yo ti ma sise ranse pelu baba ati mama luka ajo pade Wednesday 21st to Friday 23rd October waka ti adua me sola aro pelu isoru mo kala lalo jojumo free medical e wo so fe pade irodi lagbara yo wa fun awon ogbo afa ni jija ti mumu afa ma wa ni ti junction ati major da bus stop pepe gbogbo eya ti ede o ya lato jo Wednesday 24th to Friday 23rd October lori oke yanu bo wa ni lara pe debi ti wole agbaye ni prophet lucas yo ti ma gba gbogbo eyan lalejo fun bi adua ti itosana 0705945 8718 this reti ha iwa ni yanu ko
9: Javis PL iCare Foundation lo nlo gun tatata wi pe tin yin melo gbogbo eyan bada ta gbegbe e ja ma nra wa leti pe gbogbo to luwa da da ni sugbani gba ta daye ona kata bi ona mi ta ngba lo ra wa o ma sokun fun arun lokan ojo kan sagwara sugbani nu gbogbo eya ara oju lo bara idi pataki re ti ajo Charity PL Foundation se npe akiesi gbogbo eniyan to ba ni ipenija oju lati tara sasa wa darapo mo eto ayewo oju to nlo lowo lowo ni Charity PL iCare Foundation anfani lagba le yi erongba ti won fi gbe kale ko munira dani 2000 naira pele lowo card ofese layewo oju o glasses lo fe fun gbogbo en ba nilo e anise ofe laye o fun gbogbo en to ba fe ma bi oro ku si nipa oro oju rorun gbogbo olukopa to nipe nija oju lati sagbe kale Charity PL iCare Foundation nigba to tun wa gba bi to ti ra anugba lai si nira owo ke lo tun duro se ori ran gara ko ma deni ti won nfa ni tete phone loju popo la fe ni o ma lo tara lo saye oju re ni number 94 opposite unity bank Charity Consult building yana agbala bus stop ni to si olowo tin fo sanu shopping complex iworo de ibadan lojo oju mani o ago mesan aro sa ago merin role 2000 naira pere lowo card ko bere atalaye pe 0701052255 oju lo bara oni dindo mo wa lagbari
10: gbogbo ìṣòwò tó fi mọ́ ìnọ́jà àǹfààní àti balẹ̀ sórílẹ̀-èdè china ti ṣí sílẹ̀ gbaragada níléeṣẹ́ you fit fly lábẹ́ ètò china canton fair visa bẹ́ẹ̀ ni o your china canton fair visa is now very cheap and affordable beginning from 120,000 naira bákan náà làǹfààní àti fò lọ sórílẹ̀-èdè qatar ti ṣí sílẹ̀ báyìí nírọ̀rùn gbẹrẹgẹdẹ pẹ̀lú qatar visa tó wò rẹ bẹ̀rẹ̀ láti 79,999 naira a jẹ́ pé gbogbo ẹni tó ń jàrọkọ̀ àti máa wọlé jáde máa ṣòwò bí wọ́n ṣe fẹ́ lórílẹ̀-èdè china àti qatar you fit fly lo mu kokoro e dani visit you fit fly office today at block 8 plot 15 7 up road Oriole main estate Ibadan or call 090-1111-1190 or 080-8377-7877 you fit fly your sure plug to get in china canton fair visa and qatar visa
11: Ṣàtá ọ̀bá mọ́mọdé díẹ̀ píparun níparun láti wá gbé ojúdá ìmọ̀ èdè àti àṣà Yorùbá sínú àwọn ìwé àwùjọ kí àwọn alámúlù mọ́lá ó má bàa fi ayédèrú ohun àgbélẹ̀rọ èdè àtàṣà tàwọn jẹ nìkànnì lágbèlú FM 90.7 fi ṣàgbékalẹ̀ ètò lágbàlá ìyá àgbà.
12: Ẹ bá àwọn gbọ́ndọ̀ yìí gbẹ.
13: Jàǹgbàlà jùbú ìjùbú ìjùbú jàǹgbàlà.
11: Ní gbogbo aago kan sọ ọjọ́ Àbámẹ́ta Sátidé làwọn ọmọ wa yóò máa péjọ bàbí ságbàlá ìyá àgbà. Níbi tẹ́ ò sì máa pàdé atọ́kùn ètò tó mú yányán létè àdéròǹkẹ́ Ògúnlẹ́yẹ tí yóò máa sọ àwọn onírúurú ìtàn àgbọ́kọ́gbọ́n láti kọ́ àwọn ọmọ wa láṣà àti ìwà ọmọlúàbí tó fi mọ́ kíkọ́ wọn láwọn ẹ̀kọ́ pàtàkì. Àwa ń rọ gbogbo ẹ̀yin òbí tẹ́ ò fẹ́ kọ́mọ yín ó gbàgbé orísun ẹ̀ pé bá a gbọ́kàn sábà ti lò ní gbogbo ọjọ́ Sátidé níṣe ni ká máa jókòó ti rédíò yín pẹ̀lú àwọn èwe wa àǹfààní yóò ṣí sílẹ̀ fún wọn láti pè wọlé tàbí darapọ̀ mọ́ àwọn èwe ẹgbẹ́ wọn lórí ètò. Lágbàlá ìyá àgbà ni kẹ́yìn èwe wo máa gbọ́ káṣà wa ó lè ráàyè gbilẹ̀ láàrin yín.
10: Alẹ̀ ká kọ́lé ti wá dìrọ̀rùn gbá fún gbogbo ẹni tó ń fẹ́lẹ̀ fọkànbalẹ̀ láti mú kí àlá wọn wá sí ìmúṣẹ. Àǹfààní ẹ̀ ti wá ṣúyọ báyìí ní Dream Gardens phase 1 tó wà níjàì Mọ́níyà Ìbàdàn tó fi mọ́ Irede City Ìdó Ìbàdàn ẹ̀dínwó rẹpẹtẹ lórí àwọn ilẹ̀ wa 250 square meter 1.8 million naira lẹ máa rà láti gbé tán lẹ́ẹ̀kan tó bá dẹ̀ jẹ́ 500 square meter 3.5 million naira nìyẹn o. Ìyẹn ní Dream Gardens phase 1 ìjàyè Mọ́níyà àmọ́ ní Irede City 1.7 million naira ni plot kan báyìí tẹ̀sí ra odidi éka kan. kan ni 6 million naira gbogbo document lo ti wa nle keri kera ni o abe egbo edinwo yi nlo lowo lowo bayi ni le ise Footy Homes e ma fa koko sofo e tete wa jamfani e visit us today at Footy Homes top floor base 1 plaza Iyanu Adeoyo ring road Ibadan or call 091-1706-0593 at Dream Gardens phase 1 Moniya Ibadan and Iredi City Ibadan your dream will come true.

0: Okay, country families, now welcome back. Cashier, and I know say the man small minute for me to do it in to knock a cashier, and we go yikoto. If we don't yikoto, no gonna call me tomorrow morning. No say, hey, Auntie Shigito, you know, no say I play, but I know kiniko kiniko. If you never play, because I dey watch him since. If you never play, hey, akwa na maha maka chokwa me no ya no. Don't call me because I don't want to listen. After today, mark be me o to ba play anything. Dan Allah, baki kirana. Baku kirana dan Allah. Yenzu kuma na chie. Kituro mu message. Kashie kuma. Deribiaru ne kachal. Kuma zazu baka. Dubu ishirin de biyar. Kuna ji na yanzu kwa? To. Alright, see. No call me. You call me after now. When I don't yukoto, I go give you another like 20 more minutes from now. Okay, moko go to Daddy UK them. Hey, don't greet on now. Okay, want to king. Hey, yummy. Hey, John Kota Agbewa lale ifun yin. Hey, ma binu siwa edakun. E mo pe o ti pata tin so pe awon obirin to po won kin je ki oko won le se kini o ti pata tin so pe awon obirin wa to wa nta ni sin ki lo nse kini se mo ko ti pata tin so pe awon obirin wa won kin je ki awon baba wa ti won bi wa ta okunrin ya ba ti da awon obirin ya ba ti dagba se ba mo pa so pe won ni ta awon obirin ta awon iya wa ba ti ndagba pe awon iya wa won kin je ki awon baba wa owo ile ileri sheget opolopo awon baba wa dere o ma report si wa e chikito iyawo mi o je ki n wole ileri e kinikan e igba kan awo kan amama ni oke eni suru daddy eni suru segbo daddy eni suru amo nkan ta ma se sin but awon wo pe opolopo awon obirin yi na se won mo nse ni abi nkan mi ti wo oro to wa nle ohun la fi wa ni oke e je ka jo gba research yi lo ta ba wa gba lo tan ta ba wa pada wa a ma wa wo pe o ke nko bye lo nsele ka wa se kini ka wa farabale shalaye ka farabale yonono e fun awon eyan wa tori e la se wa lale nje mo pe opolopo obirin ni oju ara ma nta ti won ba ni ibalopo pelu e e ma je ko wa lati enu mi e ma je ko wa lati enu mi lale ma fe ka bere lati odo daddy UK to won pe uncle BJ man so kini yen dada ko ye yin ta ba nsoro but emi o kin e mo emi o kin fe mi o kin fe gba pe pe obirin ma to age kan ti oko ma ma run si because emi wo pe kini ta npe loko yi o ma ndun gan e ma wo mi beyen en te ti po kini ta npe ni oko yi mo mo pe o ma ndun gan abi ko ye yin o ma ndun gan but abawo ni obirin se ma wa to obirin o ma ni o wa ni fe mo la se wa mo pe o ni stage to obirin ma de ko ni fe ma do oko mo then nkan ta lo ndun yin kini stage se ma de si ti e ni doko momo mi emi won so pe oko won ma run si won emi won so pe kini kan ma ta won ni ta won to ba ti ba won ni ajosepo emi won so pe ile ileri yo igba mi o ma gbe koni si omi holy water nbe koni si anointing oil nibe pe to ba ti gbe be yen ti daddy ba nwole ton jade ton wole ton jade la kulala pe o ma ta mo mi so ko ye mi ni mo se ni ka gbe wa lale emi mo abi ka oko lo sodo uncle BJ to won ko uncle BJ ma mo bo se ma yonono e gan o ma special because e mo gege bi odo obirin dupe ore ana abi ki le ri sin uncle BJ o ya e je ka desi waju eyin gangan e mo ko ri kiyin ni ka fi bere lale
1: oruko se ese
0: odobirin dupe ore ana
1: omo obirin sun dupe ore ana
0: e je ki n ko sori Facebook kawon eyan le ma ranti omo obirin sun pẹ ori ana abi
1: pẹ ori ana
0: okay
1: ori ki yen po po se yo kwa awon yo ma ran ti be na ni ni na ni file
0: iya iya na ma ma ran ti e tori nkan ti iya ma iya na like nkan ta nso yi iya na like
1: pe gogo gogo o wa ta si o wa ta si muri ti mi nkan ta ma ran ti ni ba ti ba ka la to kele le fun o iya na ma ran ti anyway ewa eka so number 1 ready ati so yin ni on many occasion pe pe program ko la ma se awon ru oro bayi ma jade ni nu be bo nisin ile gogun si ni asoju ko wi pe kini ko to fa ti awon bi o kin se ma ba baba ba oko osun to ba to stage ko cherry number 1 e je kin gogun mu lati ori deliberate se pe awon obirin e won mo se awon kan wa be ni ka lu kun ni gbogbo ọmọ ti e to gbeba awon kan ma mo mo se for what the reason to fi mo mo se awon na mo so se ye yin for serious reason
0: ma ko
1: beni for serious reason wa mo awo ta no le ma ana ma yun mo le kon kon pe ko bai yin number 2 seri agbara wa sun atokunrin o atobirin o agbara wa sun tinu wa o ba dun oko lele tinu obirin o ba dun ogbe o le re pe o fe duku alakoko ni ka awon obirin e happy okunrin lati wa happy ri ta ba wa ori den ba jo fe ra ko fo toyun ara fo se kini na gbo we so e kini kan agbaya e kini kan kini so kini ti re si dun e pe hambu pe hambu se re ni yen soye mo to ba fowo ko to bo se so kan yo ni lara o ni lara ti mo so ko je pe ya o ju but o ko so mo because we make it happy mo do o le do ko le ju bi ni che ba wu ba lo o make it happy o ko ni le to je o kinu yo ba bi o ko ni le the same thing ko lo bi na ko si ko le fe se a ko ma wu en pe kini ngo so ma happy yen ri be ni che ki ma ka ma yen mo yen si lo èyí ló mọ̀ máa kàn fáì àwọn pọ́ìntì tí nǹkan tó ń fà tí àwọn obìnrin ti máa ń sọ fáwọn ọ̀fẹ́ ní ìkíní ìwà ní mo lọ́rọ̀ obìnrin nìkan àtobìnrin àtọkùnrin ọgbọ́n ìmọ̀ máa wọn á gbé gbà. So ẹlẹ́kẹta òun ni pé iṣẹ́ nígbà míì tóun obìnrin wọ́n máa ti dàgbà bí nìkan tó máa ti wọ menopause ọ̀nà méjì ló wá ń pín sí obìnrin míì tó bá wọ menopause bẹ́ẹ̀ oko dídó àrùn sí gbogbo àìlọ́tọ̀ kò bẹ́ẹ̀ fẹ́ kó pè àrùn sí wọn kò tiẹ̀ níjẹ́ nǹkan lójú ọmọ wọn kò ní fẹ́ gbé kinní o ṣàfihàn ilẹ̀ ọ̀rọ̀ kúrú ìgbọ̀ngàn bẹ́ẹ̀ so àná wọn mí tẹ̀lẹ̀ ní tó bá yẹ kó wọn fi èmi kó tó yẹ tẹ̀lẹ̀ tó wọn láìpẹ́ kú tó máa wọ menopause ìgbà ẹni máa yàwó rẹ̀ ìgbà ẹni máa wá yàwó rẹ̀ pé ọkọ á máa wá pọkọ ìyá máa wò títí méjì ọmọ obìnrin yìí wọ́n tẹ́tẹ́ yín kinní ìgbọ̀ngàn bẹ́ẹ̀ kinní so àwọn èèyàn kan wà bẹ́yìn àwọn kan dẹ̀ wà sẹ́ pé ojú kan náà tó wà yẹn bọ́ ṣe wọ́n bá kán fẹ́ràn láti ilẹ̀ wọ́n máa fọ́n yan wọn fẹ́ràn ẹ lọ náà jẹ́ pé wọ́n dẹ̀ fẹ́ràn láti ọ̀ mọ́ ní fẹ́ràn ẹ náà ni so ìyẹn ni ti menopause yẹn jẹ́ pé tó àwọn yorùbá wo menopause because ó máa ń ṣẹlẹ̀ so then èyí ti máa tún wọ́n mú tó máa jẹ́lẹ̀ kẹrin òun náà ni low libido because máa ń tẹnu mọ́ kinní yẹn pé low libido ó máa ń ṣẹlẹ̀ dáadáa jẹ́ pé arákànṣe wẹ̀ sí ó ṣẹlẹ̀ sọkùnrin ó ń ṣẹlẹ̀ sóbìnrin ṣóyẹ arákànṣe wẹ̀ sí ni kò ní okó ni wọn obìnrin yẹn dó mọ́ kò sí nǹkan tẹ̀lé ṣe it happens ẹ má jẹ́ ká máa wò pé bẹ́ẹ̀ kí ló lọ ṣe ilé ọkọ kí ló ṣe ó wà oríkàlùkù pẹ̀lú ẹ̀wọ̀n ẹ̀yà ara ti ẹ̀ ni ó ń ṣẹlẹ̀ dáadáa jẹ́ pé because èmi ti ṣe é lórí sáàṣì mi dé gbogbo àwọn ibi tí mò ń sọ yìí ló níbi ló máa ń kọ̀ ṣẹ̀ jẹ́ pé obìnrin ò ní fẹ́ dúkú mọ́ ṣórí ẹ̀yìn so then ti máa fi ṣẹlẹ̀ karùn-ún various health issues oríṣiríṣi health issues jẹ́ pé àìsàn àbí ìkọ̀kọ̀ tó bá wà lára obìnrin tí ò ní ìrùn pé kó máa dúkú mọ́ ọ̀fíì ṣe kí wọ́n ti sọ kán pa ẹ̀ ní ìhàlẹ̀ láìsàn náà yẹ menopause yìí pé ìyẹn náà wà lára ẹ̀ so dẹ́ oríṣiríṣi nǹkan mi tún máa wà lára àgbà ara obìnrin jẹ́ pé kò ní ìrùn kó máa ní àṣepọ̀ àjọṣepọ̀ mọ́ bí dọ́sẹ́ ní gbogbo kí n kà ń sọ yìí náà ó dùn ó dùn dọ́sọ̀ ògbó dùn but tó bá di pé ó ti ń ṣerú pọ̀ bẹ́ẹ̀ yẹn ìgbọ́ tèmi kọ̀ máa sọ ni pé kí nǹkan bá ti wá rí bẹ́ẹ̀ yẹn whichever way tó bá yẹ pé látọ̀dọ̀ ọkùnrin ni àbí látọ̀dọ̀ obìnrin kóbìnrin yẹn náà kó ta la ti salaye fun daji ni ile pe elu ewo eh munu mi bi eh mu lo te se mi o fe mi fe si eh ni fun wa eh toju wa nule eh toju awon mo awon mo wa bi nkan lowo yin are wo ma pa whatever reason to ba fe je ki ni o ye gbe yen e je ki daji mo ki daji le try la ti se ati se to ma ta fi wa na lo poso na e salaye fun won daji gba mo fe wo kini o ko ye yin ni do mo ba la fe si or you should have a little bit better. That's why I don't have to do that. I don't know. So I say I don't have to do that. You should have a little bit better. You have to do that because you often enjoy your look for. So then, maybe do, I don't know if you do not need to go for why I have to do that. I shall have you daddy, a jackie, or more, as your health is you. It will be, you must be, you will see, you will see, you will see.
0: Mo shin duro de yin o tori mo se nrin laipe iseju melo perete ni mo fun yin tori a se ma lo a ma yi koto laipe so e cho e ba wa titi clear e ba wa titi clear tori laipe laijina ma yi koto oda eh ka to lo sodo daddy UK mo ti fe gbo lenu awon to wa nle tori o te yan ba gbo lenu awon ti on face kini eyan ma mo den to ba je obinrin to mo pe o ki nko bai ni mo se nse because nkan mo fe ka se eto yi ni pe se ri opolopo awon daddy won ti ni prostrate issue won po ma nkan pe mi ma yen sunkun sunkun iya to go sunkun o lohun lo si ade oyo o lohun ni pe to mo ba to ito won ma nfon ka sa o pa kini nkan ti o ba le kini nkan ti iba sele to nsohun ohun wa sare ohun wa lo si o ni kini yan ti nsohun ra pe bi ito yen de se nfon ka pe be ni ori oko ni ibi oko loke be lo se nro ohun won ni kilo sele ko ni se mo le believe pe o ti n lo 3 years by oni by November she November lo pe abi October kini na October 28 sorry oni o ma pe odun meta ti yawo ohun o fi gba ko ohun do won ni bi ti bawo oni yeso lo ma pa odun meta o lohun ti pe awon omo ohun ti so fun awon to ra awon won ti dagba won ti wa laye won ohun so fun awon mo oni daughter awon nikan lo ba iya awon so pe ki lo nsele se fe pa baba awon ni oni iya yen so pe ko kan hun pe ko ma da si oro ohun ati baba e won ko ma da si oro iwa ohun ati baba ohun bawo baba ohun ti ni prostrate now ki le n ba ohun so iya yi pe ko le pa baba ohun o won wa so pe ati gba yen won ni omo yen o ko ki n ki iya e o ki n fun iya e ni nkan iya wa so pe o ma se pe fun now mo wa n beere lowo eyin te n gbo wa lale pe eyin okunrin abi eyin obinrin te ba mo pe o ni reason e ma lo padanu awon omo yi o because igba ogbo n bo o ni reason ti e se be to ba ni reason e dakun kini reason te fi se be because e ko le dede wa kele ba iya se mo eyin eyan ma binu Facebook ti tele ati o ti network ti gbe lo so e le send message nisin kinka oruko yin won ti wa ba se network ninu bi bayi so mo wa n bere pe eyin iyawo wa eyin mommy wa eni ta de n so yi ko le lo sita iya to go lo dobo because eni mimo ni won ko si bi to ba wo hotel to ba wo taun to ma nbe won ni mo pa won lo wole won lo ojise olohun ni won bo ki lo fi je pe awon ojise olohun ni kini ma nsele si ju because yo eleha ko le ba fa kan try e n tan re wa pe meji wa pe meta wa pe merin ehe so ki lo nsele gona eyin mo mi ji o mo fe si oju opo sile fun eyan meta si marun ka to lo play cash e ka wa lo sodo uncle daddy UK ki le ro eyin eyan te wa nle ati gbo lo tede uncle BJ ki le eyin gan fun ra yin ro abi eyin obirin te n wuru wa yi ki le ro pe e se n wu eje ka fi ti pe daddy o toju ile ebi npa yin kini kan ko ye eje ka ti e fi yen sile am okay fine e ma je ka fi sile en te ba mo pe daddy o toju yin ko toju ile ko se gba ko sawo eje ka gbo mo be yin ni o mi o sako o eyan kan sin bo ba pe to ba fe poruko e ko si problem to eyan kan tin pe mi nisin en to npe mi private number lo fi number e sin ko sa ma je bobo to nse pe fun ra e lati joy to je pe mo ti foro esun mo ti fe jo esun olohun pe olohun ni kin fi ile kin ma wo pe ohun mo nkan to ma se fun so iya to bi ki iya to bi pe ko advice e pe ko ma try e mo fo olohun ba be ma de find time lale lati so nkan to sele to fi lohun se ise pe because gbogbo e iwadi lo ti jade lori oro ti o nse to fi nse pe fun awon iyan e ti o nse mi abi ti o nse gbenga o yato tori e pe o le mu wa o kere si number ni nkan ta nso yi all right 0912370 8675 o number tele pe mi si abi plus 234 enter wa nlo oyinbo 81424910 06 tele mo wa pe ilo oyinbo to ba wa pelu yawo e won bi eda ko lo dobirin mi hello
1: hello ma
0: yes sir ngbo yin
1: ohun to fa fun obirin mi ni a jo pe awon ti dagba ni pe ironu pe awon dagba pe lati jo ngba ti won bi awo tori mi ti mu soro yin mo ti ndo mo ti sumo 80 dagba ni de ni
0: e ti sumo 80
1: ya wa won pe be ni
0: ah alhamdulillah
1: ya wa won pe 70 won si bimo nijo won si awon ti sin tori owo ni
0: owo bi ti bawo
1: ti oko ba ti lowo lowo to di pe won dagba wa ni ko toju ile tabi ngba ti o se nkan obirin mo a ro ni pe ohun ti dagba to ra won mi won ki ju 40 50 lo sugbon awon ti je ohun won pe 60 70 wa bi mo sigbe ohun to gbogbo ohun to fa temi lero o niyan ti a ba ba won ya wo obirin so obirin ki dagba lowo oko re
0: oda e se sa won obirin ki dagba ni le oko re won ni awon iya wa isin awon obirin isin o ba ti pe 50 40 50 won lawon ti dagba bo ibere mi again ni pe seyan dagba ju oko lo ni tori awon okunrin 90 baba ko wa si shop leni baba yes 101 years mi o believe pe nkan be le sele ni ibadan yi pe ani eni to wa ni 101 years baba de si wa okay mo wa fe mo boya baba o mo date of birth won ni baba se nso be ase baba wa very educated baba de so fun mi pe baba de so date of birth won si fun mi won de so gbo ibi ti won ti sise igba kan mo ni at 101 memory baba yi si sharp hey mo ni wo lohun mo ma need mo ma like ru grace yi o emi na toro o mo toro e fun ra mo de toro e fun maami o ye yin mo toro e fun ko mi o toko mi ba fe ye yin to ra won ti won so I don't understand hello hello sa won eleyi ori lo ni ka ja won kuro nbe won ori le je ka lomi bo sibe ko lo 0912370 8675 abi ke pe wa sori 0810 0814249 1006 ta lo wa nbe
1: elo adi dikide
0: yes sir
1: e ka le kete
0: ta ba soro soke
1: e ku eto opolo yin ni dawo
0: ami sir
1: hello
0: a n gbo yin sir
1: se ri mu ro je awon ise olohun tin kan yen mo n sole fun olohun o sa na awon okunrin na awon obirin ti mo bi kan wi ni pe ile eni yen ko le ni ale ko de le lo si ite kankan ko de ku ni ri be obirin o kin dagba loju oko
0: ohun
1: nkan to ba wa nbe kan jo joko kan jo soro ni iye bi wa je kan fi ya je baba yen ni ko de da ko ye ko le ri be ori baba yen ni si e mo o se bo tun je ka le ri bo si ni ba se ru efun ama yo ifu bo si e be le gba gbogbin ka mo le gan bo jo to baba yen baba wa na won ti dagba e bi ni pe eni won le ki je to le ma lo so te ka ki se kini kan
0: lai lai
1: so ya yen ni kan ti ka be kọmọ fi ìyàjẹ bàbá yẹn torí àwọn ọmọ gan ògbó wọn ọlá ẹgbẹ kẹjọ bàbá gan kí ìyàjẹ fi fún bàbá wọn.
0: Bàbá
1: yẹn nìkan ìyá yẹn nìkan bẹ̀rẹ̀ kọ́ mọ̀ báyìí bàbá yẹn jẹ́ o.
0: oda e se gan sa eh mo lero pe ya n gbo because baba so
1: hello
0: hello sir baba so pe won kin fe gbo eto wa
1: mo ki si si tito
0: yes sir e ka bo sir e ka le sir
1: en so ke lo so la ti gbo ra
0: e ka bo sir
1: ara to to bi lo ra te bi wa la le yi eri o to n fa tin ye gbogbo okunrin to niyawo ko kan ni yo ma se le si
0: ah iya to godo ni
1: e farabale
0: okay
1: sori obirin obirin le de bi pe I ma mo ma ko ese 40 years pa mo sowo oni binu won ma tin okunrin titi o fi dagba ni baba ti wa dagba se wa wa ko pase won bo ta won ma suna gbogbo gbogbo to ba gbe gbogbo awon eroko kan lo ti fe yo face problem ni nítorí pé wọ́n ti mọ̀ pé lẹ́ẹ̀ tí sùkò lè lọ́ọ́ bẹ̀rẹ̀ kan mú ẹ̀dẹ́ngọ́ọ̀sì dédé pé ẹ̀ṣẹ̀ ogún ọdún ogójì ọdún àtọ́jọ tí obìnrin ọlọ́ pa á mú ni.
0: Ibo nílé yín dádì.
1: Ogbú ọ̀rà.
0: Ó yẹ ká wá bá yín ká.
1: Gbogbo nǹkan tí wọ́n ń ṣe yẹn ó ti mẹ̀ntéèni ọkùnrin yẹn bí pé nígbà lẹ́ bá tún ti ṣú agbára òfin lọ bẹ̀rẹ̀ kan mọ́ yáṣẹ̀ wàá bẹ̀rẹ̀ wà tiẹ̀.
0: Ṣùgbọ́n
1: tó bá yẹ pé wọ́n ti pé méjì mẹ́ta látàárọ̀ ọjọ́ ìyẹn ni kò sí oògùn tó rin obìnrin tẹ ju pé kó pé méjì mẹ́ta lọ. Ọkùnrin tó bá fẹ́ràn ara ẹ̀ kó fẹ́ ìyàwó méjì. Ọkùnrin tó bá fẹ́ràn ìyàwó ẹ̀ tó fẹ́ di ẹ̀ lálẹ́ kó fẹ́ ìyàwó kan. Kò sọ́gbọ́n tẹ ẹ fẹ́ ta sí pásítọ̀ tó fẹ́ ìyàwó kan kò síbi tí bèlì ti sọ fún pé kó fẹ́ ìyàwó kan. Kódà bíbélì. Ó fìdí ẹ̀ múlẹ̀ olùfẹ́yàwó mọ́dà 1000 mélòó ìyàwó Solomon ẹ̀sìn òkú wọn lọ gbogbo yẹn ìyẹn iṣẹ́ ẹ̀sìn wọ́n kó yẹn lọ́dún èyìnbó ni àṣẹ èyìnbó nìyẹn tó bá yẹ pé kìyẹn gẹlẹ́ abẹ́ ṣe di àṣà tiwa ló dáa jù àṣà ti yorùbá ló dáa jù nínú gbogbo àgbáyé kò sí ọgbọ́n tí ọkùnrin fẹ́ ta sí tílẹ̀ bá ti ṣu yóò fèsì gbogbo challenge yẹn ifo eléyìí tí ẹni yẹn lè sọ ní sọ yẹn níbi tó ń jẹ kò lè sọ fún ẹni níbi taṣọ kò ní lè sọ fún ẹni oríṣiríṣi ìyà ni máa jẹ ọkùnrin ẹyọ kan tílẹ̀ bá ti ṣú o sì jẹ nìyẹn kíkà ẹ̀mọ̀ bẹ́ẹ̀ ti sọ fún gbogbo àwọn èèyàn kò sí ohun tíyàwó méjì máa fìyà ṣe fún ìyẹn àlùbáríkà bẹ́ẹ̀ ju àwọn ẹyọ kan lọ.
0: Ó dàrọ̀ sà bàbá ìfarabalẹ̀ bàbá ìfarabalẹ̀ bàbá ìfarabalẹ̀ ṣe bá rí ẹkú òlẹ̀ rédíò yín sà yẹ sà.
1: Ẹ máa kú ètò.
0: Olúwa kú ètò ẹ.
1: Ọpọlọ yóò ní dàrú.
0: Àmì sà.
1: Ṣé rí ètò tí ẹ gbé wá ní alẹ́ yìí? Ètò tó yẹ pé tó wà pa ni tí mo dẹ̀ rí ọgbọ́n bẹ̀. Sò pàápàá jùlọ lérí èyàn fẹ́ gbé wá yẹn. Ṣé rí àwọn gẹ́gẹ́ bí akẹgbẹ́ mi ti sọ. Hello.
0: À ń gbọ́ yín sà.
1: Gẹ́gẹ́ bí akẹgbẹ́ mi ti sọ. Bó ti rí gẹ̀ nìyẹn. Èmi ni wàá fẹ́ ṣe àwọn àfikún kan. Ṣé rí àwọn obìnrin ẹni tó bá ti níyàwó kan. Ẹ̀rú ní í ṣe. Àwọn Yorùbá wọn ní oníyàwó kan kéèké òkú lápò. Yorùbá lọ sọ bẹ́ẹ̀. So kí ọkùnrin tó lè bọ́ lọ́wọ́ obìnrin àbí kọ́fẹ́yàwó bíi méjì sí mẹ́ta. Ó rí i pé tó bá di ọdún ọ̀rọ̀ alẹ́ tí agbára òní lè ká nǹkan mọ́ gẹ́gẹ́ bí àwọn èèyàn mi ti sọ. Lóbìnrin ọ̀sán máa wọ àwọn ìwà kọ̀ọ̀kan tó wà lọ́wọ́ ẹ̀ síta. Agbára òṣèlú lè kà á mọ́ láti lọ fẹ́ ìyàwó mi ta ni wọ́n ti ẹ̀dá lóhùn. Kò sẹ́ni tó máa dá lóhùn torí pé kíni ó ti dàgbà. Ó ti dàgbà. So ìdí ẹ̀ nìyí jẹ́ pé ìwà tí ń bẹ ní ọwọ́ àwọn obìnrin torí pé ìwà tí a ń wù nígbà tí ta fi ní egun yẹn obìnrin wọn máa lọ sọ́ọ̀dì ẹ̀ pamọ́ ni. Yóò máa lọ sọ́ọ̀dì ẹ̀ ni yóò máa lọ fi pamọ́. Yóò máa lọ fi pamọ́ títí títí tí o àfi rí pé àwọn ò ní lè dá àfẹ́ ṣe mọ́. Ẹ̀ lọ́mà
0: a gbọ́ yín sà.
2: Títí tí ó fi pé a ò ní lè dá nǹkan ṣe mọ́, kò sí bọ́mọ náà sọ gẹ kò ní gbà. Ṣé bọ́mọ ṣé bí ẹ̀sùn pé ọmọ ẹ̀ sọ pé kí ni dájú òun ṣe tí ó fi tó fi tàbí kí ni dájú òun ṣe fún màmá tó fi polish màmá dájú òun bẹ́ẹ̀ tí ń bá ìyá ẹ̀ sọ. Ẹ wo nǹkan tí màmá ń sọ fún ọmọ ẹ̀ ṣé ẹ kó rí bẹ́ẹ̀. Ọmọ tó bí nìyẹn tó bá wáyé pé ará àtàn ni máa ń lọ sọ ìyẹn fún kan kí wọ́n máa rí jẹun pé wọ́n máa jà. So ló fi jẹ́ pé àwọn ọkùnrin tó àfẹ́ká mú tó ra wa ìyàwó kan ò sí kò rọrí tó fẹ́ ìyàwó kan kèké ẹgbẹ̀gbẹ̀ tí kò kò tí ìbọn náà yá.
0: Ṣé ìyàwó méjì lẹ́yìn ni ni?
2: Ó dàgẹ̀ méjì mú tọ́wọ́ kẹ sí sí ọ̀gẹ̀ mẹ́ta.
0: Bàbá yóò náà ìzì rárá. Wọ́n láwọn tó ń bá wọ́n sí kẹta.
2: Ó lóòótọ́ tó ń fi mí rẹ̀ rìn. Àdéhùn tó ń wá pẹ́ sí. Níbi ẹ̀rọ yóò ní bí mẹ́rin lè mí ń lọ. Ó tún lọ́ ń fún mi ní àṣìṣe tí màá fi pípẹ́ gbọ́ wọn.
0: Ọ̀dà ẹ ṣe sàn.
2: Ẹ̀dùnmọ̀ ṣé ń gbọ́ mi.
0: Mo ti gbọ́ yín ẹni mẹ́rin lẹ̀ ń lọ.
2: Ẹ mẹ́rin mò ń lọ gẹ́gẹ́ bí súnà gẹ́gẹ́ bí súnà lẹ́bi mọ̀ sọ́nà lára wà ní mọ̀sánà. Mẹ́rin mò ń lọ wọ́n wá fún mi láti kí tí mo máa fi tọ́jú wọn àtọmọ tó wọ́n bí àti àtàwọn ilẹ̀ òwúrẹ̀ bí mẹ́rin lè mú
0: ní ìlú lọ. Ẹ ṣe gọ̀sà yàtọ̀ gbogbo orí bàbá kan ní kásùmù ní kásùmù jọ ní kásùmù bẹ́ẹ̀ ni pé yàn ń lọ ṣáìdì àtẹrẹ bàbá yẹn níyàwó mẹ́rin bàbá yẹn láyà ọ̀kadà tó gbé mi ló sọ fún mi wọ́n bàbá tí mò ń wò yẹn. Ìyàwó mẹ́rin torí mo rí bàbá yẹn jókòó síta ó ń jẹun lọ́wọ́ ìyàwó kan dẹ̀ jókòó síta ó ká ẹsẹ̀ kò báyìí mo wá ó wá kí mo mọ́ ní àwọn ó wá ń ṣe mo rí bàbá tí mo rí mo ní àwọn oníyàwó wa ọkọ ìyá àti ọkọ àti ìyàwó wọn lọ́ọ̀vù ara wọn ẹ wo bí ìyàwó ṣe jókòó. Ó ní àwọn mẹ́rin lọ́wọ́ nínú ilé yẹn bàbá yẹn ló kọ́lé ó ló yọ yàrá fún olúkálùkù wọn nínú ilé kan mo ní àbábọ̀ pé ó yọ ilé fún ìyàrá fún ó ló tún wá yọ ṣọ́ọ̀bù fún àwọn mẹ́rẹ̀ẹ̀rin níwájú ìta mo ní ṣọ́ọ̀bù mẹ́rin yàrá mẹ́rin nínú ilé ó ní ẹ ó ní wọn dẹ̀ bí any one of them jà dá kó jà ó lè tó bá jà bá ọmọ akẹ́rù ọmọ àlọ́ lè yá ẹ̀ ni ó ló make sure pé ó ń tọ́jú wọn dáadáa pé kan lè máa tajà lọ́wọ́ kí èèyàn kan wá láti ìta kó wá fẹ́ ra ọjà lọ́wọ́ ìkejì tó fẹ́ ra nǹkan tí ìkejì ń tà a ní èyí tó ń tajà lọ́wọ́ yẹn á pè lágbájá ìyá badmus wọ́n fẹ́ rajà o mo ní ẹ́yìn wọ́n ní ẹ̀ lè rí wọn kọjà wọ́n dẹ̀ ní ọlọ́run wá kẹ́ bàbá yẹn àwọn gbogbo àwọn ọmọ táwọn mẹ́rẹ̀ẹ̀rin bí fún un jankojanko èèyàn ni wọ́n ní nàìjíríà ń bí wọ́n ní tó bá ń bọ̀ báyìí sáré nìní bàbá wa pe àwọn ọmọ yẹn pé láyé yín anybody gbọ́dọ̀ gbé kòdórọ̀ fún sáré délé òun mọ́ tọ́ba ti ń bọ̀ pẹ̀lú sáré nítorí ẹ ti da àwọn ọ̀gá níbi kan ibi kan ẹ máa páàkì sí ilé epo tó wà ń sàlẹ̀ lọ́hùn kẹ wá gbé báìkì wá wọ́n dẹ̀ ní bí bàbá ṣe sọ àwọn ọmọ ńláńlá ní sójà wọ́n ní bọ́ ṣe ń ṣe nìyẹn wọ́n ní wọ́n gbọ́ràn sí bàbá yẹn lẹ́nu tí èyí tí ò bá gbọ́ràn yìí bàbá yẹn á kọ́ sọ pé wá sọ fọ́ọ̀mù ẹ máa kọ́ lọ́mọ ìyá ẹ máa sáré kábàkàbà ọmọ mi ò jọ ò ẹ mo ní ẹ ṣé bàbá ń ṣoògùn ni wọ́n ní kò ṣoògùn wọ́n ní bó ṣe ṣe nìyẹn mo ní báwọn lọ ṣe fi èèyàn máa lè ṣerú nǹkan bẹ́ẹ̀ ẹ lò. Ẹ gbóhùn sókè.
3: Ẹ kalẹ̀.
0: Ẹ bá gbóhùn sókè àníkọ́ ẹ pé orúkọ yín.
3: Ẹ ló Sunday ló ń sọ̀rọ̀ láti gbọ̀gbọ̀.
0: Ẹ pa rédíò yín.
3: Ok, mi ti pa.
0: À ń gbọ́.
3: Oo, àtẹ̀ǹtó ní ìyàwó mẹ́rin àtẹ̀ǹtó ní ọ̀yọ́kẹ́. Lóbi irọ́ ni gbogbo rẹ̀ ọ̀. Bí àwọn ìyàwó ni. Wọ́n bá fẹ́ fìyà jẹ wọ́n fìyà jẹ náà ni ẹni tó níyàwó ọ̀yọ̀kẹ́ ní tí wọ́n bá ní fìyà jẹ kò ní fìyà jẹ àkọọ́lẹ̀ ẹ̀dá ti gbó ẹni tó jẹ́ dádì tiwa gẹ́gẹ́ náà gẹ̀ ìyàwó méjì ló ní ẹ bìlíìfù pé dádì wa gbára lọ fẹ́ ẹni tó jẹ́ ẹlẹ́ẹ̀kẹta ẹni tó sọ́kọ́ dà wọ́n lọ gẹ́gẹ́ pẹ̀lú. Ṣé ń gbọ́ mi yàtọ̀ gbò?
0: À ń gbọ́ yín.
3: Oo, àwọn tó jẹ́ àwọn ọmọ mi wa, àwọn méjèèjì yẹn, ènìyàn parọ́ fún yín, kò sí bàrò pọ̀ láàrin wọn gbogbo bí mo ti ń sọ̀rọ̀ yìí. Lẹ́yìn ìyàwó ẹlẹ́kẹta tí wọ́n máa ń lọ ọ̀dọ̀ wọn. Ìyàtọ̀ èrè bẹ́ẹ̀. Ọ̀jẹ̀ di o. gbogbo nkẹ o ti wa lọwọ ọlọrun ọwayé ọwayé èèyàn lọjọ kẹni ni.
4: Ẹ ṣe ọ̀dà ẹ ṣe 0912370 8675 oní nọmba mo fẹ́ ká lọ ká ṣe dé ibi tá a ti máa ṣe ká ṣe ẹ̀ torí ìṣẹ́jú kan péré ló kù ká lọ ká sí ẹ lọ.
5: Ẹ ká lẹ́yìn àti ṣe dìtọ̀.
4: Yes sir.
5: Ẹ kú ètò.
4: Olúwa kú ètò ẹ.
5: Ọlọ́run túbọ̀ máa fún yín ṣe.
4: Àmì.
5: Ẹ gbọ́ mọ̀ bí àwọn bàbá méjì tó sọ̀rọ̀ tán nígbà ọ̀rọ̀ ẹ̀rọ akẹta ètò sọ̀rọ̀ àwọn ti sọ̀rọ̀ tán fún ọ̀dẹ̀ ní sọ́tán ló pọ̀ jù. Ṣé ẹ rí ìṣù yẹn tòótọ́ ó ṣe rí nìyẹn bọ̀ láti wíwá táàkẹ́ tí ó dì náà káàkiri ń wọdún 5960 ló ti sàmárìsìs 2001 tí mi ò ní ìlú up to now but I'm regretting it because my wife is doing the same thing apart from that the social issue.
4: Ẹ jọ ẹ come again ẹ come again sir ẹ repeat.
5: I am saying that you were here I think close to 50 mm. and it's more over 25 years ago.
4: Okay.
5: If I can say it confidently, then you will go to me, not back to me.
4: Okay.
5: But I'm regretting it now because of the social issue and other reasons. So you guys saw an issue. You are not the guy that you are saying you should not marry more than one wife. And today I think many options. I am push kiri pe no man should marry more than I mean no man should marry a single wife should marry more than one.
4: That's
5: why life at the age. That will be the question. Can you ask me why are most responsible men suffering from marital
4: cancer?
5: You still remember? I want to ask most responsible men no man be a king at the age. Could they be there? And that's why I want to mention why realize me. I want to stop being in that role. Open. So I want to know that publish most of them, most 90% could they occur in
4: the interview. Because mo n wo te ma n sọ pe awon obinrin devilish kini ọkọ mi ma ṣe fun mi nisi ti mo ma fi duro de nigba ogbo. Abeg get.
5: Ọlọ́run
4: wa ni jẹ́ ajọ́ ma dàgbà ajọ́ ma jẹ́ ajọ́ ma mú ajọ́ ma ṣeré bó bá ti dàgbà ó ti di bébí mi nìyẹn. Ah, mo ń gbọ́ yín.
5: Ẹ̀nà bó ti bọ̀ mọ̀ ìṣú náà.
4: Ah, tí mo ṣe bá mi bá wá sáyé.
5: Àtọ̀ fún ọjọ́ àtọ̀ fún ọjọ́ àlè
4: máa rí máa rí máa rí tún fẹ́.
5: Gbogbo
4: ìṣó jẹ́ wà. Ọ̀dà ẹ ṣe gan sa. Wàá nǹkan tó ṣẹlẹ̀ nígbà tí ọkọ̀ ẹ wà yọ̀ǹg. Wàá dúró de nígbà tó bá wá darúgbó. Àní mo rí fídíò kan mi ò fẹ́ plẹ̀ tó ń yọ omi lójú mi. Wúmọ̀ yẹn dẹ̀ máa yẹn ó ti ní stroke. ó dẹ̀ ti ń ṣe gá sára ó ti ń yàgbẹ́ sára ó ti ń tọ̀ sára wúmọ̀ yẹn kọ̀ gbé láti ibi tó ó ti sún wúmọ̀ yẹn ti wọ pampasì fún ó dà gbogbo ṣe wọ pampasì fún ìgbẹ́ tún ṣe ṣòroòrò ó kọ̀ gbé tìgbẹ́ pẹ̀lú pampasì ó kọ̀ jẹ́ ọmọ orí bẹ́ẹ̀dì gbóga ọmọ yẹn wá ń wò báyìí kò lè ké kò lè sọ̀rọ̀ kò lè ṣe nkankan mi ò fẹ́ plẹ̀ lórí facebook kọ́lọ́ máa fara ni wá mi ò lè plẹ̀ lórí facebook tẹ́tí bá plẹ̀ lórí facebook àwọn tó máa sun ẹkú lálẹ́ tọ́ nílé sùn máa pọ̀ bọ̀ tọ́lọ́run bá fún mi ṣe mo lè plẹ̀ next week torí mo ti prepare mind yín nísìn kí ni ìbá àdé ọ̀dà hello.
6: Àǹtí ìtìkìtì ẹ̀ka alẹ́.
4: Wòlíì abẹ́rẹ́ nǹkan olùṣọ́.
6: Olùṣọ́ láti ògbómọṣọ́. Ṣé ẹ rí mo dúpẹ́ fún the last speaker tó ọyẹ. He views the same. He has the same view with me. Responsible men suffer a lot in their marriages. That's one. Number two, ọkùnrin tó bá fẹ́rẹ̀ ìyàwó ẹ̀ kò fẹ́ ìyàwó kan. Ọkùnrin tó bá sì fẹ́rẹ̀ ara rẹ̀ kò ní ìyàwó méjì.
4: Ẹ bọ̀ tó lùṣọ́ ìyàwó kan lẹ ní.
6: Ìyàwó kan ni mo dá àbúrò regretting it now.
7: O kọ́ máa lọ́dọ̀ àwọn olùsọ àwọn
6: pastor nígbà wọn máa sọ fún àwọn. Mama, you don't expect me to marry at the age of 70.
4: 70.
6: So that's just it. I don't, you see, anytime I talk over the radio, I talk from experience.
4: Wàhálà ìyá tó gò.
6: Àdúrà tí mo máa ń gbà ni pé àwọn akọ́lọ́run kójọ kó fáwọn ọkùnrin ní owó àlàáfíà àtẹ̀mí kíkún. Ìyàwó kẹta aláàdé is a borrowed culture, it's not part of our culture. Ṣé ẹgbà yẹn lọ́wọ́ mi? Christianity ti kó gbọ́sọ̀pọ̀lọpọ̀ lápò.
4: oluso ma niyin
6: ama igbagbe je ewodu I don't let beside a very good example
4: hey
6: yes fun mi ni eya biji ninu bible to di yawo kan
4: Abraham eya biji
6: Abraham e di se je ki gule mama mi tele sa okay
4: sorry sir
6: eni to di yawo awon to di yawo kan e mu eya biji awon to di yawo biji abi e mu eya biji e wa so fun bi atubotan awon to di yawo kan pelu odoro sibi atubotan pelu odoro o dara awon to Davide had but Solomon had many concubines ayo fe oluwa lo pe so ko si kan to ko doru pelu marriage ayaba ni awon igbo to ko ko to bo ri bijo ko fi ko bo si wa lapodi it's not part of our culture and those operating it that they regret it especially the auto pe da won the start Christian o bi bi won fun yo ko so bo ko wo wo de ta ye o ku ti o ba se ti pe so pe ojo pe iyawo edo se te ti o pa yes mama mi
4: sha wa obini wa
6: ba listen not the

0: lódodo tí àwọn ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin mi wà táwọn náà ti fìyà jẹ ìyàwó wọn nígbà tí wọn wà ní kékeré ẹlòmíà máa lọ kóbìnrin ní àsìkò tó yẹ kó tọ́jú ìyàwó ẹ̀ kò ní tọ́jú ẹ̀ so by the time tó di pé àgbà ti ń dé kò ní lè lọ síta yẹn mọ́ so ìyàwó náà a máa wá fìyà jẹ
1: ẹbọ ṣé ìyẹn wa make sense
0: mo wá bẹ gbogbo ọ̀pọ̀lọpọ̀ yín obìnrin ẹ máa rántí pé ẹ bímọ fún ọkùnrin yẹn nǹkan tá a bá dẹ̀ ṣe lé ni ó máa di ọ̀rọ̀ ìtàn lọ́la ẹjọ́ tí ẹ bá ti jẹ́ káwọn ọkọ yín máa súnmọ́ yín dáadáa ẹ ti mọ̀ pé ó ti dájú pọ̀ kọ́ yín máa padà ní
1: postrate ti pọ̀ ní gbòòrò nísìnyí bàjẹ́ bàjẹ́
0: postrate máa padà ní postrate o oríṣiríṣi láàrin àwa tá à ń tọ́jú àwọn ní postrate yìí o ẹlòmíà sọ pé ìyàwó òun ti kú láti bí 10 years láti gbà yẹn kò marry another person òun náà ti wá wà nù sickness yẹn ló máa bá yí títí àfi àánú ọlọ́run so ẹjọ́ ẹyin obìnrin tẹ́ ń gbọ́ wa lálẹ́ yìí ẹ má máa fìyà jẹ ọkọ yín pé kó má sùn mọ yín ẹjọ́ nítorí ọlọ́run nítorí àlàáfíà ara ẹ̀yin àti ẹni bí yẹn ṣe rí nìyẹn lẹ́ni kí la fẹ́ bára sọ̀rọ̀ lé lórí òun náà ni ìtọ̀ àtọ̀jù ìtọ̀ àtọ̀jù yóò pín sóríṣiríṣi àwọn kan wà tá a máa ń pè ní ìtọ̀ ṣúgà àwọn kan wà tá a máa ń pè ní ìṣètọ̀ postrate enlargement òun náà lẹ́gbọ́n tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ látàárọ̀ yìí ẹ̀yin tẹ́ bá ti mọ̀ pé ẹ ti ní postrate enlargement yìí ẹ kàn sí iléeṣẹ́ mama togo pẹ̀lú ògo ọlọ́run àwọn yẹn wá ń dúpẹ́ yín ní àmọ́pẹ́ wá lágbára ọlọ́run bàbá kan wá sọ̀rọ̀ mi lẹ́ni lọ́sàn yìí gan ó ní ó ti tó 6 months tó ti wá last ó lóun wá dúpẹ́ ni so ẹ̀yin náà dúpẹ́ tẹ bá wá tàbí ẹ̀yin tẹ bá mọ̀ pé ní ìtọ̀ ṣúgà ìtọ̀ ṣúgà yóò burú lára o tó bá ti pẹ́ lára kò sí nǹkan tí ò lè resort sí o tẹ bá pẹ́ nítọ̀ ṣúgà ìtọ́jú ara yín dáadáa ẹlòògùn ìbílẹ̀ gidi ẹ má rí láì lórí ògùn òyìnbó nìkan ẹlòògùn ìbílẹ̀ ògùn bàbá wa tí wọ́n bí wa sínú ẹ̀ ewé àti egbò ẹ jẹ́ ká lò ó ká dẹ̀ stop ògùn kan tó bá ní ká má jẹ mọ́ ẹ rí pé tẹ bá ti ṣe bẹ́ẹ̀ yẹn ẹ ní ní problem kankan ìtọ̀ yín á wà òkè tàbẹ́yìn tẹ bá mọ̀ pé bóyá ẹ ti ní infection àbẹ́ ní àtọ̀gbẹ ẹlòmíì àti lọ sí test wá ní kì í ṣe ìtọ̀ ṣúgà kì í dẹ̀ ṣe ìṣètọ̀ but ó ń tọ̀jú ìyẹn ń pè ní yorùbá ń pè ní àtọ̀gbẹ ẹni ìtọ̀ tó bá sáà mú yín tẹ bá ti ń tọ̀ látọ̀jú pẹ̀lú ògo ọlọ́ọ̀kan sí iléeṣẹ́ mama togo ẹ̀dùpẹ́ fọlọ́run ilé tó tún tẹ̀lé òun ni à ń pè ní àwọ̀ká sangun rheumatism arthritis oríṣiríṣi àwọn èèyàn nǹkan làwọn èèyàn máa ń pè ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì àti láfi máa ń sọ pé láfi máa ń sọ mí ní màmá sọ̀pánu ẹlòmíì àìsàn yẹn kòkó ọ máa ń pè lọ́dọ̀ tí wá ń bẹ̀ yẹn kòkó jẹ̀díjẹ̀dí máa ń papọ̀ mọ́ tẹlòmíì ní àìsàn rheumatism arthritis yẹn a máa kọ̀ǹplẹ̀ ẹ̀yìn dídùn orúnkún dídùn tí wọ́n máa rìn láti bí síbẹ̀ yẹn wọ́n nílé ní dáadáa ọ̀pọ̀lọpọ̀ yẹn tẹ́ ní arúgbó lé ẹ gbé àwọn arúgbó yín jáde ẹ wá gbòògùn fún wọn tán máa lò tí àgbà bá ti dé ọlọ́mọjà jẹ ọmọ lórí dùbúlẹ̀ àìsàn iṣẹ́ tá a ṣe lórí òrò ká má jẹ lórí dùbúlẹ̀ ẹ jọ jẹ́ ká tọ́jú àwọn òbí wa tó bá ti mọ̀ pé o ti ní rheumatism arthritis tó rúnkún ẹ̀yìn ẹ lè dìde tẹ bá bẹ̀rẹ̀ àti dúró wàhálà tẹ bá máa rìn láti ibìkan ẹlòmíì ọ̀pá ló fi ń rìn ẹlòmíì gan tiẹ̀ ti tẹ̀ tí ò lè dìde dúró mọ́ tẹ bá wọn pẹ̀ ti ní ọ̀pọ̀lọpọ̀ àwọn kan báyìí ẹ kàn sí iléeṣẹ́ mama togo mama togo wà ní akademi olómi tẹ bá ń bọ̀ láti challenge side ibẹ̀ la wà ẹ ti rí àná kan lọ́wọ́ ọ̀tún ẹ yà níbi ìyànà táwọn ọlọ́kadà wà ń bẹ bóyá kẹ bèrè láwọn ọlọ́kadà pé mama togo lẹ bèrè ọ̀ọ́kẹ́ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mama togo àwa mú yín bẹ̀ lọ́gán ẹ tẹ bá ń bọ̀ láti wo road tẹ bá ti dé akademi olómi ẹ máa sọdá sí òdì kejì ni tẹ bá sọdá sódì kejì ẹ pẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa á wà á mú yín bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ obìnrin mi ń wojú olúwa fọmọ bíbí yálà ẹ ti márì láti 10 years 15 years 20 years tá a mọ̀ pé ọlọ́run ló ń ṣe ọmọ ṣùgbọ́n àwọn nǹkan tó lè fa ìdíwọ́ tí ò jẹ́ kí oyún tètè wọlé òun làwa máa tọ́jú yín fún tá a bá wá tọ́jú yín àwọn bàbá wa nígbà tí wọ́n ń lo ewé àtegbò yìí èmi gan mo lè sọ̀rọ̀ igan ọdún 5 ni mo fi wojú olúwa kí n tó bẹ̀rẹ̀ sí ni máa bímọ kémi náà tó dúpẹ́ lọ́wọ́ ọlọ́run nígbà tó dúpẹ́ mo sọ fún pé bàbá mi ló ń ṣiṣẹ́ yìí kí ló wá ń ṣẹlẹ̀ wọn ní ká lo ògùn àní kí wọn á dàrí tì mí padà sọ́dọ̀ bàbá màmá mi mo wá padà síbi àwọn náà wá ṣe kinní yẹn fún mi 3 months ni mo lò lọ́dọ̀ wọn kí n tó padà sílé mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ògùn yẹn náà mò ń gbé káàkiri fún gbogbo ọ̀pọ̀lọpọ̀ obìnrin tó ń wojú olúwa tẹ bá kàn sí wa ẹ̀ níwà bákan náà ẹlòmíì kan oṣù ẹ̀ kò tí tàásìkò tó yẹ kó wọ menopause tẹlòmíì ti dúró ẹlòmíì ti ní fibroid ẹlòmíì ti lọ ṣe àyẹ̀wò wọ́n ti ṣe scan fún wọn ti ní fibroid ló wà ń bẹ ẹlòmíì inú gbígbó náà ni always ẹlòmíì oyún oṣù mẹ́ta á bàjẹ́ gbogbo orú eléyìí ó máa ń fa okùnfà ìdádúró fún obìnrin ni ṣé wá tẹ̀yìn ọkùnrin ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin míì àwọn àrùn tá a máa ń kó látara àbálòpọ̀ ó ti jẹ́ kó ní low sperm count ó ti ní watery sperm irú eléyìí gbogbo ẹ̀ náà ló lóògùn ikú nìkan ni ò lóògùn tẹ bá jáde síta ṣùgbọ́n tásìkò ikú ẹ̀dá bá ti tókò sí tẹ̀lé ṣe sí yóò lọ nítorí pé ọ̀dọ̀ ẹ̀ láti wọ́ ọ̀dọ̀ ẹ̀ la máa padà sí so tẹ bá padà tẹ bá dọ́dọ̀ wa ẹ̀ dúpẹ́ fọlọ́run tàbọ̀ ọkùnrin tí ò lè ṣe déédé onílẹ̀ gbọ́ tá à ń sọ ọkùnrin mi ò lè mọ́kọ́ roko dáadáa kò lè ṣojúṣe fúyàwó ẹ̀ ko ti etatete kan le kokon si awo so pe ba le mi e se nitori pe ngba to ba gbon ara yawo e jigijigi yawo e ga so pe ba le mi e se eyi ga alaafia adu ara yin alaafia wa lara yawo yin na e te ba pa e le se dede e kan si le se mo togo mo se to travel mo si tun bogun kan de lati togo to je pe okunrin lo sise fun te ba lo eleyo ki se pe ogun te ba le la ojo keta ti ba se lo so ogun yen nu te ba lo eleyo la ojo keta pelu ogun lo e wa mo pe wa te ba kan si mi eni ka ba ma be en to mo pe nkan okunrin yin kere e le bora le loju ololufe yin e ma complain pe ojo ma tin I pe nkan to wa labe yin o kere egbe sita olorun lo ba lo ba yan se nkan sugba a se opolopo elomi ndupe elomi aloku die ka to a to try nitori pe akisi olorun an gbiyanju ni en ko lo awon enikeji wa ki ma daruko won gan to wa ye pe agbara wa nbi kankan ni ko si bi to ye ka awon yan ti ma ku sugbon ko si igbiyanju na ni kaluku na ngbiyanju te ba kan si le se wa eni ka ba mo tabe yin tete eniyan okunrin te ba wo abe yin nkan meji to wa ni sale ika ti wuju kan lo ise agbara ma nfa ta ba bi mo ni kekere ti won ba da iwo e ko mo dara kan clean e ko mo o ma nfa oku ato si o ma nfa nia ni to ba ko je ti yin meteta ti o ba ti koja agbara wa te ba wa tori mi wa to ba ti koja agbara a jidi so fun pe lo suppression
1: ben
0: tori pe mi wa ti ko si ba se le se te yin ba de fe pa eji clear fun ko lo hospital ko lo suppression so ti o ba ti koja agbara pelu gole wi ati mo te ba lo yo je kikini ko yo e dedu pe lowo olohun e te ba po wo nkan ti mo nka kale yi se e ma fi gba lati $100 e wo pata tin pariwo lori radio yi a de so pe opolopo owo ise ogun wa nile ise wa ati fi si 50 discount o ti wa laarin e
1: 50% discount ti wa laarin e
0: ti wa laarin e tori pe anti ki to na ba wa soro lori e o wa lara e ana mo po
1: ko ti wa to wo yin ba je 20,000 50% yen o ti wa lori e won ma yo kuro fun yin
0: pelu ogo olohun e si dupe lowo olohun abe lomi ma complain inu rurun elomi ma ma complain aya jija ko ni lesun o mo ma complain pe aya un ja o ti ni bp ma fi gbogbo aso pe silent killer ni te ba ni bp e tete tojo ara yin dada teyan ba subu le gbam le kan na stroke de niyan bp yen buru gan a di pe niyan o le gba pa kan o le gbese kan a di pe ma gbe kaakiri aisan buruko ni je pin mi ati yin o lagbara olohun n to ba tin se yen tete moju to ko to di pe yo di kan ti agbara yin o ni ka mo abe lemi ti e ni jeje didi yo to ba ma lo si se ga bayi a ma ri pe nkan bi ballu o n jade a ma fowo ti sinu
1: pada
0: ijekuje ma nfa lo ti to mo pe olorun to da gbogbo wa o da isan to ni kaluku lototo elomi ito suga ni elomi jedi ni elomi iko ni elomi hypertension orisirisi sugbon te ba to mo ko ti je ti yin be ma bo mora to da isan so wi pe tu mi sita ki n pa e bomi ma tu mi sita ki n fi e sile bomi mora ki n pa e te ba tin guro nkan kan tete lo se ayewo tori opolopo wa lati sise lori omo o si ye ka duro je ka ma fojo lojo lo aisan to ba ti wa n damu wa nu agwara e mo je afi bo e ja na sita e si dupe lowo olohun oruko mi oyipada mama togo mo wa ni academy olomi ibikibi te ba tin bo te ba ti de abe bridge academy olomi e pero ba ni soro wa a wa mu nbe logan mo dupe lowo opolopo yin customer te n wa n dupe iya kan ti e wa lana o ra baba mo le mi ko mama olorun ni ke ma lo dupe fun isagbara mi lagbara kankan olorun lo so pe ise yi ni mama se to de gbe mi sibe bo de n gbiyanju mo de n be ko mo ba fi kun fire kun e si e to ba ti wa kun ti lo ko ti se dada e kan si wa pada te ba kan si wa pada a tun fun a tun se nkan mi nitori pe ara logun
1: beni
0: ogun ta lo fun taye e le lo fun taye ko mo ba lara mo so a tun wa try lati pe ka tun yi pada ki awon na le ri ya kan le ri yato tori ko wa ka kan ma gbo lowo awon eyan kan ma complain pe awon ori yato e kan si le se mama togo ero ba ni soro mi ni
1: 0800 3588 1030
0: ẹjẹ ato pele kan sori ato ipolopo yin te ma n da mo ati sikiko
1: won da hun mi go yato
0: fun wa number yato go fun wa number yato dojumo la n pe lori
1: egba ejo mo fọ lọrun ba be
0: ni o ma
1: ko pe mi anti sikiko ejo
0: po gidigidi gan olorun je ka na ra e se ti won ejo
1: 0800 3585
0: 88
1: 88
0: 10 1 0 3 0 3 0.
1: Ọ̀rẹ́ ìbánisọ̀rọ̀ ọmọ Togo nìyẹn. Mo dẹ̀ fẹ́ fún àkókò ìsọ fún gbogbo yín tó yẹ pé nǹkan oṣù yín ti lọ. Pé láìpẹ́ láì jìnà a máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ìyá Togo. Ibi tí wọ́n ti máa sọ nǹkan tẹ́ ẹ máa máa jẹ, nǹkan tẹ́ ẹ máa máa mú, tọ́dẹ̀ máa jẹ́ kí ẹ mọ nǹkan tẹ́ ẹ lè rà lọ́dọ̀ wọn láti fi ri pé nǹkan tá à ń sọ yìí, nǹkan oṣù tó ti lọ pátápátá
0: ó
1: máa padà wá.
0: Dẹ́nẹ́
1: yín ìyàwó tó yẹ pé bọ́kọ bá ń bá yín ní àjọṣepọ̀, ojú ara máa ń kan yín, ẹ jẹ́ ká lọ síbẹ̀ o.
0: Àbí
1: ojú ara máa ń ta yín. Ẹ má wọ̀ọ́rì.
0: Àsìkò ń bọ̀ tá a máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún gbogbo yín. Àwọn nǹkan tẹ́ lè máa lo, nǹkan tó fà á, nǹkan tẹ́ lè máa jẹ́, bẹ́ẹ̀ ṣe lè máa ṣe tẹ́yìn àtọkọ yín bá jọ ń lájọṣepọ̀ tí òfin ni máa ní yín lára. A ṣàlàyé gbogbo ẹ̀ fún yín ní ìdálórí ìdánilẹ́kọ̀ọ́ yẹn. Ọ̀fẹ́ dẹ̀ ni ìdánilẹ́kọ̀ọ́ náà.
1: Ìdánilẹ́kọ̀ọ́ yẹn ọ̀fẹ́ ni tó bá ti tásìkò wọ́n á sọ déètì yẹn lórí rédíò. Gbogbo ẹ̀yin obìnrin tẹ fẹ́ máa bá ìyá ọkọ yín ní àjọṣepọ̀, tẹ ọkọ yín fún máa bá yín jọ lájọṣepọ̀, tẹ fẹ́ kó máa dùn mọ́ ọkọ yín, tẹ́yìn náà tẹ tó ń dùn mọ́ ẹ̀yin kó máa dùn mọ́ ẹ̀yin náà kó dẹ̀ máa dùn mọ́ ọkọ yín. Lágbára Ọlọ́run ìyá Togo wa wọ́n ti láwọn máa chúùsù déètì torí wọ́n ṣẹ̀ṣẹ̀ dé láti ibi tí wọ́n ti lọ fi ìmọ̀ kún ìmọ̀ ni. So ẹ̀yin tẹ bá tètè lọ sí ṣọ́ọ̀bù wọn báyìí, ẹ̀yin lẹ máa jàǹfààní ìmọ̀ tí wọ́n fi lọ kún ìmọ̀ yẹn, àti pé wọ́n ti sọ owó yẹn di 50% discount. Ìyẹn ni pé ìwọ tó yẹ kó san 10,000 owó ẹ ti ń lọ bí 4,000 yẹn àbí ṣe 5,000 tí wàá san. Gbogbo àìsàn tó bá jẹ́ ikú nìkan ni ò ní oògùn tó lè wò ó, ṣùgbọ́n gbogbo àìsàn tó bá jẹ́ ẹ̀jáde
0: ọ̀fọlọ́. Ẹlòmíì ò tiẹ̀ kí rorun sùn, àwọn kan pé wọn ò rorun sùn orí
1: àwọn afọ. Àìrórun sùn dẹ̀rẹ́ kò dá.
0: BP ni ẹ tètè jáde síta láwọn oògùn ẹ̀. Oògùn tí mò ń sọ tẹ bá lò láàrin ọjọ́ mẹ́ta ẹ pé àti síkìtò. Èmi náà jogún bá ni.
1: Ẹyin tẹ bá ní BP ẹ tètè ẹ má wòra yín níran. Tẹ bá gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ lénìí, nǹkan tó da gbogbo èèyàn ní tó da gbogbo àgbáyé bá tó bà jẹ́, ọmọ kékeré tí ò tó nǹkan kan, ìyẹn tí wọ́n ń pè ní Toluwani Sings. Toluwani Sings ni wọ́n sọ pé ṣe ń gbọ́ mi ṣá, ni wọ́n sọ pé ó ṣubú nínú ilé, kò yé eyín, wọ́n ló ṣubú nínú ilé, ó dẹ̀ ṣe kíni, ó dẹ̀ gbabẹ̀ lọ. Àwọn èèyàn kìpù ẹ̀, wọ́n kìpù ẹ̀ for hours, wọ́n ní wọ́n kìpù ẹ̀ for 4 hours kí wọ́n wò bóyá ó máa dìde. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, Toluwani Sings yóò dìde o, ó ti di ẹni tí ó ti sọdá, ó dẹ̀ ti kúrò nínú ayé tá a wà nínú ẹ̀ yìí. Ọlọ́run ọba nìkan ni kó ràn wá lọ́wọ́. Ẹ jẹ́ ká máa tọ́jú ara wa, bí mo ṣe ń sọ fún yín mò ń sọ fúnra mi náà. Ẹ jẹ́ ká máa tọ́jú ara wa, ara wa ó ṣe pàtàkì, ó ṣe pàtàkí. Ẹ jẹ́ ká máa ṣe kíni, ká máa tọ́jú ara wa. Ẹ dákun, mo bẹ̀ yín ni o, mi ò ṣàkọ́ o.

0: jọ ma pade Sunday e ma gbọ nipa bobo idada Toluwa ni sings gospel minister ni laaro ni won ni osubu ninu ile o de gba be soda inu ile e now e gbo mi mo mo mo so kini tori eyin obirin te mu ese pamo fun oko digba ti o ba dagba who you be tani e won mo pe eyin obirin ma binu sim lale tani e gangan na iya wa who are you tani e gangan so mo gba to lojo ma de inu iwo ati baba iso mo eni to ma kokko lo to ba ni ru iwa yen to ti fi awon kokko pamo lo gbe lo wu jade ko da sinu gutter lale omo yi ko le ju 30 something years lo okay won ni 51 years so won ni sha tani e to on fi nko pamo pe oko e ma jiya to ba ya check it o nso olohun now awon eyan sun won ki nji eyin ye ma binu si mi mo gbe di o e ma binu si mi e ka lo sodo daddy uk e ka gbe pe yi eyo kan yi ka wa lo sodo daddy uk e ku se
1: hello ma
0: last caller ka to lo sodo daddy
1: uk e se ma ma chikito oluwa le se e wa ku gbiyanju lataro ko ni ba je o
0: ami o
1: correct e se won ki awon ga wa na Ebora Bolaji mo kini eko ojo bi te se koja ojo bi sin lo lowo lowo na ojo Sunday ni ko ni baje opo ele ma se o lo ti ki oja wa se we mi mo na baba gbalagba mo kini o so ti daddy na opo odun na won lo laye
0: amina ya allah
1: mo jamu be ni se ri ko lo nse anu wa e ri pe o dabi pe awon obirin wa ere gbe ri won no film lale yi no ko si ogbon e no o dabi pa pe ode won le wa ni
0: lati won ma pe mi anti sikito se nkan to se pe mi o ni pick call anybody
1: o se mo now o de ye ti won se kini ti won jade lati so ibi ti nkan ti n dun won labi aso so that awa ta n gbo na a le keko pipe okay aje ti nkan bayi ba waye kan se podi bi nse de ehe e de won pe opolopo obirin mi de wa looto to ja si pe awon didi nse ti won ni to ro believe pe awon nse bebo fun okunrin ni se mo bigba pe awon kan sanu okunrin pelu kini ni so ni erungba obirin mi ti a ti wa ma gbe pamo fun oko e se mo tabi iru itede tun wa so pe kiyan wa sun ojo waju iya okunrin ko sun si waju bi gbagbe ni e o mo nkan to nse ni o abi ta lo so mo pe ohun ni o kokko pe oko e ni o kokko so ko lo nse anu wa e ku eto ma
0: e se gan sa e se gan sa ora daddy uk se wa nbe oya e je ka gbo lati odo yin hello okay
2: eku atotonu atotonu niyan lataro e se gan ni ati gbogbo awon to ti soro o ni soton gege bi oro yi ati se gitu oro nla ni ibeere nla de ibeere ni pe ki lo le fa ki ni obìnrin ma ìjọ ìbálòpọ̀ ọkùnrin lè pè ní ṣe wà nígbà tó ṣe kìí tó ṣe ọgbọ́n mi. Hello. Hello, èmi gbọ́ iṣẹ́ ìgbọ́n mi àti ṣe kìí tó. Every lack of sex fun okunrin ati obinrin ki se nkan to da e ti gbọ nkan ti Adama Togo so lekan ati Kọ́lájú so tati si dito so kade ti n so ni gbogbo gba wipe tokunrin o ba dogo o ma ba ko si prostate tẹ́bìrì náà bá dúkó lórí nǹkan tó máa kọ́ sí láàrú obìnrin. Ẹ má jẹ́ ká tanra wa. Body must eat. And the only food or the right food for body is sex. Whether you like it or not, no substitute. Sharing sex, ìbálòpọ̀ yìí, ó wà very important. Otherwise, ó lè come back to haunt you or to bite you. Ìyẹn tó bá ní ìbálòpọ̀. Sharing ẹlẹ́ẹ̀ka ti sentiment lọ. Ẹlẹ́ẹ̀ka ti narrative ọ̀rọ̀ àtàbí emotion. Sharing ìbálòpọ̀ láàárín ọkùnrin àti obìnrin. Duty of caring fún ọkùnrin àti fún obìnrin àti ṣe kìtì. Náà lórí ìbéèrè tẹ́ ìbéèrè. Èmi adúkìní sí ọ̀nà mẹ́ta ṣáàmù obìnrin kó wà tó jẹ́ pé ìbálòpọ̀ àwọn ọgbọ́n gbàdùn ẹ̀. Bọ́ọ̀dì wa ọkùnrin bọ́ọ̀dì obìnrin ó yàtọ̀. Òun ló ṣe máa ń sọ pé woman's body differs. Kí ló dé ta fi sọ bẹ́ẹ̀ ni pé nǹkan tí ẹ̀yin lè gbà èmi lè má lè gbà. Bó ṣe rí lára yín ó lè má rí bẹ́ẹ̀ lára tèmi. Náà ṣẹ́rí categories àwọn obìnrin ó pín sọ́nà mẹ́ta. Àwọn obìnrin kó wà tó jẹ́ yín pé wọ́n wà so experienced tó jẹ́ pé wọ́n tó bá gbá ọkùnrin mú wá ṣe ọkùnrin ẹ̀gàn báṣubàṣu. Ẹtì lóbìnrin gan tó jẹ́ pé tó bá rọ́ọ̀dù ọkùnrin, ọkùnrin ẹ̀ máa sá fún mi. Tóbi máa sọ pé ìyá jẹ́ kó bí ẹkùn kó bí ẹkùn yín gbá kò lè gba take no for an answer. Tó jẹ́ pé tó bá gbókó tó ń sìn adúfẹ́dómì àwọn kan wà bẹ́yìn. Àwọn kan wà tó jẹ́ yí pé wọ́n ní libido tó jẹ́ pé kò le jù. Tó jẹ́ yí pé ìbálòpọ̀ wọn kúndùn ẹ̀. Bọ̀kan tó fẹ́ ni pé kò sí àwọn tó fọ́ pa mí, kò mọ eré àbí tó ní láti tẹ̀ lára mi, kò bá mi ṣeré, kára mi wálẹ̀. Adéṣe nítorí kì í ṣe gbogbo ìgbà náà ni penetration ló máa ń wo obìnrin. Kì í ṣe gbogbo ìgbà náà ni penetration ló máa ń wo ọkùnrin. Ìgbà láti balance ẹ̀mí. Náà àwọn ìpín kẹta òun ni àwọn nǹkan tó jẹ́ pé wọn ò tiẹ̀ láìkì ìbásù. Wọn ò dẹ̀ tún láìkì romance ìyẹn ni ò dá. Ibi tí ọ̀rọ̀ communication tá a sọ yẹn tó ti kọ́ mi nìyẹn. Because ta ṣe máa ń sọ tí ọkùnrin àti obìnrin ọkọ àti ìyàwó boy and girlfriend tí wọ́n bá ti lè communicate within themselves wípé nǹkan báyìí ni mo fẹ́ báyìí ni mo ṣe fẹ́. Tó bá di pé irú ọ̀dọ́ ti wá ni mo rí pé a máa ń hide nǹkan fúnra wa. Tí wọ́n bá ti rí pé ọkọ ò lè sọ fún ìyàwó pé nǹkan báyìí mo fẹ́ fi ṣe fẹ́ mi. Tí àwọn olóòdè lè sọ fọ́kọ ìgbéyàwó yẹn má já tara wa kò lè last. Tó ti yẹ ṣe ṣe rí ẹsẹ̀ yìí tó ṣe rí. Ìbálòpọ̀ láàrin ọkùnrin àti obìnrin ó yìí tó tàbí bíi pé tí ó bá lá láàrin ẹ̀yin méjèèjì ẹnìkan náà ẹ̀yin méjèèjì máa feel isolated wípé ọkùnrin yìí ó ti ń ṣe ń ta. Tí ó bá sí that connection láàrin ọkùnrin àti obìnrin ìjà máa wà. Now ẹ jẹ́ ká sáré wo ohun torí àsìkò mo wà conscious of the time. Ẹ jẹ́ ká sáré wo àwọn nǹkan tí ó dàbí pé ó lè fà á kóbìnrin fi sọ pé no máa kọ̀ sáré bọ́lájí ti sọ fọlọ́pọ̀ ẹ̀. Mo ìrí lọ sí àwọn eré àti bọ́lájí ti sọ mo dẹ̀rọ̀ pàwọn ọlọ́pọ̀lọ pípẹ́ ọmọ nàìjíríà náà sì ní àwọn nǹkan tó fẹ́ sọ. Now ní kínní lọ́nà kínní mọ́ àti ṣìlítò tẹ bá wò ó tí obìnrin bá sọ pé òun ò fẹ́ láti ní ìbálòpọ̀ kọkùnrin kọ́kọ́ yí obìnrin yẹn wò. Ṣẹ́rí kínní kan wà tó máa ṣe tí wọ́n pè ní female genital mutilation. Àwọn obìnrin fún àtijọ́ yìí pé ìdá tí wọ́n dá abẹ́ wọn tó gé clitoris yẹn wọ́n gé má wọn ni. Àti ṣìkìtò ẹni tí wọ́n gé tiẹ̀ má wọn ẹ̀ lè compare pẹ̀lú ẹni tó jẹ́ pé clitoris tiẹ̀ dúró dáadáa. Bí àwọn méjèèjì ṣe máa ní ìfẹ́ sí ìbálòpọ̀ ó máa yàtọ̀. Ṣé ti ń sìn? Náà àwọn míì wà ní àwọn obìnrin tó jẹ́ pé wọ́n kórìíra ìbálòpọ̀ tàbí pé tọkọ bá ṣàti dá wọn sùn ó ti tán wọn ò fi gbogbo ara kúrò ìbálòpọ̀. Why? Ẹ lọ check wọn. Òun ṣe sọ pé communication wà lórí nǹkan tàbí tẹ bá bèèrè lọ́wọ́ wọn àti ṣèyí tó ọ̀pọ̀lọpọ̀ lè ti ní bad experience ní ìbẹ̀rẹ̀. Ẹni tí wọ́n rape nígbà tó wà ní ọmọ 15, ọmọ 12, tàbí ọmọ tí wọ́n mú lọ sílé ọkọ tó fún ní early first marriage. Àti ṣìṣútò tó jẹ́ pé nǹkan tí ọmọ yóò tí tójú ò tí ì là sí tí wọn ò tí ì fi kọ kọ́ ọmọ ọdún mẹ́fà, ọmọ ọdún mẹ́jọ, ọmọ ọdún méjìlá kan sọ pé ó lọ sílé ọkọ. Àti ṣìṣútò ṣe ní bí wọ́n bá ṣe ní kí wọ́n bá ẹni yẹn sùn àgàgà tó bá jẹ́ àkọ́kọ́ ó máa ma rí sẹ́ẹ̀sì ọmọ rí tètè ẹni yẹn láyé ni. Bìkan ṣe rí ìbálòpọ̀ ó rí ìbọ̀mù pé kó eléyìí ti rẹ́dì kí ẹ náà ti rẹ́dì kára àwọn méjèèjì ti jọ̀lí. Kó jẹ́ pé penetration yẹn gan tó bá máa wọlé ayes kì í ṣe pé wọ́n máa fọ́ọ̀sì ẹ̀ bóyá tó bá rí bóyá ẹni yẹn wọlé o bóyá kò wọlé o kò kọ́ ní bọ́dì àwọn tó máa rí ọkọ̀ máa fọ́ọ̀sì irú ẹni afíṣìkítò kò ní fẹ́ràn ìbálòpọ̀ láyé ẹ má jẹ́ ká gbàgbé ibẹ̀ yẹn. Now ìwọ tó níyàwó tó fẹ́ bá ìyàwó ẹ sùn tó dẹ̀ fẹ́ kí ìyàwó ẹ gbájú ẹ o gbọ́dọ̀ ní enough literal stimulation o gbọ́dọ̀ make sure pé obìnrin yẹn o bá obìnrin yẹn ṣeré. Àtìṣìkìtò ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin la jẹ̀bi kìíní àátọ̀ máa sọ pé ìyàwó mi fẹ́ kí n bá ọ sọ̀rọ̀ ìyàwó mi fẹ́ kí n fọwọ́ kàn ọ́ ìyàwó mi fẹ́ kí n dóhùn ìyàwó mi ṣe kí báwo ló ṣe mú obìnrin yẹn dandan ṣé o kàn mọ́bìnrin yẹn kàn ṣe dìjà obìnrin yẹn kì í ṣe irú ẹ̀ kì í ṣe ọmọ iṣẹ́ ẹ̀ kì í ṣe ẹni tó kàn lè mú kó ẹni ó máa sọ pé it takes two to tango. Àtìṣìkìtò wà á dóbìnrin ṣeré wà á dóbi síwájú obìnrin náà sílẹ̀kùn fún ẹ wà á tẹlẹ̀ tútù bọ́ tó ò bá ṣe gbogbo yẹn kan ọmọbìnrin irú obìnrin yẹn ò lè yọ́ sí ẹ obìnrin tó lọmọ iṣẹ́ ìwọ náà lọ jẹ́ obìnrin dé ara tì ẹ́ nù ó dẹ̀ sọ pé yáúyáúyáúyá ìwọ tó ló yá oògùn mi ṣe kí ara obìnrin náà kó yọ̀tọ̀ mi kóbìnrin náà sọ pé kì í ti rẹ jì kò yẹ́ ṣe àtìṣìkìtò ọjọ́ kò yẹ yí penetration ní dá ṣe tóbi ẹ bá dẹ̀ ti di pé tóbi ẹ bá ti di pé wo mo ní court ọ̀pọ̀lọpọ̀ obìnrin bóyá òótọ́ bóyá rọ ni bóyá wọn fèkì ẹ ni bóyá wọn fèkì ẹ ni àtìṣìkìtò tẹ bá bóbìnrin míì sùn tó bá sọ pé ò ní court báyìí obìnrin míì máa sọ fún pé bí ọ̀sẹ̀ kan ó lè máa sọ pé gbogbo abẹ́ ń ta o tó bá ti tọ̀ ń jó owó tiẹ̀ lè hàn jù ẹ̀ mọ́ so ìwọ ò ṣe kókó jẹ́ kí òṣìbóbìnrin yẹn ṣeré káàrọ̀bìnrin yẹn ti yọ kó jẹ́ pé penetration yẹn áyíṣì fún ìwọ àti obìnrin yẹn dẹ́rì wàá ṣe pé kí ẹjọ́ kan ní ṣe lénìí wàá lè ṣe lọ́la wàá lè ṣe lọ́tùnla but ìwọ ni wọ́n ṣagí ní ṣe káàrọ̀bìnrin ò tí ì yọ kò yẹ yí tóbìnrin ò tí ì provide enough stimulation fún orgasm tí wọ́n dẹ̀ ti wá sọ pé o ti ṣe tán o ti dìde o ti lọ òbí alábẹ́ńtà o tó má dọ̀ látó bá ló yá kò ní fẹ́ wá tàbí kò yẹ sí wọ́bi tóbi yẹn wọ́bi tó ti ń bóbìnrin sùn àti sọ kì í ṣe ojú kan náà ló máa ba bóbìnrin sùn kì í ṣe style kan náà ló máa ba bóbìnrin sùn tó bá bóbìnrin ṣe ó dàbí ẹni tó jẹrẹ́sì léyìí jẹrẹ́sì lọ́la jẹrẹ́sì lọ́tùn lọ́tùn bá yá a sùn má ṣe style kan náà pẹ̀lú bìnrin jẹ́ kóbìnrin yẹn náà fi ìlú àtìṣìkìtò fọwọ́ kọbìnrin ẹ ó ní láti mọ̀ gẹ́gẹ́ bí ọkùnrin kó mọbi tí secret ìyàwó ẹ wà ẹbí tó lè fọwọ́ kàn lára obìnrin tó yẹ pé tóbi bá ti sọ pé òun ò ṣeré tó yẹ pé tó bá ti débẹ̀ bóyá ẹnu ló fi la o bóyá rán bóyá ọwọ́ ló fi síbẹ̀ o bóyá ẹ̀yìn ẹsẹ̀ ló fọwọ́ pa o bóyá o kìí sí ìyàwó yẹn ni o bóyá ọyàn kan ló gbé sẹ́nu o òun láti mọ ibi tí ìyà tó máa fọwọ́ kàn lára obìnrin ẹ tóbi yẹn tàrí àìs tó o bá tó bá kàn ń tẹ gbàṣùgbàṣùgbàṣù tó kàn ń tẹ bí ẹni pé òun tẹ pọk kò yẹ yẹ àtìṣìkìtò obìnrin ò ní nífẹ̀ẹ́ sí ìbálòpọ̀ àwọn ọkùnrin là ń kọ́sọ̀ ọ̀pọ̀lọpọ̀ ìyẹ̀rìlísì táwọn obìnrin ò ṣe kí fẹ́ ẹ̀jọ́ ẹ̀ tàbí tí wọ́n ṣe kí ẹ̀jọ́ ẹ̀ sẹ́ torí òun mọ́ bí tó yẹ kó tẹ̀ òun mọ̀gbà tó yẹ kó obìnrin òun mọ nǹkan tó yẹ kó ṣe kó bìí ẹ lè gba tiẹ̀ attention láti ṣe 3 years nígbà kan àtìṣìkìtò tó bá rúbìnrin o kì í ṣó attention fúnbìnrin tó o bá ṣó attention fúnbìnrin yẹn obìnrin ò ní nífẹ̀ tó o bá ṣó affection fúnbìnrin yẹn obìnrin ò ní láìkí ẹ tó o bá kí appreciate obìnrin kóbìnrin fún ẹ lóbòdú ìwọ ọkùnrin tóbìnrin bá fún lóbòdú o n lati se se pe I thank you wo bi e ba fe dide ko ti e fo pa lori ko ti e fo pa loyo ko ti e se okoko to ma binu edu ati so severely to bi ni ba to ba bo lati bise o fe debu ra akoko wa o bi ni lati ra moto o bi ni lati ra ketekete bo ti e na akoko ko so pe ah ura kini wa fun eleyi ki se to lo ma jopo do ko ọpọlọpọ ọgbà ìfì tó bá máa dúnkù kó tó bá pè nǹkan tó ń ṣe iṣẹ́ ní monday ṣe ń ti ṣe òwá ṣe ní wednesday thursday friday ìdìfẹ́ dúnkù saturday obìnrin ọ̀nà pé o máa ní káfà o máa ṣe báyìí obìnrin ṣe ni o gbọ́dọ̀ kọ̀mẹ́ẹ̀dì rẹ obìnrin wọṣọ o gbọ́dọ̀ kọ̀mẹ́ẹ̀dì aṣọ ẹ̀ ṣe ní bí ọpọlọpọ wa la máa fi tẹ́lì sí ààrí àwọn kìíní dẹ́ count láàrin obìnrin tóbìnrin bá dé ká tẹ bá kí ó jẹ pé ará àta ló sọ pé irú ẹyin máa fáyọ madam aṣọ yìí máa ṣe kí ẹrí ẹrí yẹn lẹnu obìnrin yẹn the first tó máa sáré bí ẹni wípé ẹ wò wèrè tó ń gbé sílé kò kúkú rírọ kò kúkú rírọ ó wá padà dé lálẹ ó wá sọ pé ya kò fẹ dúpọ kò lè possible ara rí sí táwọn obìnrin ṣe kí enjoy sex pẹlú ọkùnrin nìyẹn láti ṣìkì tó mi ò ní fẹ pẹ náà ṣe rí. Ọ̀pọ̀lọpọ̀ gbà láàkiri ìmájú láàkiri nínú nǹkan tí àwọn obìnrin ń gò tù obìnrin bí ìwà tó yẹ pé bóyá bàbá ẹ̀ ṣẹ̀ṣẹ̀ kú ni bóyá ìyẹ́ ẹ̀ kú ni bó ní pọ́bẹ́mù kan bóyá ọ̀rẹ́ ẹ̀ tó ń ṣaláìsí tàbẹ́ nìkan nínú ilé wọn ló wà ní ọsípítù irú obìnrin ẹ̀ tẹ́ bá yọkó sí àti ìṣèkìtò kò ní í gbà tó bá tiẹ̀ gbà tó bá yẹ pé tó láàkiri akọ̀lọ ìjọba máa sọ pé kò sùn oṣù bíi igi ẹ máa kàn sí dàpẹ́kì lóbi yẹn go to lásìkò yẹn òun la ṣe ń sọ̀rọ̀ nípa communication tó bá ní pé nǹkan tóbi yẹn go to lásìkò yẹn ó lùzì ẹnìkan o nǹkan kan báyìí ṣe o ààrẹ ò yá o ìwọ náà mọ̀ pé nǹkan báyìí ló kọ́ sí ẹ̀ wàá dẹ̀ fún láàyè yẹn adéyìí tó gbọdọ̀ pé bọ́lájí ló sọ kí ni àbí ìyàtọ̀ pé òun náà change ìgbà o ti dé o ti ṣe menopause ọpọlọpọ àwọn ọmọ mi wà jẹ́ tó bá ṣe menopause tán ìgbà yẹ gangan lọ ṣẹ̀ṣẹ̀ dojú oko àti ìyẹ̀tò lẹ́yìn menopause ẹ̀mí wà jẹ́ pé ìgbà ẹnu kó máa wù ú ṣe sọ́sọ́ bó máa sọ pé àbájáde lójú ẹ lọ ni ẹnu mi náà ti yẹ pé ìgbà tó bá wọn menopause yẹn ìgbà ẹni òkè wà nífẹ̀ ló kó máa rù sí mo ti sọ sórí kan fún ẹnìkan tí ìrìn àti bọ́lájí mọ̀ tó lọ sí ọjọ́ ọlọ́sẹ̀ operation tó lẹ̀ sọ pé doctor sọ fún un pé operation ọ̀nà méjì ló máa gbà ó either tó bá ṣe operation tán either kó o máa wá oko kiri bí wèrè tàbí pé kó o rí oko kókó máa dùn náà kó o tiẹ̀ má fẹ́ o fojú roko mọ́ láyé tó fi máa kú wọ́n dẹ̀ ní kó sign doctor ò sọ pé báà ló ṣe máa rí ó dì ìgbà tó bá parí kiri ẹ̀ ìgbà tó wá ṣe operation ẹ̀ tán lòun wá rí pé ife ni òun wà pọ̀ sísìn débi pé oko òun dé àti ní ìtò tóbìnrin bá ṣẹ̀ṣẹ̀ bí mọ́tọ́ tàbí obìnrin mi wà nínú oyún rẹ̀ fẹ́ dúkó tó bá tiẹ̀ wá dúkó nígbà tó ṣẹ̀ bí mọ́tọ́ tàbí tó wà lóyún ẹ̀ kò yẹ yín wọ́n á dé òun ọ̀ ní ẹ̀jọ́ yẹ̀ kò yẹ yín sí ẹ̀wọ̀ tàbá ní ká sọ̀rọ̀ títí tí a fi ṣìṣẹ́ tó a lè sọ̀rọ̀ yìí títí di ọ̀la kó jẹ́ pé àdé parí ẹ̀ òkè kó àjẹ nìkan òun bọ̀ láti tó fẹ́ débò o ti fọ́kọ́ yìí tọ̀ oko tó fi tọ̀ o tí ìwẹ̀ o tí ìfẹ́ sínà oko tó fi tọ̀ látàárọ̀ oko yẹn ni tó wá gbé bọ̀ o wá fẹ́ ti oko yẹn bí obìnrin bíi obìnrin ìyàwó ilé tàbí jẹ́fẹ́ fẹ́ to oko yẹn bọ̀ lóbò ọ̀tí ẹ̀rọ ní ìfẹ́ sàn tóbìnrin yẹn bá jẹ́ pé obìnrin tó gbà fún ẹ àti tó kọ̀ bá ní kò ní ẹ̀jọ́ yẹ ṣe dáwọ̀ kíní ó wà ó kéré gan but ẹ láti máa mú òtí wọn ká máa wò ó pé kí ló lè mú kóbìnrin sọ pé no ìpadà kan tó lè mú kó sọ pé no nìyẹn tó bá gbóbìnrin sùn tó bá ní sùúrù tó bá gbóbìnrin sùn tó bá fi ara balẹ̀ tó máa gbóbìnrin kó máa fẹ́ ọkọ̀ lórí kó máa gbóbìnrin sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ló kàn máa tó yẹ pé tó bá gbóbìnrin sùn ẹ kàn dákẹ́ ló tó bá dákẹ́ tó ò sọ̀rọ̀ obìnrin ò lè ẹjọ́ yìí ẹ̀ àti ṣìṣìtò òun láti máa sọ ọkọ bó ṣe ń gbàdùn ẹ̀ sí òun láti máa ṣe kọ́ṣẹ́nà lásà kó máa bí wúmà ìyàwó ẹ̀ yẹn wípé báyìí báyìí kọ́ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ ṣé ìyàwó ẹ tó fẹ́rẹ̀ pé kẹ máa parẹ́ tó máa fẹ́ dógò ni ṣé ìyàwó ẹ fẹ́rẹ̀ pé kẹ máa wojú ara yín ni ìwọ gan tó ọlọ́run tó ṣe ń ṣe ti ṣáìsì ọkùnrin àtòbìnrin ọ̀tọ̀ọ̀tọ̀ ni bọ̀tẹ́ má dórí eré tọkùnrin àtòbìnrin bá wà lórí ara wọn àtìyìnító wọn máa yí pọ̀ ni o èmi ò tí ì mọ bó ṣe máa rí wọn máa yí pọ̀ ní so tó bá wà lórí obìnrin tó ń gbógbò wáì tó máa fi ọkọ̀ tẹyọ̀ wáì tó máa kíìsì obìnrin yẹn wáì tó máa sọ̀rọ̀ sóbìnrin yẹn létí kóbìnrin náà máa fọ ọgbẹ nínú. A ti ṣe nítorí a sexless relationship is no relationship a sexless marriage is no marriage. Tó bá lo lọ́kọ oníyàwó ẹ̀ẹ́dúró ayé ẹ̀ẹ́gbádùn ayé kì í ṣe nǹkan gidi. Ìwọ ọkùnrin tó ń gbọ́ ọmọ lálẹ́ ìyàwó ẹ sọ́gọ̀ lálẹ́ yìí kílẹ̀ tó ṣúkó sọ pé òkè ṣẹ́rí kí ní ẹ máa ń ṣòro fún wa láti fún àwọn ọkùnrin bóyá torí yín kò wá ní bóyá torí bá ṣe fún ìpè yẹs wà too much. Àti ìyító ó á láti ní tẹ́ẹ̀mù kan tá a máa kírètì fún àwa àti ìyàwó wa. Á láti ní tẹ́ẹ̀mù tá a máa sọ̀rọ̀ tọ́kọ àti ìyàwó jọ máa jókòó tó ọmọ bàbá tẹ sọ lẹ́ẹ̀kan yẹn bàbá àti ìyàwó wà níta ó lẹ̀ ní àwọn ìyàwó mélòó kan sì wà lẹ́ẹ̀kùnlé. Ẹ láti ní tẹ́ẹ̀tẹ́yà àti ìyàwó jọ máa jókòó tó máa sọ pé kí lórí sì gbọ́dún ló ṣe yẹn. À ó dàbí pé kìíní ìkòfẹ́ máa wù í ṣe mọ́ àéèjì ni nǹkan báyìí la máa ṣe ibi báyìí la máa lò. Ẹ tún ṣe nítorí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ẹ ti sọ lórí ètò yìí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin mi ò fẹ́ kí ìyàwó wọn try ẹni kókó make idea wá pé ọkọ mi style tó ṣe ní òkè jẹ́ ká lọ sí kitchen jẹ́ ká lọ dúró wá kitchen. Ṣé ní nǹkan tẹ́mìrín tó dùn lóbìnrin jù àtúnṣe kí tó di pé kóbìnrin máa ṣe nǹkan kóbìnrin wà ọ̀nà àwíà kọ́kùnrin dé látẹ̀yìn kó tọ́ bọ́ǹdì kọ́kùnrin dé látẹ̀yìn kó máa pín kó wọ̀ tó kó sì tí ò séyàn bẹ́ẹ̀ kó tẹ̀ lọ́yọ̀ kóbìnrin máa fabọ́ kọ́kùnrin máa tẹ ọyọ ẹ̀ ẹnà àwọn eré kéékèèké yẹn ó máa ju obìnrin lójú. Ṣé ní èmi ò ní gbé màá obìnrin lálẹ́ yìí àwọn ọkùnrin lè máa focus káwọn ọkùnrin mọ̀ ẹ́ pé kìí ṣe pé ìyàwó ẹ ó ń ṣèṣe kúṣe níta kìí ṣe pé màdàrú yìí o kò láìkí ẹ kìí ṣe pé màdàrú yìí o kò fa tó fẹ́ fara mọ́ ẹ ṣùgbọ́n kí ni ìwọ náà ń ṣe láti fi tọ́jú obìnrin.
0: Ìbéèrè ńlá ẹ̀yin ọkùnrin ẹ dáhùn.
2: Àti ìṣèkìtò ṣẹ̀rí stress anxiety kò yẹ yín ó máa ọba awọ́ọ̀mù obìnrin ju ọkùnrin lọ. A ti mọ̀ pé ọkùnrin tó lọ ibi iṣẹ́ ó ti mọ̀ pé iṣẹ́ mi ni láti mú wá láti tọ́jú àwọn fámìlì mi bọ̀ nígbà kan nìyẹn ní ìsìn ọkùnrin mú 40 obìnrin mú 30 wá ni tó bá ṣẹ̀kù ọkùnrin á tún pe madam ariwo lọ bá ọmọ yín family responsibility àwọn iṣẹ́ lóde òní ni on top of that wà tó wá ní fómìnì yẹn wọn kó wá sùn.
0: Ọ̀dà ẹ jẹ́ kí
2: kò yẹ yín.
0: Àwọn èèyàn pọ̀ gan ní phone line. Àdúpẹ́ lọ́wọ́ yín gan ọ̀nà tẹ́ ẹ gbà wọlé sí wa lára lálẹ́ yìí olúwa ṣeun ẹ̀yin ọkùnrin bí ìyá àbèjẹ lẹ́gùn sí pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ni o ẹ̀yin tó bá tabá kó mú tiẹ̀ àwọn èèyàn ti ń pè látẹ̀kọ́ mọ̀ pé àwọn ọ̀pọ̀lọpọ̀ fẹ́ sọ̀rọ̀ fọ́ bá dárí uk sọ̀rọ̀ dárí uk kẹ́ máa gbọ́ wọn o ọ̀pọ̀lọpọ̀ ń pè látẹ̀kọ́ tẹ́ ti sọ̀rọ̀ wọn fẹ́ bá yín sọ̀rọ̀ ni o. Hello, I'm there.
3: Will you talk to you?
0: That
3: is UK. Tó bẹ̀rẹ̀ sí lọ gbèbí ayayayaya mo wá wo mo tún lọ́wọ́ díẹ̀ báyìí ẹ̀rọ náà torí ọkọ ẹ̀ mo sọ fẹ́ mo ti kán lẹ́yìn mo máa ń tẹ̀ báyìí ni so mo kẹ́kọ̀ọ́ ṣé mo bèrè kálukúlórí wíkì pọ̀ǹtì tiẹ̀ ìmí kò rọra fọwọ́rawọ́ orí ẹ̀ ìmí ekele kọmputa kan wa níbi ẹyin gbogbo níbi left side ẹyin ẹrin bẹ n kó ba fọwọ́ ra green box ibe ni wa a shock e a shock e
0: okay
3: so automatically baba UK area zero too much oun baje fun agbara olohun eh aji ji kito
0: yes sir
3: e ma ni to ko te ma je fa won pastor ata won woli kokan gbani ni a mi ba ni je patapata ko sibu ni na ko le bu ala ye e o iyawo mi kan lara o mi la gba kan ti bi ta to ba be faro o le ma ba se nkan kan o ko jare ma mu o le e ja so toro e yo ko je ka je ke lo mi o tu da ti so lo jo nlo o ni ba je fun yo
0: eh woli
3: family bi do ye woli to kilo wa
0: o da se hello
4: hello ma
0: nene ba o ni
4: eka le ma yes ma ko ta ma Cherry, you tell me to my daddy. Miss Daddy, Daddy UK something. Cherry, I'm okay. You need to do gong. Okay, me at the emo. In look, we found the emo. You look, you can get call the right book in the Cherry. What you book in you said to Allah? What you follow no? You need to call the right book in the man. No. Oko ba ojo ma ti ta ni mo fe gbe ni ama ti ju ko ni le so ko ni le kon fa poko pe ba ni mo se fe ti ba e fun ko wo se ni ni owo bo ye obo mi ni se ko so poko e abe sita ale ju ti o da o bi se to me ba ko se o ko ni le so pe yan se wo mi mo lo ti ko ni mo lo se kini kan o ti ni le ku ni so awa loko
0: mo fe gbo lenu eniye because lady kan pe ele ha ni
4: I want to lock up. Emi o ko se nta te fe ni o le ni ti ye ma de do kan lo jale pe ojo ale onje omo ojo ale ni le ta je ni fo ni je po so kini mo fe do de fun de won so ron bibeli pe awon kan ton wa no bibeli o come ejo awon ba come ma si igba bibeli awon ton kan ma ti we awa ki mo ran ma wa we a we lo wa ni aye ta wa si awon ton wa ni bibeli yo titi ni won awon ye ti lo awon kan wa si digbolu ki were a ki ka gbo seju e papo awon ye gidi la won ye de obi ba so pe obi o dodi oko lojo ale ki lo ko ri se emi awon ama aimo ya awon baba ati ya fe pe eyo kan ni won de li so ki won dada won po ko de dire si wahala so okunrin to ba n so ri pe obirin ko iyawo meji lo n fe fe o da ki okunrin to ba ko ni ba fe yawo kan o fe si yajere ni o n wa ti mo nkan to n se ni yaji se fie o ti mo nkan to n se so ma fo oro ni bibeli awon bibeli awon yen ti lowo yen o didi lawon yen awon dibe oluji lawo an si o lo guda awon le de share one so pa po rara ni niyan o
0: o da o se oko mi se egbe eyin eyan wa awon digbolugi lo wa ngboro nisin hello
5: hello eko eko
0: o gba gbere lo toni yan
5: oruko mi ni adeniyi omode latatipe so inu mi do gan fun gbogbo nti awon eyan ti so lataro olohun oda kun olohun sanu awon okunrin ni o ye ko je pe awon okunrin ka wa gan ka ma so ra wa tori pe o ma so pe o nte yan ba fi le oni enu ewure ma n to owo wa ni o ma n po si ju tori to mi kuraye fun yawo e rara ebi wipe time to ba wu yawo o se to ba lo ba o le pe o re ohun o ko ko wa ju won o ko si gba o ti o si ye ko ri be ọlọ́run ò ní ká máa fi kíní ká máa fi dunra wa so ọlọ́run sànù wa kọ́lọ́run jẹ́ ká gbọ́ o.
0: ta ló tún wà ń bẹ̀. aláwa o ẹ̀yin ìyàwó mo ṣà ń bẹ̀ yín ẹ̀yẹ dúró de ọkọ̀ pé tó bá ti dìgbà lẹ́ ẹ̀ máa pọ́nìṣì ẹ̀ torí obìnrin tó bá ń ṣe bẹ́ẹ̀ òun tọ́ra ẹni o kì í ṣọlọ́run o òkè ìṣọ́lọ́run àbíkòyè Oh, Shalom now. You are not God. Who are you? Hello?
6: Hello, Bob.
0: Yes, sir.
6: Hello, Akweto.
0: Hello, Akweto.
6: Yes, sir. Akusha.
0: Hello, Akusha.
6: Hello, Iti. Si eyan ba ni ibalopo ti obinrin meji tolorun gbọ pe kansa eni ni fẹ toro nile.
0: A ń gbọ́ yín.
6: Hello? Ṣé bí àkọ́kọ́? Bíkọ́ ìlọ́pọ̀ pípé ló máa gbọ́ mẹ́sèèjì yẹn jáde sílé. Èmi tí mo bá yẹn sọ̀rọ̀ mẹ́díkù láì mọ̀ wá. But I can see it categorically. Garlic. That is the fact garlic were approved.
0: Oh, what
6: so, were approved. Honestly speaking.
0: Okay.
6: Because one thing is this. What usually causes prostate cancer? Do you understand? Because a lot of people are listening to this program. And I believe who are meant last year, last year we only. So you know, I was medically true. So I'm medically true. Then we back go, or maybe my bonus to my debut be mini. And it was in the university, you know, where you know my fucking industry. So I really need to clear. Say on the phone.
0: Okay, doctor, is that?
6: Hello, I'm going.
0: Are you a medical practitioner?
6: Yes, sir.
0: Okay, God bless you. Yes, can I know your name, please?
6: Eh?
0: Can we have your name, please?
6: Dr. Kabir.
0: Okay, Dr. Kabir. Okay. Dr. Kabir, yes. Eshegoni. By next week, lakola o ma loku lo nsoro. Ma pe awon patients to po. Ma be won ti won ba le wa live. Ma ni ko jo ko se voice note. Ko ye yin nkan ti awon doctors okay. Bere lowo won ni UCH. But I don't want us to argue okay. on the show tonight, please.
6: Okay. Mm.
0: You are saying it's not scientifically proven. But I'm standing to tell you, sir, doctor, that I will bring those who will prove it here. And one man, you know, that the magbo Dr. Kabir. And I would like to save your number now because I would also like to call you on that night. So that I need to. Because and I will now tell them to tell us. Because when we talk, we're talking out of experience. I'm not a medical doctor, sir. But I was studying medicine in UNILAG. Medicine and surgery, to be precise. I lost my documents and everything. She went there up to date. But I had to leave when my parents were told that onomikonie. So I'm not a medical doctor. But I tell you what, when it comes to medicine, I can stand to say some things. But I can feel it, Dr. Kabir. Thank you so much for calling in. I'm going to get this patient. I'm going to get this patient. Then Mani Kosong, cutting one soft one UCH. Cutting very low one UCH. Dr. Kabir, I've noted your number. Emi fura mini makbe insa. God bless you and have a wonderful night rest. Eshe sa turi mo request ku lori phone. Eshe go sa. Hello, the caller.
7: Hello.
0: Yes, sir.
7: Eka.
0: Yes, sir. Eka. Yeah. Tabani any other doctor ele call in o please because an ko eko ni o ko se n to mo ton
7: mi o se doctor
0: no mi o so pe yin mo kan so pe any other doctor to ba n gbo wa hello e kale
7: eh samo la to bi ta pe mi e se sunday
0: e ka bo sir
7: okay nkan te mi fe ri so lori oro ta te so tele before the doctor call o ni pe opolopo okorin ìní lára lọ jẹ́ péyàwó wọn nínú ilé nǹkan tó máa ń fa gbọ̀ngbọ̀n tí obìnrin fi máa ń kọ̀ ojú pé ìgbà míì sí náà bẹ́ẹ̀ lómìn gbọ̀n a máa fi nìyàwó ẹ̀ lára kò ní gbé about satisfaction of that woman ní pé báwo ló ṣe lè wà satisfied ìní lára ló máa jẹ́ fun bẹ́ẹ̀ tíyàwó bá ń complain ẹ̀kọ́ máa rí péyàwó ń sá ìyàwó ṣe gbá tó jẹ́ pé àdìẹ́ ń dọ̀gígbé ìyàwó máa padà ní òun ti mọ́ kó lọ́wọ́ lómi ìfẹ́ wípé tó bá máa fẹ́ lómi kò fẹ́ lómi tó jẹ́ ìyín lára ìkan dúró síbẹ̀ orí pé kò sí communication tí communication bá dẹ̀ wà mo gba lẹ́tọ̀ lọ́wọ́ obìnrin kan rí tó sọ fún mi pé 90% to 80% of them in our man bond. Elomi, yawo to fun sile o wa pelu e lori bed ara tun ma gbon pa be se kini to be se kuni ni suru kuni ni suru to ese se awon nkan to je ko koko popli to ye ko ku po se kuni ti kankan de to je to ba ti yawo ti ya ni at the end of the day obirin o ni wa satisfied o se be le ni o se be lo la to ba ya tu obirin a kon le ma blame awon obirin lo ti fi ibe olokopo e bere lowo okunrin na to ba je satisfaction ohun iyawo e o wa my di okunrin o ma always ma gbadun ara won to ya ma bere ma ja bawo ni to wa satisfaction to se kini kan to mo ko ri be fokunrin only 80-90% okunrin ara won ma n gbo eni pe iyawo e sa lo lori be tu de ye ko ri be at the end of the day obirin a lock up to baya tori pe ko wa satisfied ti interest ti ba nikan la ma n follow and look at after the interest of the woman pe ba se woman e se enjoy e se ki ko ti to kan wa ta ba ti release boya o se ko ti e ti we ko ti je kini boya ko ti e ti wa satisfied boya ko ti e ti come ko ti to kan wa a ma sun gbo lojo yi pe wo ti re ni gbare so to ba je tun ni o ya awo be pa mi ni e ti mo se lati ekoko nigba to ba se ri tele
0: oda e se gan sa
7: o ko so po the lord nkan ti mi fe so yin
0: e se gan sa god bless you sir oda ta lo tun wa nbe e ki eni to tun ma pe to pe Dr. Kabir you talked about ejaculation link. I want you to Google it, where it says some studies, including a long-term study published in European Urology and highlighted by the Harvard T.H. Kahn School of Public Health, suggest that more frequent ejaculation, whether through sex or masturbation, is associated with a slightly